Ajisebi Oyo ni Adaba FM. Adaba FM kò ní ṣe bí ẹnìkan ọ̀kan. 88.9 FM. Ẹ sọ fún jòkó kó má ṣe bí ẹ̀lú mọ́. Àrùn ló ń laṣọ.

ilé iṣẹ́ tó sẹ́ tó ki ó fẹ́fẹ́ ó kẹ́ǹkẹ́ ó wá sẹ́wẹ́wẹ́ ó dún bí ìlú dòdò létí ó dún bí dòdò ìkirè 88.9 àdàbà fm.

0: elbow.
1: You suppose not to play with.
0: So ọjọ́ kẹsàn-án.
1: On 9.
0: Ní oṣù kẹwàá yìí.
1: In this month of October.
0: Friday ló bá sí lóbẹ̀rẹ̀.
1: It start on Friday.
0: Saturday.
1: On Saturday.
0: Ọjọ́ kẹwàá.
1: The 10th day.
0: Àti ìkọkànlá.
1: And 11.
0: Mo ń retí yín.
1: I am expecting you.
0: Àwẹ̀ yìí.
1: This fasting.
0: Inú ẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ tí ìtúsílẹ̀ ti lè.
1: In need God will do diverse works and miracles.
0: Àlàáfíà yóò bẹ̀ ń gbé.
1: Peace be with you.
0: Lórúkọ Jésù lọ.
1: In Jesus mighty name.
2: Bàbá wa ẹ ṣe ẹ kú ohun látàárọ̀ ẹ sì kú iṣẹ́ Olúwa. A ní àwọn ìbéèrè kan béèrè lọ́wọ́ yín. Àkọ́kọ́ ni
0: wípé
2: ìpàdé àdúrà tí ẹ sọ pé yóò wáyé ní ọjọ́ kẹsàn-án ìkẹwàá àti ìkọkànlá oṣù tá a wà yìí. Ohun tí a fẹ́ bèrè náà ni wípé ìpàdé àdúrà lágbàyípo yìí gẹ́gẹ́ bá a ṣe mọ̀ wípé ìkẹrin irú rẹ̀ rí nínú ọdún yìí.
0: Yes.
2: Àti pé lẹ́yìn náà ló jẹ́ èyí tí a ó fi kásẹ̀ rẹ̀ nílẹ̀ ní ọdún
0: yìí. Bẹ́ẹ̀ni.
2: Kí ni kí àwọn ènìyàn máa retí bí wọ́n ti ń bọ̀ wá sínú ìpàdé yìí.
0: Kò sí tí wọ́n rẹ̀ ju ti ń retí tẹ́lẹ̀ náà lọ. Iṣẹ́ ìyanu. Ní ìgbà tí Jésù tó kù ní Jerusalem. Ní kó tó dé Capernaum, ó lọ ìlú ẹ̀. Iṣẹ́ díẹ̀ ló lè ṣe ń bẹ̀. Gbọ́n nígbà tí wọ́n gbọ́ pé ó ń bọ̀ Capernaum, àwọn àgbà bí ó sọ pé wọ́n tẹ́wọ́ gbà níbẹ̀. Ó ní tí àwọn èèyàn yóò bá rí iṣẹ́ àmì àti ẹ̀yanu, wọn ò ní gbàgbọ́. Iṣẹ́ tí Ọlọ́run gbé mi lọ ní iṣẹ́ ìgbàlà ọkàn jèrè ọkàn. Ṣùgbọ́n tí àwọn èèyàn bá rí iṣẹ́ ìyanu, wọn ò ní gbàgbọ́ ohun tí ayé sì ń wá kiri nìyẹn. Ó tí wọ́n mọ rí náà ni ọwọ́ agbára Ọlọ́run. Ẹni tó ń wọ ẹ̀yẹ dá mi lójú ó fi rọ̀ mí lọ́rùn púpọ̀. Ní ti àwọn aláìsàn kéré, àwọn ilé rédíò wọn ò gbà kí èèyàn máa ṣe tẹ́símọ́nì ká máa jẹ́ ìlórí ẹ̀ ni ẹ bá gbọ́ nǹkan tí ẹ lọ máa bèrè pé sóòótọ́ ni nǹkan yìí. Sóhun tí wọ́n máa retí náà ni ìyanu.
2: Kí wọ́n máa retí ìyanu àti ọwọ́ Ọlọ́run.
0: Bẹ́ẹ̀ni.
2: Kejì bàbá wa fẹ́ bèrè lọ́yìn pé tí wọ́n bá wá ń bọ̀ kí ni ohun tí wọ́n ní láti mú dání.
0: Ohun tí wọ́n mú dání. Ẹ gbọ́ mi gbogbo ẹni tí wọ́n ń bọ̀ wá sínú ìpàdé. Bíbélì sọ pé oníyè méjì kò ní rí nǹkan gbà lọ́wọ́ Ọlọ́run. Àkọ́kọ́ ẹ máa mú ìgbàgbọ́ yẹn. Ẹlẹ́ẹ̀kejì gbogbo yẹn ẹ máa bọ̀ pẹ̀lú kété omi yín. Bẹ́ẹ̀ni ìgbàgbọ́ yìí ní kẹ́kọ̀ máa ń bọ̀.
2: Ike omi kan ṣàrọ̀ mi sí kan gbọ́ mi dání.
0: Wọ́n kálùkù máa gbọ́ omi wọn bọ̀. Inú ẹ̀ ni ó ti ṣe ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ àwọn aláìsàn, àwọn tó ń gbọ́mọ, àwọn tọ́nà wọn dàrú títí wọn dàrú. Ẹlòmíì ọ̀sà ẹ̀sàn. Ṣùgbọ́n gbogbo ọ̀n ẹ ti ń bọ̀ bẹ̀rẹ̀gà ẹni ìdí àdúrà yìí ìbẹ̀lẹ̀ ọlọ́run ti tún sílẹ̀ pátápátá.
2: Jésù yóò tún wọn sílẹ̀ nínú ìpàdé.
0: Bẹ́ẹ̀ ni
2: ó dájú.
0: Gbogbo ẹni tẹ́ ẹ jẹ́ gbèsè ẹni ìdí àdúrà yìí. Gbogbo ẹni tẹ́ ẹ ń wá ọkọ ẹni ìdí àdúrà yìí. Ẹni tẹ́ ẹ ń wá ẹsẹ̀ ẹni ìdí àdúrà yìí. Ẹ máa bọ̀ ní prayer center church of God kilometer 7 ní ìdánilò ní Adófúre ní Àkúrẹ́.
2: Ẹ ṣeun bàbá wa. Mo wá fẹ́ bèrè wípé báwo ni ti ètò ààbò. Kí ni àwọn ohun tí ẹ ṣe sílẹ̀? Ṣé àwọn ọlọ́pàá máa wà ńbẹ̀? Àwọn wo lẹ fẹ́ kó wá láti rí pé ètò ààbò yìí pé.
0: Well, àwọn tí ó ti ń wá ìpàdé yìí wọ́n mọ nǹkan tí ó ṣẹlẹ̀. Ní àkọ́kọ́, Ọlọ́run ní aláàbò. Gbogbo ìgbà táwọn èèyàn sálé tí wọ́n lọ ṣọ́ọ̀ṣì mọ́, àwọn onígbàgbọ́ bẹ́ntẹ́. Àwa ò fi jọ́ kan má ṣe ìṣòro. Ọlọ́run ní aláàbò wà. Ṣùgbọ́n at the same time a gbọ́dọ̀ jẹ́ òkè. Àwọn tó wá wọn mọ̀ kì í ṣe ọlọ́pàá tó wọṣọ nìkan. Àwọn sójà ń bẹ̀bẹ̀ àwọn DS àwọn tí wọn ò wọṣọ. Torí pé àwọn èèyàn a need láti dáàbò bo dúkìá àti ẹ̀mí àwọn ènìyàn. So ààbò ẹni tó fi fóònù fóònù ṣeré gan-an wọn gbé. Kó tó mọ nǹkan tó ṣẹlẹ̀ ó ti bọ́ ó ti ongan regret. So ààbò yẹn ó dá mi lójú pé Jésù ní aláàbò. Ṣùgbọ́n ó tún ra àwọn kan gẹ́gẹ́ bí agbófinró gbogbo ẹ̀ ni a ti pèsè sílẹ̀ kí Jésù gbàlà kó wà pẹ̀lú wa.
2: Ẹ ṣe lẹ́ẹ̀kan sí ẹ bá wa dárúkọ ibi tá ò ti ṣe ìpàdé yìí àti ọjọ́ náà.
0: Ó ní mo sọ gbogbo ẹ̀yìn èèyàn tẹ́ ń gbọ́ mi.
1: Ọlọ́fídà tàhárín mi.
0: Ìpàdé yìí.
1: This meeting.
0: Mo fi Olódùmarè bẹ̀ yín.
1: I beg you in God's name.
0: Ọba àwánú mọ́tò kọ́ máa gbọ́ mi.
1: If you are inside your car, you are hearing my voice.
0: O lè wánú mọ́tò.
1: You can be inside your car.
0: O lè wánú ọjà.
1: In the market.
0: O lè wánú ilé.
1: In your house.
0: Yóò wáyé ní prayer center to God.
1: This meeting will come in prayer center to God.
0: International headquarter.
1: International headquarter.
0: Kilometer 7 ní Adófúre Ìdẹ̀rẹ̀ Road nílùú Àkúrẹ́.
1: Kilometer 7 Adófúre Ìdẹ̀rẹ̀ Road Àkúrẹ́.
0: Tọ́nà Jésù Olùgbàlà, òun retí yín.
1: Jesus the Savior is expecting.
0: Tí ẹ bá dẹ̀ ti wá gbọ́ mi, ibi tó bá ti gbọ́ mi.
1: anywhere you are hearing my voice.
0: Oba ajẹ no taxi.
1: Maybe inside a taxi.
0: Iba ajẹ moto e.
1: Or in your own car.
0: Iba ajẹ no oja.
1: Or in the marketplace.
0: Iripo so fun awon oko opo eyan ki ma so pe
1: eyan. Ensure you invite and you tell a whole lot of people.
0: Ki ma so pe eyan mewa.
1: Don't I don't want to say 10 people.
0: Ma Sam so pe so ngbo ikede ti pe praise God. Marathon fasting ko mo nbo.
1: Tell people that can you hear that there is a marathon fasting that comes up in
0: presence
1: as you are doing this and God will continue to
0: help you.
1: I decree right now the power of the Almighty
0: can
1: meet you wherever you are hearing me. Your life will change for better. Peace of God reign in your life. I prophet Samson
0: Luamodele,
1: the prophet and evangelist. I am pleading with everybody.
0: Jesus
1: the Savior is expecting.
0: God bless you.
1: Olorun wa buku.

ìfẹ̀hónú àná ìlú wáyé lọ́kànjọ̀kan agbègbè lọ́jọ́ sátidé èyí tí ìlú ìfà nàhàríyà àti ìwọ̀run galilee ń bẹ lára wọn àwọn olùfẹ̀hónú àwọn iná tún péjọ sórí ọ̀pọ̀lọpọ̀ afárá odò yìí ní tìǹbẹ̀lẹ́ ti dò agbègbè Magan Michael àti Nimrim láàrin gbogbo orílẹ̀-èdè Israeli àwọn olùfẹ̀hónú àwọn iná tako àyípadà tó ń ṣe láti mú kí àyípadà ó bá ẹ̀ka àdájọ́ látọ̀dọ̀ ìjọba orílẹ̀-èdè náà ìjọba ṣàlàyé pé àtúntò náà ni wọ́n fẹ́ gbé kalẹ̀ láti ba lè mú kí nǹkan tí wọ́n pè ní dídọ́gba láàrin ọ̀rọ̀ ẹ̀ka ìjọba kí ó ba lè wáyé àti láti ṣàdínkù dídá èyí tí ẹ̀ka àdájọ́ máa ń dá sí ọ̀rọ̀ àwọn aláṣẹ ìjọba àti ẹ̀ka aṣòfin àwọn ẹgbẹ́ alátakò inú wa ṣàlàyé pé àyípadà tí wọ́n fẹ́ gbé kalẹ̀ náà ni yóò pàkún ni yóò mú kí ọ̀rọ̀ òmìnira ẹ̀ka àdájọ́ kí ó lẹ̀ sí àti láti tàdínkù àmójútó èyí tí ẹ̀ka àdájọ́ ń mójútó ọ̀rọ̀ ìjọba kí àkójọpọ̀ ìròyìn ní kùtùwàì kí ó tó parí kókó inú rẹ̀ rí lẹ́ẹ̀kan sí àjọ ọlọ́pàá nípínlẹ̀ imo ló ti ṣàlàyé pé àwọn tó jí ogún àwọn ọ̀dọ́ ti ń ṣiṣẹ́ sìn orílẹ̀-èdè yìí gbé pẹ̀lú àwọn arìnrìnàjò míì ní òwèrè náà ti ń béèrè fún ₦350,000 owó ìdásílẹ̀ àjọ ètò ìdìbò orílẹ̀-èdè yìí ló ti kìlọ̀ fáwọn orílẹ̀-èdè nàìjíríà tako ayédèrú ojúpọ̀ ẹ̀rọ amáyélujára kan èyí tí ó sọ pé ìforúkọsílẹ̀ àwọn ìdìbò ló ń tẹ̀síwájú ọ̀gọ̀rọ̀ àwọn ọmọ ìṣẹ́lẹ̀ náà ti bẹ̀rẹ̀ sí wọ́ọ̀dì ní àríwá àti àárín gbogbo orílẹ̀-èdè náà láti tako olótú ìjọba àwọn benjamin netanyahu àti ìjọba rẹ̀ lórí àtìmáyípadà bá ẹ̀ka àdájọ́ àkójọpọ̀ ìròyìn ní kùtù hàì kò mà ní jù báyìí lọ ọlásùnkànmí olùjọba lọ́lọ́tù adéyẹmí làwá sí lóníròyìn ọlọ́wọ́ mọ̀ yín àjèrè bíi

0: Apostle and Pastor Mrs. Olaniyan O. Peter hosts. Don't miss this life transforming experience. Come and encounter unlimited favor. Jesus is Lord.
1: Ìjọ Ọlọ́àdúrà Ṣẹ̀rìndín ní Islam International ń pe gbogbo ènìyàn síbi àjọ̀dún ọ̀pá tẹ̀síwájú 10-10. Eléyìí ti máa ń wáyé lọ́dọọdún nínú ìjọ Ọlọ́àdúrà Ṣẹ̀rìndín ní Islam International. Tọdún ìtú ti kò ó. Àwọn tó wá lọ́dún tó kọjá ló lè jẹ́ ìsagbára Ọlọ́run ọba àlá. Àánú ńlá làkòrí tọdún yìí. Gbogbo ènìyàn ló nílò àánú Ọlọ́run. Àánú Ọlọ́run jogun lọ, ó jègun lọ, ó jẹ̀sẹ̀ lọ. Bẹ́ẹ̀ làánú Ọlọ́run jogun ti ń jà ọ lọ. Má gba kábú lórí bó ṣe ń ṣe ọ́ tàbí bó ṣe ń ṣe ìran rẹ. Darapọ̀ mọ́ ọgọ́rùn ènìyàn. Níbi àjọ̀dún àpá tẹ̀síwájú 10-10. Bẹ̀rẹ̀ lọ́jọ́ Tuesday, ọjọ́ kẹfà, oṣù kẹwàá ọdún yìí. Àrẹ́gbẹ́yàmúyàmú àdúrà láfi síde. Àjọ̀dún àpá tẹ̀síwájú 10-10 láti kágbá ẹ̀. Ọjọ́ Sunday, ọjọ́ kọkànlá oṣù kẹwàá, láàfù ìyẹ̀sìn, dáhùn ẹ̀kẹ́ kan, lọ́kùnrin àti lóbìnrin, lọ́lá nínú ìjọ Ọlọ́àdúrà Ṣẹ̀rìndín ní Islam International. Àwọn olóyè ọjọ́ náà ni Alhaji Rauf Ayọ̀kànmí Balógun Adéni, Alhaji Muritala Adébáyọ̀ Mọ́jọ́bàjẹ́ Adéni, Alhaji Muhyiddin Adéni Ọlá Mọ́kàjẹ́ Adéni, Alhaji Adékúnlé Rasak Ọ̀tún Mọ́kàjẹ́ Adéni, Alhaji Bashirat Jimọ̀ Aláranṣẹ́ Adéni, Alhaji Riskat Sulaiman Ìmọ̀lẹ́ Adéni, Ọ̀rẹ́ Branch, Alhaji Mujidat Kehinde Ìmọ̀lẹ́ Adéni, Ondo Branch àti Alhaji Mistura Rasak Agbẹ́singa Adéni. Lórí ilé Ọlọ́àdúrà Ṣẹ̀rìndín Praying Ground di Mango Òdìgbò Local Government Ọ̀rẹ́ Ondo State. Ọlọ́ọba aláṣẹ tá a ti pín àánú. Bó o bá dá àánú Ọlọ́run gbà, ẹnikẹ́ni ò lè di ọ lọ́wọ́. Àánú ọjọ́ kan kì í ṣẹgbẹ́ kìràkìtà ọgọ́rùn-ún ọdún. Fadilat Sheikh Buniyaminu Ọlọ́àdúrà ni ó fi àdúrà jagun fún gbogbo ènìyàn. Fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ 0803-376-2049. Gbogbo ènìyàn lápè o.
2: Ilé tí gbọ́ nípa ilé ìwé kan, Jackie College of Health Sciences and Technology. Lórúkọ rẹ̀, ilé ìwé tí ó ti lè ní ìmọ̀ nípa ètò ìlera, ìmọ̀ sáyẹ́nsì àti ìmọ̀ ẹ̀rọ. Ọkí ni wọ́n láàrin ẹ̀yẹ. Wọ́n láwọn ohun èlò ẹ̀kọ́ tó jẹ́ ti ìgbàlódé. Tí àyíká ilé ìwé ọ̀hún gan dáńtọ́. Jackie College of Health Sciences and Technology ló wà ní ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú Ekiti State College of Health Sciences and Technology ti ìlú Ìjẹrò Ekiti nípínlẹ̀ Ekiti. Ilé ìwé yìí ti gbọ́ntẹ́ ìjọba wa. Àti pé ẹ láǹfààní láti kẹ́kọ̀ọ́ gboyè certificate, diploma, OND àti HND láwọn ẹ̀kọ́ wọ̀nyí. Community Health Technology, Health Assistance Medical, diploma in public health àtàwọn yòókù. Àti pé Ekiti State College of Health Sciences and Technology ti ìlú Ìjẹrò ni yóò fáwọn akẹ́kọ̀ọ́ gboyè ní certificate wọn. Ibo gan ni ilé ìwé yìí wà? Opposite First Samuel Ọ̀gangan nílùú Súpárì Àkókó nípínlẹ̀ Ondo. Fọ́láyé Lẹ́kùnrẹ́rẹ́ sáwọn nọ́mbà wọ̀nyí 08120644426 tàbí 08153778444 àti 08153750072. Jackie College of Health Sciences and Technology wọ́n gba ìmọ̀ láti lè di adarí lọ́jọ́ ọ̀la.
3: Tó bá fi máa di ọjọ́ kẹrìnlélógún oṣù káwọn ọdún yìí, ìyẹn 24th October 2026, gbogbo ìlú Karama àkókò máa kú fọ́fọ́. Ìlú máa mi tìtì ìkárùn-ún-dé 2026. Àwọn ọmọ níbìdí ran ìkárùn-ún àkókò. Àní àwọn apàṣẹ orílẹ̀-èdè yìí, wọ́n máa wọ̀lú tíyítíyì tẹ̀yẹ-tẹ̀yẹ tọ̀látọ̀lá Royal Majesty Jìgìnì bí àti ilẹ̀kẹ̀ Ọba Andrew Ọlámọyì Mọ̀mọ́dù di Ọsọ́nà wa Àkàlà of Karama àkókò àti ìkárùn-ún Progressive Union ìyẹn IPU. Bí ọjọ́ kẹrìnlélógún oṣù kẹwàá ó ti dé ni wọ́n ń retí. Àbẹ́ẹ̀ yóò tí gbọ́ ni pé tó bá dọjọ́ kẹrìnlélógún ìyẹn oṣù kẹwàá ọdún yìí 24 ni lánàá máa lù tálukú tún máa wù nílùú Karama àkókò níbi tí a ti ṣèkówójọ 1.5 billion naira fún computer based center pẹ̀lú kíkọ́ àfi ìgbàlódé sí ìlú Karama àkókò. Ayẹyẹ tí yóò wáyé ní New Palace Side ìlú Otu Karama àkókò láago mẹ́wàá àárọ̀ gẹ́gẹ́ ọjọ́ kẹrìnlélógún ní ètò ìkówójọ yóò máa ṣẹlẹ̀ ní Rẹ̀butu. Excellence Dr. Lucky Orimisan Ayédàtiwa gómìnà ìpínlẹ̀ Ondo lálejò pàtàkì tí à ń retí. Dr. David D. Aṣaolu adarí àti olùdásílẹ̀ E5 Energy Service Limited lọ́nùfilọ́lẹ̀ àgbà Prince Ayọ̀dẹ̀jì Olúdádé National President IPU àti Professor Oyedele Taiwo Minister for Finance. Àwọn olùgbàlejò àgbà Princess Koyede Giwa alága ètò ayẹyẹ pẹ̀lú Professor Latif Adeniran Chairman Publicity Committee ló kéde.
4: Sunday méjì ara ọ̀tọ̀ ẹlẹ́ẹ̀kan lọ́dún ní Christ Apostolic Church Babalọla Memorial International Miracle Camp Orílọ̀kẹ́ Babalọla ilẹ̀ ìpàgọ́ ìjọ CSE ìkejì ara kejì nípínlẹ̀ Ọ̀ṣun. Àkórí agbára láti tayọ power to exert. Sunday àkọ́kọ́ nínú oṣù kẹwàá 4th of October sí Sunday kẹta nínú oṣù kọkànlá 15th November ọdún ìdí ọ́ yóò wáyé láago mẹ́sàn-án òwúrọ̀. Ìpàdé àdúrà kì í bá tí ọlọ́sẹ̀ kan tó máa ń wáyé lẹ́ẹ̀kan lọ́dún. Kò sí gbèdéke mọ́. Normal limitation làwọn fi parí rẹ̀ bẹ̀rẹ̀ látọjọ́ 16th oṣù kọkànlá 16th of November 2026. Ọlọ́run yóò máa lu àwọn wò ní ìjànkànjànkà tó kó fún iná àtagbára láti máa pe àwọn àràgbáyámúyámú àdúrà táwọn àsọtẹ́lẹ̀ tí mú ní tayọ́ sì máa rọ̀ bí ọwọ́ ara òjò. Prophet Ezekiel Oladeji CSC General Evangelist Prophet Ayodele Camp Coordinator àtàwọn ìkẹ̀kẹ̀ mí lọ́lọ́run yóò lò Pastor S.O. Oladele President CSC Nigeria.

0: Christian Overseas àkókò rẹ̀ ni ó. Jésù retí rẹ̀.
1: Ǹjẹ́ ìwọ ń wá ìrànlọ́wọ́ àti ìdásí Ọlọ́run? Ìmúpadàbọ̀sípò ni tàbí ìpàdé ọ̀tún pẹ̀lú ẹlẹ́dàá rẹ̀? Tó bá rí bẹ́ẹ̀, King of Glory Eternity Gospel Church ń pè ọ́ sí ìpàdé àdúrà alágbára èyí tí ó máa ń wáyé lóṣooṣù tí à ń pè ní ìmúpadà ògo Glory Restoration. Darapọ̀ mọ́ wa ní aago mẹ́sàn-án àárọ̀ ní ọjọ́ keje, ìkẹjọ àti ìkẹsàn-án 7-8-9 oṣooṣù ní ẹ̀yìn ilé òróró Adébọ̀wálé Àkúrẹ́. Wá pẹ̀lú ìrètí kí o sì wá pẹ̀lú ọkàn tí ó ṣetán láti bá ògo Ọlọ́run pàdé. Gbogbo ẹni tí ń wojú Olúwa fún ọmọ, ìpàdé Mommy Samuel a máa wáyé ní gbogbo ọjọ́ Thursday ní aago 5 sí aago 6 àbọ̀ ìrọ̀lẹ́. Bákan náà, o tún lè darapọ̀ mọ́ wa ní gbogbo ọjọ́ Sunday. A fi tayọ̀tayọ̀ pè ọ́ láti bá wa ṣe ìjọsìn ní ojúlé 18 plot 18 Ògùntóyè Close Fanibi Àkúrẹ́, níbi tí wòlíì obìnrin Adékùnbí Oníyẹ̀ Mercy ọmọ àánú Jésù yóò fi ayọ̀ gbà ọ́ lálejò. Wá kí o sì ní ìrírí ìmúpadà ògo.

0: yes, òun gangan nìyẹn. Tẹ bá ti gbọ́ tó dúbẹ̀ látàbà, ọjà ọdún ti bẹ̀rẹ̀.
1: Ọjà ọdún ti dé, àdàbà gbé.
0: Kí lẹ ń tàṣà, kí lẹ fẹ́ ṣe mà? Kábà yí gbé jáde lásìkò ọdún yìí àsìpé. Wọ́n ti kọ́jà ọdún dé, kárajà ọdún, kátajà ọdún, kájùfà ọdún, àpolówó ọjà ọdún. Ẹ ṣé àmọ̀nà o, pápá tayọ orílẹ̀ ìgbà pé ṣẹ́gisẹ́. Ètò ọjà ọdún òní Classmate tó bá débi kápò olówó ọjà lórí rédíò àdàbà látàsìkò yìí lọ da ìparí December gbọ̀ngbọ̀n.
2: Oya ẹ máa bọ̀ wá o.
1: Rẹpẹtẹ ìrìn ọjà ọdún ti dé.
0: Tiwọ náà máa ń gbẹ̀yìn lọ́dún yìí o. Orí ètò ọjà ọdún làwọn ọlọ́jà tó ní iléeṣẹ́ ti ń fe ní mẹ́ni fèjì méjì fìta mẹ́ta tá jẹ́ kúra wọn tó ń jọra wọn. Ẹ kàn sí wa lẹ́ka ìpolówó ọjà àdàbà tó wà ní
3: Mọ̀sílò Building lẹ́gbẹ̀ẹ́ A Division Police Station Ọba Dẹ́ṣídà Road Àkúrẹ́.
0: Kẹ́ ní ètò ọjà ọdún ẹ ti fẹ́ polówó, ọdún yìí á dùn yògbàyògbà, á jìjọ ta warawara. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ pé Karim sórí 08030414344.
3: Grace 08032474686.
0: Tàbí Fẹ́mi sórí 08060864428. Ètò ọjà ọdún lórí rédíò àdàbà ó ti bẹ̀rẹ̀.
4: Tọ́ èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wọ̀tán wà lórí ìjòkó. Kókó ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó òtòní.
5: Ẹ tún ọgbẹ́ ìyàwó láyé.
6: Ẹ jọ̀wọ́ ẹ dúró náà jàre.
7: Kí ló ṣẹlẹ̀?
6: Kí wọ́n tó so wá pọ̀, ǹjẹ́ o rántí pé o ṣẹlẹ̀ rí tẹlifíṣàn fún mi? Fìríjì ńkọ́ ẹ̀rọ ọ̀fọ́ṣọ́ kí iṣẹ́ ìléwọ́ máa fọwọ́ fọṣọ́ nílé ẹ ní 2026.
4: Ní tòótọ́
6: kájà sọ pé o ti rẹ̀ wọ́n àbí.
4: Ta ló ti sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kan ṣoṣo níbi tí CDK wà?
7: Èmo ló tún jẹ́ CDK báyìí.
4: Bẹ́ẹ̀ ni o, CDK ẹ lè ra fíríjì yín, ẹ̀rọ ìfọṣọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
6: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá ti sọ̀rọ̀ yìí àbí?
4: Láti oṣù tó kọjá ni mo ti ra wọn.
6: Olùṣọ́ àgùntàn ẹ sọ wá pọ̀.
4: Pẹ̀lú CDK o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó lu agbára ìtànsán-òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
8: Iléeṣẹ́ wa wà ní Danco Plaza, Ajilosun, lẹ́gbẹ̀ẹ́ Olú Motors, ládojúkọ Maria Asumpta Catholic Hospital, Ikere Road, Ado-Ekiti. Ẹ lè pé 0707-484-3351.
9: CDK sọ́yẹ́ díẹ̀ dẹ́gbẹ̀ẹ́ ayé ìrọ̀rùn.

0: 88.9 FM. Àwòrán sọ̀nù dẹ̀rọ̀ pẹ̀sẹ̀.
1: Gaining velocity on Adaba FM.
2: Mo ń gbádùn àdàbà.

0: bá ẹgbà mi ẹrà mi kalẹ ọrọkọ mi yìí má ti sú mi ìṣe ló ń pariwo ẹyìn dídùn ara ríro ẹ wò ó mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni ò ṣe ṣúkẹ́ṣúkẹ́ da tọwọ́ rẹ̀ lẹ̀ ni kódà ṣe kan sùn lọ ni.
1: Abba aṣọ òkú tí ìgbọ́ni nípa 24/7 Abba Mission kọ̀rọ̀jọ́ gbòògùn ìbílẹ̀ táwọn ọkùnrin ń béèrè fún gbà gbogbo àkànṣe gbòógì ìbílẹ̀ máa gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 Abba Mission kò lọ́ ti nú rárá ó kágbó ẹ̀yìn dídùn ara ríro afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ara dànù lọ́gán lọmọ Nigeria. Emma pe 091-60-62-62-53
2: Ẹkúndédé àsìkò yìí níbi gbogbo jákèjádò tí ẹ bá ti lórí ọ̀fẹ́ láti máa gbọ́ wa báyìí àtúgbẹ́ nǹkan míì dé láàárọ̀ ọ̀tọ̀ bẹ́ẹ̀ sì ni máa jágbọ́kan ò sí ń bẹ̀ torí pé tó ti kálé tó ti ka kò ní ẹ ti máa gbọ́ nípa seed care ìní iléeṣẹ́ kan àrà ọ̀tọ̀ tó jẹ́ pé wọ́n ti mú kí ohun gbogbo kó dìrọ̀rùn fún gbogbo tolórí tẹlẹ́mù tá a bá ń sọ̀rọ̀ nípa ká ní nǹkan gbogbo ní oníranran tá a bá ń fẹ́ lò tá a mọ̀ sí dúkìá ìṣe móhùnmáwòrán tẹlifíṣàn ni àbóhun yòówù ìṣọkọ̀ àtàwọn nǹkan míì tí ẹ fi mú kí ayé ó dẹrùn fún ni ṣùgbọ́n tá à ń wò wípé bí ilé ayé ṣe rí lóde òní ìjẹ́ ọ̀nà àti rí àwọn nǹkan wọ̀nyí nírọ̀rùn wà bẹ́ẹ̀ ni èyí ni ìdáhùn ṣùgbọ́n wọ́n ní ẹnu oníkan láti gbọ́pọ̀n lọ́jọ́ òní àlejò kan bẹ pẹ̀lú mi tí wọ́n di aṣojú iléeṣẹ́ CDK má fẹ́ kí wọ́n náà ń bẹ fún ẹ̀yìn ara ilé.
3: Ẹ ṣeun olóòtú ẹ kú òun ní àtàrọ̀ orúkọ mi ni Okunola Abdulhakeem gẹ́gẹ́ bí ẹ ṣe sọ ní ẹ̀kan CDCARE application tí ó ń sọ ààlà ọmọ orílẹ̀-èdè Nàìjíríà di mímúṣẹ nítorí pé oní ó fún wa láǹfààní láti ra gbogbo nǹkan èlò inú ilé pátápátá tí ó ń wù wá tí a fẹ́ rà láti orí inú yàrá mattress la fẹ́ rà ni o a fẹ́ ra fan ni o AC ni a bọ́ sí ilé ìdáná a fẹ́ ra gas ni o pot ni o microwave fridge ni a fẹ́ ra freezer ni o àti bẹ́ẹ̀ lọ lẹ́yìn a tún wá bọ́ sórí pé iná ṣẹ́ṣe mọ̀nàmọ́ná báyìí ta fẹ́ ra bí solar inverter nkankan àtúntà ní CDK a tún wá kò lórí ẹ̀ irinṣẹ́ lókù tá a fẹ́ ra ọmọ mi ti ń kọ́ṣẹ́ télò mo fẹ́ ra sewing machine fún èmi fẹ́ ra kẹ̀kẹ́ mọ́rúwá mo fẹ́ mọ́ fi ṣiṣẹ́ so gbogbo àwọn kan báyìí ló wà lórí CDK app tẹ́ mọ ra alákọ̀ọ́kọ́ ń bẹ̀ kò sí èlé kankan lórí rẹ̀ ẹlẹ́ẹ̀kejì ni pé iye tí wọ́n ń tà á lọ́jà látún wá tà fún yín ẹlẹ́ẹ̀kẹta ni pé ẹ tún wá láǹfààní láti máa san díẹ̀ díẹ̀ ẹlẹ́ẹ̀kẹrin tó jẹ́ pàpàǹbarì ni pé ẹni tí ìsanwó tán tẹ́ fi máa gbé lọ àǹfààní tí a fún àwọn ẹni wípé wọ́n lè ra nǹkan kẹ́dẹ̀ máa sanwó díẹ̀ díẹ̀ láti oṣù méjì títí dé oṣù méjìlá tó bá lè jẹ́ pé ọ̀sẹ̀ọ̀sẹ̀ náà fẹ́ máa sanwó ni wọ́n láǹfààní ọ̀sẹ̀ mẹ́rin títí dé ọ̀sẹ̀ méjìdínláàádọ́ta 48 weeks nìyẹn tán bá ti ń dé ìlàjì oṣù tàbí ọ̀sẹ̀ tí wọ́n bá mú CDK ó máa palẹ̀ gbogbo nǹkan tó bá ti láwọn fẹ́ ra yìí wọ́n máa gbé wá sí ilé wọn tàbí ọ́fíìsì wọn kò sì túmọ̀ sí pé wọ́n ra nǹkan ẹyọkan lọ́wọ́ wọn ò láǹfààní àti ti ra nǹkan míì o rárá o tí wọ́n yá mo ra mattress lọ́wọ́ wọn ò pé ókè mo fẹ́ ra gas cooker ẹ lè mú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tẹ́lẹ̀ mọ sanwó díẹ̀ díẹ̀ láì ní èlé kankan nínú nǹkan tí CDK wà fún nìyẹn kan tó sọ pé ṣé wọ́n ta mọ́tò bẹ́ẹ̀ ni ṣé wàá rí tó ní mọ́tò dé òun ẹ̀ à níyẹn lórí app nítorí wípé a fa àwọn èèyàn láǹfààní pé ẹ lọ wárú mọ́tò tó wù yín o kẹ wá sọ fún àwa káwọ wa lọ bá yín sanwó nítorí a ní ẹ tó bá tara mọ́tò wa fún wa láǹfààní kí wọ́n lo ọdún mẹ́ta láti sanwó èyí tó jẹ́ 36 months so tó bá ti wá dé ìlàjì oṣù tí wọ́n mú tàbí ọ̀sẹ̀ tí wọ́n mú CDK ó pé ẹni tó sanwó kí oṣù kíní oṣù kejì oṣù mẹ́jọ ló mú eléyìí serious a jẹ́ pé ó níbìkan tó ti ń jáde torí gbogbo tó bá ti ń ṣe iṣẹ́ ó yẹ kó ní àǹfààní láti gbé ìgbà yín gbádùn mo ń gba 70,000 sọ pé kí n má lè ra washing machine 200,000 nígbà tí mo ti mọ̀ wípé màá mú oṣù mẹ́wàá ni màá dẹ̀ ra mọ́ san díẹ̀ díẹ̀ mo lè mọ́ san 20,000 ní oṣooṣù tí má dẹ̀ ti mú oṣù mẹ́wàá tí mo ti dé oṣù márùn-ún CDK ó dẹ̀ palẹ̀ washing machine ó gbòógbà fún mi màá tún máa sanwó lọ síbẹ̀ tí má sọ fún wípé mo sanwó díẹ̀ díẹ̀ so tó bá dẹ̀ yẹ pé ọ̀sọ̀ọ̀sẹ̀ lèmi fẹ́ mọ́ sanwó tí mo jẹ́ bí ìyá lọ́jà má ti rọra mú iye ọ̀sẹ̀ tó bá rọ̀ mílíọ̀nù láti ọ̀sẹ̀ mẹ́rin títí dé ọ̀sẹ̀ dín méjìláàádọ́ta that is 48 weeks tí n bá mọ́sẹ̀ mẹ́jọ tí n bá ti san ọ̀sẹ̀ kíní kejì kẹta kẹrin CDK mọ̀ pé ẹni yìí níbi tí owó ti ń jáde àá gbé ọjà rẹ̀ fún yo de tu ma sanwo lo nkan ti sidike wa fun ni ko wa so yi pe a ngbe apa bi kan ni Nigeria a le ra oja o gbogbo bi te ba ma gbe Nigeria te ba ti bere fun te ti download app wa lori Play Store tabi App Store CDCARE te ba ti download e te foruko yin si te fi phone number yin si e ti ra awon yen wa ti o ti mo ki yin ka bo sidike o wa ni so pe ke sanwo si account kankan o gbogbo nkan te ba fe se patapata ninu app yen li e ti se te ba ti download app yen ba aye te mo fi wo yin si e mo ri nbe bo se nwole bo se njade afani tu wa fun yin lati pe ile ise wa lori app yen te ba ti download abi ke chat lofe ko sibi te le wa
2: office nigba to je pe ni epe kakakiri
4: ile ise wa wa ni Exodus filling station lanojuko ofe Tochi Pharmacy Oluwa Toyin Quarters Akure e le pe 0707 454 2995
2: oro le ti gbo wore yan gbogbo eyin ti en fe lati ni dukia kan abo mi to je pe e tin ro pe bo le se se bawo ni kini awon se bossi ona na re e tele won CD Care o di bakan na won se o
4: ile ise wa wa ni Exodus filling station lanojuko ofe Tochi Pharmacy Oluwa Toyin Quarters Akure e le pe 0707 454 2995
5: City Care there for you. Yeah.

0: àti ẹ̀rí ẹni gbòòrò lẹnu ọjọ́ mẹ́ta yìí.
1: Wò ó bẹ́ẹ̀ là á bí ni ìṣòro iṣára náà mọ̀ ni. Bó o bá jí gbogbo ara máa romí tí iṣára yóò máa fà mí so láti bàrá ìdídí ẹsẹ̀ ni ó máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣèlọ́wọ́ mi máa ń kú rìrì àti ẹsẹ̀ mi ti máa ń kan mí gógó kódà èrò ọ̀run sùn dédé. Wò ó ọ̀rẹ́ mo ti gbìyànjú
2: ògbólùgbò ọdẹ tó ń fi wí àtẹ̀gùn sọmọ ara ayé lóore lórí èyíkéyìí ìṣòro tó ń yọ ọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ̀ sí bàbá òkè ògùn lónìí. Ẹ máa pé 0706460 6419 0706460 6419. Bàbá òkè ògùn àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gùn ṣèwòsàn.
3: Mo kí gbogbo etí tó ń gbọ́ mi ní dídé àkókò yìí. Àgbàlagbà oníṣègùn kan bẹ ń bí pẹ̀lú mi. Bàbá òkè ògùn lórúkọ wọn. Ṣẹ̀rí bàbá yìí ti bá ti rí wọn tán bá ti wá báyìí. A ti mọ̀ pé ohun tí yóò ṣe gbogbo ọmọ Nàìjíríà láǹfààní ni wọ́n máa ń mú wá. Ohun tí ó ṣe pàtàkì ó máa ń jẹ́ ohun tó jẹ́ nípa àgọ́ ara ènìyàn ló máa ń gbani nímọ̀ràn lé lórí. Bàbá ẹ bá wa kí gbogbo ọmọ Nàìjíríà.
4: Ó ṣe àtọkùn. Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Èmi tẹ́ ń kí yín ni bàbá òkè ògùn tí gbogbo ayé mọ̀ sí bàbá ìsẹ́yìn. Bàbá lówó lọ́wọ́ àlàáfíà náà làáfíà ìlọlé ayé. Ọlọ́run má jẹ́ ká làáfíà ara wa ó di fíàfíà o. A gbọ́dọ̀ máa wo àlàáfíà ara wa níran. A gbọ́dọ̀ mójútó ara wa kó náà má ṣe wá lẹ́ni tí ó máa wà nínú ilé tí ó máa gbọ́rọ̀ òta. Èmi bàbá òkè ògùn mo wà ní nọmba 4 Dúdú Yẹmi Lane opposite Oyèmẹ́kun Grammar School nílùú Àkúrá. Báyà wọ́n wá fẹ́ bèèrè ọ̀nà lọ́wọ́ mi. Àbò onímọ̀ràn kan tó fẹ́ bí mi. Àbò fẹ́ bèèrè lórí ọ̀nà àbáyọ. Pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí. 07 60 64 60 64 19 07 60 64 19.
3: Ẹ ṣeun bàbá. A mọ̀ pé ohun tẹ́yìn máa ń gbani nímọ̀ràn lé lórí nílé iṣẹ́ yín ìṣòro nípa iṣu ara ni. Báwo lè ǹjọ́ ṣe lè mọ̀ pé òun ti níṣòro nínú iṣu ara rẹ̀?
4: Ó ṣe àtọkùn. Bí iṣan ara bá ti ní ìṣòro, gbogbo inú ara náà ló ti níṣòro yẹn. Àpẹẹrẹ wo ni wọ́n wà ń rí nínú ara tiẹ̀? Ìwọ́n tó ń gbọ́ mi nínú ilé. Ẹlòmíì ni tó bá ti sùn, tó bá ti jí báyìí láàárọ̀ yóò máa rí pé gbogbo inú ara ló bẹ̀rẹ̀ sí máa ro òun ni. Ẹlòmíì ò lè bẹ̀rẹ̀ kó mú nǹkan nílẹ̀. Ẹlòmíì ò lè nẹ̀ró pẹ́. Ẹlòmíì tó bá fẹ́ jókòó báyìí àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro ni. Àfikọ́sẹ̀ wá ọmọ kan tí ó fa dìde tàbí kọ́sẹ̀ máa fọwọ́ mú ògiri kó tó lè dìde nílẹ̀. Ẹlòmíì ò lè rin ibùsọ̀ kan sí ibùsọ̀ kejì àfi kó jókòó kó sinmi kó lè tó máa rìn lọ síwájú. Ẹlòmíì rí oorun sùn rárá. Bẹ́ẹ̀ ni bá ti ẹ̀gbìnyànjú tó sun oorun wákàtí kan àbó oorun wákàtí méjì tó bá jí láàárọ̀ báyìí àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro náà ni ó jẹ́. Bí 20 ìṣẹ́jú 30 ìṣẹ́jú kò ní lè dìde nílẹ̀. Yóò dàbí èpo ṣe wàhálà lójú oorun ni tàbí ẹnìkan ti ẹ̀nà ní pọ̀pá lójú oorun. Tó bá tún gbìyànjú tó dìde lẹ̀ báyìí tó bá fẹsẹ̀ lélẹ̀ báyìí yóò rí pé ìṣẹlẹsẹ̀ kàn ún gógógógó bí ẹni tó fi ẹsẹ̀ lé ẹ̀gún tàbí egbò wà nínú àtẹlẹsẹ̀ rẹ̀. Irú eléyìí ọ̀dà lèmi fi máa sọ pé ẹyin májì adákẹ́ tí wọn náà bá ti ń rírú àpẹẹrẹ báyìí gbìyànjú kọ wá yọjú sẹ́mi bàbá òkè ògùn fún ìmọ̀ràn àti ọ̀nà àbáyọ. Mo ti kó àwọn egbòogi tó wúlò fún ọkùnrin àti fún obìnrin. Mo ti kó wá láti ìlú Ìsẹ́yòrò nínú iléeṣẹ́ bàbá òkè ògùn ní nọmba 4 Dúdú Yẹmi Lane opposite Oyèmẹ́kun Grammar School nílùú Àkúrá. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rèé 07 60 64 60 64 19 07 60 64 60 64 19. Ìkàyí ti ṣe àkóbá fún ẹlòmíì tó jẹ́ pé apá kan ẹlòmíì ẹsẹ̀ kan ẹlòmíì kò tiẹ̀ lè dágbé. Ẹlòmíì ò lè dá rìn àfikọ́sẹ̀ máa fi ọ̀pá sì kẹta ẹsẹ̀ tàbí tó bá fẹ́ jáde kọ́mọ́sẹ̀ máa fà á jáde. Ẹlòmíì àti sọ̀rọ̀ rẹ̀ ìṣòro ni. agba kara elomi o ti e sise mo rara elomi o ti e ma ri pe gbogbo nu ara ohun ti e ku ni taitai elomi o ma ri pe nbe wo ohun se nkuriri be le so elomi o ma kuriri be le elomi o ma ri pa tele se ohun bere ti ma ke ohun gogogogo be elomi ba sun bayi kile o to mo elomi le se eyo bi e merin bi e mefa iru eleyi ma sakoba fun isin ara ni ni mo fi so pe ka gbun eju ka dide nle ka wa janfani ewe ategbo eyi ta gu eyi ta lo eyi ta salategun eyi ta saloru ta ti ko wa lati ilu sayoro to wulo fokunrin to wulo fobinrin ka wa janfani re nle se baba oko ogun ni number 4 dudu yemi lane opposite oyemegun grammar school nilu akure ero bani soro mi re o sabu o 64 60 64 19 oh semu oh 64 60 64 19 elomi ti e ti gbianju latun o ti gbianju sosin be ba ti e bi elomi pe bawo lo ti se ko ti e le ri alaye kankan se npe ba dele elomi bayi e ri pe abohun na se isegun bile ni a pe mo ti loyi mo ti lohun mo fe ka ja dupe lodo olohun mo ti ri egbogi mo wa kuro mo ti mu wa si ilu akure to je pe a ri anfani re je nilu akure ati agbegbe re ngba te yan ba ti gbianju so to gbianju so sin awon agbalagba ni beru ba koke to ba kan ile oni bi kan gbe si ngba ti won na ba le gbianju to ba le yoju si mi ti olohun ba ni won ni o le janfani egbogi mo kuro yi o ri pe lagu olohun o ni wa ba kan na mo gbogbo eyi to ti gbianju si wa to ti gbianju sawo yen o ri pe lagbara olohun won lo dupe o dupe fa olohun ni o dupe ta lo mi e soju lasan o ngba to ba dodo wa a gbianju a se

0: kòyí tàbí wàhálà wa ló pàpọ̀jù tó ń ṣàkóbá fún àgọ́ ara wa torí àwọn bàbá wa wọ́n a máa dàgbà wọ́n a máa dògbó wọ́n sì máa ta kébékébé kí ni ó ń fà á.
1: ó ṣe àtọkùn ìbéèrè tó béèrè yìí ìbéèrè tó dáa ni ẹ jẹ́ káwa náà ṣàkíyèsí àwọn nǹkan tá à ń jẹ lásìkò yìí àtàwọn nǹkan tá à ń mu báwọn nǹkan yìí ṣe dáa tó tí wọ́n dùn tó bẹ́ẹ̀ náà ló ń ṣàkóbá fún àgọ́ ara wa. ẹlòmíì iṣẹ́ ìjoko ló ń ṣe bẹ́ẹ̀ ẹlòmíì iṣẹ́ ìdúró ló ń ṣe bẹ́ẹ̀ ẹlòmíì wàhálà lọ́sàn-án wàhálà lóru ni bẹ́lòmíì bá wá wọnú ilé yóò máa rí i pé gbogbo bàrá àdínlọ́bẹ̀rẹ̀ sí máa ro òun kò ní lè sojúṣe rẹ̀ tó yẹ kó ṣe nínú ilé mọ́ tàbí kó kẹ̀ máa gbó pé gbogbo ara ní wò ń bẹ́lòmíì bá lọ ilé ìgbọ̀nsẹ̀ báyìí bí ọgbọ̀n ṣẹ́jú ogún ṣẹ́jú kò ní lè rí gbọ̀nsẹ̀ ṣe tó bá tún gbìyànjú ṣẹ́ṣẹ́ gbọ̀nsẹ̀ yẹn báyìí kólíó bíi tewúrẹ́ báyìí ni wọ́n máa ṣe. ẹ̀sìn àwọn àwọn bàbá wa ẹlòmíì iṣẹ́ àgbẹ̀ ló ń ṣe bẹ́ẹ̀ ẹlòmíì iṣẹ́ ọdẹ ni ẹlòmíì ó ṣe wàhálà látàárọ̀ títí di alẹ́ wọ́n tún fi ẹsẹ̀ rìn lóko wọ́n fi ẹsẹ̀ rìn padà wàhálẹ́ bẹ́ẹ̀ ni wọ́n sì tún máa ta kẹ́bẹ́ ọgbọ́n ewé àtẹ̀gbò yìí náà ni wọ́n ń dá ẹlòmíì ọfà ara ni tiẹ̀ yóò kàn máa rí pé gbogbo inú ara bẹ̀rẹ̀ sí máa ta òun ni ẹlòmíì tó bá ní eléyìí ní yọ̀ òun lẹ́nu lénìí ẹlòmíì a ní eléyìí ló tún yọ̀ òun lẹ́nu lọ́la ẹlòmíì ò tiẹ̀ lè sọ bí tí ń ṣe òun iná mo fi ní ẹjẹ́ ká wá ajá àǹfààní ewé àtẹ̀gbò nínú iléeṣẹ́ bàbá òkè ògùn ní nọmba 4 dúdú yẹmi lane opposite oyè mẹ́kùn grammar school ní ìlú àkúrẹ́ bóyá òun fẹ́ béèrè ọ̀nà àbọ̀ onímọ̀ràn kan tó fẹ́ bí mi sápẹ̀ mi sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07-64-60-64-19 07-64-60-64-19 ẹlòmíì àti ẹ̀ máa sọ pé òun ò ní gbàgbọ́ nínú ewé àtẹ̀gbò mọ́ bẹ́ẹ̀ kọ́ ìbáyàwó tí ìbáyìí tó jẹ́ òdodo pàdé ni nígbà tí wọn náà bá yọjú sọ́dọ̀ mi kọ́ wá jàǹfààní egbòogi mọ́wọ́ kúrò ó mọ̀ wípé bí ewé àtẹ̀gbò ti wà láyé àtijọ́ bẹ́ẹ̀ náà ló wà lásìkò yìí lóòótọ́ ewé àtẹ̀gbò ọ̀nà wọn ti jìn kò sí tòsí mọ́ ṣùgbọ́n àwọn ọdẹ kò síbi tá a lè lágbọ́dẹ́ kò síbi tá a lè wá egbòdé láàrin ewé tútù a sì rí egbò tútù tó wúlò fún ọkùnrin tó wúlò fún obìnrin nígbà tí wọn náà bá wá sí ọ̀dọ̀ mi ká wá jàǹfààní ewé àtẹ̀gbò mo ti kó egbòogi tó wúlò fún ọkùnrin tó wúlò fún obìnrin mo kó wá láti ìlú sẹ́yìn orò ẹ̀yin náà mọ̀ pé mo máa sọ pé ọdẹ ni mí ọdẹ ni bàbá mi àwọn ọdẹ sì ní a lè rìnrìn 40 ìṣẹ́jú a lè rìn 100 ìṣẹ́jú a lè rìn látàárọ̀ títí dalẹ́ tá a sì ní ìṣòro kankan nínú iṣẹ́ ara wa bẹ́ẹ̀ la à ní ìṣòro kankan nínú egungun ara wa ṣé bí àǹfààní ewé àtẹ̀gbò yìí náà làwa náà jẹ nítorí àwọn òfinì kẹ́yìn náà wá jẹ àǹfààní ewé àtẹ̀gbò mo ti kó egbòogi tó wúlò fún wa láti ìlú sẹ́yìn orò pàápàá egbòogi mọ́wọ́ kúrò mo ti kó wa ìwọ́n tó lọ́wọ́ bá ní kò gbìyànjú tó lè yọjú sí mi gbogbo ohun tó ti nẹ́gbàrá tó ti nẹ́gbọ̀rọ̀ tó ti rò bí báyá ò lè kúrò nínú ìṣòro yìí fọkànbalẹ̀ lágbára ọlọ́run tí wọ́n náà bá wá ó jẹ àǹfààní egbòogi mọ́wọ́ kúrò tó sì mọ̀ pé gbogbo ohun tó rò bí kò lè látúnṣe yẹn ó dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run máa bọ̀ wá níléeṣẹ́ bàbá òkè ògùn nọmba 4 dúdú yẹmi lane opposite oyè mẹ́kùn grammar school nílùú àkúrẹ́ ńbẹ̀ la wà a ní fara nira wa báyọ̀ fẹ́ béèrè ọ̀nà tàbí onímọ̀ràn kan tó fẹ́ béèrè lọ́wọ́ mi pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07-64-60-64-19 07-64-60-64-19 bẹ́ẹ̀ lẹ́lòmíì yóò máa rí pé bóyá bóun bá ti ń ṣe ẹ̀yọ́ ìnira lòun fi ń ṣe ẹ̀yọ́ ẹlòmíì a máa ta ẹlòmíì a máa ró lágbára ọlọ́run ìwọ́n náà wà nínú àwọn tí wọ́n máa gbégbá ọpẹ́ nọmba 4 dúdú yẹmi lane opposite oyè mẹ́kùn grammar school nílùú àkúrẹ́ tó o bá fẹ́ béèrè ọ̀nà tàbí onímọ̀ràn tó o fẹ́ béèrè lọ́wọ́ mi pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ni yìí 07-64-60-64-19 07-64-60-64-19 àlàáfíà.

àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 herbal mixture kò lọ́tí nú rárá ó kágbó ẹ̀yìn dídùn ara ríro akọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ọ̀rá dànù lọ́gán lọmọ ọkùnrin abádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọ nínú olólùfẹ́ rẹ̀ ìwé àtegbò láfi pèlú rẹ̀ àjọ NAFDAC fòǹtẹ̀ ló gbà ó dá alágbò ara 24/7 herbal mixture láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà ẹ máa pe 09160626253 09160626253 orúkọ mọ́ni ìjánu ọmọ 24/7 herbal mixture gbogbo ìgbà.

0: àjọ ọ̀làdú àṣẹ̀rìndín ní islam international ń pe gbogbo ènìyàn síbi àjọ̀dún ọ̀pá tẹ̀síwájú tẹ́ńtẹ̀ eléyìí ti máa ń wáyé lọ́dọọdún nínú ìjọ ọ̀làdú àṣẹ̀rìndín ní islam international tọdún ìtú ti kò ó àwọn tó wá lọ́dún tó kọjá ló lè jẹ́rìísí agbára ọlọ́run ọba àlá àánú ńlá làkúrí tọdún yìí gbogbo ènìyàn ló nílò àánú ọlọ́run àánú ọlọ́run jogun lọ ó jègun lọ ó jẹsẹ̀ lọ bẹ́ẹ̀ làánú ọlọ́run jogun ti ń jà ọ lọ wá gba kábú lórí bó ṣe ń ṣe ọ́ tàbí bó ṣe ń ṣe ìran rẹ darapọ̀ mọ́ ọgọ́rùn ènìyàn níbi àjọ̀dún àpá tẹ̀síwájú tẹ́ńtẹ̀n bẹ̀rẹ̀ lọ́jọ́ tuesday ọjọ́ kẹfà oṣù kẹwàá ọdún yìí àrẹ́gbẹ́yàmúyàmú àdúrà láfi síde àjọ̀dún àpá tẹ̀síwájú tẹ́ńtẹ̀n láti ká gbà ẹ̀ ọjọ́ sunday ọjọ́ kọkànlá oṣù kẹwàá láfòyè ẹ̀sìn dáhùn ẹ̀kẹ́ ìkan lọ́kùnrin àti lóbìnrin lọ́lá nínú ìjọ ọ̀làdú àṣẹ̀rìndín ní islam international àwọn olóyè ọjọ́ náà ni aláàjì rauf ayọ̀kànmí balógun àdínní aláàjì muritala adébáyọ̀ mọ́jì òbàjẹ́ àdínní aláàjì muhiddin adẹ́rìnọ́lá mọ́kàjẹ́ àdínní aláàjì adékúnlé rasak ọ̀tún mọ́kàjẹ́ àdínní aláàjà bashirat jimá aláranṣẹ́ àdínní aláàjà riskat sulaiman ìmọ̀lẹ́ àdínní ọ̀rẹ́ branch aláàjà mujidat kẹ́hìndé ìmọ̀lẹ́ àdínní ondo branch àti aláàjà mistura rasak agbẹ́singa àdínní lórílẹ̀ ọ̀làdú àṣẹ̀rìndín playing ground di mango òdìgbò local government ọ̀rẹ́ ondo state ọlọ́ọ̀bà aláṣẹ tá a ti pín àánú bó bá dà àánú ọlọ́run gbà ẹnikẹ́ni ò lè di ọ lọ́wọ́ àánú ọjọ́ kan kì í ṣẹgbẹ́ kìkàkìtà ọgọ́rùn-ún ọdún fadilat sheikh buniya nínú ọ̀làdúà ni ó fi àdúrà jagun fún gbogbo ènìyàn fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ 0803-376-2049 gbogbo ènìyàn lápè ó.
1: No parent can do enough when it comes to protection of their children. But with immunization, protection against diseases is guaranteed. This is why we say immunization is the right of every Nigerian child, because it gives protection against all childhood vaccine-preventable diseases that can cause disabilities and death. Children under 2 years of age are to be immunized at birth, 6 weeks, 10 weeks, 14 weeks, 9 months, and 15 months against tuberculosis, hepatitis, poliomyelitis, diphtheria, whooping cough, tetanus, pneumonia, diarrhea, yellow fever, measles and meningitis. Immunization against tetanus is also given to pregnant women in 5 doses. Visit the nearest designated government or private health facilities today to get your child vaccinated against all childhood vaccine preventable diseases and other PHC services. Please remember to keep your child immunization cards safe. Vaccines are safe, effective and free. Vaccinated communities, healthy communities. This message is from the National Primary Healthcare Development Agency in collaboration with partners. For further inquiries, call 0700-220-1122.
2: Ẹyọ ìyanra òyìnkun Èkìtì-Kẹtì ẹ̀mí ọmọ ni gorosó Èkìtì Olúmọlẹ̀kẹ́ jìbá wẹrẹ ni wẹlé Èkìtì wọ́ fẹ́rẹ̀ rulé lọ́lọ́ka múrọ̀ ọlọ́run abọ̀lú sí díkì ẹ̀ wọ́ fẹ́ra tẹlifíṣàn ni o wọ́ fẹ́ra fáànù ni o wọ́ fẹ́ra deep freezer wọ́ fẹ́ra washing machine wọ́ fẹ́ra microwave wọ́ fẹ́ra.

0: òun gangan nìyẹn tẹ bá ti gbọ́ tó dún bẹ́ẹ̀ ládàbà ọjà ọdún ti bẹ̀rẹ̀.
1: ọjà ọdún ti dé àdàbà gbé.
0: kí lẹ ń tàṣà kí lẹ fẹ́ ṣe mà kábà yín gbé jáde lásìkò ọdún yìí àsìpé wọn ti kọjá ọdún dé kárajà ọdún kátajà ọdún kẹjìfà ọdún àpolówó ọjà ọdún ẹ ṣé àmọ̀nà o pápá tayọ orílẹ̀ ìgbà pé ṣẹ́jú iṣẹ́ ètò ọjà ọdún òní classmate tó bá débi ká polówó ọjà lórí rédíò àdàbà látàsìkò yìí lọ́dà ìparí december gbọ̀ngbọ̀n.
2: ìyá ẹ máa bọ̀ wá o.
1: rẹpẹtẹ
0: tiwọn náà máa ń gbẹ̀yìn lọ́dún yìí o. orí ètò ọjà ọdún làwọn ọlọ́jà tó ní iṣẹ́ ti ń fe ní mẹ́ni fèjì méjì fèta mẹ́ta tájé ń kúra wọn tó ń jọra wọn. ẹ kàn sí wa lẹ́ka ìpolówó ọjà àdàbà tó wà ní. mọ̀sílò building lẹ́gbẹ̀ẹ́ a division police station ọba adéṣídà road àkúrẹ́. kẹ́ni ètò ọjà ọdún lẹ ti fẹ́ polówó ọdún yìí á dùn yògbà yògbà á jì jó ta warawara. fún ẹkúnrẹ́rẹ́ àlàyé ẹgbẹ́ karim sórí 08030414344 grace 08032474686 tàbí fẹ́mi sórí 08060864428 ètò ọjà ọdún lórí rédíò àdàbà ó ti bẹ̀rẹ̀.
3: ìjọba ìpínlẹ̀ èkìtì ní mútayọ̀ tayọ̀ kì í sì kété ìyẹn ọ̀nìyàn kan yẹn kópa nínú àlàkalẹ̀ ètò ìbúra ọṣẹ́ wọn ọlọ́lá jùlọ gómìnà abiodun abayomi oyebanji àtúgbàkejì rẹ̀ ìyẹlóyè ọ̀kínlọ́ àmúnisáde christian afuye ń ti sá ẹlẹ́rẹ̀kejì lọ́fíìsì. ètò òsìn òdúpẹ́ jumat náà mú bẹ̀rẹ̀ ètò ilé central mosque ladọ èkìtì ní friday october 2nd lago kan ọ̀sìn gérége èkìtì àti 30 summit ayeli wednesday october 7 láwọlọ́wọ́ civic center lago mẹ́wàá òyìnbó kùtù friday october 9 lé ètò àdúrà òlé wákàtí mẹ́jọ gbáko lolúwa sì ń dára event center òkè orí omi adọ èkìtì lago mẹ́wàá òyìnbó kùtù lago mẹ́wàá òyìnbó kùtù monday october 12 lé ètò ayẹyẹ ń àgbàlagbà ayé ládùnní ọláyínká center lago mọ́kànlá wáyé ìyálẹ̀ta tuesday october 13 lé ètò bíbáyọ̀ olùgbé òpínlẹ̀ èkìtì sọ̀rọ̀ lulẹ̀gùn aṣòfin òpínlẹ̀ èkìtì wednesday october 14 la kàn ṣe eré orí ìtàgé àti ọjọ́ òbílẹ̀ lóríṣiríṣi láwọlọ́wọ́ civic center bẹ̀rẹ̀ lago mẹ́fà ọ̀rọ̀lẹ́ lago mẹ́wàá òyìnbó kùtù friday october 16 lé ètò ayẹyẹ ìbúra ọṣẹ́ lẹ́kìtì parapọ̀ pavilion òsèlú gbẹ́dà amúkásẹ̀ ètò lálẹ̀ lemanuel cathedral church òkè ìṣàdó èkìtì lé sunday october 18 bẹ̀rẹ̀ lago mẹ́wàá òyìnbó kùtù látọrọ ìbútẹ́wọ̀ látúbọ̀.

0: tó yìí la fi ń kí gbogbo àwọn èèyàn wọ̀sán wà lórí ìjòkó. Kókó ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
1: Ẹ tọ́ bẹ́ẹ̀ ìyàwó láyọ̀.
2: Ẹ jọ̀wọ́ ẹ dúró náà jàre.
3: Kí ló ṣẹlẹ̀?
2: Kí wọ́n tó so wápọ̀, ǹjẹ́ o rántí pé o ṣèlérí tẹlifíṣàn fún mi? Fìríjì kan, ẹ̀rọ ìfọṣọ, kí iṣẹ́ ìléwà máa fọwọ́ fọṣọ nílé ẹ ní 2026.
0: Ẹ ní tòótọ́.
2: Kájà sọ pé o ti rẹ̀ wọ́n àbí?
0: Ta ló ti sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan ilé ẹ̀ kan ṣo níbi tí CDK wà?
3: Èmo ló tún jẹ́ CDK báyìí.
0: Bẹ́ẹ̀ ni o, CDK ẹ lè ra fìríjì yín, ẹ̀rọ ìfọṣọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
2: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá ti sọ̀rọ̀ yìí àbí?
0: Láti oṣù tó kọjá ni mo ti ra wọn.
2: Olùṣọ́ àgùntàn, ẹ sọ wá pọ̀.
0: Pẹ̀lú CDK, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó lo agbára ìtànsán òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀ láìsí èléwó lórí ọjà tó bá lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
4: Iléeṣẹ́ wa wà ní Danco Plaza, Ajilosun, lẹ́gbẹ̀ẹ́ Olú Motors, ládojúkọ Maria Asunta Catholic Hospital, Ikere Road, Ado Ekiti. Ẹ lè pe 0707-484-3351.
5: Sunset Gate Parish, Celestial Church of God, ibodè àṣeyọrí tó wà ní Futa North Gate Pure Water Àkúrẹ́. Ìlú ń ṣe àjọ̀dún ìkórè àgbà ní Sunday yìí, 4th of October. Bẹ̀rẹ̀ ní 10 a.m. Àwọn èèyàn tó ń bọ̀ ni Mosina Evangelist JP Ojomu, Head of Ife Olúwa Superintendent Headquarters, Mosina Evangelist Prophet Ayo Adeyemi JP, Regional Head Ondo State Ekiti and Kogi State, Most Superior Evangelist Daniel Oluwaseun, General Superintendent Àkúrẹ́ Ìgbàrà Òkè, Right Reverend Prophet Victor Adekunle Lawa JP, Pastor and Spiritual Head CCC World Wide, Spiritual Father ni Most Superior Evangelist Prophet Emo Monilari, Ambassador for Christ MPIC, Mother Washade Adedugbagbe, Mother of the Day Mr. Aderiye Oluwole, Father of the Day Assistant Venerable Prophet Ola Blessing, Life Patron Mr. James Benson, Grand Patron Awon Alaga Ikore ni Prophetess Dasola Odutola, Sister Olagide Precious, Sister Adedayo Omolayo ati Olukemi Arere, Senior Evangelist for Orunṣọ Sunday ni Principal Chairman Brother Segun, Brother Kilolu ati Brother Kunle Olomi, Senior Evangelist Dotun Harvest ni President Evangelist Tope Agboola, Church Secretary Leader Sister Oluwaseyi James, Woman Leader Evangelist Tope Jordan, Church Chairman Prophetess Monilari Folukes ni olugbalejo. God bless you all.

0: Ilé iṣẹ́ tó sẹ́, tó ki, ó fẹ́ǹfẹ́, ó kẹ́ǹkẹ́, ó wá sẹ́wẹ́wẹ́. Ó dùn bí ìlú dòdò létí, ó dùn bí dòdò ìkirè. 88.9 Àdàbà FM.
1: Káàbọ̀ Màìjíà. Ọkùnrin kákáká, ọkùnrin kókókó, ọkùnrin wàwà wowó ẹ̀kú ṣàná.
2: Obìnrin kan ló ń kí olólùfẹ́ ẹ̀bẹ́ yẹn. Kìdẹ̀ wá ń ṣe wípé ó bá a fún òkúta tàbí ṣiṣẹ́ ilé kan rárá o. Ṣùgbọ́n torí pé ó bá a gún ìyẹn dáadáa. Ó dẹ̀ fọ gbogbo ẹ̀gbẹ̀gbẹ́ odó ẹ̀ léyìí tó máa ń jẹ́ kó dún mọ́ kó dá ṣákáṣáká láìsí rọ̀tìrọ̀tì. Bóbìnrin yìí ṣe ń gbósùbà káre. Bẹ́ẹ̀ lókùnrin òun tó ń gbósùbà náà padà fún Vigoka. Wípé òun ló jẹ́ kọ́mọ odó òun le gúnyan dé lẹ́vù yẹn ìṣú ọmọ agùnmọ́tẹ̀. Àsìkò yìí gan ló ṣẹ̀ wá yé mi pé lówe-lówe ni wọ́n fi sọ̀rọ̀. Vigoka herbal capsule. Tí kì í jẹ́ kó rẹ ọkùnrin láti gbá bọ́ọ̀lù lórí pápá. Gbogbo tó bí tẹ̀gẹ́ tí sán tẹ́rán. Àtẹ̀yà ara tó ti rẹ̀ tẹ́lẹ̀ ló máa jí dìde padà. Tí ò ní sísmẹ̀sì mẹ́mọ́. Ìyẹn gan ló fà á tí gbogbo àwọn ọkùnrin fi yan Vigoka láàyò. Ayo herbal help limited ló ṣe é pẹ̀lú natural herbs. Ó dẹ̀ ti wà káàkiri chemist àti pharmacy shop. Telephone 0803 860 6858. Vigoka. Ibà.

0: 88.9 FM. Èyí yàtọ̀.
1: Bàbá ẹgbà mi ẹra mi kalẹ̀ ọ̀rọ̀ kọ́ mi yìí má ti sú mi ìṣe ló ń pariwo ẹ̀yìn dídùn ara ríro ẹ wò ó mo ṣe mọ̀ pé kò lè mú ọkàn lọ oko mọ́ ni ò ṣe ṣúkẹ́ṣúkẹ́ dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni kódà ṣẹ̀kan sùn lọ ni.
2: Abba aṣọ òkú tí ìgbọ́ ni nípa 24/7 Abba Mission kọ̀rọ̀jọ́ gbòògùn ìbílẹ̀ táwọn ọkùnrin ń béèrè fún gbà gbogbo àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 Abba Mission kò lọ́tí nú rárá ó kágbó ẹ̀yìn dídùn ara ríro afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ọ̀rá dànù lọ́gán lọmọ ọkùnrin abádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún olólùfẹ́ rẹ̀ ìwé àtẹ̀gùn la fi pèlú rẹ̀ àjọ NAFDAC fòǹtẹ̀ ló gbà ó dá alágbó ara 24/7 Abba Mission láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà ẹ máa pe 091-60-62-62-53 091-60-62-62-53 orúkọ ọmọ nìjánu ọmọ 24/7 Abba Mission gbogbo ìgbà ìjàwá ìjà ò sí always guide me.
3: Mo ń gbádùn àdàbà.
4: Mo ń gbádùn àdàbà.
3: Mo ń gbádùn àdàbà.
4: Mo ń gbádùn àdàbà.

0: láti ní dúkìá kan àbó mi tó jẹ pé ẹ ti ń rò ó wípé bó lẹ ṣe ṣe báwo ni kiní àwọn ṣe bọ sí ọ̀nà náà rèé ẹ tẹ̀lé wọn cdcare ó dìgbà kan náà ẹ ṣeun.
1: Ilé-iṣẹ́ wa wà ní Exodus Filling Station ládojúkọ Fertility Pharmacy Olúwa Tóyì Quarters Àkúrẹ́ ẹ lè pé 0707-454-2995.
2: cdcare there for you.
3: Iṣẹ́ tó ṣẹ́ tó kí ó fẹ̀fẹ̀ ó kẹ̀ǹkẹ̀ ó wá sẹ́wẹ́wẹ́ ó dùn bí ìlú dòdò létí ó dùn bí dòdò ìkirè 88.9 àdàbà FM.
4: Hello, ṣé ń gbádùn àdàbà?
5: Mo ń gbádùn àdàbà.

0: o to nlo awon iya olomo lo
1: si mot awat upward e awon worker lo si ri
0: awon awon iya olomo na ti won wa lo do ba e pele fuse awon ka
2: sa wa niyan o
0: e ba so no phone number ya ti bi ti yaboja wa
1: yaboja wa ni number 30 odoko east street se mo gba la mo bi over bridge ti wa lakure yen to pe loja oba ene lo si democracy park ona ti di wo die die where you are am afun ni phone number awa wa pick yi ala omo to kekeke ta lo ma gba customer wa ibi ton ba de si a lo gbe won wa
0: o da e so phone number si e ko won le ma call e ko le le pe yin bayi
1: e le pe si ori 080 64 05 58 59
0: le kan si
1: tabi 070 39 07 02 61 Yabuja wa ni behind Democracy Park ni odo ile dance e la ni network workshop opposite wa sambodo ajuwe wa o Yabuja o change o awon yi ma so ri lo ile de agbaye o
0: ami o ori eto ojo odun ola wa a wa ni oba desita road bayi ni bi ti afa computer to kale si ni egbe egwema bank e bi a se n kakiri igboro afa computer
3: e kun le dasiko yi o gbogbo ololufe afa computer oruko temi ni alaji owo yemi nasiru ti gbogbo aye mo si afa computer o
0: e ba wa salaye ibi ti e wa e to ri onibe se ma n juwe fawon eyan
3: ofisi wa wa legbe egwema bank loba desita road lakure o se ta de gbola e o ele to wa ni oba nla ni oba desita e so pe bere afa computer e de wa sora fun awon aloni lowo gba ti won loruko afa computer iwo ti o ti se nairi to n gbo wa ma bo lodo afa computer abi o wa ni pe dinja lori nairi e lori oruko ni abi date of birth o wa ti ni problem ni bank e ni won fun eni owo e nitori pe oruko papo mo date of birth e gbogbo e ti wa sun e ma bo lodo afa computer ka fi imo ijile wa ta ni lati fi be solve gbogbo problem to ni eyin ti e wa fe se NYC eyin agun banero de be si ilu we are licensed, we are skillful, then we have that kind of ability to solve any human error te ba ni lori computer yin then eyin ti e be se CAC o fe foruko business e sile ni e ma bo lodo afa computer number temi oni 0816 245 3103 lekan si 0816 245 3103 olo eyin ti e de tun fe se international passport e ti n rin kakiri awon immigration o ta yin lo nitori pe oruko yoo papo mo nkan to wa lori NIN ma bo lodo afa computer then eyin te wa ni ilu kereje kereje ni iberiko to je pe e le wa si gboro ta e pe afa computer number temi again ni 0816 245 3103 lekan si 0816 245 3103
0: ẹ ṣe gan lórí ètò ọjọ́ ọdún láti ọ̀dọ̀ afa computer à ń tẹ̀síwájú. Ètò ọjà ọdún náà ni báyìí bá ṣe mọ̀ pé lọ́dọọdún báyìí a lè ṣe láì má gbèdé ọ̀dọ̀ mọ́mí ṣeun trading stores tó ń ta oríṣiríṣi aṣọ. Mọ́mí ṣeun trading stores tó wà ní odò kùí nílùú Àkúrẹ́ yìí dojúkọ St John and Mary hospital ẹ ti rí mọ́mí ṣeun tó ń kọ́ sókè gàgàrà báyìí. Ẹ kú iṣẹ́ mọ́mí ṣeun.
1: Ẹ ṣe olóṣù ẹ kú ọjọ́ mẹ́ta.
0: A dẹ̀ kú ọdún yìí.
1: A kú ọdún a tún dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé Ọlọ́run tún dẹ̀ mi wá sí ọjọ́ ìní. Ọlọ́run tún pawá mọ́ ní ọdún tó kọjá. Ẹ̀mí yín tún wá sọ̀dọ̀ mi ní ọdún yìí. Ògo ni fún Kristi.
0: Ò dáná a rí pé ọdọọdún báyìí ọ̀tọ̀ọ̀tọ̀ láṣọ ọ̀tọ̀ọ̀tọ̀ ń ṣọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ni.
1: Olóṣù tọdún yàtọ̀ in fact mo já àwọn lẹ́sì lóríṣiríṣi àwọn voilless switchless polish lèsì kọ́ máa bọ̀ kọ́ máa bá mi rà á àwọn switch lèsì wà
0: àwọn polish lèsì lè àbí
1: bẹ́ẹ̀ ni àwọn polish lèsì wà lóríṣiríṣi colours mo dẹ̀ tún láwọn òfin lóríṣiríṣi tẹ̀bá tìrì aṣọ tán kẹrù òfin sí.
0: ó wu àwọn òfin yẹn báyìí
1: bẹ́ẹ̀ ni kò sí pé tún ń dọ́bà yẹn tún ń wọ òfin kiri ẹ mú aṣọ ẹ mú òfin sí ẹ mú sínẹ́tọ̀ màtìrì àṣì sí ìyẹn ní tàwọn ọkùnrin tán lò tó bá yẹ jẹ́ pé àwọn ọkùnrin tí wọ́n fẹ́ lé sínẹ́tọ̀ onílẹ̀sì ọkùnrin tí ò ní wò táwọn àtìyàwó wọn tó máa dọdọ́ gba ó wà lọ́dọ̀ mi olóṣù.
0: irú àwọn àǹkàrà patterns eléyìí tún yàtọ̀ torí à ń wò pé ṣé ṣé kì í ṣe àǹkàrà tẹ́lẹ̀ pé àwọn olówó nìkan ni ọwọ́ wọn máa ka torí bó ṣe rí ìbọn ṣe ṣe yìí eléyìí tún yàtọ̀.
1: olóòtú àwọn àkàrà ọdún yìí yàtọ̀ o wọ́n ń jẹ́ àwọn àkàrà kan lọ́dún yẹn lápè ní àkàrà òfì.
0: Àkàrà òfì.
1: Àkàrà òfì tí èèyàn bá wọ̀ wọ́n á lọ pé èèyàn wọ òfin ni.
0: Irú àwọn ilé báyìí.
1: Bẹ́ẹ̀ni mo dẹ̀ sọ́dọ̀ àwọn àkàrà mídíọ̀mù tí ò kì í bó. Mo ní àwọn àkàrà kékeré lórí iye tó bá ṣe ń fẹ́ ni. Àwọn tó fẹ́ ṣe ayẹyẹ òkú àgbà tàbí ìgbéyàwó ẹ má lè kú ẹ má lè bàdàn. Ẹ máa bọ̀ lọ́dọ̀ mi tàràràràrà kú ọ̀ṣẹ́ tó bá ṣe fẹ́. Àwọn tó wá sọ̀dọ̀ mi ti mọ̀ mí.
0: A mọ̀ yín sí àwọn aṣọ white. Ẹ bá wa ṣàlàyé nípa àwọn aṣọ white.
1: Olóòtú ṣẹ̀ṣẹ̀ wá àwọn aṣọ white yẹn. Ó ṣe ṣe pọ̀ jù lọ́dún yìí. Tí bá ní kí n máa dárúkọ, àsìkò wa máa lọ. Wọ́n ń jẹ́ àwọn aṣọ lóríṣiríṣi rainbow lóríṣiríṣi ọjọ́ pé mo kí àwọn alága ọdún ìpẹ́ kú oríire o.
0: Àwọn alága church.
1: Àwọn tó fẹ́ ṣe ìkórè ọdún yìí wọ́n kú oríire. Àwọn tó ń ta horses tán túsà kọ́ máa bọ̀ lọ́dọ̀ mi. Àwọn etí lẹ́sì, ìkó, àmùrè, aṣọ pẹpẹ, àwọn design tó ń lò sí aṣọ àwọn tẹ̀lẹ́.
0: Torí pé ọdọọdún báyìí iṣẹ́ láwọn ọmọ iṣẹ́ yìí yẹn. A tún máa kí wọn lọ́dún yẹn pẹ́ lẹ́wọ̀ ẹkúṣẹ́ o. Kú ọjà ọdún o. Báwo ni gbogbo ẹ ṣe ń lọ?
2: Ẹ bá wa ra aṣọ àárẹ̀ tí iléeṣẹ́ mọ́mí ṣe trading store dòkò yìí lakalẹ̀ sí oníwájú St. John and Mary hospital. Tẹ́ bá wa dò pọ̀ lọ́dún yìí o.
0: Ẹ̀yin náà ti ń gé aṣọ báyìí o, ẹ̀ tún máa sọ gé àbí?
4: Bẹ́ẹ̀
0: sà. Mọ́mí ṣe ẹ bá ṣàlàyé lẹ́ẹ̀kan síbi tí ọ̀dọ̀ yín wà.
1: Ṣọ́ọ̀bù mi wà ní Nọbaṣà sí náà, Odòkò yìí street. Níwájú St. John and Mary hospital gan-an. Ẹni ìyá ṣeun kò pé méjì. Anybody bá aṣọ ọlọ́kadà bá aṣọ ọmọ kékeré da béèrè wà mú yín dọ̀dọ̀ mi. Ẹ má jẹ́ kẹ́ni kọ́kọ́ sọ yín jẹ́ o.
0: Phone number táwọn ẹ̀rọ máa pè yín sí.
1: 08033894569.
0: Lẹ́ẹ̀kan sí.
1: 08033894569.
0: Ọjọ́ ọdún tẹ̀síwájú. Ètò ọjà ọdún yìí a tún ti gbé dé Yempress Power Services báyìí. Ẹ kúṣẹ́ ní Yempress Power Services o. Ọkọ̀ kọ́kọ́ máa júwèé ibi tí Yempress Power Services wà náà.
5: Iléeṣẹ́ wa wà ní number 137 adjacent Sterling Bank ní ẹgbẹ́ Canada Pharmacy ní ìlú Àkúrẹ́.
0: Ẹ bá ṣàlàyé àwọn iṣẹ́ tí ẹ̀ ń ṣe lórí ọ̀rọ̀ ìyá power inverter àti àwọn batteries lóríṣiríṣi.
5: Àwọn nǹkan tí à ń ṣe ni àwọn nǹkan tí ó mú ayé dẹrùn tí ò ní sí pé a ní ìfòyà tàbí ìbẹ̀rù nípa iná mọ̀nàmọ́ná. À ń ṣe inverter battery pẹ̀lú solar panel. À ń ta solar freezer, solar fan, anything nípa solar òun ni à ń ṣe nílé iṣẹ́ wa.
0: Ẹ bá mú kàtígórì solar yẹn ní ẹyọ kọ̀ọ̀kan.
5: A ní kàtígórì tó jẹ́ pé battery ẹyọ kan pẹ̀lú panel àti inverter tó lè gbé fan tẹlifíṣàn pẹ̀lú iná mọ̀nàmọ́ná ní ilé wa tí ò sí pé kẹ́rù máa bà wá bóyá iná máa wà àbí náà ò sí. A ní èlé tó jẹ́ pé ó lè gbé pumping machine wa. A ní èlé tó lè gbé blender. A ní èlé tó lè gbé solar freezer tá a ti ní sílé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ó máa ṣiṣẹ́ pẹ̀lú gbogbo nǹkan tí a ní sílé. Àwọn iléeṣẹ́ tí wọ́n bá fẹ́ ṣe solar, a máa kọ́kọ́ béèrè lọ́wọ́ àwọn nǹkan tí wọ́n fẹ́ lò fún. Àwọn kan wà tó jẹ́ pé wọ́n fẹ́ lo printing machine. Àwọn kan wà tó fẹ́ lo. A máa recommend eléyìí tó bá máa gbé gbogbo nǹkan wọn ní ìrọ̀rùn. A lè ṣe oní battery méjì, oní battery mẹ́rin, oní battery mẹ́jọ. A ní àwọn òṣìṣẹ́ tó ká ojú òṣùwọ̀n. A ní àwọn engineer tó jẹ́ pé tó ti bá wa ṣiṣẹ́ ní iléeṣẹ́ láti ọ̀pọ̀lọpọ̀ ọdún.
0: Ẹ bá wa ṣàlàyé nípa àwọn batteries tí ó wà ní ọ̀dọ̀ yín.
5: Battery oríṣiríṣi la ní bọ̀. A deal pẹ̀lú Luminous Products. Gbogbo àwọn èèyàn tó bá mọ product yìí ló máa mọ̀ pé is the best of the best nínú àwọn battery. Tó bá ti jẹ́ Luminous Products ọdún mẹ́fà ọdún méje ẹ ṣì ń lò lọ láìsí ìbẹ̀rù tàbí ìfòyà. Maintenance nìkan la máa bá yín ṣe. A tún ní àwọn product mi. A ní Lithium product, a ní Unicorn product àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ní ẹ̀ẹ̀kan sí iléeṣẹ́ wa wà ní number 137 adjacent Sterling Bank Oyemekun Road beside Canada Pharmacy ní ìlú Àkúrẹ́. Tí a bá ń bọ̀ láti ọjà a máa dúró ní Canada Pharmacy tí a bá ti kọjá Oyemekun Grammar School. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa ni 070-31-98-52-13 070-31-98-52-13 080-33-60-62-66. Àwálá ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ méjèèjì.
0: Orí ètò ọjà ọdún náà la wà. Báyìí a ti wà ní ọ̀dọ̀ bàbá Òkè Ogun tó wà ní Oyèmẹ́kúrò nílùú Àkúrẹ́. Ẹ kúṣẹ́ ní bàbá Òkè Ogun.
6: Akin Atọ́kùn àjíǹde ara ó máa jẹ́ o. Lọ́mọdé àti lágbàlagbà pàápàá jùlọ àwọn tí ń bá wa dòwòpọ̀ lórí egbòogi wa ta pè ní 24/7 Abamistor. Nígbà yìí nímọ̀ràn láti lè jẹ́ pé ká tún máa tẹ̀síwájú nípa ríra egbòogi 24/7 Abamistor. Àwọn bàbá wa láyé àtijọ́ wọ́n á máa jẹ nǹkan lóríṣiríṣi. Wọ́n á ṣe wàhálà láàárọ̀, wọ́n ó ṣe wàhálà lálẹ́. Ṣùgbọ́n tí wọ́n bá délé wọ́n láwọn egbòogi kan àbí méjì tí wọ́n á papọ̀ tọ́jọ́ pé tí wọ́n bá gbẹlura ara wọn ó tún wà kébékébé. Àwọn egbòogi yìí náà ni wọ́n ń lò egbogi ni e lawa papo ta so di 24/7 abamisto omi lase la fiche ko ni oti ninu rara ko si ni kankan mi ninu ewe atego la papo si olomokunrin mi bayi lo ma so pe eyin bere si ma ro ohun ni elomi ba si wahala die bayi a ri po ti re hun elomi ba sise ni ninu ile ise re te to ba dele ko ni le soju se re gege bi okunrin ninu ile mo be le ro lobirin mi pẹ̀lú pápá yá ń gbà tí ọ́fẹ́ẹ̀sì nǹkan aládà rẹ̀ yìí tóbìnrin ń ṣe lóṣooṣù ṣe ni wọ́n máa pariwo pé inú bẹ̀rẹ̀ sí kan òun ni inú bẹ̀rẹ̀ sí run òun ni bẹ́ẹ̀ lómi bá lọ sílé ìgbọ̀nsẹ̀ báyìí bí 20 ìṣẹ́jú bí 30 ìṣẹ́jú kò ní rí ìgbọ̀nsẹ̀ ṣe ṣùgbọ́n tá a bá ti gbìyànjú ta ní egbòogi 24/7 abamistọ̀ yìí nínú ilé lágbára ọlọ́run a máa rí pé gbogbo ara wa oríkèríkè ara wa máa wà lálàáfíà bá a bá jí láàárọ̀ náà ká tó sohun kóhun nínú kinní wa ká kọ́kọ́ mumi láàárọ̀ ká wá gbé egbòogi 24/7 abamistọ̀ yìí ká tún gbé sínú ara wa a rí pé ìṣẹ̀lẹ̀ ara wa máa tẹ́ akébékébé gbogbo àwọn ọkùnrin obìnrin náà tá a sì rí pé àríṣẹ́ kan ṣe tá a bá ń tun tà èrè gidigidi la máa rí bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ló ti ń dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run tó ti jẹ́ pé lórí pé wọ́n ń ṣòwò nípa egbòogi 24/7 abamistọ̀ wa yìí ọlọ́run ti ń jẹ́ báwọn náà máa rí nǹkan gidi pèsè bẹ́ẹ̀ sì ni àǹfààní ta ṣe lẹ́dún tó kọjá àǹfààní náà tún wà lọ́dún yìí o àti rẹ́ni tó jẹ odidi masini titun nílé iṣẹ́ 24/7 abamistọ̀ yìí gbogbo ọ̀wọ́ tó bá fẹ́ jẹ́ alágbàtà fún egbòogi 24/7 abamistọ̀ wọ́n pe nọ́mbà yìí 091-60-62-62-53
0: ètò ọjà ọdún tẹ̀síwájú báyìí a ti wà nílùú òde ìrèlè ní gbẹlẹ́jú street níbi tí ilé ìtajà ọmọ jésù tó kalẹ̀ sí ẹni bí wọ́n ti ta àwọn mattresses àwọn ibùsùn tó dáa àti àwọn pillow tó lè jẹ́ distributor fún ilé iṣẹ́ tí wọ́n ń ṣe mattress wọ̀nyí ẹkú iṣẹ́ o ní ọmọ jésù o.
4: Èmi ọmọ Jésù láti òde ìrèlè. Èmi mò ń ta Good Mattress. Orúkọ fóòmù tí tèmi ń tà tó mọ̀ ń gbà lọ́wọ́ àwọn òyìnbó China nìyẹn. Èmi ò ń gba fóòmù oríṣiríṣi. Lórí fóòmù oríṣiríṣi yẹn ló ní wàhálà. Mo ti wà lórí fóòmù yẹn sí 1976, 34 years òun ló wà lórí fóòmù tèmi. Mo ń supply hotel, mo dẹ̀ ń supply àwọn school. Mo tún supply àwọn tó jẹ́ pé wọ́n rà á tà tó ń gbà lọ́wọ́ mi lókìtì pa lájàgbà níyànsán. Gbogbo area local government lọ kìtìpá lọ́ọ̀ rẹ̀ kódà mo ń tajà sákòrẹ́ gbogbo fóòmù tí mo ń tà gbogbo ẹ̀ ló jẹ́ original mi ń ta baroof láti 2.5 inches 3.5, 6 and 8 àtún ní 14 and 12 àní 18 and 16 àní 20 àní 6x6 àwọn lára gbàdà tó jẹ́ pé ó máa ń gba èèyàn mẹ́fà méje jẹ́ ibi tí fóòmù wa pẹ̀kun sí ọ̀pẹ̀ ní 6x7 gbogbo ẹ̀ náà la ní inches wẹ̀yìn láti 20 wá sísàlẹ̀ kò sí fóòmù tẹ́ ẹ bèrè tẹ́ ẹ ní rí lọ́dọ̀ wa ìfọ̀kànbalẹ̀ wà nú ẹ̀ fóòmù wa ṣe fóòmù tí ń já lọ sàlẹ̀ nítorí náà ẹ máa bọ̀ ẹni tó fẹ́ ra lẹ́yọ àtẹni tó fẹ́ rà á ní bọ́ndù bọ́ndù kó máa kólọkólọ máa tà á pẹ̀lú ẹ̀dínwó tó dẹ̀ jẹ́ pé láti bẹ̀ ló tútù máa bọ́ àwọn fámìlì tó tún máa ṣoríire pílò bẹ́sìt ó wà ń bẹ̀ àìmọye bẹ́sìt tó wà lọ́dọ̀ wa gbogbo nǹkan tẹ́ bá ń fẹ́ dúpẹ́ wà ń bẹ̀ kò sí tẹ́ bá tẹ̀ rẹ ní ríṣó nítorí náà tẹ́ bá fẹ́ wá rí wa àwa ni a wà ní nọmba 1 gbẹlẹ́jú street òde ìrèlè fóònù tẹ́ni fi lè pè wá 070-38-01-04-34 ìkejì 081-22-12-990 ẹ ṣe.
0: Ẹkúṣẹ́ nínú màálù rẹ̀ lórí mi. Ẹ ṣe gan olóòtú, mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín. Àwọn ètò tí a ní báyìí ni pé pẹ̀lú orí ọ̀fẹ́ Ọlọ́run àti ilé ìbáṣepọ̀ tó dán mọ́rán pẹ̀lú àwọn iléèwé gíga, àwọn school of EdTech within Nigeria at àwọn yunifásitì kan ní Ogun State, Èkìtì, Kwara, bẹ́ẹ̀ lọ, àwọn tó fẹ́ lọ sí bíi nursing, tó fẹ́ lọ sí microbiology, biochemistry, SAT. Àti ní ìbáṣepọ̀ tó dán mọ́rán pẹ̀lú àwọn polytechnic kan ní Nàìjíríà tó yẹ pé àwọn tó fẹ́ lọ sí bíi SAT, business administration, mass communication, accounting. Bóyá tó ṣe jam àbáwọn tí wọn ò ṣe jam tán bá wá á tọmọ sọ́nà àwọn ìgbésẹ̀ tó yẹ kí wọ́n gbé. A sì tún ní àwọn past question and answer tó yẹ pé wọ́n lè kà. Àwọn tó bá yìí tó fẹ́ lórí ọ̀fẹ́ gbẹ́gbẹ́ tó fẹ́ lọ study outside the country orí ọ̀fẹ́ yìí náà wà. A ti ní ìbáṣepọ̀ tó dán mọ́rán pẹ̀lú àwọn yunifásitì kan ní Nàìjíríà tó yẹ pé tó fẹ́ ṣe BSc in computer, microbiology, biochemistry, bisagmi, mass communication. Àwọn orí ọ̀fẹ́ yìí wà. Àwọn yunifásitì náà ń bá pẹ̀lú àtàwọn polytechnic ní Nàìjíríà, both state, federal, private. Ó ti wà àti ní orí ọ̀fẹ́ àwọn ọmọ wa náà tó yẹ pé wọ́n ti lọ tún study ní òkè òkun káàkiri bíi Malaysia bíi UK. Àwọn orí ọ̀fẹ́ yìí ó wà ní iléeṣẹ́ Mahadele Rimi
7: head office wa ni street 26 Atolagbe shopping complex. Awon number ti won le mo pe wa si ni 08060 85 4819, 08060 85 4819, tabi 06060 585292, 06060 585292. Alaafia ni pera bi ra awon salary note tan na to fe kawe si tan fe wole boya fe lo awon to ti tun se bi Jesu tan fe lo ni BSC in company tan na fi le ni certificate to guarantee lowo ni le se ma dele bi mi educational services ke kan si wa.
0: Ori eto ojojuna ni ati wa ni Smart Instrument to wa ni Hospital Road eni fegbegbe Union Diagnostic Center ilu Akure. Ekuse o
8: e kaabo lotu Smart Instrument and Company wa ni number 123 Hospital Road beside Union Diagnostic Center opposite Hospital Lane nilu Akure. We deal with medical equipment and laboratory equipment, pair every kind of medical equipment, any kind of hospital equipment, and we sell hospital furniture. A Smart Instrument and Company, if you want to set your hospital, you can come and meet us. We are a consultant in hospital equipment. Fun awon iya ati baba wa te wa nile te ba ni awon ifunpa yin to wa nile ti o da emu wa an se ni ile se wo ifunpa an se ni ile se Smart Instrument and Company. Awon ile te fi ye sugar level yin wo te ba lele ti o da emu wa si ile se wa a ma ba yin se battery e ogugun kan te ba fe ra ile te ma fi se ifunpa yin ni owo ti o gara ti owo ti ogun pa e ma bo ani ni orisirisi ati olowo nla ati olowo kekeke fun afani awon ti o fe mo ru ile ton le ma lo e wa si ile ise wa bi ke pe wa sori ero ibanisoro wa. Ero ibanisoro wa ni 0605085272 lekan si 0605085272 e pe wa ni outside Ondo State ni outside Akure. Te ba fe ra a le se we bill si yin ko di dodan pe e wa to ba lele te fe ra sa pe wa e ba wa soro a le to yin sona bi e se ma rin
0: e ba so address yin le ko.
8: Ile ise wa wa ni Hospital Road number 123 beside Union Diagnosis Center opposite Hospital Lane. Te ba ti de Hospital Lane e ti ri le gagara to koju si Hospital Lane ti won kan ni Green Roof. Ile kan ni awa ati Mastermind Pharmacy jo nlo. So te ba ti n bo e pe ero ibanisoro wa yen. So je ki n pe ero ibanisoro yen lekan si 0605085272. E se o, ajinde ara yo ma je o.
0: A tesiwaju lori eto oja odun. Ori eto oja odun la wa ti wa ni Neka Fabrics to wa ni Sami Car Parks ni Akure ni Akale lori oro fashion de aso ni jewelries ni e ku se ni Neka o.
9: E se o, eyin onibara wa tele wa lati Nepal te ba wa wa si Sami Bus Soba ori la baba wa se.
0: Mo ti wa so fa won to e se n gbo yin for the first time.
9: E mo pe meji o ja sha ni car no ni te ba fe ra fabrics igbalode jewelries and accessories to je ko ma check e look good te ma stand out te ma fine te ma re wayapo ni party at event yin odo ni car ni ke ma bo ankara ni lace ni ajire ni aso oke ni jewelries and accessories of what type party set ni everyday ni fe wo lo office ni e sha fe ko yato e sha won le te ri kakakiri unique design so they are specially made for you or the one can map us.
0: I want to know what I really want to that place will be too expensive for us or you know I have a question like yeah really I'm really seeing it because I have also our fabric in
9: the world very well la ni nla olowo popo but quality is our watch word there as low as 5,000 naira the android 3,000 naira no but quality we matter si wa gan when it comes to quality we are the best let me just put it that way so we are particular about our quality and that's why I said good quality eyin te ba mo pe nkan gidi le ma nlo sara yin o odo wa ni keya si
0: nipa awon fabrics yen na nko
9: eyin na mo pe when it comes to fabric when it comes to anything at all when it comes to fashion e fi le fun nika number 1 ni wa yemeji o jasa fabric so e pe o ma je ke joju e fe look do fe look exquisite e fe jade pon ni ode yin odo wa ni ke ma bo boja lace boja ankara boja jire boja kampala boja aso okunrin ori oniruru segogele to yato to rewa ju e ma bo bi ba to ba ti da festive period gift ma wa le share e ma worry mo wa le fun and the best of prizes, the best prizes you can get anywhere.
0: Okay, address here again.
9: Sami bus stop, Lara Kale, Inu Sami Kapa, Gengengengengengeng, Etiri, Orange Building, Etiri Nika Luki, Esmitaranga Kalasi, Ibegenga, Lembo, 090-3249-9739, 090-3249-9739, phone number one, WhatsApp number one, and when it comes to our social media handles, step back check on Ashebi by Nika, A-S-O-E-B-I by Nika, Awani. But if Jaws, the Buffet Jerry, one Jaws by Nika, Jaws, J E W E L S by B Y Nika, N E E C H. I want no land, Jebe, a major
0: to oja odun lawa ati wa nile ise Amolab Healthcare Limited bayi to se omimu Amobitas fun ilera gbogbo eniyan e kuse ni Amolab Healthcare Limited
10: e ka bo si ile ise Amolab Healthcare Limited ile ise Amolab lo nse awon egbogi amaraya ati lati da gbogbo egungun ara isun ara ati omi ara wa pada si bo si le wa lalaafia nigba gbogbo awon egbogi wa na ni Amobitas Amo Flush Capsule awon egbogi wa mejeji dara fun awa ti a ba ni ipenija arun ibalopo arun seto seto oyin iju ati ibajedo jedo gbogbo awon ti a ni adojuko aeroyun ni abi aeromo bi Amobitas ati Amo Flush Capsule ki a bere fun e sa ti ra eyi ti o ma to yin lo fun odidi osu kan fun complete dosage e ma gbagbe pe ile ise Amolab Healthcare Limited na ni o se gbogi atura gbogi atura dara fun inu kikun ati inu kikun ke ma to lore kore ti a mo si to sugar ibadi riro inu riro ati atunse nkan obirin lososu atura ni ki e bere fun gbogbo awon ile itaja ogun oyinbo ti o ba ti sumo ti awon supermarket ki e bere fun atura atun fi awoko yi so fun wa pe Amolab Healthcare Limited tun gbe egbogi Amo HPP formula jade HPP o tumo si high blood pressure o gbe jade fun airorun tabi awa ti ifunpa wa ga Amo HPP formula ni ki e bere fun ki orun wa le ma se dede o dara fun omode ati agbalagba papa julo lati ma relax our system wa gugu awon egbogi wa Amobitas Amo Flush Capsule atura ati Amo HPP formula ni o gba egbo ntejoba ti a mo si Nafdac approve fun ibere ati alaye lekun rere e pe si ori ero ibanisoro 0708877855 lekan si 0708877855 ajin di ara yo ma je

0: jákèjá dákẹ́pani láìsẹ̀ ìjẹ̀ ríru lágọ̀ọ́ ara kò yẹ ká fọwọ́ rẹ̀ hẹ̀hẹ̀ mú. Ìdí nìyí tí iléeṣẹ́ Amolab Healthcare Limited fi ṣe àpòpọ̀ ògùn tá a pè ní Amo HBP formula torí bá ń fọ́ni léraléra kó máa rẹ ni dẹ́dẹ́ tàbí káyà ẹni ó máa ṣàdédé já pìpìpì ní gbogbo ìgbà. Amo HBP formula lọ̀rọ̀ kàn yẹn o láti mú kí àgọ́ ara padà bọ̀ sípò ní wàràǹṣẹ́ sà. Àjọ NAFDAC fòǹtẹ̀ lù pé ó dára láti gbógun ti àìsàn ìjẹ̀ ríru lágọ̀ọ́ ara. HBP formula ó dára fún gbogbo ẹbí. Iléeṣẹ́ Amolab Healthcare tọrọ ìlera àwọn ènìyàn jẹ lógún ló ṣe. Amo HBP Amo High Blood Pressure formula ló ń jẹ́ bẹ́ẹ̀. Ó ti wà káàkiri gbogbo ilé ìtajà oògùn lárọ̀ọ́wọ́tò yín. Fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ pè sórí 08037282633. Iléeṣẹ́ Amolab Healthcare Limited ló ní ká máa fi gbà gbogbo wà ní ìlera gbangba gidigba ní gbogbo ìgbà ló jẹ àwọn lógún.
1: Ẹ pàdé wa lásìkò míì lórí ètò ọjà ọdún. Fẹ́mi Julius lórúkọ tèmi.
2: Oya ẹ máa bọ̀ wá o.
3: Ìrẹ́pẹ̀tẹ̀ ìwé ọjà ọdún ti dé. Ìrẹ́pẹ̀tẹ̀
4: Bàbá ẹ gbà mí ẹ rà mí kalẹ̀ ọrọ́kọ mi yìí má ti sú mi ìṣe ló ń pariwo ẹ̀yìn dídùn ara ríro ẹ wò ó mo ṣe mọ̀ pé kò lè mú ọkàn lọ oko mọ́ ni ò ṣe ṣúkẹ́ṣúkẹ́ dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni kódà ṣe kan sùn lọ ni.
5: Abba ajókòó tí ìgbọ́ ni nípa 24/7 Abba Mission kọ̀rọ̀jọ́ gbòògùn ìbílẹ̀ táwọn ọkùnrin ń bèrè fún gbà gbogbo àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 Abba Mission kò lọ́tí nú rárá ó kágbó ẹ̀yìn dídùn ara ríro afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ọ̀rá dànù lọ́gán lọmọ ọkùnrin agbádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún olólùfẹ́ rẹ̀ ìwé àtegbò la fi pèlú rẹ̀ àjọ NAFDAC fòǹtẹ̀ ló gbà ó da alágbò ara 24/7 Abba Mission láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà ẹ máa pe 09160626253 09160626253 orúkọ mọ́ni ìjánu ọmọ 24/7 Abba Mission gbogbo ìgbà.

0: on your trap. Set.
1: Wọ́n sáré ìjẹyìnà, àdàbà sì múra lọ́wọ́. Eré ìjẹ yìí kìí ṣe ti alágbára. Àdàbà gbéra, ó fò bá wọn lọ́nà, ó tún fi wọ́n sílẹ̀. Àdàbà 88.9 FM, ó ti dàpọ̀ kíní. Ó síwájú, àwọn ẹgbẹ́ ń tẹ̀lé lẹ́yìn.

ọba àṣù ọba tí ò lórogún ọba tí ò lọ́bàtán ọba tí ò lẹ́gbẹ̀ra mímọ́ ni fún ọlọ́run ọba tó ga jù lọ ta yọ gbogbo ohun táwọn èèyàn fi ń ṣẹbọ tán mú tán dà papọ̀ mọ́lọ́run àwa jẹ́rìí wípé ànábì muhammad ẹrú ọlọ́run ti sára sí ní ṣe pẹ̀lú ọlọ́ba gbé ànábì muhammad dé pẹ̀lú wípé kọ́ máa pèpè lọ sídìí ìmọ̀ràn ọlọ́run lọ́kàn àti máa kìlọ̀ fáwọn èèyàn kan máa sá kúrò nínú táǹpẹ̀ lẹ́bọ ìdá nǹkan papọ̀ mọ́ ọlọ́run ànábì sì gbìyànjú ó gbìyànjú lórí iṣẹ́ tọ́lọ́wọ́ bá ran lódodo àti ní ti pàápàá ó sì jẹ́ iṣẹ́ náà dé òpin tọ́lọ́wọ́ bá fi ń ròyìn rẹ̀ wípé wà á kumalaláhu bíi dín a wá pé ẹ̀sìn náà fún ànábì muhammad sallallahu alayhi wa sallam a tún wá parí ìdẹ̀ra wa ẹ̀yìn ohun ọlọ́run bá parí ìdẹ̀ra rẹ̀ lé lórí kíkẹ́ ọlọ́run ọlọ́run àtòrí àjẹjẹtàn ẹ̀ kọ́mọ bá ànábì muhammad sallallahu alayhi wa sallam ọ̀gá gbogbo wa àti àwọn aráalé ẹ̀ àtàwọn sàbí ẹ̀ àṣẹ́kùbọ̀ rẹ̀ náà kọ́mọ bá gbogbo àwọn tó bá tọ ojú ọ̀nà ànábì muhammad sallallahu alayhi wa sallam tí wọ́n fi ọ̀rọ̀ ànábì ṣe ìṣesí tí wọ́n fi hùwà tí wọ́n fi sọ̀rọ̀ ìṣesí ànábì tí wọ́n tọ́ títí di ọjọ́ ẹ̀sán ọjọ́ tó jásí pé láàyè ń fa òmáàlùm owó tá a ní láyé ọ̀rọ̀ tá a ní dúkìá tá a ní kò ní sàǹfààní bẹ́ẹ̀ náà ni àwọn ọmọ tá a bí ò ní wúlò fún wa ò ní sàǹfààní àyàfi ẹni tọ́lọ́run bá kó yọ ìlà man atallah bikolbi salim ẹni tó bá jásí pé ó bá ọlọ́run pàdé lẹ́ni tó jupájú sọ sílẹ̀ tọ́kàn ẹ̀mọ́ kangákangá kúrò nínú ẹ̀bọ ayúwa nurse ẹ̀yọ́ mọ̀ ìyá mi nínú ẹ̀sìn gbogbo ọmọnìyàn láyè káyè ta ti ń gbọ wa ẹja bẹ̀rù ọlọ́run ẹja mú àwọn ọ̀rọ̀ ọlọ́run ṣiṣẹ́ ẹja jìnà sí àwọn nǹkan tọ́lọ́wọ́ ọba tó kọ̀ fún wa kí a sì lọ màmá dájú wípé èyí tó ga jù nínú tọ́lọ́wọ́ ọba tó ṣe léèwọ̀ tí ò fẹ́ òun náà lẹ́bọ èyí tó sì ga jù nínú àṣẹ ọlọ́wọ́ ọba tọ́lọ́wọ́ ọba pa ẹ̀mí àtẹ̀yìn òun náà ni mọ́lọ́run lọ́kàn wípé gbogbo ohun tá a mọ̀ sí ìjọsìn pátá ká fi fọ́lọ́ nìkan ṣoṣo ká má tọ̀ pín fún nǹkan kan míì ọlọ́run kan ò tó ká jìnà sí ká tún ṣe lè ṣe tọ̀hún mọ́ ká jìnà sí ká dàgbé papọ̀ fún ọlọ́run ọlọ́run ṣe sọ́nà rẹ̀ pé òun ò ti torí nǹkan mìíràn dá àlìjẹ̀mú àti èèyàn àyàfi ká mọ ìjọsìn fún ọlọ́run a wá rí pé ọ̀rọ̀ tí a ń sọ yìí ní ọ̀sẹ̀ tó lọ lọ́hùn a ti sọ̀rọ̀ ọ̀nà tí ẹ bọ́ pín sí nínú ọ̀rọ̀ àáfáà wa sọ́ọ̀lì bon fawdán alfawdán ilé kéwúrẹ́ náà láwọ̀ òun náà láti fi bá a sọ̀rọ̀ bí tọ́lọ́run bá ní kára ìsọdé àáfáà wa gbìyànjú púpọ̀ lórí ọ̀rọ̀ ọlọ́run àti ànábì muhammad sallallahu alayhi wa sallam àti ọ̀rọ̀ àwọn ọ̀jọ̀gbọ́n nípa pé báwo la ṣe lè gbéra wa sá kúrò nínú ẹ̀bọ ẹ̀rọ àwọn àáfáà tàná àwọn ògbé ayé lọ́kàn ọlọ́run wa darí ayé sí wọn áhírà yẹn ganan bàbàrà àtayé àti áhírà ọlọ́run wa darí ẹ̀ sí wọn abẹ́rí gbogbo àwọn tabajá àáfáà eléyìí lọ́yẹ káwa náà kẹ́kọ̀ọ́ lábẹ́ wọn bá nẹjà gbáyé lọ́kàn mọ́ o ayé làwọn èèyàn ń lé lọ àwọn èèyàn báwọn èèyàn sọ̀rọ̀ ọlọ́run mọ́ títí táàfáà náà fi wá kalẹ̀ sínú ẹ̀bọ táàfáà náà wá dẹni tó náà ń ṣẹbọ tó kú lẹ́lẹ́bọ ọlọ́mọ ṣe tiwa bẹ́ẹ̀ o gbogbo ohun tí ń jẹ ẹbọ kọ́lọ́n kó yà wáyà so òun náà ni pé a ti sọ̀rọ̀ nípa ọ̀nà tí ẹbọ pín sí wọ́n jọ yé wa nínú ọ̀rọ̀ ọlọ́run àtàdé sàlẹ́bí muhammad sallallahu alayhi wa sallam pé ẹbọ ọ̀nà méjì ni ẹbọ ńlá àti ẹbọ kéékèèké ṣé ẹ rí ẹbọ ńlá wọ́n ní a máa gbìyànjú kúrò nínú ẹ̀sìn tán pátápátá porogodo débi pé tí ẹ̀dá bá tán sínú ilé ó sáforíjì fún àjánu ọlọ́run ti dèwọ̀ pátápátá fún ó ti dèwọ̀ fún kò ní wọ̀ yóò wọ́n náà sì mọ̀ sí gbére nínú náà kò ní wọ́n náà jáde ẹ wàá rí àwọn ẹbọ kéékèèké wọ́n jẹ́ kó yé wa min kismu sani mina shirik ashirikul asgar wọ́n jẹ́ yí wa pé ẹbọ kéékèèké lamiyekun maharaja minal islam
o le ma gbe eyan kuro ninu esin ewo o le ma gbe eyan kuro ninu esin wala yakhlu sahibu finna o si le ma mu eni tin se pari ko se gbere ninu ina illa anna yambagi sugbon o to fun enikokan wa ka ma lepa bawo lase ma ko funra wa ati bawo lase ma sa kuro nbe bawo lase gbera wa jinna si lon jinna to gun fa tori pe bi erusin olohun eri to ba tin kale sinu ebo kekeke eri yo ma ba lo yo ma dun mo yo ma ra won halawa kan nbe titi ti o fi kale sinu ebo nla eri ti ebo kekeke to ba wa se be to lo pade olohun ba to tan sori ebo kekeke to oro re wa pin o se pe bo nla eleyin o ni so si bi en ba ku si di wi pe o mo rogun mo lohun o si ku sori e eri en ton olohun ti sa jana le wo fun ina sina o yesu ma se gbere nbe sugbon en to ba

rò nípa ẹ̀. Ẹ rí yóò wọnú iná gbére ni àbí yóò wọnú iná bọ́lọ̀ jáde àbí ọlọ́run padà foríjìn ìṣá afa anu ó bá wu ọlọ́run o lè gbọ́rọ̀ ẹ̀fù yẹn wà ìṣá azábàwò tó bá sì wọ olè jẹ́niyà súnmọ́ àdáhàlà olè jẹ́nìyà ó lè jẹ́niyà kọ́kọ́kọ́ jẹ́niyà kó wá tó wá mú wọ àlìjẹ́nìyà ẹ dákun eléyìí tó fúyẹ́ nínú ìyá ọlọ́run kọ́lọ́run kó là wá nú ẹ̀ o kọ́mọ́já jìyà rẹ̀ o ẹ̀bùn náà lé ayé tá n dá àwọn tí ń yan gàárì àbí iná eléyìí tá a tiẹ̀ fi ń sebẹ̀ tí ò ní pẹ́ tí ògùn náà kan àbí iná kan bá ju wa ẹ wo bó ṣe rí lára wa ẹ wo ọjọ́ tá a fi tọ́jú ẹ ẹ wo ojú àpá iná yẹn ńgbọ̀n bá pẹ́ lára wa ọ̀gángan bí tíná ti jó wa o àbí òróró gbóná dàjú yẹn lọ́wọ́ abómi gbóná àbí èèyàn fẹ́ ó fi ẹsẹ̀ jó sálésà á rí ojú àpá wọn wà mẹ́ kò dàbí ojú ara wọn ni ọjọ́ pọ̀ kò dàbí kò jẹ́ rárá ẹnìkan ṣe rí ó yàtọ̀ sẹ́ni tí nǹkan kan ò ṣe o kó n kálukọ́ mọ́ ṣiṣẹ́ tí òfin ní wọ́n náà ni o àbẹ́lọ́n gbogbo iṣẹ́ tí ó gbówà lẹ́nu iná àtọ̀bọ̀ kéékèèké àti ní ńlá ọlọ́run gbówà jìnnà sí o ó ti wulẹ̀ kí ó di ọ̀fẹ́ tó ọlọ́run mọ́jà bá wọn rà o mọ́jà débẹ̀ o wàlá láháúlà wàlá kó wàtà ìlàbìlà. ẹyin ọmọ ìyá mi ní ẹsìn wọn ní ẹbọ kéékèèké tá à ń sọ yìí yẹn kú sí imán ọmọ ń dín ìgbàgbọ́ kù ọmọ ń lẹ ìgbàgbọ́ ẹ̀rí wàhùwà zaríyàt ilà ṣíríkìlì akbar ó sì máa ń múyàn máa ní àkàsọ̀ máa wọ́nà àti débi ẹbọ ńlá ibi kékeré náà lèèyàn ti máa bẹ̀rẹ̀ abẹ́rẹ́ ibi kékeré ń gbọ́ báyá kínní kan ò tó kíkọ́rọ́ ọmọkùnrin ò tó yóò máa lọ títí gbogbo àwọn tó ń bára nu ẹbọ ńlá lẹ́nu ibi kékeré díẹ̀ ètùtù wẹ́wẹ́wẹ́ náà ti bẹ̀rẹ̀ tó wá bára débẹ̀ láti bí à ń ṣàwúre láti bí à ń fi nǹkan àbùsárí díẹ̀díẹ̀ wọ́n sì wà bára nínú ẹbọ ńlá ẹ̀rí bákan náà wọ́n ṣàlàyé fún wa wọ́n ní àwọn ọ̀nà tí ẹbọ kéékèèké tó wá mọ́ ń gbà jáde òun náà ni pé kí ni àríyá àṣehàn watanasun lẹ́nu khalik ká máa wárí fún ẹ̀dá ẹ̀dá ọlọ́run ó jẹ́ èèyàn ni àbọ̀já àlìjà ló ni ká máa wárí fún ká máa sìn wọ́n ká máa foríbalẹ̀ fún wọn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn nǹkan tí à ń ṣe fọ́lọ́run ká máa fi fún yàn wàhálà fún bìgẹ́rẹ́ là kéèyàn ti máa fi nǹkan bí ìgbóra lẹ́yìn ọlọ́run wà kọ́ lọ rọ́jùlọ rọ́jùlọ kéèyàn máa sọ fúnra èèyàn wípé masha allah wa shita bọ́lọ́run bá fẹ́ àti tẹ́ ẹ bá fẹ́ tó túmọ̀ sí pé a mú èèyàn àfi dọ́gba ọlọ́run bóyá àwọn kan a rí wọn ló ń sábà bí pé bí ọba jẹ́ tí wọn kan yàn ní bọ́ sí ọpẹlọpẹ ọlọ́run àti àwọn ẹ̀dá kan sọ bẹ́ẹ̀ ọpẹlọpẹ ọlọ́run àti àwọn ọpẹlọpẹ ọlọ́run nìkan ṣoṣo masha allah wahada ọlọ́run fáwọn yẹn sábà bí ni ọlọ́run lè mọ́lọ́run yẹn sábà bí ni kó sì bọ́ sí tààrà kí lọ́lọ́run bá ò lè ṣe ọlọ́run lè má fi àwọn yẹn sí sábà bí nǹkan tọ́lọ́run bá fẹ́ ṣe fún ọ sì bọ́ sí ọlọ́run kàn máa ń fi àwọn èèyàn ṣe sábà bí fún wa ẹ̀rí so òun náà ni pé kíni o wọ́n ń ṣàlàyé fún wa anabi muhammad sallallahu alayhi wa sallam nígbà tí wọ́n ń ṣàlàyé fáwọn sàbí tó ń júwe ẹbọ fún wọn ẹbọ kéékèèké ẹ̀rí wọn ní anabi sallallahu alayhi wa sallam kọ́ọ̀lù anabi sọ fún wọn báyìí pé kọ́ọ̀lù àháfù mọ́ àháfà aleikum àṣírẹ́kọ̀ asgard ẹ̀rẹ́ yẹn sàbí ní tó ń bà mí lẹ́rù tó ń pa mí láyà fún yín òun náà ni kíni òun náà ni àṣírẹ́kọ̀ asgard ẹ̀rí kọ́ọ̀lù yà rọ sùlọ là àwọn sàbí wá dáhùn tánà bá sọ̀rọ̀ kan tí ọba yé àwọn sàbí ò ní tijú wá béèrè sẹ́gbẹ̀ àṣírẹ́kọ̀ asgard èdè lágbára ni ẹ̀rí wọ́n wá dáhùn wọ́n ni wà má àṣírẹ́kọ̀ asgard eré òjíṣẹ́ ọlọ́run kí ni àṣírẹ́kọ̀ asgard kí ni ẹbọ kéékèèké ànábì wá dáhùn pé kọ́ọ̀lá àròyà àròyà àní wá dáhùn pé n tá n pè lẹ́bọ kéékèèké òun náà ní àṣehàn àṣehàn ẹ̀ ṣe pé èèyàn lọ sóríta o kì í ṣe pé gbọ́dọ̀ lọ sóríta kì í ṣe pé dó èṣù sínú ilé tó ń kápò sí tó ń fun níyọ̀ tó ń fun ní nǹkan tó ń fẹ̀kọ́ ẹyin tó ń kó sí ara o kì í ṣe pé mò ń pè gèdè ẹyin náà wò báyìí tá bá wà wo ìtumọ̀ àṣehàn dáadáa tá a fẹ́ lójú ìwọ tó ń sọ̀rọ̀ náà àmọ̀ wo rẹ ẹni tí ń gbọ́ ẹni àmọ̀ wo rẹ àáfà àmọ̀ wo rẹ àwọn tá a fà ti ń kọ́ òun náà àmọ̀ wo rẹ gbogbo òbí ọmọ wo rẹ ọmọ náà àmọ̀ wo rẹ àgbègbè àti abábára nínú ẹgbẹ́ àti ti ń darí ẹgbẹ́ àtọmọ ẹgbẹ́ òǹkàlùkù àmọ̀ wo

0: ara re bi se mi o si ninu tana bi so yi tana ba fi le face awon sabi ba sabi se gbianju to pe ah ariya ko ma fe se ni to mo le moribo afin olohun ba ko yo to na ba so ra re o eri yakulu allah taala o nitori pe lojo gbeda kiyama ninu tesiwaju hadisi yen olohun ba ma so ba ri pe yo mo yujazi la ibada amalam lojo to olohun ma se san fun erusin re kokan lori gbogbo se to ba se Allah ma so bayi pe izi abu ila alladhina kuntum turauna lahu elo ba awon te nti tori re sise fi dunya ile aye ma te wa ile aye elo ba awon leni fanzuru e wa lo wo bola boya altajiduna indahum khaira boya ba dada ka abi ore kan pade lodo won boya ma re san se yin gba leni se bi nitori awon ele se nse ngba tan fowo le e da si tolohun o fi owo yen lo fe kan paru e ninu okan re n to fe nu kun yin o kan ki o won ba ti wa so le ni ro mo dun eri o se bi ntore ile won si ti wi be o ti wi be eri so tori na nkan anabi muhammad sallallahu alaihi wasallam o wa n so fun awon sabi pe lojo gbeda kiyama olohun ni ka won eyan lo ba won tan ti tori won sise nigba tan wa nle aye kan lo boya won o ri daada kan abi ore kan gba ni odo won se mo pe lohun ti si wonu eni to je pe ohun na fe jejo ti e ki lo fe ri gba lodo re olohun ti si won niyan e ri ninu oro mi baba huraira oni anabi muhammad sallallahu alaihi wasallam so bayi pe rubba sa'im laysa lahu hazun min sawmi illa al-ju' wal 'atas akai ma ya we yan to won gba we melo melo la won tan gba to ja si pe awe re o koja wi pe e kan fi ebi pare e sin gbongbegbe ara e o sin wo dole ni tin gba we sugba won se sikan ti wonu awe yen to just pe e n fi bi pare ni lodo olohun ara la we ni ko lemi te ba ni body ti o ba ni soul e pe wahala ni yen waruba ko yi laisa la hazun min qiyami illa sar wa nasab melo melo la won to just pe won ji loru just pe jiji loru won yen na fila ko se leyin ni pe won kan fi aisun ati won kan fi aisun won fi se kini won fi gba koko ara won eri ki en kan ma daru maju lasan so won no latara pe gbogbo jiji loru tan ji yen aniyan tin be lokan ni pe tele mo pe ah awon eleyi o a ma ji loru a ma kinu gan yani iza lam yakun sawmu wa salatu wajhi llahi ta'ala won etume ni wi pe to be lati pe awe ti awon to ngba awe ngba ati orun tan ki ti o ba ja fini tori to olohun ni won se nse ile fala fawa balawo won ni lesson kankan ti won gba lodo olohun muslimi won sise ni pe olohun ni ka se wa e keje tori pe a gbe san ka ma ara kan san lodo olohun muslimi won sise be ke ma ara kan san lodo olohun fala fawa balawo won ni tori na eni eni no ni ni esa kankan ti o gba ani yan ti n be lokan re ki se ko n se nitori to olohun arakun ko wa ba nabi muhammad sallallahu alaihi wasallam na desi ni o wa sọrọ pe ya rasulallah yoro ji se olohun ini atasaddaq bi sadaqa fa tamasu bi wajhi allah ta'ala wa uhibba an yuqal li khayr anabi arakun ko wa lo ba nabi muhammad sallallahu alaihi wasallam oni o wa ma si sadaqa o wa ma fe o ma ni ninu okan pe o se nitori to olohun o si ma nfe o da pe won so pe ah baba dada baba olore baba olore eri o mo be kawon eyan ma soro lori e fanyadala dhadi la aya ngba tara kun wa so bayi tan se olohun ma mi sanabi to ba dele olohun fun re a ma da si directly yo wa mu aya alquran wa to na bi soro ife nu ngba to re wa dele olohun wa ni faman kana yarju liqa rabbi falyamala amalan saliha wala yushrik bi ibadati rabbi ahada eri awon afa won ni tafsir won na oro olohun to lo ba so ninu suratul kaf o na lo pari aya kaf e ma gbon o olohun ni gbogbo ni tuyo ba ni ero wipe ohun to beru wipe ohun o du ni waju olohun rojo lojo gbenda kiyama ohun o du ni waju olohun eri man kana yurudu thawabullah eri won to tumo esi wipe gbogbo to ba ran kan wipe won o gbesan se re un lodo olohun eri fali amala amala nsoliha wọ́n ní kẹ́ni náà kò yá máa ṣiṣẹ́ rí o. Kí ni iṣẹ́ rí? Yàní Họ̀lísàn, iṣẹ́ tó jẹ́ ọmọ kànga kúrò ní pé nítorí ẹnìkan mo ṣe ṣe. Ọmọ kànga kúrò ní pé tán bá yìn mí ni màá máa ṣe. Tán bá sì bú mi, màá pátì mi ò ní ṣe mọ́ ọmọ kànga kúrò ní ẹ̀. Wàlá yìí ṣeré kí bí bá dá ti rọ bí àhàdá kọ́mọ máa ti torí nǹkan kan míì ṣiṣẹ́ rẹ̀ tí ó ṣe. Kọ́mọ máa pa nǹkan míì papọ̀ mọ́ ìjọsìn Ọlọ́run gbọ́bà jẹ́ Mùsùlùmí Yorùbá máa ní bí wọ́n bá jẹ́ òsàkálá kọ́ jẹ́ òsàkálá gbọ́bà jẹ́ òsokolo ìwo ni wọ́n sáká sokolo ìwo ni wọ́n dàpọ̀. Ètò bá fẹ́ ṣe jẹ́ wọ́n mọ̀. Jẹ́ wọ́n mọ̀ ní Mùsùlùmí, jẹ́ lọ́bọ̀ mọ́ra ẹ̀, dáwọn tó ń bọ náà jẹ́ wọ́n mọ́ra wọn, dáwọn tó ń bọ ògùn jẹ́ wọ́n mọ́ra wọn, àwọn ọlọ́sìn jẹ́ wọ́n mọ́ra wọn, àwọn tó ń bòkè jẹ́ wọ́n mọ́ra wọn. Kó kálukú dúró láàyè tiẹ̀ ẹ̀rí ń bọ̀ bá dàrúkẹ́ àmọ́ ń kálukú mọ̀ ibi tó wà ẹ̀rí. So náà ni pé kí ni wọ́n fẹ́lẹ́ fà wá létí. Ká lè mọ tán pè ní ẹ̀bọ kéékèèké, ká lè mọ tán pè ní ẹ̀bọ. Wà á kọ́lá Hakim náà fukama ẹ̀rí ìkan nínú àwọn ọ̀jọ̀gbọ́n, ìkan nínú àwọn adájọ́ ẹ̀rí wọ́n wá ń sọ, ó mú àwọn kankan wá. Man amala sabu a dúró na sabu a láàm yẹn ń tẹ́fì mú bí máa yá àmàl. Ẹ̀rí àwọn nǹkan méje kan ń bẹ o. Ìbejì ni wọ́n. Tábá wá kan tábá ṣàfẹ́kù kejì nínú gbogbo iṣẹ́ tẹ̀dá bá ń ṣe. Iṣẹ́ tẹ̀yàn sì ní ṣèyàn láǹfààní. Àwọn nǹkan méje ń bẹsẹ́. Ìbejì ni wọ́n, ẹwà méje ń bẹ ìbejì ni wọ́n máa ń lọ lórí iṣẹ́ kọ̀ọ̀kan. Tábá rí kan tábá rí kejì ń bẹ̀, iṣẹ́ tí ẹni yẹn ṣe ò ní ṣe láǹfààní. Àkọ́kọ́ Awaluha and Yamal Belkhabdu Nalhada. Òun ni kádà máa ṣiṣẹ́ pé òun bẹ̀rù Ọlọ́run. Ṣùgbọ́n Dúnà Lhada, ṣùgbọ́n kò gbéra rẹ̀ sá. Kí ni ó gbéra rẹ̀ sá? Yẹ̀kúlù inni àkáfù àdábàlá. Kí ni a máa ṣiṣẹ́ pẹ̀lú ẹ̀mí pé ó bẹ̀rù ìyá Ọlọ́run o. Wàlá Yáàdà Mínà Zunú. Ṣùgbọ́n kò gbéra rẹ̀ sá kúrò nínú ẹsẹ̀ tí ó fi máa ṣe Ọlọ́run. Fàlàyé ń fáwọn záàlì kálọ́pọ̀ olùṣẹ́yà. Wọ́n ní ọ̀rọ̀ tó ń sọ jáde lẹ́nu wọn ní kò ní ṣe láǹfààní. Sọ̀mọ̀ pé irú ẹni bẹ́ẹ̀ tó ń túmọ̀ sí náà ni wípé àjọ padà sí di ebi ẹ̀. Ọlọ́ọ̀bẹ̀ ẹ̀rọ ọlọ́yìn ìyá Ọlọ́run ṣùgbọ́n òun ṣẹlọ̀ ẹ rí. Àsáàní ẹlẹ́ẹ̀kejì àníyá Mọ̀lẹ́bẹ̀rọ̀ ajá Adúlọ Tọ́là. Ẹ̀rí kẹ́yàn máa sọ wáyé pé òun ń ṣiṣẹ́ pẹ̀lú pé òun fẹ́ ẹ̀sán látọ̀dọ̀ Ọlọ́run ṣùgbọ́n kò wá fi iṣẹ́ tẹ̀lé ọ̀rọ̀ tó ń sọ. Yàní ẹni Arjú Fáwá Bọ̀lá. Èmi ń rankan ẹ̀sán mi látọ̀dọ̀ Ọlọ́run. Wàlá yẹ tó lóbó obìnrin àmàlẹ́ sọ́ọ́lì a kò wá fi iṣẹ́ rí tọ́ láǹtẹ̀ ń fá o mọ̀kọ́ láti ṣe à. Gbogbo ọ̀rọ̀ tí ń sọ ọ̀rọ̀ lásán ni o kò lórí ahọ́n. Afáàlì ìkẹta bí ní ìyàdó náà lọ́kọ́ sí ká máa ń dàníyàn lẹ́nu. Ṣùgbọ́n inú ẹ̀mí wa ta ko àníyàn tá à ń dà. Èròǹgbà wa tá à ń sọ jáde ẹ̀mí wa ta ko. À ń ya àmọ́lẹ̀ bí tọ́ àt wàlẹ̀ khayrọ́t wàlẹ̀ ayọ́kṣu bí nọ́ọ̀sì lámìdẹ̀ fáwọ́ ní ìyá tó ṣẹ̀ yá. Kí ẹ̀ máa ní èrò wípé òun fẹ́ máa tẹ̀ láṣẹ Ọlọ́run àti ó fẹ́ máa ṣe dáadáa. Ṣùgbọ́n nínú ẹ̀mí rẹ̀ kò rí bẹ́ẹ̀ ẹ̀mí rẹ̀ ò tẹ̀lé. Wọ́n ní gbogbo ohun tí ń sọ jáde lẹ́nu yẹn lórí èròǹgbà rẹ̀ ìrọ̀ ni wọ́n kàn promise lásán ni. Àwọn olóṣèlú gbogbo promise àdéhùn tá a ṣe. Ò dọwọ́ wa o. Ẹ̀rọ Ọlọ́run dọwọ́ ẹnì kọ̀ọ̀kan wa. Ò gba àdéhùn tẹ́ dàbá ṣe tí ò bá tẹ̀lé Ọlọ́run bí léèrè. Ǹgbà ẹ fẹ́ gba ìbò. Ẹ lọ sọ́dọ̀ àwọn èèyàn ẹ ṣàdéhùn fún wọn ẹ ṣèlérí fún wọn. Ẹ débi tẹ́ ń lọ tán ọwọ́ ẹni tè kódà. Lẹ bá sọ pàkọ́lùkè. Ọlọ́run bí wa léèrè kódà ní ayé gan ló ti máa béèrè ẹja pè lórí léèrè. Ẹkẹrin bí dùá dúnà júùd. Kéèyàn máa ṣe kíni kéèyàn máa pe Ọlọ́run. Ọmọ sójáde lẹ́nu ṣùgbọ́n kò gbìyànjú. Kí ló tó máa eléyìí? Wọ́n lè náà ni pé ayé wa fákàlùl hayr wàlà yẹsẹ́ lè máa yẹn fá dùá òṣẹ́ yà. Kí ẹ máa gbé Ọlọ́run kọ́ máa képa Ọlọ́run pé ìwọ Ọlọ́run gbé mi ṣe kò ń gẹ́rẹ́. Ṣùgbọ́n kò gbìyànjú lórí ní tọ́lọ́run fi gbé ṣe kò ń gẹ́rẹ́ yẹn. Ẹ̀rí wọ́n ní gbogbo ọ̀rọ̀ tí ń sọ ọ̀rọ̀ lásán ni. Tìrìpọ̀ Ọlọ́run bá ní wàlàbí nájà àdófì náà. Lánà àdíyá náà ń ṣubú lánà MSS ẹja gbìyànjú lójú ọ̀nà Ọlọ́run. Gbogbo ẹgbẹ́ Mùsùlùmí ti ń bẹ ẹja gbìyànjú lójú ọ̀nà Ọlọ́run. Ọlọ́run òun fi ọ̀nà náà mọ̀ wá. Àwọn MSS àdúrà wa ń gbà wá. Ẹja tó fi kún yànjú wa. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ààyè lónìí. Àwọn jàmọ́ ààyè àálò sunna àwọn náà là ń darí ẹ̀. Àwọn iṣẹ́ tàná ó ń yọ lónìí. Bó ni iṣẹ́ tòní ó ṣe yọ lọ́la ọ̀dọ̀wọ́ èmi àtẹ̀yìn. Al-Khamis ikarun al-Istighfar dúnà nádàm. oni eri ke ma wa forijin ko ma so da lo astagfirullah astagfirullah sugbon ko ma ka ba ma lori awon ise to ti se o tu wan sese si oni yaqul astagfirullah wala yandum ala ma kana minu minu binu sugbon awon ise to ti se olohun ah o wa ton raje na e ma dun ni eri n ko ma ba ni je lori awon ise to ti se ko ma ka ba ma le lori oni oro istighfar tin se yen oni ko debi kankan tori pe alama wi pe istighfar yen gba lodo olohun o na ni wi pe bi en ba tin ran ti ese yen lara won ami re oni pe yon mo kabama yon mo banu je ko ni je mo je ni ti o dunu nigba to nse olohun asadis bila ala ni yaduna sirira woni eri woni gbangba wa ati koko wa ko dogba iwo melo lo le jade si gbangba pe bo se nse nita lo se nse ninu ile abi ni koko re nigba ti o se nikankan pelu e bo se nse na lo se nse nita nigba tawon yan be pelu e eri abolohun ta nse nita sigba ta dawa na o na la to nsin sibe na la se nsin eri kon ele dowo emi ati yin koko re ati gbagba re o gbodo dogba o ma je nkan to to mo so pe oro enu mi ni ewo e mo wo se si mi o nti ma so jade ni ewo eni ba se ru ele are ya o ti wa ninu oro re o ti ko si are yo asabi an yamal bil kid dun al ikhlas yani yashair bi ta'at wa la takun amala khalisatan li wajhi allah ki yan ma gbe loju ona iba te lase olohun sugbon ise re fun ara re ninu aniyan re se ki se nitori olohun lo bi se won gbogbo ise tin se hun ko ni se lanfani ejo godal kiyama eyan ma yami ni esin gbogbo awon kan won yeja lo diwe ja ise lori e o eri pe ko se to mori bo bayi eri ninu oro se na ali ama abi talib o so na rodi allah ta'ala anhu ulil murayi arba alamat awon kan merin be ta fi ma mo gbogbo ti ba nsa se han lase han awon kan merin be ta fi ma mo ninu ise ti ba nse awon kan ni pe yaksul idha kana wahda eri to ni kan ba da wa to ba nsise yen ti o sa won yen pelu re yo ko yo ko le yo koroju yo ko ni se dada yo mo se pelu mele yo mo se die die die die die ekeji yanshut idha kana ma annas to ba ti ba ra won yen ori re wa wu yo mo sise gan eri ase han na ni je be iketa yazid fi ta'at is asna alayhi eri yo ma lekun ninu ima tele ase tan ba tin yin mesan me yo ma lekun e yankus is adamma bi tan ba ti wa bu lori pe ase de da bibi to ku si woni eri ni oro baje eri yo dewo eku awon kan merin to ba tin han se na ali but abi tole rede allah anu eri un ta won kan merin ba tin han lara awon eyan lara eyan lori ise to se eri won ase yan tin han ninu e won fun alawon kan tabi se apere ase han nunu an shakik bun ibrahim azaid anna qol shakik omo ibrahim azaid na wa so na oro e ol husn ama salatat ashia ama kan ti wa ma fi han pe ise yan da nkan meta ni akoko ni pe ise ti mo fe se an yara al ama min allah ta'ala ke yan koko ri pe ise na latodo olorun baba leke olorun lo pase pe mo gboro se yo wa ma mu ijoni loju abi awon kan ti mo debi kayefi al ajab yo mo mu kuro nbe ekeji an yuridu bi ridu allah ti ma to ma sise na ke ma ni lero pe ah iwo olohun mo fi wa iyo ni olohun ni yo wa mo mu fe ni kuro ife ma ma jo ise bi gba ti ina ba jo igi ni wallahi la azim o fe se dada sugbon ife inu oni jo te lasi olohun ife inu ni jo gbo ki lo olohun wi ki da nabi so lori e ife inu a ma fe ki e fagidi se nkan eri won ni ti e ba wa nse nkan nitori pe fun wayo na olohun yo mo pana ife inu yan ko ni jojo iketa ayan ba ki sawabu la ma min allah ta'ala ke si ma ona ka pe ah ise ti mo fe se yo ah ko ma ona ka esan re latodo olohun se pe ise ti yan ti igbesan latodo olohun ise na yo jese kan to lalafia to fi yan lokan bale to mori bo ninu aria won ni eri lixul bi toma waria yo mo mu yan yo mo mu ariyan asihan yo mo jona igi e ko ni joko lagbara kankan ko ni joko dide e mo ya mi ni esin ele ni won ba de ta ba ara so nipa oro asihan e da ko e ja ko nkaluku ka so se ka ki sara ise ta ba se ati han ti ko le yin o won ba to ba wa ko morun ko si fofu otan ke yo si sa ko po e ko ni koko won ba to ba se fọlọrun je jo omo kan gan tori tọlọrun nikan akai mo ise e woro tanabi so nipa en tin gbawe en tin de loru se nkan to rorun kiyan gbawe ni nkan to ro ke yan ji loruko mo yan fi la nigba ta won kan sun tan han o wa ji loruko pe en tin bele mi re oto abi o tan fun ni nafila tan fun ni nafila ko yan o ti ta won be mona to ngba nafila kan lori awon oko won loni mo ko ba ti fe se masina ori di sha won kan buruku to wa han nafila ni o abi ke abi awon adua ka adua to se lati fi dan kan ru oni ka jina ti gbogbo eleyi o so gbogbo ile iyan pa nkan po mo olorun abi o tan na ka alquran lati ori kodi ko ka alquran tori kodi solo na la fe se le fun sana di seru e sana sabal kiram seru e odo we mi ateyin saye na la wa ti gbogbo wa le to wa ayo pare lenu se gba ta ti ji lenu gba ta se lecture to lo si eleyi ta to fe gbo yin awon yen ti lo bo olorun ila fe je fo olorun o ba lo gorun to lo 150 lo 200 so ni kuro nbe ni gbogbo ile ko mo je nkan emi ateyin ta ma ronu si pe a pada lo bolon ipo la fe bolon wa taqu yawman turjauna fi lillah summa tuwaffana kullu nafsin ma kasabat wa hum la yuzlamun kun kalu ko ma pa yojo ta lo ba olorun just olorun ni ah ta si wa ma tan yebe yebe ise to nkalu ku ba gbele aye se ogun olorun si ni sabo si in ta ba di na ohun na la ma gba in ta ba gbin ohun la ma ka kama to de nu to dan kama yamadu tujiza iwo olorun lojo gbele kiyama iwo olorun jare dada gba o jare sare gba o gbogbo le 35 ma se ninu ebo ta ma olorun sa forijin wa o ati wa gbo bayi o a si to ngbo gbogbo ba se ngbo olorun ja ma mu lo awon jama to se to onigbowo program ta ngbo awon na MSSN MSSN wa rafana makana aliyan olorun ja ma tesiwaju olorun ja ma gboru si o olorun ja wa ba ni daada iwaju olorun olorun mo jo di alkiyama pe mi oran se olorun mo jo kogun soro wa subhanaka alhamdulillah nashhadu an la ilaha illa an nastaghfiruka wa natubu ilayka subhana rabbika rabbil izzati amma yasifun wassalamu ala mursalin alhamdulillahi rabbil alamin
1: to se to ki o fefe o kenke o wa sewewe o du bi lu dudu leti o du bi dodo ikire 88.9 adaba fm
2: mo n gbadun adaba
3: Live it, my father.
4: ADABA.
5: 89 Adaba.
6: The world moves as a fast pace, and news breaks with the same speed.
7: Sometimes you find the news, and sometimes the news finds you.
6: All stations can keep up. At Adaba FM, we not only give you news at the speed of nanosecond, but we also break it down with up-to-date analysis, informed opinions, and distinct professionalism.
8: That's why you love us.
6: Adaba 88.9 FM. Yeah,

àdàbáyọ lókèrè ó dàbí òṣùwọ̀n ẹgbàágbèje ìràwọ̀ lè parapọ̀ mọ́lẹ̀ tó ṣùpá adóorí ọ̀kẹ́ ọ̀jọ́ tẹyẹkẹyẹ àdàbà yìí gbéra ó gbapọ̀ kíní láàrin àwọn akẹgbẹ́ ẹ̀ ó fẹ́ ó nílẹ̀ amú òtútù àwọn alálára àgbàyídá àdàbà 88.9 FM.

0: ẹ̀yin èèyàn wa a kí n káàbọ̀ sórí abala kejì ètò ọjà ọdún fún ti àsìkò yìí ó yá ẹ máa bá wa ká lọ.
1: Àsìkò yìí la ó fi mọ̀ ṣe.
2: Ètò ọjà ọdún ni a ti wà ní ilé ìtajà kan tó ń pè ní Retida Property Enterprise.

0: iron ani blender ko si yo o te ko le se adio sovenia o ti e ni bambi ko si yo o te le fi raja o so price lanta emi o ki n te yo o gbogbo awon customer me dem be also prices lanta te ba fe ra yin logun logun logbon logbon ile ise adel souvenir o mi ke ma bo price ta ma fo won ton tuta o wo la ma fe ina te be se party o so fun ipo ri siri siri siri siri siri siri siri I have 300 plus different item ninu 300 plus yen gan ko si ke ma ri nkan mu bi ko si e wa so pe ironi o e pa 1000 capacity ni all yin ni a to gbangba sun loye egba feed ni egba feed lo e fe pin gbo won general souvenir ato bank batch lo re gbo won customer wa ton ba wa do po go mo pe yes ile se adio souvenir o ma ke n party ade ke n disappoint te ba de bi logun logun logbon logbon e ma re ko a wa ni ilu akure ni 192 opposite tipa garage ni ilu akure ni arakale ade ni branch na ni ondo town ati wa ni 117 okay, Lisa, opposite AUD Primary School. Teba ide AUD Primary School. Adoju ku e bayi ni lu onto.
1: E ba so phone number si awon e ma pe yin si bayi.
0: Phone number wa ni 07031031602. E yakin tu tumu le kan si. 07031031602. Fun awon olomoge igbalode antebu igbalode aesthetic pleasing item we have trendy beautiful souvenirs you can reach us on Facebook Instagram TikTok Adel Souvenir Home thank you.
1: Orí ètò ọjà ọdún náà la wà báyìí àti wà ní ọdọ bàbá òkè ogun tó wà ní òye mẹkúrò nílùú àkúrẹ ẹkúṣẹ ní bàbá òkè ogun.
2: Akin Atọ́kùn àjíǹde ara ó máa jẹ́ o lọ́mọdé àti lágbàlagbà pàápàá jùlọ àwọn tí ń bá wa dòwòpọ̀ lórí egbòogi wa ta pè ní 24/7 Aba Mistor. Nígbà yìí nímọ̀ràn láti lè jẹ́ pé ká tún máa tẹ̀síwájú nípa ríra egbòogi 24/7 Aba Mistor. Àwọn bàbá wa láyé àtijọ́ wọ́n á máa jẹ nǹkan lóríṣiríṣi wọ́n á ṣe wàhálà láàárọ̀ wọ́n ó ṣe wàhálà lálẹ́ ṣùgbọ́n tí wọ́n bá délé wọ́n láwọn egbòogi kan àbí méjì tí wọ́n á papọ̀ tọ́jọ́ pé tí wọ́n bá gbé lura ara wọn ó tún wà kébékébé àwọn egbòogi yìí náà ni wọ́n ń lò egbòogi yìí náà láwá papọ̀ ta sọ́ di 24/7 Aba Mistor omi lásán la fi ṣe kò ní ọtí nínú rárá kò sì ní nǹkan kan míì nínú ewé àtegbò lápapọ̀ sí ọlọ́mọkùnrin mi báyìí ni wọ́n máa sọ pé èyí bẹ̀rẹ̀ sí máa ro òun ni ẹlòmíì bá ṣe wàhálà díẹ̀ báyìí àrípò ti rẹ̀ ń ẹlòmíì bá ṣiṣẹ́ ní inú ilé iṣẹ́ rẹ̀ tẹ́tọ́ bá délé kò ní lè sojúṣe rẹ̀ gẹ́gẹ́ bí ọkùnrin nínú ilé mọ́ bẹ́ẹ̀ lẹ́rọ olóbìnrin míì tọ́jú pé báyà ń gbà tí wọ́n fẹ́ ṣe nǹkan àládàá rẹ̀ èyí tóbìnrin ń ṣe lóṣooṣù ṣiṣẹ́ ni wọ́n máa pariwo pé inú bẹ̀rẹ̀ sí kan òun ni inú bẹ̀rẹ̀ sí run òun ni bẹ́ẹ̀ lómi bá lọ sí ilé ìgbọ̀nsẹ̀ báyìí bí 20 ìṣẹ́jú bí 30 ìṣẹ́jú kò ní rí ìgbọ̀nsẹ̀ ṣe ṣùgbọ́n tá a bá ti gbìyànjú ta ní egbòogi 24/7 Aba Mistor yìí nínú ilé lágbára ọlọ́run a máa rí pé gbogbo ara wa oríkèéríkèé ara wa máa wà lálàáfíà bàbá jí láàárọ̀ náà ká tó so ohunkóhun nínú kinní wa ká kọ́kọ́ mú mi láàárọ̀ ká wá gbé egbòogi 24/7 Aba Mistor yìí ká tún gbé sínú ara wa a rí pé ìṣẹ̀lẹ̀ ara wa máa tẹ́ kébékébé gbogbo àwọn ọkùnrin obìnrin náà tá a sì rí pé àríṣẹ́ kan ṣe tá a bá ń tun tà èrè gidigidi náà máa rí bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ló ti ń dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run tó ti jẹ́ pé lórí pé wọ́n ń ṣòwò nípa egbòogi 24/7 Aba Mistor wa yìí ọlọ́run ti ń jẹ́ báwọn náà máa rí nǹkan gidi pé ṣe bẹ́ẹ̀ sì ni àǹfààní tá a ṣe lẹ́dún tó kọjá àǹfààní náà tún wà lọ́dún yìí o àti rẹ́ni tó jẹ odidi masini titun nílé iṣẹ́ 24/7 Aba Mistor yìí gbogbo ọ̀wọ́ tó bá fẹ́ jẹ́ alágbàtà fún egbòogi 24/7 Aba Mistor gbogbo pin nọ́mbà yìí 09160 60 62 62 53
1: orí ètò ọjọ́ ọdún la wà báyìí àti wà ní ilé ìtajà favour of God adventure tó wà ní oyè mẹ́kúrò nílùú àkúrẹ́ níbi tó ti ń ta nǹkan mọ́ lóríṣiríṣi àti souvenirs fún gbogbo ẹyin tí ẹ bá fẹ́ ṣe pati ẹkúṣẹ́ ní favour of God o.
0: yes ẹ ṣe gan ẹ̀kábọ̀ favour of God adventure wà ní number 100 oyè mẹ́kún road opposite oyè mẹ́kún bus stop. Àwọn nǹkan tá à ń tà náà ni à ń ta nǹkan ọmọ à ń ta aṣọ aṣọ láti èdè hold dídi aṣọ àgbàlagbà lókùnrin lóbìnrin unisex store àti souvenir full flask water flask lóríṣiríṣi à ń ta toys à ń ta bicycle ní favour of God adventure. Àwọn nǹkan ọmọ tá a ní àwọn kan tá ń lò ní hospital nígbà tá a bá ṣe ìbímọ a ní gbogbo wọn àti ilé tán máa lò nígbà tí ọlọ́mọ bá délé àwọn nursing pillow àwọn water flask tó ń gbóná dáadáa.

0: atawomo soxi gbogbo e wa lodo wa baby carrier baby rocker
1: awon bata size bata omo duwelo no mama baba lodo yin
0: ani bata lati omo bi koko ta se bi titi de gbogbo awon sizes ti won ba fe
1: e ba tala ya aso agbalagba fa
0: won alaso agbalagba lokunrin lobirin ani chinos trousers ati jeans trousers shirt polo fun okunrin ati awon underwears ati aso obirin na ani so fe ni ani te ba de so fe of girls are fresh or inu yin ma dada lati se pati tori nkan wa jabura ta ba se fe si ni to we ni laundry net ni pex ni umbrella lorisirisi lati half pati yin gbogbo e wa lodo of god are fresh
1: e ba ju ebi ti odo yin wa fun awon eyan
0: of god are fresh wa ni number 100 Oyemekun road opposite Oyemekun bus stop ni ilu Akure ero ipe wa ni 070-34-26-39-54 Leko si ero ipe wa ni 070-34-26-39-54
1: Eto ọjà ọdún fọdún 2026 náà ni ẹ á ti wà nílé iṣẹ́ Fẹ́mi Alágbò báyìí tó wà ní Democracy Park ní ìsọ̀lọ̀ Dọ́kṣọ̀ nílùú Àkúrẹ́. Ayé máa kú iṣẹ́ Fẹ́mi Alágbò.
2: Ẹ ṣe olóòtú ó máa kẹ́kẹ́ mẹ́ta ọ̀rọ̀ àtúrí yín lọ́dún ìyá káàkiri máa lọ́dún tó ń bọ̀.
1: A dúpẹ́ ní ọwọ́ Ọlọ́run ilé iṣẹ́ yìí náà ó ń dẹ̀ ń gbòòrò sí náà. Akílẹ̀ tún ní fún àwọn èèyàn wa lásìkò yìí.
2: Nǹkan tá a ní fún wọn pọ̀ pé ọlọ́run ti ń gba ọwọ́ Fẹ́mi ṣiṣẹ́ tipẹ́tipẹ́ pé tẹ bá tún wá bí ìwọ tó ti wà rí ọlọ́run yóò máa gbọ́ mi ṣiṣẹ́ fún ọ. Àwọn èèyàn ló tún dúpẹ́ lọ́wọ́ Fẹ́mi Alágbò pé àgbo tó fún wọn ó bá wọn lára mu. Àgàgà àwọn obìnrin tó yẹ pé ó ń wojú ọlọ́run fún ọmọ atọkùnrin náà tó ń wojú ọlọ́run fún gbogbo àwọn ọmọ náà wá bí o.
1: Atọkùnrin atọkùnrin ló wojú ọlọ́run fún wọn. Bẹ́ẹ̀ni a máa ń rò pé ó ká àwọn obìnrin lára ju okùnrin lọ.
2: Ara ó ká okùnrin náà lára o torí pé ìgbà míì problem lè wà lára ọkùnrin. Ṣẹ̀gẹ́ tí ń sìn kí ṣọ́ obìnrin kan ló máa ń wà. Tábàdẹ̀ ti treat wọn ọlọ́run dẹ̀ máa gbọ́wọ́ mi ṣiṣẹ́ fún wọn. In fact inú wọn ń dùn ní musa níbí ẹ̀ máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run èmi kan ló ṣe àwákọ̀ ní
1: àǹfààní
2: láti ṣe é fún wọn. Bẹ́ẹ̀ bó ṣe rí nìyẹn. Ẹ má jẹ́ súnyá má bọ̀ ní iléeṣẹ́ Fẹ́mi Alágbò. Ọlọ́run gbọ́wọ́ Fẹ́mi Alágbò ṣiṣẹ́ gan o. Fúfàfà ìwọ tó mọ ibi tí iléeṣẹ́ wa wà. Ó wà ní Ìsọ̀lọ̀ Junction ní ẹgbẹ́ Democracy Park. Mo ṣáà béèrè pé Fẹ́mi Alágbò ọ̀dọ̀ Fẹ́mi Alágbò ló ń lọ. Wọ́n máa mú ọdọ́ ọ̀dọ̀ mi.
1: A rí pé ọ̀rọ̀ yìí náà àwọn obìnrin náà ní láti sọ sí. Ẹ kú iṣẹ́ iléeṣẹ́ Fẹ́mi Alágbò.
3: Ẹsẹ̀ kú déédéé wò yìí ìyàwó Fẹ́mi Alágbò ló ń sọ tí ọ́fíìsì wa wà ní Ìsọ̀lọ̀ Junction lẹ́gbẹ̀ẹ́ Democracy Park. Àwọn obìnrin tí ò rọmọ bí kọ́ máa bọ̀ yín iléeṣẹ́ wa o. À fún wọn ní òkú tó gbé wọn dẹ̀ máa rí ọmọ gbẹ́jọ́ kó tó di ọdún tó ń bọ̀.
1: Ẹ bá sọ àdírẹ́sì àti fóònù nọmbà táwọn èèyàn máa pè yín sílẹ̀ kan sí.
2: Fóònù nọmbà wa ni 0006532683. Ọ́fíìsì wa wà ní Ìsọ̀lọ̀ Junction lẹ́gbẹ̀ẹ́ Democracy Park ìbẹ̀là wa. 0706532683.
4: Ta bá ń sọ̀rọ̀ nípa àwọn tó ń ṣètò ìrìn àjò lọ sókè òkun America, Canada, European countries. A lè fọwọ́ rọ́ Evershine Films and Travels Nigeria Limited. A lè fọwọ́ rọ́ wọn sẹ́yìn. Atógbàgbà Sùnlọ́yẹ́ ó ti lé ní ogún ọdún ta ti ń kó àwọn èèyàn lọ sókè òkun tí kò bu wa lọ́wọ́. À ń kó wọn lọ láti ṣiṣẹ́, à ń kó wọn lọ láti kàwé, à ń kó wọn lọ láti lọ gbafẹ́. Kò sẹ́nikẹ́ni nínú àwọn agents tó dá wa mọ̀ tó lè fọwọ́ rọ́ wa sẹ́yìn. Àárín òbí láti ń yọ ìfín. Ọlọ́tọ̀ ló ní tòun ọ̀tọ̀. Iléeṣẹ́ Evershine Films and Travels Nigeria Limited ó ti wà tipẹ́tipẹ́. A bẹ̀rẹ̀ lórí ká gbé àwọn èèyàn lọ sí America. Ó wà ní nọmba 280 Ondo Road, opposite First Mulak Hotel. Ìsìkàn Lákùrẹ́, Ondo State, Nigeria. A ti gbé àwọn èèyàn lọ sí Canada rẹpẹtẹ. A ti gbé àwọn èèyàn lọ sí Europe rẹpẹtẹ. UK ńkọ́. Ẹ má jẹ́ kán tàn yín jẹ o. Iléeṣẹ́ Evershine Films and Travels Nigeria Limited ó kọjá bẹ́ẹ̀. Ẹ má jẹ́ kí ẹnikẹ́ni fi ẹnu fi ẹ̀gàn iléeṣẹ́ yìí. Iléeṣẹ́ yìí ti wà tipẹ́. Ọlọ́run dẹ̀ dúró ti wá. Iléeṣẹ́ tó wà ní ọ́fíìsì kan ṣoṣo tí ò sá kiri tó dẹ̀ ti lé lógún ọdún tí wọ́n ti wà ńbẹ̀. Ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ẹni tó bá mọ ẹ̀gàn àjànàkú lásọ yí pé tèrè ò tó nǹkan. Iléeṣẹ́ Evershine Films and Travels Nigeria Limited wọ́n kọjá bẹ́ẹ̀.
5: Ẹ pé iléeṣẹ́ Evershine sórí nọ́mbà yìí 090-3696-4322. Lẹ́ẹ̀kan sí 090-3696-4322.
1: ètò ọjà ọdún tẹ̀síwájú a ti wà ní ezedok food báyìí tó wà ní ọ̀yàrógúnlẹ̀ industrial park nílùú àkúrẹ́ ẹ káàbọ̀ lórí ètò ọjà ọdún.
0: ẹ ṣe olótú adẹkùnmọ̀ ọdún láti iléeṣẹ́ ezedok food limited nílùú àkúrẹ́ ta kalẹ̀ sí ondo state industrial park fọ́mọ̀ ọ̀yàrógúnlẹ̀ market níbi tí wọ́n ṣe new flyover sí ibẹ̀ láti ń kí o gbẹ̀yìn oníbàárà wa ọ̀pẹ́ iṣẹ́ o bàárọ̀wọ̀ yín o àwọn product wa la tún gbé dé o ezedok pounded yam flour iyan funfun ta ti ṣe sí gẹrẹ fún tẹ́lẹ̀ jẹ́ a tún ní ezedok coco yam flour náà tún wà tá ń pè ní manimag ara ilé iṣẹ́ ezedok food limited náà ni a tún ní ezedok yellow yam powder fún iyan ọ̀lọ̀ tó ti wà ní ìyẹ̀fun tá a kò lè máa rò then a ní ezedok pap plus flour yìí a ti fi oríṣiríṣi àwọn èròjà sí fún àwọn ọmọ wa láti oṣù mẹ́fà títí dé àgbàlagbà bẹ́ẹ̀ sì ni a ní ezedok gbanunu ní ìyẹ̀fun a ní ọbẹ̀ ibà ìyẹ̀fun náà a ní soya milk náà tá a ti ṣe láàárọ̀ ọ̀tọ̀ náà tá a lè máa mu tá a lè fi mu tíì tá a lè fi mu àwọn ògì tá a ṣe fúnra wa nílé bẹ́ẹ̀ kan náà ni a tún ṣe irú náà irú gbígbẹ a ṣe àwọn ẹ̀fọ́ lóríṣiríṣi a ṣe ilá tá a ti gbẹ náà ewé gbígbẹ náà dẹ̀ wà náà tá a ti ṣe náà a ṣe àwọn ẹ̀fọ́ lóríṣiríṣi irú wà a ń ṣe beans flour náà fún àkàrà àti mọ́ínmọ́ín gbẹ̀gìrì àti èkúrú a dẹ̀ ń ṣe pepper soup spices náà fún pepper soup a ń ṣe oríṣiríṣi àwọn spices bíi ginger garlic turmeric fenugreek fennel gbogbo ẹ̀ lání ní iléeṣẹ́ wa cinnamon. a ṣe oúnjẹ o lọ́pọ̀lọpọ̀ máa ń pè wá pé ṣé oúnjẹ sísè là ń tà rárá o oúnjẹ ta ti ṣe sí ìyẹ̀fun tẹ́ ẹ wá lọ sèparí nílé yín òun la ń ṣe níléeṣẹ́ ezedok foods limited a tún máa ṣe cargo náà tá a fẹ́ sẹ́ndì àwọn ẹrù lọ sí òkè òkun sáwọn ọmọ yín sáwọn èèyàn yín à ń sẹ́ndì aṣọ abáyan sẹ́ndì oúnjẹ bó ṣe bàtà ni bó ṣe ọṣẹ ni epo a máa ń gbé iṣu gan iṣu tútù tún ọ̀ tí ì sè rárá a máa ń gbé lọ canada us uk kan sí wa ní iléeṣẹ́ wa níléeṣẹ́ ezedok foods limited bákan náà a tún ṣe àwọn ohun mímu náà níléeṣẹ́ wa ezedok zobo kò dẹ̀ kí máa ń bàjẹ́ o fún patí yín a bá yín brand ẹ̀ a kọ orúkọ yín sí a lè fi picture yín sí àti tiger nuts yín náà a lè bá yín ṣe ká bá yín forúkọ yín sí bẹ́ẹ̀ ni àná wà o àwọn oúnjẹ a ní ètò kéré jù lọ́dọ̀ wa ní ₦700 fún oúnjẹ tí wọ́n fẹ́ pín ní patí gàrí ni fùfú ni kúkúrú ni gbogbo ẹ̀ là ń ṣe níléeṣẹ́ wa elubu ọ̀gẹ̀dẹ̀ náà ó wà náà ti ṣe sí gbẹrẹ fún àwọn tó bá fẹ́ partner pẹ̀lú wa bóyá wọ́n ní iléeṣẹ́ ṣùgbọ́n wọn ò lè process fúnra wọn wọ́n lè kọ̀ sí wa ní iléeṣẹ́ ezedok foods limited ká kọ́ pátá pẹ̀lú wọn ká bá wọn máa ṣe ní bag kọ́ lọ padà máa bá wọn fúnra wọn máa brand ẹ̀ ní orúkọ wọn tó bá ṣe fẹ́ tó bá lè fẹ́ ká brand ẹ̀ fún wọn náà lórúkọ wọn náà a lè bá wọn ṣe náà ṣùgbọ́n yọ àsọyé papọ̀ ó wà fún yẹn tá máa fún ìbọn condition yẹn náà kò gara jù. Nọ́mbà wa ni 08035383997 èkejì ni 08035780726.
1: orí ètò ọjà ọdún náà la ṣe wà á ti wà ní Sanchez Ventures báyìí tó wà níwájú former police headquarters ní ìfẹ̀rẹ́kẹ̀gbẹ́ AU's hotel ní Lesha road nílùú Àkúrẹ́ ẹ ti mọ̀ wọ́n sí plumbing materials kò sí nǹkan tó ní ṣe pẹ̀lú plumbing materials tí wọ́n ò ní ń bẹ̀ ẹ kúṣẹ́ ní Sanchez Ventures.
6: ẹ káàbọ̀ olóòtú iléeṣẹ́ Sanchez Ventures láwàárí o
1: pẹ̀lẹ́ o
6: ẹ ṣe ogan ni sà gẹ́gẹ́ bí àwọn èèyàn ṣe mọ̀ wá pé àníṣẹ́ méjì tá à ń ṣe ní Sanchez Ventures plumbing materials nìkan là wà ń tà níléeṣẹ́ tiwa ẹni tí tómi bá ti ń gbà nú ẹ̀ kọjá òun lè máa bá níléeṣẹ́ Sanchez Ventures àwọn bíi water heater water tank water pipe water closet water pump alóríṣiríṣi door german door ani ti england door ani ti nigeria main ani bulletproof door títí wá ṣe ẹnìkan o aláwọ jacuzzi ńláńlá tó gba èèyàn méjì mẹ́ta tẹ́ pé ọkọ àtìyàwó a máa ṣeré nu jacuzzi lọ́ba ti church dé lọ́jọ́ sunday wọ́n á fi yẹn relax iléeṣẹ́ Sanchez Ventures lẹ́tí máa rí iléeṣẹ́ wa lẹ́tí máa rí pumping machine tó ẹ̀ pọ̀ automatic ni tó ń bá tọ́nu bọ́ òyìn àbí kọ̀ọ̀gá a stop fúnra ẹ̀ tó bá ti rí a tó ń bá tún dé a tún pick fúnra ẹ̀ iléeṣẹ́ Sanchez Ventures kò sí anything industrial material tẹ bá ní tẹ̀ ní bá níléeṣẹ́ tiwa à ń ta newsies àdẹ́ńtà retails tí àwọn èèyàn bá fẹ́ kó bíyà hòtẹ́ẹ̀lì àbí àwọn tó ń ṣe warehouse kan máa bọ̀ lọ́dọ̀ tiwa à ń ta fún ọ ní price tí ò tiẹ̀ gara rárá èyí tó ń ta lẹ́kọ̀ọ́ tó ń ta nìbàdàn ní iléeṣẹ́ Sanchez Ventures ń ta fáwọn èèyàn tó èèyàn bá rajà lọ́dọ̀ tiwa tó bá lu ṣẹ́kù à á tún gbà padà à á fún lówó àwọn kó tún fi ra nǹkan mi tẹ bá ra nǹkan lọ́wọ́ wa tẹ bá ní ìṣù lórí ẹ dá padà nǹkan tá a bá ti nílè fún ní garanti ẹ ní bá níléeṣẹ́ Sanchez Ventures àwa ni a wà ní old police headquarters ní ẹgbẹ́ AU's hotel nílùú Àkúrẹ́ níbí ẹ wọlé kẹ park iléeṣẹ́ tiwa ó ṣe bí tẹ máa park sí tẹ̀rù a máa bà yín pé bí a kàn máa lọ ti ẹsẹ̀ mọ́tò yín ẹ rà á kẹ máa kó sínú mọ́tò yín.
1: ẹ bá sọ fóònù nọmbà sí fún àwọn tí wọ́n gbọ́ yín.
6: ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa ni 08266793449 08266793449 49 tàbí 090-588-88750.
1: Orí ètò ọjà ọdún lawa a ti wà nílé iṣẹ́ Amolab Healthcare Limited báyìí tí wọ́n ṣe ohun mímu Amobitas fún ìlera gbogbo ènìyàn. Ẹ kúṣẹ́ ní Amolab Healthcare Limited.
7: Ẹ káàbọ̀ sí ilé-iṣẹ́ Amolab Healthcare Limited. Ilé-iṣẹ́ Amolab ló ń ṣe àwọn egbògi amárayá àti láti dá gbogbo egungun ara, iṣan ara àti omi ara wa padà sí bó ti lè wà lálàáfíà. Nígbà gbogbo àwọn egbògi wa náà ni Amobitas, Amo Flush Capsule. Àwọn egbògi wa méjèèjì dára fún àwa tí a bá ní ìpèníjà àrùn ìbálòpọ̀, àrùn sítọ̀sítọ̀, oyún ìju àti ibà jẹ̀dọ̀jẹ̀dọ̀. Gbogbo àwọn tí a ní àdojúkọ àìróyúnní àbí àìrọmọbí, Amobitas àti Amo Flush Capsule kí a béèrè fún. Ẹ sáti ra èyí tí ó máa tó yín lò fún odidi oṣù kan fún complete dosage. Ẹ má gbàgbé pé ilé-iṣẹ́ Amolab Healthcare Limited náà ni ó ṣe egbògi atura. Egbògi atura dára fún inú kíkún àti inú kíkùn, kí a máa tọ̀ lóòrèkóòrè tí a mọ̀ sí ìtọ̀ ṣúgà, ìbàdí ríro, inú ríro àti àtúnṣe nǹkan obìnrin lóṣooṣù. Atura ní kí ẹ béèrè fún gbogbo àwọn ilé ìtajà oògùn òyìnbó tí ó bá ti súnmọ́ yín, tí àwọn supermarket kí ẹ béèrè fún atura. A tún fi àkókò yìí sọ fún wa pé Amolab Healthcare Limited tún gbé egbògi Amo HPP formula jáde. HPP ó túmọ̀ sí high blood pressure. Ó gbé jáde fún àìrórun tàbí àwa tí ìfúnpá wa ga. Amo HPP formula ní kí ẹ béèrè fún kí oorun wa lè máa ṣe déédé. Ó dára fún ọmọdé àti àgbàlagbà, pàápàá jùlọ láti máa relax àwọn system wa. Gbogbo àwọn egbògi wa Amobitas, Amo Flush Capsule, Atura àti Amo HPP formula ni ó gba ìgbóhùntàn ìjọba tí a mọ̀ sí NAFDAC approved. Fún ìbéèrè àti àlàyé lẹ́kùnrẹ́rẹ́, ẹ pè sí orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 0708877855 lẹ́ẹ̀kan sí 0708877855. Ajíǹde ara yóò máa jẹ́

0: jàdákẹ́ pani láìsẹ̀ ìjẹ̀ ríru lágọ̀ ara kò yẹ ká fọwọ́ ẹ̀rẹ̀ hẹ́hẹ́ mú. Ìdí nìyí tí iléeṣẹ́ Amolab Healthcare Limited fi ṣe àpòpọ̀ ògùn tá a pè ní Amo HBP formula torí bá ń fọ́ni léraléra kó máa rẹni dẹ́dẹ́ tàbí káyẹ̀ ni ó máa ṣàdédé já pìpìpì ní gbogbo ìgbà. Amo HBP formula lọ̀rọ̀ kàn yẹn o láti mú kí àgọ́ ara padà bọ̀ sípò ní wàràǹṣẹ́ sà. Àjọ NAFDAC fòun tẹ̀ lú pé ó dára láti gbógun ti àìsàn ìjẹ̀ ríru lágọ̀ ara. HBP formula ó dára fún gbogbo ẹbí. Iléeṣẹ́ Amolab Healthcare tọrọ ìlera àwọn ènìyàn jẹ lógún ló ṣe. Amo HBP Amo High Blood Pressure formula ló ń jẹ́ bẹ́ẹ̀. Ó ti wà káàkiri gbogbo ilé ìtajà oògùn lárọ̀ọ́wọ́tò yín. Fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ pè sórí 08037282633. Iléeṣẹ́ Amolab Healthcare Limited ló ní ká máa fi gbà gbogbo wà nílera gbangba gidigba ní gbogbo ìgbà ló jẹ àwọn lógún.
1: Ẹ pàdé wa lásìkò míì lórí ètò ọjà ọdún. Femi Julius lorúkọ tèmi.

bá fò fẹ̀rẹ̀ ó dorí igi ọsàn tó pọ́n wẹ̀ẹ́ ó lé téńté ó mu ọsàn ó yó kẹ́ àdàbà 88.9 FM.

0: iṣẹ́ ẹ̀yẹ nígboro lẹ́nu ọjọ́ mẹ́ta yìí.
1: Wò ó bẹ́ẹ̀ làábí ni ìṣòro iṣara ẹ̀ náà mọ̀ ni. Bí o bá jí gbogbo ara máa romí tí iṣara yóò máa fà mí so láti bàrá ìdídí ẹsẹ̀ ni ó máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kúrìrì àti ẹsẹ̀ mi tí máa ń kan mí gógó kódà mi ò rọrùn sùn déédé. Wò ó ọ̀rẹ́ mo ti gbìyànjú mo rọ́nà báyọ̀ oje ayé ọ̀hún tiẹ̀ wá sú mi.
2: Agbóhùn yìí ṣe ló ṣe jẹ lọ́bẹ̀. Ṣé wò ó kọ́ nípa bàbá òkè ògùn ni? Ògúlùgbọ̀n ọdẹ tó ń fi wí àtẹ̀gùn sọmọ ara ayé lóore. Lórí èyíkéyìí ìṣòro tó ń yọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ̀ sí bàbá òkè ògùn lónìí. Ẹ máa pe 0706460649 0706460419. Bàbá òkè ògùn àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gùn ṣe wòsàn.
3: Mo kí gbogbo etí tó ń gbọ́ mi ní dídé àkókò yìí. Àgbàlagbà oníṣègùn kan ń bẹ bí pẹ̀lú mi. Bàbá òkè ògùn lorúkọ wọn. Ṣé rí bàbá yìí tí bá ti rí wọn tán bá ti wá báyìí? A ti mọ̀ pé ohun tí yóò ṣe gbogbo ọmọ Nàìjíríà láǹfààní ni wọ́n máa ń mú wá. Ohun tí ó ṣe pàtàkì, ó máa ń jẹ́ ohun tó jẹ́ nípa àgọ́ ara ènìyàn. Wọ́n máa ń gbani nímọ̀ràn lé lórí. Bàbá, ẹ bá wa kí gbogbo ọmọ Nàìjíríà.
4: Ó ṣe àtọkùn. Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Èmi tẹ́ ń kiyín ni bàbá òkè ògùn tí gbogbo ayé mọ̀ sí bàbá ìsẹ́yìn. Bàbá lọ́wọ́lọ́wọ́ àlàáfíà náà làáfíà ìlọlé ayé. Ọlọ́run má jẹ́ ká làáfíà ara wo di fíàfíà o. A gbọ́dọ̀ máa wo àlàáfíà ara wa níran. A gbọ́dọ̀ mójútó ara wa kó náà má ṣe wá lẹ́ni tí ó máa wà nù lé tí ó máa gbọ́rọ̀ òta. Èmi bàbá òkè ògùn mo wà ní nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyemekun Grammar School nílùú Àkúrá. Báyà wọ́n wá fẹ́ ń bèèrè ọ̀nà lọ́wọ́ mi. Àbò onímọ̀ràn kan tó fẹ́ bí mi. Àbò fẹ́ bèèrè lórí ọ̀nà àbáyọ. Pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí. 07064606419. 07064606419.
3: Ẹ ṣeun bàbá. A mọ̀ pé ohun tẹ́yìn máa ń gbani nímọ̀ràn lé lórí nílé-iṣẹ́ yín ìṣòro nípa iṣu ara ni. Báwo lè ǹjọ́ ṣe lè mọ̀ pé òun ti níṣòro nínú iṣu ara rẹ̀?
4: Ó ṣe àtọkùn. Bí iṣan ara bá ti ní ìṣòro, gbogbo inú ara náà ló ti níṣòro yẹn. Àpẹẹrẹ wo ni wọ́n wà ń rí nínú ara tiẹ̀? Ìwọ́ tó ń gbọ́ mi nínú ilé. Ẹlòmíì ní tó bá ti sùn, tó bá ti dé báyìí láàárọ̀, yóò máa rí pé gbogbo inú ara ló bẹ̀rẹ̀ sí máa rohun ni. Ẹlòmíì ò lè bẹ̀rẹ̀ kó mú nǹkan nílẹ̀. Ẹlòmíì ò lè nẹ̀rọ pẹ́. Ẹlòmíì tó bá fẹ́ jókòó báyìí àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro ni. Àfi kọ́sẹ̀ wá ọmọ kan tí ó fa dìde tàbí kọ́sẹ̀ máa fọwọ́ mú ògiri kó tó lè dìde nílẹ̀. Ẹlòmíì ò lè rin ibùsọ̀ kan sí ibùsọ̀ kejì àfi kó jókòó kó sinmi kó lè tó máa rìn lọ síwájú. Ẹlòmíì rin oorun sùn rárá. Bẹ́lòmíì bá ti ẹ̀gbìyànjú tó sun oorun wákàtí kan àbò oorun wákàtí méjì tó bá jí láàárọ̀ báyìí àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro náà ni ó jẹ́. Bí 20 ìṣẹ́jú 30 ìṣẹ́jú kò ní lè dìde nílẹ̀. Yóò dàbí èpo ṣe wàhálà lójú oorun ni tàbí ẹnìkan ti ẹ̀nà ní pọ̀pá lójú oorun. Tó bá tún gbìyànjú tó dìde lẹ̀ báyìí tó bá fẹsẹ̀ lélẹ̀ báyìí yóò rí pé ìṣẹlẹsẹ̀ kàn ń gógógógó bí ẹni tó fi ẹsẹ̀ lé ẹ̀gún tàbí egbò wà nínú àtẹlẹsẹ̀ rẹ̀. Irú eléyìí ọ̀dà lèmi fi máa sọ pé ẹyin májì adákẹ́ tí wọn náà bá ti ń rírú àpẹẹrẹ báyìí gbìyànjú kọ́ wá yọjú sẹ́mi bàbá òkè ògùn fún ìmọ̀ràn àti ọ̀nà àbáyọ. Mo ti kọ́ àwọn egbòogi tó wúlò fún ọkùnrin àti fún obìnrin. Mo ti kọ́ wá láti ìlú Ìsẹ́yòrò nínú iléeṣẹ́ bàbá òkè ògùn ní nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyemekun Grammar School nílùú Àkúrá. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rèé 07064606419 07064606419. Ìka yìí ti ṣe àkóbá fún ẹlòmíì tó jẹ́ pé apá kan ẹlòmíì ẹsẹ̀ kan ẹlòmíì kò tiẹ̀ lè dágbé. Ẹlòmíì ò lè dárìn àfi kọ́sẹ̀ máa fi ọ̀pá sì kẹta ẹsẹ̀ tàbí tó bá fẹ́ jáde kọ́mọ́sẹ̀ máa fà á jáde. Ẹlòmíì àti sọ̀rọ̀ rẹ̀ ìṣòro ni. agbakara elomi o ti e sise mo rara elomi o ti e ma ri pe gbogbo nu ara ohun ti e ku ni tai tai elomi o ma ri pe nbe wo ohun se nkuriri be le so elomi o ma kuriri be le elomi o ma ri patele se ohun bere si ma ke ohun gogogogo be elomi ba sun bayi kile o to mo elomi le se eyo bi e merin bi e mefa iru eleyi ma sakoba fun isin ara ni ni mo fi so pe ka gbiyanju ka dide nle ka wa janfa ni ewe ategbo eyi ta gu eyi ta lo eyi ta salategun eyi ta salorun ta ti ko wa lati ilu sayoro to wulo fokunrin to wulo fobinrin ka wa janfa ni re nle se baba oko ogun ni number 4 dudu yemi lane opposite oyemekun grammar school nilu akura ero bani soro mi re o sabu o 64 60 64 19 oh samu oh 64 60 64 19 elomi ti e ti gbianju latun o ti gbianju sosin be ba ti e bi elomi pa bawo lo tin se ko ti e le ri alaye kankan se npa ba dele elomi bayi e ri pe abohun na se isegun bile ni a pe mo ti loyi mo ti lohun mo fe ka ja dupe lodo olohun mo ti ri egbogi mo wa kuro mo ti mu wa si ilu akura to je pe a ri anfani re je nindu akura ati agbegbe re ngba teyan ba ti gbianju so to gbianju so sin awon agbalagba ni beru ba koke to ba kan ile oni bi kan gbe si ngba ti won ba le gbianju to ba le yoju si mi si olohun ba ni wa ni o le janfani egbogi mo kuro yi o ri pe logo olohun o ni wa ba kan na mo gbogbo eyi to ti gbianju si wa to ti gbianju sa wo yen o ri pe lagbara olohun wa ni o dupe fa olohun ni o dupe ta lo mi esoju lase o ngba to ba dodo wa a gbiyanju a se be lohun fun bo ba je pe nkan kan wa nbe ni lo gbara to lohun o si ri pe olohun oba yo gbadu ati ene ni le se baba oke ogun ni number 4 dudu yemi lane opposite oyemekun grammar school ni lu akura ero ba ni soro mi re o sabu o 64 60 64 19 o sabu o 64 60 64 19
3: Esho baba mo fe bere bere kan lowo yin se onje ti anje lasiko yi tabi wahala wa lo papoju to sakoba fun agbo ara wa tori awon baba wa won ma dagba won ma dogbo won si ma ta kebe kebe kini o fa
4: o se atokun ibere to bere yi ibere to dani eje ka wa na sakese awon kan ta anje lasiko yi atawon nkan ta mu bawon nkan yi se da to ti won du to be na lo nsa ko ba fun agwara wa elomi ise ejoko lo nse be elomi ise duro lo nse be elomi wahala losan wahala loru ni be elomi ba wa wonu le yo ma ri pe gbogbo bara adi lo bere si ma ro ohun koni le soju se re to ya ko se ninu ile mo tabi ko ke ma gbo pe gbogbo ara ni wohun Balomi ba lo le gbonse bayi bi ogbon seju ogun seju koni le ri gbonse se ta ba tun mi ejo sese gbonse yen bayi ko le bi te wura bayi ni o ma se ese a wa won baba wa elomi isi agbe lo nse be elomi isi ode ni elomi o se wahala lataro titi di ale won tun fi ese rin loko won fe rin se rin pada wale be ni won si tun ma ta kebe kebe kebe ogbon ewe ategbo yi na ni won da elomi ofa ara ni ti e yo kan ma ri pe gbogbo onu ara bere si ma ta wu ni elomi to ba ni eleyi ni yohun lenu leni elomi ani eleyi lo tun yohun lenu lola elomi o ti e le so bi tin se ohun ina mo fi ni eje ka wa janfa ni ewe ategbo ninu ile ise baba oke ogun ni number 4 dudu yemi lane opposite oyemekun grammar school ni ilu akura baya wa fe bere one abo ni mara kan to fe bi mi sa pe mi sori ero bani soro mi yi o samu o 64 60 64 19 o samu o 64 60 64 19 elomi ati e ma so pe ohun o ni nigbagbo ninu ewe ategbo mo nbe ko ibayawo ti bayi to je ododo pade ni ngba ti won na ba yoju sodo mi ko wa janfani egbogi mowo kuro o mo wi pe bi ewe ati egbo ti wa laye atijo be na lo wa lasiko yi loto ewe ati egbo ona won ti jin ko si ntosi mo sugba wa ode ko si bi ta le lagbode ko si bi ta le wa egbode la ri ewe tutu a si ri egbo tutu to wulo fun akunrin to wulo fun obinrin nipa ti wole ba wa si odo mi ka wa janfani ewe ategbo mo ti ko egbogi to wulo fun akunrin to wulo fun obinrin mo ko wa lati ilu seyin oro eyin na mo pe mo ma so pe ode ni mi ode ni baba mi awon ode si ni a le ririn ogoji iseju a le rin ogota iseju a le rin lataro titi dale ta ti ni ni isoro kankan ninu si ara wa be la ni ni isoro kankan ninu egugun ara wa se bi anfani ewe ategbo yi na la wa na eje nitori e mo fi ni kayin ni wa je anfani ewe ategbo mo ti ko egbogi to wulo fo wa lati ilu seyin oro papa egbogi mo wa kuro mo ti ko wa won ta lawon ba ni ko gbeju to le yoju si mi gbogbo to ti nagbara to ti nagboro to ti ro bi baya o le kuro ninu soro yi fakan bale lagbara olorun ti wa na ba wa o janfani egbogi mo wa kuro to si mo pe gbogbo to ro bi ko le latun se yan o dupe lodo olorun ma bo wa ni le ise baba oke ogun number 4 tudu yemi lane opposite oyemekun grammar school nilu akura nbe lawa a ni fara nira wa baya fe bere one tabo ni mara kan to fe bere lowo mi pe mi sori ero ba ni soro mi yi o 7 64 60 64 19 o 7 64 60 64 19 da la lo mi yo ma ri pe baya bo hun ba tin se eyo inira lo hun fin se eyo alomi amata alomi amaro lagboro olohun won na wa ninu awon ti o ma gbe gbope number 4 tudu yemi lane opposite oyemekun grammar school ni lu akura to ba fe bere one tabo ni mara to fe bere lowo mi pe mi sori ero ba ni soro ni yi o samu o 64 60 64 19 o samu o 64 60 64 19 alaafia ara wa oni di fi afia origba
5: awon ti eri eni gboro lenu ojo meta yi o be la bi ni isoro isara ina mo ni bo ba ji gbo ara ma ro mi isara yo ma fa mi so lati bara idide ese ni o ma ro mi gogo debi pe mi o le bere mu nkan le ise lowo mi ma n kuriri ati ese mi ti ma kan mi gogo koda irorun su dede o ore mo ti gbiyanju gbiyanju o ro na bayo je ayo ohun ti e wa su mi
6: agbo yi ise lo si je lobe se wo ko ni pa baba oke ogun ni ogulu ọdẹ tó ń fi wí àtẹ̀gbọ́n sọmọ ara yé lóore lórí èyíkéyìí ìṣòro tó ń yọmọ ẹ̀dá lẹ́nu ìwọ náà gbìyànjú kọ̀ sí bàbá òkè ogun lónìí ẹ máa pe 0706460619 0706460619 bàbá òkè ogun àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gbọ́n ṣèwòsàn.
7: Are you ready to walk in God's extraordinary grace? Join us. The Authority of Christ Global Ministries proudly presents More Than Conqueror Word and Prayer Conference 2026. Theme, Unlimited Favor. Walking in God's extraordinary grace. Date, Tuesday, October 6th to Sunday, October 11th, 2026. Morning and evening sessions from the 6th to 8th at 9 a.m. and 4:30 p.m. for word and prayer. While on Friday, 9th October, get ready to receive the touch of God as you attend Jesus Rally with Anointing Service. Where Apostle Sunday Ujidiyi will be ministering powerfully. Sunday, October 11th, Thanksgiving Service at 7:30 a.m. Venue, Glory Sanctuary, Act Global Avenue, Kilometer 4, Ado Owo Express Road, Akure. Ministering Prophet Professor Mayowa Uyemi, Apostle Sunday Ujidiyi, Bishop Chukwu Nnaji, and Pastor Toye Ebijomori, Apostle and Pastor Mrs. Olaniyan O. Peter, hosts. Don't miss this life transforming experience. Come and encounter unlimited favor. Jesus is Lord.
8: Eyo yanra oyokun ekitikete emomo ni goroso ekiti rumole keje bawere ni wele kiti wo fere rule lolo ka muro olorun abolu si dikie wo fere television ni o wo fere fan ni o wo fere deep freezer wo fere washing machine wo fere microwave wo fere ro kitchen gas cooker and co eyo abolu si dikie eyo wo yo asan die kan de gba ne ele lori wo yo san lososu wo yo san losose ko ati san ore darin a gbe un ko yara ko so ti ye obe na run ye lai se ele ni o office re le danko plaza laji losun lado ekiti e o wo kan si o pelu number 0707484 3351 emi pe le kan si 0707484 3351 so ti yo jade rule o
9: Ijọ Oladu Aṣẹ̀dìdín ni Islam International ń pe gbogbo ènìyàn síbi àjọ̀dún ọ̀pá tẹ̀síwájú 10-10. Eléyìí ti máa ń wáyé lọ́dọọdún nínú ìjọ Oladu Aṣẹ̀dìdín ni Islam International. Tọdún ìtútíkò ó. Àwọn tó wá lọ́dún tó kọjá ló lè jẹ́rìí ságbára Ọlọ́run ọba àlá. Àánú ńlá làkúrí tọdún yìí. Gbogbo ènìyàn ló nílò àánú Ọlọ́run. Àánú Ọlọ́run jogun lọ, ó jègun lọ, ó jẹ̀sẹ̀ lọ. Bẹ́ẹ̀ làánú Ọlọ́run jogun ti ń jà ọ lọ. Wá gba kábú lórí bó ṣe ń ṣíọ́ tàbí bó ṣe ń ṣèran rẹ. Darapọ̀ mọ́ ọgọ́rùn ènìyàn. Níbi àjọ̀dún ọ̀pá tẹ̀síwájú 10-10. Bẹ̀rẹ̀ lọ́jọ́ Tuesday, ọjọ́ kẹfà, oṣù kẹwàá ọdún yìí. Àrẹ gbé yamúyamú àdúrà láfi síde. Àjọ̀dún ọ̀pá tẹ̀síwájú 10-10 láti kágbá ẹ̀. Ọjọ́ Sunday, ọjọ́ kọkànlá, oṣù kẹwàá, láfòyè ẹ̀sìn, dáhùn ẹ̀kẹ́ ìkan, lọ́kùnrin àti lóbìnrin, lọ́lá nínú ìjọ Oládùn Aṣẹ̀dìdín ní Islam International. Àwọn olóyè ọjọ́ náà ni Aláàjì Rauf Ayọ̀kànmí Balógun Àdínì, Aláàjì Múrítàlá Adébáyọ̀ Mọ́kí Òbàjẹ́ Àdínì, Aláàjì Muhyiddin Adémiọ́lá Mọ́kàjẹ́ Àdínì, Aláàjì Adékúnlé Rasak Ọ̀tún Mọ́kàjẹ́ Àdínì, Aláàjì Bashirat Jimọ̀ Aláranṣẹ́ Àdínì, Aláàjì Riskat Sulaiman Ìmọ̀lẹ́ Àdínì Ọ̀rẹ́ Branch, Aláàjì Mujidat Kẹ́hìndé Ìmọ̀lẹ́ Àdínì Ondo Branch àti Aláàjì Mistura Rasak Agbẹ́singa Àdínì. Lórí ilé Oládùn Aṣẹ̀dìdín Paying Grant di Mango Dìgbò Local Government Ọ̀rẹ́ Ondo State. Ọlọ́ọba aláṣẹ tá a ti pín àánú. Bó o bá dà àánú Ọlọ́run gbà, ẹnikẹ́ni ò lè di ọ lọ́wọ́. Àánú ọjọ́ kan kì í ṣẹgbẹ́ kìràkìtà ọgọ́rùn-ún ọdún. Fadilat Sheikh Buniyaminu Oladua yóò fi àdúrà jagun fún gbogbo ènìyàn. Fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ 0803-376-2-0-4-9. Gbogbo ènìyàn lápè o.
10: Please listen to this public service announcement. Public display exercise for the Environmental and Social Management Plan ESMP of the proposed upgrading of 16 numbers 98.50 kilometer of roads across 8 local government areas under Phase 2 Rural Access and Agricultural Marketing Project RAM Ondo State by Ondo State Rural Access and Agricultural Marketing Project RAM in accordance with the provisions of the Environmental Impact Assessment EIA Act CAP E12 LFN 2004, which make it mandatory for proponents of all new major developmental activities to carry out Environmental Impact Assessment EIA of their proposed projects. The Federal Ministry of Environment hereby announces 21 working days public notice for information and comment on the draft Environmental and Social Management Plan ESMP submitted by Ondo State Rural Access and Agricultural Marketing Project RAM. Brief project description. The proposed project involves the upgrading of 16 rural roads totaling 98.50 kilometers under Phase 2 of the Rural Access and Agricultural Marketing Project RAM in Ondo State, covering 8 local government areas: Akoko Northwest, Okitipupa, Akure South, Akoko Southwest, Ifedore, Eseodo, Akure North, and Ilaje. The earthwork subbase and lateric base courses, asphalt surfacing, drainage systems, culverts and bridges, slope protection, soil stabilization, walkways where required, and road signage furniture. The project is aimed at improving rural accessibility and mobility, upgrading deteriorated roads, and enhancing the movement and marketing of agricultural produce within Ondo State. The display centers are Akoko Northwest Local Government Area Headquarters, Okeagbe, Ondo State, Okitipupa Local Government Area Headquarters, Okitipupa, Ondo State, Akure South Local Government Area Headquarters, Akure, Ondo State, Akoko Southwest Local Government Area Headquarters, Oka, Ondo State, Ifedore Local Government Area Headquarters, headquarters Igbaraoke, Ondo State, SOD Local Government Area Headquarters Igbekebo, Ondo State, Akron North Local Government Area Headquarters Ijuita Ogbulu, Ondo State, Ilaje Local Government Area Headquarters Igbokoda, Ondo State, Ondo State Ministry of Environment State Secretariat Akure, Federal Ministry of Environment Akure Field Office, Ondo State, Federal Ministry of Environment Environmental Assessment Department Environment House, Independence Way South, Central Business District Abuja, FCT, and www.ead.gov.ng. Duration of display, date 28th September to 27th October 2026. Time 8 a.m. to 4 p.m. daily. Comments shall be forwarded to the Honorable Minister, Federal Ministry of Environment, Mabushi Abuja FCT, and via www.ead.gov.ng or on or before 3rd November 2026. Announcer, Permanent Secretary for Honorable Minister.
11: Ongbadu Adava.

tabi NCE oni ari osu bi meje si mewa pere o wa ni won se won pa sere tori pe awon akosemose oluko lo wa ni eko edu consult won si ni gbogbo eroja ti omo fi keko ti an fi yege lekan soso awon ile eko ni le okere ti won lo certificate A level ta mo ngba ni eko edu consult won bi won pe bo won se se tori pe awon omo won da yato ti won yan ranti dada ti an wo ile eko giga university ni Nigeria ati loke okun e wo ogun afakoko eni sofo ni buri awon mo wa e je kun o gbe igbese ka mo ye dagba kale eyin odo ati eyin obi na e dekun seri awon mo to ba wo advanced level ni isin ni wo yi odun tin bo won o ti mo fo won ni 200 level ni le eko university a je pe awon elegbe won ti o ti wole ni isin won lo pade won ni 200 level ni le eko university ni awon to ba se advanced level bayi won o tun ni mo fi akoko sofo mo ojo si nlo kawon momo ma dagba kale lokun lo be won e je kun lo bere advanced level bayi o ko wa si ojo ori to mo le fi bere advanced level se ma ti jade iwe mewa bayi ojo ori to won je won ti le lo bere A level modun me nla ni medogun ni be ti ni additional certificate ti advanced level be ona ni o ya won lati lo wole eko giga university ojo ori o ni nkan kan si pelu awon nigba ti won bayi wole pe kin re ki ojo ori won ni o je se nfokan si awon nkan ta n so lori eto yi 200 level na mo lo wole si o pelu direct entry ni won o nilo lati se idawo UTME tabi post UTME kankan mo nipasẹ ajo jambo won na won ti gba form direct entry ti won wa lo iwe eri A level ni advanced level lati wole si ile eko university to wa wu won focus ti won ba fe se ko nira o ni ile eko edu consult won mo so pe A level le awon mi pass afa ile eko edu consult ni ẹba dele ẹkọ edu consult university bi awọn ti saju ta sohun korokoro orun won lanfani lati wo 200 level ipele keji nile ẹkọ university nigba ti n ba pari A level tan awọn ọmọ to ba se A level ti n ba lo wo ile ẹkọ university awọn no lanfani o lati seru ilu NYSC bẹẹni won lo seto agunbaniro won ti n ba ti pari ile ẹkọ university won e wa ri nile ẹkọ edu consult aye legbe wa o to se pe ajo dabi ile ni nitori na ko si bi to mo ti le wa discipline to gbangban o wa wa fomo ko si ere isekuse tabi iwakiwa ni huhu koda ko si itekute lori fonu o ta mo ba ti de ile ẹkọ edu consult won mo pe aya bele obe si ere sisa ni o beeni to mo ba serious tele to ba de ile ẹkọ edu consult awon obi gan mo pe o ti doju ise beeni ile ẹkọ edu consult ni o sẹ́lẹ̀ àwọn akẹ́kọ̀ọ́ ọkùnrin lọ́tọ̀ obìnrin lọ́tọ̀ ni o lábẹ́ àwọn administrators ìyẹn àwọn alámòjútó tí a jẹ́ akọ́ṣẹ́mọṣẹ́ iná ọba dúró ní hostel mọ́ọ̀lù wà ńbẹ̀ tọmọ ti lè sáré ra nǹkan tó bá nílò àǹfààní wà fún àwọn ọmọ láti sorí lóge ìjọkùnrin ìjọbìnrin wọn lọ́nà tó ní ìtẹ́wọ́gbà bákan náà ààyè eré ìdárayá wa table tennis court basketball gbogbo ẹ̀ bá ń bá wọn fún àwọn láti dárayá ṣùgbọ́n gbogbo ẹ gbogbo ẹ lábẹ́ ìkóni níjànú discipline tó gbọngbọ́n òní ní hostel ńbẹ ẹ wá rí ní ilé ẹ̀kọ́ gangan gbogbo èròjà ẹ̀kọ́ láti kẹ́kọ̀ọ́ ìmọ̀ sáyẹ́ǹsì ni o ti humanity ni o ti business ni o gbogbo ẹ̀ ló ti kalẹ̀ nílé ẹ̀kọ́ edu consult laboratory tó dúróore fún gbogbo ẹ̀ka ẹ̀kọ́ library e-library gbogbo ẹ̀ ló ti wà ńbẹ àwọn olùkọ́ tí ń kọ́ ọmọ nílé ẹ̀kọ́ university òní kọ́ ọmọ o nílé ẹ̀kọ́ edu consult university àní àwọn ọmọ yanrantí ẹ̀ẹ̀kan ni wọ́n mú èsì ìdánwò wọn tí wọ́n mú 13 points 14 points bẹ́ẹ̀ ni tí wọ́n sì ń láǹfààní láti wo ilé ẹ̀kọ́ gíga university pẹ̀lú direct entry àwọn ọmọ láǹfààní nílé ẹ̀kọ́ edu consult láti kọ project bẹ́ẹ̀ ni wọ́n kọ project ìyẹn iṣẹ́ ìwádìí bí ti ilé ẹ̀kọ́ gíga university náà ni tó wá jẹ́ pé ara wọn ó ti mọlé ní àwọn nǹkan tí wọ́n lọ bá pàdé nílé ẹ̀kọ́ university tí olùkọ́ bá tún wá kọ́ ọmọ tán ọmọ kọ̀ọ̀kan ó tún bọ́ síta láti wá kọ́ àwọn ẹlẹgbẹ́ ẹ̀ tó kù tí wọ́n fi mọ̀ pé ó ti yé wọn dáadáa A level tá ń sọ yìí advanced level kése pre-degree o tó bá jẹ́ pre-degree ni 100 level lọ́mọ tó lọ wọlé sí ilé ẹ̀kọ́ tó bá ti ṣe gangan ṣùgbọ́n advanced level A level tá ń sọ yìí ìwé ẹ̀rí ni láyò tó tiẹ̀ bá ti wí 200 level ìpele kejì ó sì ni ọmọ òfin wọlé sí ẹjẹ́ kọ́kọ́ ṣe báyìí ná níbo ni edu consult wà olú ilé ẹ̀kọ́ edu consult wà ní communication house fast junction lẹ́gbẹ̀gbági tuntun old ife road nìbàdàn wọ́n ní ẹ̀ka kan ní honorable justice L.O. Aremu court ọ̀gẹ́gẹ́ bí tí àwọn agbófinró ti mọ́ darí mọ́tò tẹ́lẹ̀ yẹn ashi junction baso òun nìbàdàn bákan náà edu consult wà ní èkó wọ́n wà ní number 21 Aderonke plaza 20 olówú street ìkẹjà lagos tó bá ṣe pé ní ìpínlẹ̀ ondo ni ìlú méjì ní edu consult wà wọ́n wà ní àkúrẹ́ wọ́n wà ní number 104 CU plaza àdójúkọ oyimekun grammar school oyimekun road ní àkúrẹ́
tó bá wá ṣe pé nílùú Ondo ni Ondo Town gangan Education tún wà ní number 21 Ademulegun Road Akure roundabout nílùú Ondo ní ìpínlẹ̀ Ogun wáyé o Education tún wà ní Ìjẹ̀bú òde o ní numbers 53 to 55 Ejini Road Adojukọ Old Kowa Hospital Katode Lagos Garage Ìjẹ̀bú òde ní ìpínlẹ̀ Ogun ìyẹn Ogun State ẹwo bá ṣe ń ṣètò lọ́wọ́ yìí ẹ mọ̀ pé Education tún sórí 081 35 43 03 82 081 35 43 03 82 ẹ ṣeun àwọn wo ló lè gba fọ́ọ̀mù báyìí àwọn ọmọ tó ti jáde ìwé mẹ́wàá bóyá wọ́n ti mú rìsọ́ọ̀tì wọn àbùkù díẹ̀ tàbí àwọn tí wọn ò tí ì gba èsì ìdánwò tí wọ́n jẹ́ bíi awaiting result gbogbo wọn lè lọ gba fọ́ọ̀mù báyìí nílé ẹ̀kọ́ Education University kí n tó kò lórí ètò fún tòní ẹ jẹ́ sọ díẹ̀ nípa advanced level A level mẹ́rin ni wọ́n ṣe nílé ẹ̀kọ́ Education wọ́n ṣe Cambridge advanced level gbogbo ilé ẹ̀kọ́ university lágbàáyé ní gba Cambridge oṣù mẹ́wàá ni wọ́n fi gba ìdánilẹ́kọ̀ọ́ bákan náà wọ́n ṣe IJMB UPEB àti NAPTEB advanced level bẹ́ẹ̀ ni ó lé ní 70 ilé ẹ̀kọ́ university ní orílẹ̀-èdè Nàìjíríà ti ń gba àwọn ìwé ẹ̀rí ilé yìí ìkan péré lọmọ ṣe ń bẹ àwọn akọ́ṣẹ́mọṣẹ́ guidance counselors ìyẹn àwọn olùdánilẹ́mọ̀ràn wọ́n ti wà nílé ẹ̀kọ́ Education tí wọ́n fọmọ ní ìmọ̀ràn eléyìí tí ó ṣe nínú A level ó dá lórí course tó fẹ́ ṣe àti ilé ẹ̀kọ́ university tó fẹ́ lò oṣù méje péré òun ó fi gba ìdánilẹ́kọ̀ọ́ lórí àwọn èèyàn ẹ wá rí ọgọ́rọ̀ ọmọ ló ti jáde nílé ẹ̀kọ́ Education tó tí a ti wo àwọn ilé ẹ̀kọ́ gíga tìjọba àti ti àwọn aládàáni àwọn ilé ẹ̀kọ́ tó lóko bíi UI Nìbàdàn

da ti an wole eko yida university ni Nigeria ati loki okun e wo ogun afakoko eni sofo mi buri awon mo wa e je kun o gbe igbise ka mo ye dagba kale eyin odo ati eyin obi na e dakun cherry awon mo to ba wo advanced level ni isin ni wo yi odun tin bo won ti mo fo won ni 200 level ni le eko university a je pe awon elegbe won ti ti wole ni isin won lo pade won ni 200 level ni eko university ni awon to ba se advanced level bayi o tun ni mo fi akoko sofo mo ojo si nlo ka won momo ma dagba kale lokun lo be won e je ku won lo bere advanced level bayi o ko wa si ojo ori to mo ni fi bere advanced level se ma ti jade iwe mewa bayi ojo ori to won je won ti le lo bere a level modun melan ni medogun ni be ti ni additional certificate ti advanced level be o na ni o ya won lati lo wole eko giga university ojo ori o ni nkan kan si pelu awon nigba ti won bayi wole pe kin re ki lojo ori won ni o je se n fokan si awon nkan ta so lori eto yi 200 level na mo lo wole si o pelu direct entry ni won o nilo lati se idanwo UTME tabi post UTME kankan mo nipasẹ ajo jambo won na won ti gba form direct entry ti won wa lo iwe eri A level ni advanced level lati wole si ile eko university to wa wu won fun course ti won ba fe se ko nira o ni ile eko edu consult won mo so pe A level le awon mi pass e afa idele eko edu consult ni e ba dele eko edu consult university bi awon ti saju ta so hun korokoro orun won lanfani lati wo 200 level ipele keji ni ile eko university nigba ti n ba pari A level tan awon omo to ba se A level ti won ba lo wo ile eko university awon no lanfani o lati se rulu NYSC be ni won lo seto agunbaniro won ti won ba ti pari ile eko university won e wa ri ni ile eko edu consult aye legbe wa o to se pe ajo dabi ile ni nitori na ko sibi to mo ti le wa discipline to gbangban o wa wa fun mo ko si ere isekuse tabi iwa kiwa ni wu koda ko si itekute lori fonu o ta mo ba ti de ile eko edu consult won mo pe aya bele o be si ere sisa ni o be ni to mo ba serious tele to ba de ile eko edu consult awon obi gan mo pe o ti doju ise be ni ile eko edu consult ni o sell awon akeko okunrin loto obirin loto ni o labi awon administrators iyin awon alamojuto ti a je akosemose ina o ba duro ni hostel mall wa nbe to mo ti le sare ran kan to ba nilo anfani wa fun omo lati sori loge jokunrin jobirin won lona to ni itewogba bakan na aye ere idaraya wa table tennis court basketball gbugbe bambaun fun omo lati daraya ṣugbọn gbogbo labẹ ikoni nijanu discipline to gbangban oni ni hostel nbe e wa ri ni ile eko gangan gbogbo eroje eko lati keko imo science ni o ti humanity ni o ti business ni o gbogbo e lo ti kale ni ile eko edu consult laboratory to duori fun gbogbo eka eko library e-library gbogbo e lo ti wa nbe awon olukọ ti nkan mo ni ile eko university oni nkomo o ni ile eko edu consult university ani awon omo yaranti ekan ni won mu isidanwo won ti won mu 13 points 14 points bẹẹ ni ti won si lanfani lati wo ile eko giga university pelu direct entry awon omo lanfani ni ile eko edu consult lati ko project bẹẹ ni won ko project iyen ise iwadi bi ti ile eko giga university naa ni to wa je pe ara won o ti mole ni awon nkan ti won lo ba pade ile eko university ti olukọ ba tun wa ko omo tan omo kankan o tun bo sita lati wa ko awon elegbe to ku ti won fun mo pe o ti ye won daada A level ta so yi advanced level ke se pre degree o to ba je pre degree ni 100 level omo tun lo wole si ile eko to ba ti se gangan sugbon advanced level A level ta so yi iwe eri ni layo to ti e ba ti wi 200 level ipele keje o si ni omo fi wole si e je nkan kokose bayi na ni bo ni edu consult wa olulẹ ẹkọ edu consult wa ni communication house fast fast junction legbe gbagi tuntun old ife road nibadan won ni eka kan ni honorable justice l o aremu court ogangan bi ti awon agbofinro ti mo dari moto tele yen ashi junction baso won nibadan bakan na edu consult wa ni eko won wa ni number 21 aderonke plaza 20 olowu street ikeja lagos to ba se pe ni ipele ondo ni ilu meji ni edu consult wa won wa ni akure won wa ni number 104 cu plaza adojuko oyimekun grammar school oyimekun road ni akure to ba se pe ni ilu ondo ni ondo town gangan edu consult wa ni number 21 ademulegun road akure roundabout ni ilu ondo ni ipinle ogun wa yi o edu consult wa ni ijebu ode o ni numbers 53 to 55 ejinin road adojuko old kowa hospital katode lagos garage ijebu ode nipinle ogun iyen ogun state e wo ba se n seto lowo yi e mo pe edu consult sori 081 35 43 03 82
081 35 43 03 82. Ẹ ṣeun. Àwọn olùlé gba fọ́ọ̀mù báyìí. Àwọn ọmọ tó ti jáde ìwé mẹ́wàá bóyá wọ́n ti mú rìsọ́ọ̀tì wọn àbùkù díẹ̀ tàbí àwọn tí wọn ò tí ì gba èsì ìdánwò tí wọ́n jẹ́ bí awaiting result. Gbogbo wọn lè lọ gba fọ́ọ̀mù báyìí nílé ẹ̀kọ́ Educonsult University. Kí n tó kò lórí ètò fótó ní ẹ jẹ́ sọ díẹ̀ nípa advanced level A level mẹ́rin ni wọ́n ṣe nílé ẹ̀kọ́ Educonsult. Wọ́n ṣe Cambridge advanced level. Gbogbo ilé ẹ̀kọ́ university lágbàáyé ni ń gba Cambridge. Oṣù mẹ́wàá ni wọ́n fi gba ìdánilẹ́kọ̀ọ́. Bákan náà wọ́n ṣe IJMB, UPEB àti NAPTEP advanced level. Bẹ́ẹ̀ ni ó lé ní 70 ilé ẹ̀kọ́ university ní orílẹ̀-èdè Nàìjíríà ti ń gba àwọn ìwé ẹ̀rí ilé yìí. Ìkan péré lọmọ ṣe ń bẹ̀. Àwọn akọ́ṣẹ́mọṣẹ́ guidance counselors ìyẹn àwọn olùgbaninímọ̀ràn wọ́n ti wà nílé ẹ̀kọ́ Educonsult tí wọ́n fọmọ ní ìmọ̀ràn eléyìí tí ó ṣe nínú A level. Ó dá lórí course tó fẹ́ ṣe àti ilé ẹ̀kọ́ university tó fẹ́ lò. Oṣù méje péré òun ó fi gba ìdánilẹ́kọ̀ọ́ lórí àwọn èèyàn. Ẹ wá rí ọgọ́rọ̀ ọmọ ló ti jáde nílé ẹ̀kọ́ Educonsult o tí a ti wo àwọn ilé ẹ̀kọ́ gíga tìjọba àti ti àwọn aládàáni. Àwọn ilé ẹ̀kọ́ tó lóko bíi UI Nìbàdàn, OAU ní Ilé Ifẹ̀, UNILAG, Federal University ní Oyè Èkìtì, UNILORIN, UNIPORT, UNM Nzuka, University Abuja, Abunisaria, LASU, UNIOSUN, LAUTEC, KWASU, AAU, FUNAB ní Abeokuta, FUTA ní Àkúrẹ́ àti àwọn ilé ẹ̀kọ́ bámbámbá ńlọ. Káwámọ̀sọ ti àwọn ilé ẹ̀kọ́ ti aládàáni private universities. Àwárí oríṣiríṣi course tó bá wu àwọn ọmọ òní wọn lọ ṣe ń bẹ̀ o. Ara àwọn tó lọ ṣe sciences wọ́n kẹ́kọ̀ọ́ bíi medicine láti di doctor, engineering courses lóríṣiríṣi, pharmacy, nursing, lab sciences, agri science, computer science, gbogbo àwọn ẹ̀kọ́ bámbáhùn. Bákan náà ìmọ̀ ti humanity náà wà ńbẹ̀. Bí ọmọ fẹ́ ṣe law tó fẹ́ di lawyer, ó fẹ́ ṣe linguistics, ó fẹ́ ṣe languages lóríṣiríṣi, kọ́mọ ó sì fẹ́ ṣe bíi political science, sociology, psychology, gbogbo àwọn ìmọ̀ ẹ̀kọ́ báwọn ó wà fún àwọn ọmọ láti ṣe. Bó sì ṣe ti ẹ̀ka ti business ni ìyẹn àwọn ẹ̀kọ́ bíi economics, accounting, accountancy, business admin, public admin, procurement, gbogbo àwọn ẹ̀kọ́ báwọn. Àwọn ọmọ ní àǹfààní sí o láti gba ti advanced level A level wọlé. Bẹ́ẹ̀ni àlótilé ní àwọn ọmọ bí 24,000 students tí wọ́n ti gba ọ̀dọ́ Educonsult kọjá láti bí ó lé ní 20 ọdún tí Educonsult wà lẹ́nu iṣẹ́ yìí. Educonsult ní òǹtẹ̀ ìjọba o. Bẹ́ẹ̀ni ìjọba fowó sí wọn. Bẹ́ẹ̀ni gbogbo àwọn alájọ ètò ẹ̀kọ́ ní ẹ fowó sílé ẹ̀kọ́ Educonsult University bí wọ́n dántọ́ wọ́n yanrantí láti máa kọ́ àwọn ọmọ ní ẹ̀kọ́ advanced level. Bí mo ti wí owó tí ò gara òun lẹ́ẹ̀náà lórí àwọn ọmọ lórí advanced level tán bá fẹ́ ṣe kò fẹ́ tó owó tí wọ́n ná kárí wọn bá ti ráyè wọlé fún 100 level náà ṣe wá rí àǹfààní tó wá wà o láti sanwó bí ẹ̀mejì tàbí ẹ̀mẹta. Àsọyé wà lórí eléyìí àníwọ̀n òfin ni wá lára rárá fún ọmọ láti kẹ́kọ̀ọ́ advanced level. Bákan náà owó ni ẹ̀kọ́ ìmọ̀ kọ̀m̀pútà èyí tó ti di dandan báyìí fáwọn ọmọ. Àǹfààní wà o nílé ẹ̀kọ́ Educonsult University. Gbogbo ọmọ tí wọ́n bá ṣe ìdánwò èyíkéyìí ní orílẹ̀-èdè Nàìjíríà báyìí wọ́n gbọ́dọ̀ mọ ìmọ̀ ẹ̀kọ́ kọ̀m̀pútà nílé ẹ̀kọ́ Educonsult. Ẹ pọ̀ ṣẹ̀ṣẹ̀ lọ́bẹ̀ ohun gbogbo ló ti wà ní sẹpẹ́ fáwọn ọmọ láti kẹ́kọ̀ọ́ ìmọ̀ kọ̀m̀pútà ICT lábẹ́ àwọn olùkọ́ tó yanrantí àti àwọn ohun èlò kọ̀m̀pútà lóníranran tí ẹ má wọn ìlànà báyìí là á ṣe tọmọ fi yanrantí lẹ́nu ẹ̀kọ́ ẹ̀ gbogbo ẹ gbogbo ẹ̀ nílé ẹ̀kọ́ Educonsult University. Tó ibi àdẹ́ta adóòrè lórí ètò fótó ní ẹjẹ́ tó sọ fún alẹ́ kan sí àdírẹ́sì ilé ẹ̀kọ́ Educonsult University. Olúlé ẹ̀kọ́ Educonsult wà ní Communication House, Fast Junction, Lẹ́gbẹ̀gbági tuntun, Old Ife Road, Nìbàdàn. Wọ́n ní ẹ̀ka kan ní Honorable Justice L.O. Aremu Court. Ọ̀gẹ́gẹ́ bí tí àwọn agbófinró ti mọ darí mọ́tò tẹ́lẹ̀ yẹn, Ashi Junction, Basoro, Nìbàdàn. Bákan náà Educonsult wà ní Èkó. Wọ́n wà ní No. 21 Aderonke Plaza, 20 Olówú Street, Ìkẹjà, Lagos. Tó bá ṣe pé ní ìpínlẹ̀ Ondo ni ìlú méjì ní Educonsult wà. Wọ́n wà ní Àkúrẹ́. Wọ́n wà ní No. 104 CU Plaza, àdójúkọ Oyinmekun Grammar School, Oyinmekun Road, ní Àkúrẹ́. Tó bá wá ṣe pé nílùú Ondo ni Ondo Town gangan, Educonsult wà ní No. 21 Adémúlẹ̀gún Road, Àkúrẹ́ Roundabout, nílùú Ondo. Ní ìpínlẹ̀ Ogun wàyí o, Educonsult wà ní Ìjẹ̀bú òde o, ní Numbers 53-55 Ejini Road, àdójúkọ Old Kowa Hospital, Katode Lagos Garage, Ìjẹ̀bú òde nípínlẹ̀ Ogun, ìyẹn Ogun State. Ẹ wo bá a ṣe ń ṣètò lọ́wọ́ yìí, ẹ mọ̀ pé Educonsult sórí 081-35-43-03-82. 081-35-43-03-82. Website www.educonsults.ng. Títí gbà mí ìtàtún láǹfààní àti pàdé lórí ètò ẹ̀kọ́ dìrọ̀rùn
ẹkọ dirun e je ngba ladua ogun afakoko ene sofo ko ni buri omo wa o ẹkọ advanced level nile ẹkọ educonsult university nibadan o la mie

0: ilé-iṣẹ́ tó sẹ́, tó ki, ó fẹ́ǹfẹ́, ó kẹ̀ǹkẹ̀, ó wá sẹ́wẹ́wẹ́, ó dún bí ìlú dòdò létí, ó dùn bí dòdò ìkirè, 88.9 Àdàbà FM.
1: Pumping it up on Adaba.

0: kábíyèsí ọlọ́run ọba ìwọ gan ni àná ọlọ́run tó pọ̀ lọ́lá ọlọ́run tó pọ̀ ní òrè àkèèkè tán olórúkọ ńlá olóríkè ńlá àkèèkè tán ọlọ́run ńlá ológun ńlá abògo gbàgàdà atókí atókì ọlọ́run tí ò láfiwé ọlọ́run tí ò láfijọ agbọ́gbọ́n tirigbọ́n tó relé ọlọ́gbọ́n kó gbọ́ ọlọ́gbọ́n kó dà sínú agbóògbọ̀n wọ́n bọ̀ wọn kan yóò kọ́ ní ká gbọ́ tọlọ́gbọ́n agbọ́ tọlọ́gbọ́n tí ọlọ́gbọ́n ságíjokíjo ó ń béèrè lọ́wọ́ àwọn ọlọ́gbọ́n pé ń bo ni ọgbọ́n yẹn lọ́gbọ́n wà nígbà tágbọ́n tẹ̀yẹ ọlọ́gbọ́n ọba mi gbọ̀jọ́gbọ́jọ́ ìbẹ̀rù tí dé sílẹ̀ bí òtútù kábíyèsí ọlọ́run orúkọ rẹ̀ la fi ń gorí ètò lónìí ọlọ́run tó sọ wa tẹ̀mítẹ̀mí ọlọ́run tó pa wá mọ́ tí ò fi bí àṣírí ẹ̀mí wá hàn àwọn ọ̀tá wa ikú ń pa lọ́tùn-ún ikú ń pa lọ́sì ìbámá sí pé ọlọ́run ń bẹ nípa tiwa ni kí ni àwa àbáwí ní àkókò yìí nígbà tí bínú ọ̀tá ru sí wa bí ríru omi nígbà tí ọ̀tá wò wá sùnsùn tí wọ́n sọ wá lóko síbẹ̀síbẹ̀ àbọ̀ ọlọ́run dájú lórí wa olúwa dúpẹ́ o adúpẹ́ amọ̀ lóore o ẹ̀yìn sunday kínní nínú oṣù kẹwàá ọdún 2026 wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́ ọdún yìí náà mọ̀ ń lọ nù ọlọ́run adúpẹ́ o adúpẹ́ pé a wà láyé a sì wà láyé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ gbogbo olólùfẹ́ ètò àwùjọ olóore káàkiri gómìnà àgbáyé pátápátá ni mo kí n ò lólùdì ẹnìkan o ajá tó wọlé tí ò kágò ló dẹrin àmúṣọ àgùn àgbò tó wọlé tí ò kágò ló bọmọrin àmúṣọ ọdún ọ̀rọ̀ ló agbọ̀rẹ̀ tí ò dúpẹ́ ọ̀rọ̀ digi tí ò léwé àfọ̀mọ́ lọ́gbẹ̀rẹ̀ tí ò dúpẹ́ àfọ̀mọ́ digi tí ò légbò mo dúpẹ́ o ẹ ṣeun ẹ kú fẹ́ ètò yìí ọmọọba sunday oyèdìran lorúkọ mi tí mo jẹ atọ́kùn fún ètò àwùjọ olóore ètò yìí kọjá ètò àgbékalẹ̀ ọlọ́run rèé ètò yìí kọjá ètò ohun ọlọ́run ni mo sá pamọ́ orí mi ò fi mẹ́ pamọ́ lórí ètò yìí ṣùgbọ́n mo padà wá gba kámú mo sì gba kádàrá fọlọ́run pé ọlọ́run bó bá ṣe wọ̀ ni ọmọ ṣe darí mi ǹjẹ́ mo wá kí gbogbo apáta tẹ̀ ń bìtù yìí o ǹjẹ́ mo pé àṣírí kan bẹ nípa ayé ohun kálukú ni ọlọ́run fi àkókò àti ìgbà gbogbo nǹkan tí àwọn ọmọ ẹ̀dá ó dà láyé ó ti wà nínú àkọsílẹ̀ ó sì tún wà nínú àtẹlẹwọ wa ìrìn àjò àti dá ìrìn àjò àti jẹ́ èèyàn ìrìn àjò àti dìde tó ń kálukú rìn nínú ayé yìí agbára ẹni kọ́ la fi ń débi gíga o agbára ìdákọ́ ni ẹ̀dá fi ń rìn àrìnyè nínú ayé o àánú elédùmọ̀rì oníwoni sòsòsàn ti ń ṣe ohun tí agbára ìdá ò lè ṣe wọn aládùúgbò kan fún gbogbo ẹni tó ń gbètò yìí ohun tí agbára rí ò ká ọ̀rọ̀ tí agbára rí ò ká àánú tí agbára rí ò gbé ọlọ́run ò bọ̀ gbé igbá ẹrù igbá òsùnká àdáni wáyé ní bá ní gbé eléyìí tó kù nínú ìrìn àjò ọdún yìí ò ní rìn nínú àgbàrá ẹ̀jẹ̀ àwọn ọmọ rí ò ní rìn nínú àgbàrá ẹ̀jẹ̀ ọkọ rí ò ní rìn nínú àgbàrá ẹ̀jẹ̀ àánú ò ní wọ́n ọkùnrin wú mi náà kó a tó di pé àwọ̀nà agbami ètò láti pé àlejò wà lórí ètò lónìí wọlé mo rọ̀ yín lórúkọ ọlọ́run gbogbo ẹ̀yìn tẹ́ jẹ́ olólùfẹ́ ètò ìyá àti olólùfẹ́ ìkànnì yìí gbogbo àwọn tẹ́rí tó máa wá sórí atẹ́gùn ó wá ká mọ ṣe live tá a bá ti wà bó ṣùgbọ́n èyí tó jẹ́ network tá a fi mọ fi ṣe gan báyìí ò tí ì yé wa ó máa ń já ìdí ẹ̀ la ṣe mọ́ record tá a bá ti parí àádẹ́ post ẹ̀ fún yín láti lè rí i ìgbà tí èèyàn wá sórí atẹ́gùn ìgbà tó sọ̀rọ̀ ìrànlọ́wọ́ tẹ́ ẹ ṣe ìgbà tá a ṣe fún wọn gbogbo àwọn nǹkan wọ̀nyí là ń fi sójú òpó YouTube wọ́n á rọ̀ yín lórúkọ ọlọ́run ẹ jọ̀ ẹ kàn ṣe léyìí fèmi náà tí mo jẹ́ atọ́kùn ètò yìí mo fẹ́ jẹ́ kí ẹ lọ sórí YouTube yín ẹ táìpù àwùjọ olóore mídíà bó ṣe ń gbétò yìí kó tó lè pàlejò owó bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ dákun kọ́kọ́ ṣèrànlọ́wọ́ yẹn ná inú mi ó dùn á sì rí pé lóòótọ́ lẹ tẹ́wọ́ gba ètò yìí gbogbo ọmọ nàìjíríà ẹ lọ sórí YouTube ẹ kàn bá wa subscribe ẹ ra àwọn fídíò kọ̀ọ̀kan tá a fi síbẹ̀ àwọn fídíò tó ní channel tá à ń post wọn sí tẹ́lẹ̀ àwa wò pé ká ní channel fún àwùjọ olóore lọ́tọ̀ tí ò ní sí nǹkan míì tí ọmọ wọbẹ̀ ẹ jọ̀ọ́ mo fọlọ́n bẹ̀yìn ẹ lọ sórí YouTube yẹn báyìí tẹ́bálẹ̀ ẹ ṣètò bá padà yẹn lè mọ́ lè ṣe mọ́ ẹ táìpù àwùjọ olóore mídíà ejo e ba wa subscribe sibe gbogbo awon video ta ti se se seyin gbogbo awon te ti se ran lowo awon le ide e ti wa nbe a o tu pada fi awon toku na si to fi de leyi to fi dori eleyi ta fe se loni awujo olore media lori YouTube eyin te ba le put on notification e put e on ta ba ti upload awon video e le mo ri ere yi o mo je ri jemi ni o oju ta fi se le ri oro to Eledumare oba to ri mi to le mi ato ti dire lo wa mo ba wa lo awa ta fe seto wa darapo mo wa wa ko wa mo se awon to wa sori eto je ki won ri anugba awon to n gbe to na le ni bi ti ona ti di fun awon na olohun wa lana fe ni kokan wa o se be ko ye pada lola Eledumare alafia ni fun yin mo mi epele
1: ka san sa
0: e ko to ri pe won a ma lo na mo dupe lo gbugbo awon eyan ti won ran wa si baba to wa sori eto yi ni jejo koda leyin ta fun won lowo tan awon kan tun ran wa si won pe ka fun won lo nje ah e se mo dupe lowo yin bi ojo keje ojo keta leni yen to pe wa ton tun bo nje fun wa pe ka lo gbe fun idile yen a dupe fun yin amo lori o e seun eku ife o gbugbo e karapata na lo wa lori YouTube yen gbugbo e le ri wo awujo olore media lori YouTube e dakun ejo e subscribe sibe if you are not lowo esun yo si to le mo je ri je mi ni wo fa won ton wori ategun mommy alafia ni fun yin ko si
1: alafia ni fun yin sir
0: olohun ko duro tin
1: amen jesus
0: olohun ko wa pelu yin
1: amen
0: ki loruko yin
1: esther abiodun
0: ilu wo le ti wa sori eto yi
1: oka akoko
0: ah oka akoko le ti wa sori eto
1: be ni sir
0: eyin anti to tele yin ko
1: omo mi ni
0: omo yin gangan ni won
1: ba ni sir
0: anti how are you doing
2: fine
0: ah oya tolu ba sun kini omo dada sumo kini agbo won e dada e ba sun omo oya gbenu si bi ase won ko si bi ase how are you
2: fine sir
0: what's your name ki loruko e
2: omolayo
0: anti omolayo pele o
2: yes sir
0: mommy oko yin ko
1: o ti ṣàlàyé
0: yóò ti tó ọdún mélòó tí ọkọ yín ti ṣàlàyé sí
1: o ti tó ọdún mẹ́rìndínlógún
0: 14 years
1: 16 years
0: oh mẹ́rìndínlógún
1: mẹ́rìndínlógún
0: hey olóhùn adúró tì í
1: àmì jésù
0: àmọ́ ìyàlẹ́nu kan wà fún mi lórí ètò ẹbẹ tí wọn lè bọ̀ wá ìyàlẹ́nu yẹn ni pé ṣé bọ́ ọmọ yín lẹ sọ pé nìyí jẹ́
1: bẹ́ẹ̀ ni sà
0: àtẹyìn àtọmọ yín nígbà tẹ ẹ fẹ́ wọnú stúdíò ẹ̀mí jèjì sẹ́yìn fọwọ́ ra lẹ̀ rábàrábàrábàrábà lẹ fi wọ orí atẹ́gùn yìí tó tọ́ka sí pé ẹjọ́ ní ìpèníjà ojú.
1: Bẹ́ẹ̀ ni sà.
0: Ẹ dákun ẹyin ìyẹn wa mo fẹ́ jẹ́ kí ẹ lọ sórí YouTube wa àwùjọ olóore media mo fi yọnu ọlọ́run bí ọ mo fẹ́ jẹ́ kí ìwọ náà mo mọ̀ pé nǹkan kù nínú ayé o nǹkan ṣẹlẹ̀ o ìbànújẹ́ ayé ò ní ṣẹlẹ̀ sí wa o. Mọ́mì.
1: Sà.
0: Kí ló ṣe yín lójú. Ṣé ẹni yìí láwọn ìbọn ni àbọ̀ láwọn àbúrò?
1: Ọlẹ́gbọ̀n òun làbúrò wọn.
0: Àwọn ìbọn mélòó ló ní?
1: Méjì.
0: Ṣé àwọn ìbọn yẹn náà nípèníjà ojú yìí?
1: Wọ́n ní, òun nìkan náà ló ní.
0: Ọkọ yín kan ṣáwọn náà nípèníjà ojú?
1: Rárá.
0: Àwọn náà nípèníjà ojú kan tó kú?
1: Bẹ́ẹ̀ ni sà.
0: Bó tọ̀dọ̀ yín ṣe bẹ̀rẹ̀ gan, kí ló ṣẹlẹ̀? Ṣé wọ́n bí yín mọ ni àbí báwo lójú yín ṣe bẹ̀rẹ̀ tẹ́ ẹ fi rí nà?
1: Wọ́n bí mi mọ náà ni, mo ṣe gbọ́njú ba náà nìyẹn.
0: Kàbíyèsí ọlọ́run ọlọ́run fún ọmọ yẹn lẹ́wà wọ́n mọ́ kanlẹ̀ tó fi lórí ọmọ wọn tó wà ń bí náà mọ̀mọ́
1: sà
0: ẹtẹ́ni ọdún mélòó báyìí
1: ẹtẹ́ni ogójì ọdún àtọ́dún mẹ́fà
0: 46
1: bẹ́ẹ̀ni sà
0: ọmọ yín kejì yín náà ń kọ́ ọmọ yín yín kọ́
1: ọmọdún márùndínlógún
0: o ti pé ni àbúṣe ń lọmọdún mẹ́ẹ̀ẹ́dógún
1: ó kù díẹ̀ kó pé odi december
0: 14 years old ṣe ni ṣó ń lọ ilé ẹ̀kọ́ báyìí
1: bàbá kò lọ mọ nǹkan tó gbé wa débi náà nìyẹn torí ó ti sún wa a dẹ̀ wá gbọ́ròyìn pé a rí ìyànà ọlọ́run ní ìbàyìí náà ló jẹ́ ká wá.
0: Kì í mọ̀ sórí òkè lẹ́wà yìí kódà ọlọ́run á ṣe ìyànà
1: olóòótọ́
0: ẹ sì rí ìyànà ọlọ́run gbogbo àwọn tó wà nílé tó ń gbé tò yìí ìwọ náà ò rí ìyànà ọlọ́run ọmọ ló ń wojú ọlọ́run fún ni ò rí ìyànà ọlọ́run ọkọ ni ò rí ìyànà ọlọ́run aya ni ò rí ìyànà ọlọ́run ọkọ ni ò rí ìyànà ọlọ́run ilé ni ò rí ìyànà ọlọ́run ọ̀rọ̀ kan ló wá galáyà rẹ tó rẹ nírò fún ó rí ìyànà ọlọ́run mọ́mì kí ló ṣẹlẹ̀ gangan bó lọ̀rọ̀ ṣe jẹ́ tẹ́ fi dèrò àkúrẹ́ tẹ́ fi dèrò àdàbà.
1: ma temi ti lo temi ti ti mo ni pe ko si ona abayo ibi ti mo ti ni ka ki na mo tu wa ri ti ara la ni pe omo mi n gbe jade mo wa gbe lo hospital
0: e se suru ere yin o ti poju o awon to ba fara bale la mo nfe lori eto awon to wa le omo yin tele omo kan tun se nkan te ba se lalaye ni o je ko ye yin ere yin o ti poju e kuro ni fast lane e bo sibi tawon okada ti rin ehn e rate omo ki loruko yin le kan si
1: Esther Abiodun
0: o ti todun mi lo ti e ti ni pe ni ja oju
1: ati kekere mi ni
0: won bi yin be ni
1: be ni
0: ni baye omo to wa pelu yin ti e de so pe ba oko yin ti salai si yi bawo lo mo yen se je sin
1: omo bibi nu mi ni
0: eh ki lo sele igba o ni pe ni ja oju tomo yi na bere
1: Ngba to sha wa ni kekere yen mi tete mo. Mi to sha n lo school. Ma wo we nigba miran. Ma wo pe ki se ba na se kankan yen ma gbe fun yan to ba mi wo. Ba ko na se lo se kan ko wa tu so fun ma ki lo sele. Ko tete ye mi na, won ma to wa de korita.
0: Eh inu tete mo pe omo yen ni pe ni ja ojun gba te inu ori na.
1: Be ni sir. Ma to wa de korita kan. Ti ma ri pe ati lo fun, o na ma ba nu je.
0: To ba fe lo
1: school ni to ba fe lo ninu re ki ndun
0: okay
1: a lo gba mi to ba wole agbag sile a ma ronu ki lo se e ko ni soro fun mi sugbon nigba to ya ti awon wa pe ki n gbe lo si ile iwosan mo wa gbe lo won ko ogun fun wa na a lo ogun wa sibe sibe ko se gba to wa di odun ni mo wa pada gbe lo ko sowo
0: class wo ni omo yi wa ko se wa
1: yi yes to lo de o fe ma lo yes three
0: ah ni 15 years old
1: Benny sir.
0: O se n lo je stiri.
1: Benny.
0: Ki lo sele?
1: Oro oju yen na lo fa wa go re seyin.
0: Kabiyesi Olorun pelu bo se lewa dada yi. Ah. Ambo angboro yin won ani ke gbe lo si
1: ile. Won ka gbe lo si ile iwosan. O sa la baro ko sa la joso. Mo sa fi ironu ati igbagbo mo fi gbe lo. Igba ti mo wa dibe won ni cataract ni. Won ni cataract ni. Won na tun se iwosan fe adebe won ni ko ba mo pe won ni se ni ofe gba ta wa bere pe bawo la se se awa ni ka ma lo ka lo wa owo pe tutu ore 1000 eyo kokan pe tutu ore 1000 mi de ni tun ore kobo koda owo ti mo fi whatsapp re gan ini ti ore iji tere ni mo ya kakiri ngba ti mo gbo eto yen ton se lo ri mo ko dede se radio na ni lojo yen ti mo gbo eto o ti to bi osu meta ti mo ti gbo sugbon ko sowo ti mo le fi wa mo sa sunkun okan so Olorun mo wa mo sa se gbadura
0: se aye owo eyan meji le wa sun te fi de akure ni
1: ani mo gbo mo yen sese de bi ni o ko da gan ara mi o ti wa oke
0: anti yi bo se to yen gbe won si ri ese de bi
1: mo gbe won sese ni ko da mi je ngokin to wa olojo re mi meyin
0: now se oju ti yin na le wa fe je kawon eyan ran ile lowo le lori ni aboju ti e
1: eh mejeji na ni mo wa fun sugbon tomo mi yen lo ka mi lara ju tori ko le kawe emi o law school mi mo kankan mi fe ki o se ko ri fun ko se ri fe mi na
0: ah eku oro mo gbogbo abi amo to gbe to yi ibanuja yo ni wole to yi
1: amen
0: eh ni se wahala la so lori omo iropo to npe mi sugbon nkan to je ki oro momo yi ka mi lara opo ni pe momo yen ni e sanu awon awon ori na mo awon ni o tori na a lot of things lo do awon ninu rin ajo aye awon o fe je ko du omo awon na nigba to ko awon salai si ngba yen kini reason te so pe e le fi fe elomi
1: ko ma di pe won ti lo ngba wa si waju gba wa seyin tori gbe nija oju e na ni
0: ni baba yen fi duro ta awon omo yen sugbon o tun gbe abi amo yi kaakiri abi amo mo ku oro mo o ije je mo pe arabinrin momo ti awon na wa bere owo fun operation mo won yi operation mo won yen ije mo pe awon gangan fun ara won ori na sugbon won ni eja gbe todo ti won yen se gbe kan na bi o ma se operation ni do time to wa yi na ni nkan to bi won mo gan o si lewu die leyin kan ara mo fi igbagbo atadua ti lo but omo yi si young bi omo dun mi lo abi class wo lo wa te fi wa ri pe oro ju re yi ti worst gan
1: primary 5 lo de
0: primary 5 le ti ri pe ipeneja oju yen lagbara eh ki loruko ele kan si
2: omo layo
0: ni sir omo layo ba lo se feel to se wa ni just two ti now
2: pelu ori ofe olorun ni mo sa fi in lo si school
0: pelu ri ofe olohun na lo fi nlo si school so wa nigbagbo pe awon yo dide ran lowo fun o lori eto lo ni
1: so gbagbo
0: gbogbo mo Nigeria da ko ja dide ran lowo fun itele iru awon eyan to nilu iran lowo wa kankan ri 400,000 naira lo gbe family yen lati akoko oka akoko wa si lu akure momo yen sare wa sodo yin won gba olohun gbo latara yin gbogbo iran lowo to lohun ba ni ko le se fun eto yi ko le se fun dile idakun se emi mo so fun awa ko la fe fun yin lowo to lohun ba ni ke se dede anu lati oda omo Nigeria ogbo ni o si se dede anu lodo olore account yen ni 64064 500 66 money point awujo olore 64064 500 66 money point awujo olore edakun ja fun omobirin 15 years to di eja fun ni ireti momo e soro kan pe awon o fe je kirin ajo omo eyan na dabi ta won na ka so pe laye igba ti awon na ni pe ni ja oju awon na ri awon obi ti won wa to won ni opportunity lati le sare fun won bayi pe ah eja gbe lo bi bayi eja se kini ati pe gan imo ijile na o ti wale to bayi daada pelu bu won se ri na yin na won tun ni fura lori omo omo yin o se ri na na ta won o ri na won ni iwo joko nle to emi na se mi ri badi bi kan wo joko nle omo yen wa pa lati oka koko ba won na o se ri na won tun fa omo na ni tete omo ti o ri na won tun fa won na tete wa sibi won gbagbo pe ta won ba de bi enikan be iwo ni won gbagbo pe ta won ba de bi enikan be imi ni olohun gba eto yi kale olohun gbe kan ni kale nitori iru eyan bi te bayi na ni okuda mu mo pe nurin ajo aye awon eyan wa tun oju 400,000 yen lo olohun le ka omo won momo yen wa nsare pe komo yen le kawe ko le ni education ati pe komo le end komo le end it as afoju tori e no fi nsa ire yen kaakiri tori komo yen le riwe ka komo yen na le begbe pe e wo omo to wa ni 15 years old o se wa ni JS2 ke se tori pe komo we o tori ipenija oju yen ni ni momo re yi wa fi sari kaakiri feyin to se darapo momo yen na o ri na o sugbon gbagbo pe tawon ba fi le wa bi olorun n sanu awon eyan latare eto yi ibi teyin na wa ro kan ore si ibi te ro kan ore si olorun a tete ore fun yin account yen ni 64064 500 66 money point awujo olore won nilo 400,000 naira ko pa ko mo wo moto koda wo moto to fi debi gan won ya ni momo yen won gbo mo yen lese debi ni gbogbo abi amo to se wahala lori omo e ni je koro lori omo ti so omo ba jina kokoro ni mu yin lenu e ri oko ti awon ti re wale asa lati 15 years ago pelu ipo ti momo yi wa na lo fi fa omo yi kaakiri to fa di pe irori radio gbogbo nkan t'Olorun ba fun o gbogbo ye t'Olorun ba ni oju lo ninu 400 yen oju kokan ton fe operate is 200,000 naira fun omo yen ni o ke se todo won o gbogbo iran lowo t'Olorun ba ni ko se ko le se ninu 400,000 yen lati oka akoko na ti wa eja ti ewo ti wahala ijawo ti wo oko bo ko seni ti o ni bukata ti lasiko yi o sugbon ase Olorun ni pe ka mo ran ra wa lowo ase Olorun ni pe ka mo sera wa lore account yen 64064 500 66 money point awujo olore 10 do le fi ran won lowo ni 1 ni 2 ni 20 ni 50 ni 100 ni 200 ni 400 ni na Olorun ni ka gbara re ka Olorun ni seyin na sinu okunkun aye momo o fe je ke bi awon eyan kun sami ni kon ro di lowo
1: omo Nigeria mo be yin loruko Olorun Olorun a ran yin lowo e ran mi lowo e ran lowo Olorun mo be yin ni se yin ko ni dise e sanu mi je ki ronu ko lokan mi ma je ki ronu pa mi sonu sonu so gangan e sanu mi Olorun a dide fun lowo gbogbo yin
0: aunty Molayo abi
2: Molayo
0: omo Layo sumo mic yen dada and iwo na be awon eyan kon dide ran lowo fun yin
2: e ni aja isanu wa olorun ni so yin sopo kan aye olorun ni so yin domo banuja aja wa lowo olorun lowo
0: account yin ni 64064 500 66 money point awojo olore 64064 500 66 money point awojo olore gbogbo yi tolorun ba ni ojulo to le fi ran idile yen lowo gbogbo yi tolorun ba ni ko ojulo ejoba kan na iwe lati tun ro gbogbo yin lulufe wa wi pe e lo sori YouTube wa awojo olore media ejo e ba wa subscribe sibe gbogbo awon to wa sori eto yi video won update nipa won ibe la nfe si ki eto yi kan mo da be ni pe e kan gbo won awon eyan eti eri koko bi ti iran lowo nlo awo ise be tori e la fi create channel ye o ti ni channel ta nfe si tele baba o yokes ati wa ni awojo olore media fun re bayi ibe le ti le ri gbogbo iranlọwọ tọlọrun ba ni ko le se fun dele yi dakun ọlọrun ni sori ti ẹ naa dola 400,000 to 200,000 lati fi operate oju mejeji ọmọ yi e ma wo pe 2,000 kan ti wọle bayi ogun wa n de Isaac won se ni 10,000 naira iṣeun 2,000 kan naa wọle ko gboruko wa 1,000 ko gboruko wa Sunday Abolarin won se ni 2,000 naira 5,000 kan wọle bayi Agboola Joseph won se ni 3,000 naira gbogbo iye tọlọrun ba ni ko julọ ti wọn naa n gbe to yi to wo pe o le gbe iranlọwọ owo yi jina ninu 400,000 to n wa lati ilu ole ti wa mọmọ
1: ọka akoko
0: lati ọka akoko naa ti wo idakun mo mọ pe eyin yan you are lovers of education ọmọ yi koko ọrọ rẹ ni pe awọn fẹ jẹ kọmọ yẹn ni education àwọn òfẹ́ jẹ́ kọ́ ọmọ yẹn hàn dìbì tiwọn ọmọ yẹn náà wọ́n nípèníjà ojú ọmọ yìí náà nípèníjà ojú láti primary 5 ni ò ti rí náà débi tafile proceed dada wọ́n ṣàn ró gẹ̀ẹ́dẹ̀ wọ́n sàn tí lọ ọmọ 15 years old ó sì wà ní gss2 ẹ rí pé education yẹn slow ṣe bójú tẹ̀yìn ó fi rí náà ni wọ́n bá sọ pé àwọn fẹ́ mu lọ ilé àwọ àwọn àkàdá ìdákù tí ìdí stage yẹn nígbà tí rí ti sì wà

gẹ́gẹ́ bí ọ̀rọ̀ àwọn bàbá wa nílẹ̀ Yorùbá. Wọ́n á ní àkùkọ gàgàrà tó gorí ọ̀pẹ rè létéńté, ojú tó lé ojú tó kú. Lójú náà láti lè jẹ́ kí ojú àwọn orílẹ̀-èdè alágbára lágbàáyé, àwọn orílẹ̀-èdè bíi Amẹ́ríkà, Rọ́ṣíà àti àwọn alágbára mìíràn bẹ́ẹ̀. Lójú náà láti jẹ́ kí ojú àwọn eléyìí náà tó lé kó sì tó kó. Àwọn eléyìí máa ṣe bẹ́ẹ̀ o. Wọ́n bẹ àwọn onímọ̀ ẹ̀rọ wọn àti àwọn onímọ̀ sáyẹ́ǹsì. Wọ́n bẹ̀ wọ́n ní iṣẹ́ tó fa kíkì gidigidi láti lè lọ bá wọn gbé ẹ̀rọ ságbègbè tójú tiwọn náà yóò fi tó ilé.

ti yo si to ko ele yi gan lo fa o ti agbe kale ro ti amu si satellite fi bere si ni waye lorisirisi inje bawo ni won se gbe ero ti amu si satellite si ita ile aye ti ero yi yo si ma ri gbogbo awa ti a wa ni inu ile aye patapata kini iwulo ero satellite gan lojojumo ile aye awa omo eniyan gbogbo eleyi ati awon oro miran gan olorun agbeyewo fun tojo toni o lori eto aware otun satellite the most complex machine ever invented ma tu ku dede wo yi ni gbogbo ibi te ba ti lanfani lati ma tete si kan ni alalubarika yi e ka bo sori eto aware otun adewale abdurrahman loruko temi nje oro ti awon oloyibo n pe ni satellite eleyi gan lo tumo si nkan to kere to wa nse be to yi nkan to tobi po ti e ba mu osan si ori tabile ti e wa fi orombo to kere ti e fi eleyi yi osan nko orombo yi gan ni yo je satellite fun osan nla ti ohun yi ko gege bi iwadi awon onimo science opo ile aye ti a mo se planet ati opo nkan tolorun oba da to yi orun po apapa awon nkan ti awon loyibo npe ni celestial body opo awon nkan to tobi tolorun oba da yi gan ngangan ni won ma ni awon nkan kekeke to ma yi won po lore kore o osupa lo yi ile aye ti wa ti a mo se planet earth po lore kore moon the only natural satellite of the planet earth awon ile aye miran wa ti osupa ti won jo eyo kan lo awon ile aye miran ni osupa to le ni ogun to yi won po lojojumo bi olorun oba se se eda ti won sibe lati opo billion odun seyin niyan won si nse be won yi awon ile aye yi po awon mi niyan nse be won te si waju lati ma gbe ile aye lai ti e mo bi aworan ile aye se ri ati bi opo nkan to yi ile aye po se ri nigba to wa de odun 1610 alagba kan ti oruko re je Galileo Galilei lati orilede Italy arakunrin yi ise agbekale ohun elo te eyan le fi wo nkan to wa ni ona jiji lon lon telescope ni won pe ohun elo yi logan ti Galileo na telescope yi si oju orun lodun 1610 o bere si ni ri nkan to wa ni itale aye kedere ori osupa to yi ile aye po ati opo ile aye miran ta wa ati awon jojo yi orun po lati be awon onimo science bere si ni ni oye nipa nkan to wa ni ita ile aye bakan na ni won fi si inu irori won wipe awon yo fi ero kan ranse sibe nigba to ba di ojo waju logan ti orilede America ju ado loro atomic bombs orilede Japan lodun 1945 to gun agbaye keji eleyi ti a mo si second world war ogun yi si se be to wa sopin aya se bi eni je orilede Soviet Union lodun awon Russia nigba na ero kan awon orilede mejeji yi ni lati di apesin ola fun gbogbo agbaye leyin ti ogun agbaye keji ba ti pare lai mo wipe laarin awon mejeji enikan ko ni gba fun enikeji lojo kerin osu kewa October the 4th 1957 lagbegbe kan ni Kazakhstan lorilede Soviet Union awon onimo science fi ero satellite akoko ni ile aye won se be won fi eleyi ranse jade sita lati ma yi ile aye po Sputnik 1 ni won pe oruko ero satellite yi lodun na leyin bi ogun iseju aya tero yi ti wa ni ita ile aye awon onimo science ni Soviet Union awon eleyi bere si ni gboro iroyin tero yi fi ranse pada si ori ile lati be oye bere si ni deba awon onimo ero ati awon onimo science wipe o seese ki ero kan wa ni ita ile aye ti yo le ma yi ile aye po to miran yo si wa ni inu ile aye ti yo le so papo mo ero to wa ni ita ile aye bi mo satellite ma seese bere o to bere kakakiri agbaye
Ìròyìn burúkú gbà leléyìí jẹ́ fún orílẹ̀-èdè Amẹ́ríkà. Àwọn kìí máa ń fẹ́ gbọ́ wípé ẹnìkan gba iwájú àwọn nípa àgbékalẹ̀ ìmọ̀ ẹ̀rọ láéláé. Lọ́gán tí Russia rí atomic bomb tí orílẹ̀-èdè Amẹ́ríkà ṣe, tí wọ́n sì ti rí bí bọ́ǹbù ọ̀hún ṣe lágbára tó. Lójú ẹsẹ̀ làwọn náà ti tètè lọ ṣe àgbékalẹ̀ bọ́ǹbù títí wọn o. Fún ìdí èyí, Soviet Union kò ní ṣe àgbékalẹ̀ ẹ̀rọ sátáláìtì sí ìta ilé ayé. Kamẹ́ríkà wá lọ ṣe bẹ́ẹ̀ kí wọ́n lọ káwọ́ gbéra tàbí kí wọ́n ní kò sí èyí tó kan àwọn. Lóṣù kínní ọdún 1958, orílẹ̀-èdè Amẹ́ríkà náà fi ẹ̀rọ sátáláìtì àkọ́kọ́ wọn ránṣẹ́ sí ìta ilé ayé. Explorer 1 làwọn pè é ní títí wọn. Kó náà lọ máa yí ilé ayé kó, ó sì máa fi ìròyìn ṣọwọ́ padà sí wọn. Ìmọ̀ mímọ̀ fi ẹ̀rọ ránṣẹ́ sí ìta ilé ayé láti máa yí ilé ayé kó, eléyìí ló jẹ́ ìmọ̀ ẹ̀rọ tó fa kíkí gan-an ni. Lálá tó bá lọ sókè, ó gbọdọ̀ ṣe bẹ́ẹ̀ kó padà wá sí orí ilẹ̀. Èrò àwọn bàbá wa yìí, eléyìí ṣe bẹ́ẹ̀, ó ṣe pẹ̀kí-pẹ̀kí pẹ̀lú tàwọn onímọ̀ sáyẹ́ǹsì. Tí nǹkan bá lọ sókè, afẹ́fẹ́ kan tí wọ́n ń pè ní gravity, eléyìí yóò ṣe bẹ́ẹ̀, yóò dá irú nǹkan bẹ́ẹ̀ padà wá sí orí ilẹ̀. Èèyàn ní inú ilé ayé tí àwa wà níbí. Fún ìdí èyí, kí àwọn onímọ̀ ẹ̀rọ tó lè fi ẹ̀rọ ránṣẹ́ sí inú òfurufú lọ́nlọ́hún lágbègbè ìta ilé ayé, tẹ̀rọ ọ̀hún yóò sì lè máa tẹ̀síwájú láti máa yí ilé ayé po bẹ́ẹ̀ fún ọ̀pọ̀lọpọ̀ ọdún. Iṣẹ́ tó fa kíkí gbáà ni lọ́dọ̀ àwọn onímọ̀ ẹ̀rọ. Lẹ́yìn àgbékalẹ̀ ẹ̀rọ sátáláìtì àkọ́kọ́ láti ọwọ́ Soviet Union àti orílẹ̀-èdè Amẹ́ríkà, ojú àwọn onímọ̀ ẹ̀rọ ṣẹ̀ṣẹ̀ wá bẹ̀rẹ̀ sí ní là sí oríṣiríṣi nǹkan. Àwọn nǹkan tọ́mọ ènìyàn lè máa fi ẹ̀rọ sátáláìtì

wọ́n ń kó nígbà náà. Fún ìdí èyí, ìmúlò ìmọ̀-ẹ̀rọ satellite, eléyìí wá ṣe bẹ́ẹ̀, ó ṣe tán láti máa gba ọ̀nà àrayọ káàkiri àgbáyé. Lọ́gán tó gun àgbáyé kejì tí a mọ̀ sí Second World War parí, tí ìjà orogun tí a mọ̀ sí Cold War, tí eléyìí sì ṣe bẹ́ẹ̀ tó bẹ́ sílẹ̀ láàrin orílẹ̀-èdè America àti Soviet Union lọ́dọ̀ àwọn Russia. Àwọn orílẹ̀-èdè méjèèjì yìí bẹ̀rẹ̀ sí ni máa yọ kẹ́lẹ́kẹ́lẹ́ fọ ọkọ̀ òfurufú láti lọ máa jíra wọn wò. Ó kéré tán nǹkan 182 ọkọ̀ òfurufú orílẹ̀-èdè America. Òun gangan ni Soviet Union fi bọ́ǹbù jábọ́ sílẹ̀ o, níbi tí orílẹ̀-èdè America ti wá ń jí wọn wò lápá ọ̀dọ̀ títí wọn. Reconnaissance mission ni wọ́n ń pe ìfi ọgbọ́n máa jí ni wò láti lè kó ìròyìn jọ. Fún ìdí èyí, lọ́gán tí ìmọ̀-ẹ̀rọ satellite bẹ̀rẹ̀, orílẹ̀-èdè America bẹ̀rẹ̀ sí ni máa so ẹ̀rọ kámẹ́rà mọ́ ara àwọn ẹ̀rọ satellite títí wọn láti lè lọ máa jí wọn wò ní Soviet Union. Spy satellite lórílẹ̀-èdè America ń pe àwọn ẹ̀rọ satellite yìí. Àmọ́ nígbà náà, ìmọ̀-ẹ̀rọ kámẹ́rà kò tí ì gbòòrò dáadáa. Àwọn nǹkan bíi film tí kámẹ́rà yìí àtijọ́ ń lò, òun gangan ni wọ́n ń so mọ́ ara àwọn ẹ̀rọ kámẹ́rà satellite yìí o. Corona lorúkọ satellite yìí ń jẹ́ nígbà náà, lẹ́yìn tó bá ti ya fọ́tò gbogbo agbègbè Soviet Union fún bí oṣù mélòó. Film tí fọ́tò wà ní inú rẹ̀ yìí, eléyìí yóò ṣí bẹ́ẹ̀ yóò padà jábọ́ sí ilé ayé, tí wọn yóò sì bẹ̀rẹ̀ sí ni máa ṣẹ̀dá fíìmù ọ̀hún sí fọ́tò lẹ́yọkọ̀ọ̀kan. Nǹkan torílẹ̀-èdè America ń fi ń jí Russia wò rèé o, láàrin ọdún 1960 sí ọdún 1972. Àmọ́ nígbà táwọn fọ́tò yìí yóò bá fi dé padà sí ilé ayé nígbà míì, wọn kì í ṣe bí ẹni bá ìgbà mu mọ́. Information wọn ti lè wà out of date. Bá America ṣe wá ń ṣe eléyìí fún Soviet Union, bẹ́ẹ̀ ni Soviet Union náà dá padà fún orílẹ̀-èdè America. Àwọn ọgbọ́n tí Soviet Union dá nígbà náà ni wípé àwọn kò lo kámẹ́rà onífíìmù ní titi wọn, níṣe làwọn gbé ènìyàn sí inú ẹ̀rọ satellite titi wọn láti fò jáde sí ìta ilé ayé. Salyut 3 lórúkọ ẹ̀rọ tí wọ́n ń lò nígbà náà. Àwọn onímọ̀ sáyẹ́ǹsì tó máa ń jáde láti inú ilé ayé lọ sí ìta ilé ayé láti ọ̀dọ̀ àwọn Soviet Union, àwọn gangan ni wọ́n máa ń pè ní cosmonaut o. Gẹ́gẹ́ bí orílẹ̀-èdè America ṣe máa ń pe àwọn onímọ̀ sáyẹ́ǹsì titi wọn ní astronaut. Àwọn cosmonaut yìí ni yóò gbé ẹ̀rọ kámẹ́rà dání ní nǹkan ọdún 1974 tá à ń sọ yìí. Wọn yóò sì bẹ̀rẹ̀ sí ni máa ya fọ́tò káàkiri láti máa fi mú fínlẹ̀ ní orílẹ̀-èdè America. Kódà nígbà míì ẹ̀wẹ̀, wọ́n tún lè tètè pe orí ilẹ̀ nípa ìgbésẹ̀ tí orílẹ̀-èdè America bá fẹ́ gbé. Ọ̀nà ìjíniwo ti Soviet Union yìí, eléyìí ṣe bí ẹni yáàyè dáadáa ju ti orílẹ̀-èdè America lọ nígbà náà. Àwọn orílẹ̀-èdè alágbára méjèèjì yìí, àwọn eléyìí máa ṣe bẹ́ẹ̀ o, wọ́n gbé ìjà wọn dé ìta ilé ayé tí a mọ̀ sí Spain. Ẹ̀rọ satellite ló kù tí wọ́n fi ń ta kàngbọ̀n síra wọn. Orílẹ̀-èdè America ti ní nuclear bomb, ó sì ní ẹ̀rọ tí yóò lè fi yìn ìlú Soviet Union. Soviet Union náà ti ní nuclear bomb, ó náà ní ẹ̀rọ tó lè fi yìn ìlú orílẹ̀-èdè America. Balance of power ni wọ́n ń pe eléyìí. Mutually assured destruction ti wà láàrin orílẹ̀-èdè America àti Soviet Union láwọn àsìkò tá à ń sọ yìí. Pẹ̀lẹ́pẹ̀lẹ́ máa ṣe bẹ́ẹ̀ o, ó bẹ̀rẹ̀ sí ní di ọwọ́ àwọn orílẹ̀-èdè alágbára méjèèjì ayé yìí. Ọ̀rọ̀ yìí kò mú inú orílẹ̀-èdè America dùn rárá. Bíi kí orílẹ̀-èdè America ju bọ́ǹbù sí èèyàn, kí èèyàn má sì lè dá bọ́ǹbù ń padà. Bí èèyàn yóò tiẹ̀ dá bọ́ǹbù ń padà, orílẹ̀-èdè America lè dá a dúró. Bẹ́ẹ̀ gan gẹ́lẹ́ ló máa ń ṣe orílẹ̀-èdè America o. Fún ìdí èyí, ààrẹ orílẹ̀-èdè America lọ́dún 1983, arákùnrin Ronald Reagan. Arákùnrin yìí pe gbogbo àwọn onímọ̀ ẹ̀rọ àti àwọn onímọ̀ sáyẹ́ǹsì tí orí wọn pé gidigidi lórílẹ̀-èdè America. Ó pe gbogbo wọn jọ, ó ní kí wọ́n lọ ronú àgbékalẹ̀ ẹ̀rọ satellite tí wọn yóò lè máa lò láti lè dá bọ́ǹbù orílẹ̀-èdè Soviet Union dúró tí kò ní fi wọlé sọ́dọ̀ títí wọn. Lọ́gán torílẹ̀-èdè America wá bẹ̀rẹ̀ ìgbésẹ̀ yìí, lójú ẹsẹ̀ gan làwọn Soviet Union náà ti bẹ̀rẹ̀ àgbékalẹ̀ lápá ọ̀dọ̀ títí wọn. Àparò kan kò gbọdọ̀ ga jù kan lọ, nǹkan tẹ́ ẹ bá ṣe fún wa, àwa náà gbọdọ̀ lè ṣe fún yín. Àgbékalẹ̀ irú ẹ̀rọ satellite báyìí, eléyìí ni yóò ṣe bẹ́ẹ̀ tí yóò na orílẹ̀-èdè méjèèjì ní owó tí kì í ṣe kèrémí rárá. Nígbà tí yóò wá fi di ọdún 1991, ìjà tó lágbára ṣe bẹ́ẹ̀, ó bẹ́ sílẹ̀ lórílẹ̀-èdè Soviet Union. Wọ́n sì ṣe bẹ́ẹ̀, wọ́n pín orílẹ̀-èdè wọn sí ọ̀nà 15.

0: countries lati Soviet Union ti Russia si jo kan gbogi lara won Russia lo wa nse be ton te si waju lati mo agbena woju orilede America bodun se ngori odun koda titi de ojo oni
1: darling iro dawo la fe fi kun ile wa tutun
2: ah mommy junior o tun bere princess paints o ba gogo awon order la fi kun ki ti ki sha ki bo ki nle mo ni lara bodo se ngori ojo ni o ma dogbirin si
1: princess paints yi na ni mo fe daba o ni oko re mi fi kun ile ati shopping complex won orisirisi product lo wa acrylic emulsion acrylic texture wall satin test coat product won po ja
2: alabajo ti gbogbo awon kunlekunle fi kan sara si pe o n gbese won yo mirin gidi what interior and exterior mo ti ro pe oda awon laruwo yen ni wa ni kin lora
1: o jeri mi ariwo ko ni polowo oja oja ni o royin ara re princess paint lo ba awon odi ni royin oda gba ti eyo ti mi irise re
2: ni bo lati le rira
1: number 13 b ondo road beside energy filling station akure abi number 47 iromu street off texaco filling station oja oba akure opposite government field junction Oksibupa Road, Ore, 57/66, Ajilosun Street, Ikere Road, Ado Ekiti. Telephone
3: 0803-343-0031.
4: Oma ti de o ti ko wonlu, part and part. Orisirisi sola lo kode, part and part. Part and part itu ti de pelu solar bi electric water bi o wa bi generator ati pe won tabi o gan no shaking won ti de pelu the best solar energy supplier pelu 201,999 naira e wa ra solar to ma gbe gbogbo ile yin ati tv ati fan ati nota won mo ma fi kawe pelu gbogbo eroja le to ku be be ni oni 310,999 tun be to ma gba won eroja yin fun wakati to po be si le yi tun gbe freezer n be pelu just 1 million naira na bo bakan na ni part and part itu de pelu cctv Lady Tabby Mafi Wayle Office will be set up people by Dubo. No reform for security purpose. Promo Lolo Bayo. Just 53,999. Put 22 camera. So just 32,999. Put 20 camera. Emma Bonnie New Office in Patampa. To Kalesani Yellow House. Rekabi. To Weber Bank Global Dishida Road. Telephone 070-6642-3064.
0: Lẹ́yìn pípín Soviet Union lọ́dún 1991, orílẹ̀-èdè America àti Russia, àwọn ilé yìí pa èrò wọn dà níbi à ń fi ẹ̀rọ sátáláìtì gbógun tira ẹni. Ìwádìí tó jinlẹ̀ dáadáa, eléyìí wá ṣe bẹ́ẹ̀. Ó bẹ̀rẹ̀ sí ní wáyé látọ̀dọ̀ àwọn onímọ̀ ẹ̀rọ àti àwọn onímọ̀ sáyẹ́ǹsì látọ̀dọ̀ àwọn méjèèjì láti lè fi ẹ̀rọ sátáláìtì yìí kí wọ́n bẹ̀rẹ̀ sí ní fi ṣe ọmọ aráyé lórí. Níbi tí ìmọ̀-ẹ̀rọ sátáláìtì ti gbòòrò dé láyé òní, wọ́n ti ń lò láti mọ agbègbè ibi tí ọmọ ènìyàn bá wà nínú ilé ayé. Ìmọ̀ GPS Global Positioning System eléyìí ló ń fi ẹ̀rọ sátáláìtì rí gbogbo agbègbè orí ilẹ̀ pátápátá. Tí ìwọ kan bá fẹ́ ṣe ìrìn àjò láti ìlú Àkúrẹ́ lọ sí ìlú Ìbàdàn, ìmọ̀ yìí yóò lè ṣe atọ́nà rẹ láti ibi tó o bá ti gbéra dé ibi tó ń lọ. Gbogbo ibi tó o bá sì yà sí nínú ìrìn àjò rẹ, gbogbo rẹ pátápátá ni yóò lè máa hàn kétékété lójú ẹ̀rọ o. Ìmọ̀ yìí yóò lè sọ iye wákàtí tó fi ṣe ìrìn àjò rẹ. Gbogbo ìwọ̀n eré tó bá ń fi ọkọ̀ rẹ sá, gbogbo rẹ pátápátá ni ẹ̀rọ yìí yóò lè máa ká sílẹ̀. Kí àgbékalẹ̀ ẹ̀rọ sátáláìtì tó wáyé, ibi tí ẹ̀rọ ìmóhùnmáwòrán tí a mọ̀ sí tẹlifíṣàn lè rìn dé, eléyìí ló kéré jọjọ. Àwọn èèyàn yóò ní láti fi ọparun na èròjà antenna wọn sókè dáadáa kí wọ́n tó lè rí tẹlifíṣàn wò nígbà náà. Ó dà láwọn ibòmíràn, wọ́n tún máa ń ṣe àgbékalẹ̀ àwọn ẹ̀rọ alátagbà tí a mọ̀ sí repeater station kí ọ̀pọ̀ èèyàn tó lè rí tẹlifíṣàn wò. Àmọ́ pẹ̀lú àgbékalẹ̀ ẹ̀rọ satellite, àyàfi ibi tí kò bá ti sí ojú òfurufú, ibẹ̀ nìkan lèèyàn kò ní tilè rí ẹ̀rọ tẹlifíṣàn wò. Ọdún 1962 làṣeyọrí satellite television àkọ́kọ́ wáyé lórílẹ̀-èdè America. Telstar 1 lórúkọ ẹ̀rọ satellite tí wọ́n kọ́kọ́ lò nígbà náà. Ilé-iṣẹ́ television lórílẹ̀-èdè America. Àwọn eléyìí ṣe bẹ́ẹ̀ wọ́n ń fi àwòrán ránṣẹ́ láti orí ilẹ̀. Wọ́n fi ránṣẹ́ sí inú ẹ̀rọ satellite tó wà ní ìtàlẹ̀ ayé. Gbogbo àwọn tó wà ní kọ̀rọ̀kọ́ńdọ̀ àgbáyé ń kọ́. Àwọn eléyìí náà ṣe bẹ́ẹ̀. Wọ́n ń kojú agbada wọn sí satellite tó wà ní ojú ọ̀run. Wọ́n kọ́ sókè dáadáa débi tí ẹ̀rọ satellite yìí ti ṣe pẹ̀kín pẹ̀kí pẹ̀lú agbada titi wọn. won sin le nwa aworan television yi kakakiri agbaye lati be o di ki won ma gba ballu lorilede America ka wa si le ma wo won ketekete loju ese lorilede ti wa Nigeria mero satellite to de awon ero ibara eni soro oni waya ni di ongangan ni gbugbo aye lo bi igba ti nepa fa waya eno wa sadugbo wa be gan gele lawon ajo united na ma fa waya ile ero ibara eni soro wa sagbegbe kokan ti won le nso po mo ero telephone kale bara wa soro amo pelu agbekale imo ero wireless communication ati imo ero satellite si ita ile aye eyan ti le takuroso ni gbogbo igba lai ni gbendeke oja awon ero bara eni soro kan wa ti ko nilo ala n sese n fi sim si ninu rara satellite telephone lawon eleyi ni titi won ibi ti ko ba ti si oju orun nikan ibe gangan lawon eleyi ko ni ti le sise o kan je wipe oloju awon eyan to le lo iru ero yi ni nitori owo won gidigidi lati tun wa le supo mo itakun ayelujara ti a mo si internet ko ise kekere ma ko ni ero satellite nse lapa bi o pelu ero satellite itakun ayelujara ti se be o ti dirorun patapata ke eyan ko rora koju agbada internet re ko se be ko koju eleyi soju orun ko hun ati satellite to wa ni ita ile aye ki won le ma rera won lati be itakun ayelujara ti a mo si internet eleyi yo se be yo kale sagbegbe wa koda won ti bere cinema so awon satellite internet yi won din so won ma ra awon ko furufu lori sirisi o eyi ti won ma so wi pe ki eyan lu phone pa tabi fi si flight mode ninu gbogbo irin ajo eyan ninu oko furufu eleyi ko ri be mo rara o logan te eyan ba ti wa ninu balu loke lon lohun o ti wa ni cruising altitude eyan le tan phone eyan pada opo oko balu ni won tin so ero internet yi mo lara laye oni awon eleyi yo le ma sise latare ero satellite to wa ni itale aye pelu agbekale satellite internet ni inu oko ofurufu eyan le ma ba ololufe eyan soro lati egbelegbe ese bata ni inu ofurufu won le wa ni inu ofurufu ni won 40,000 feet ni inu irin ajo re ko si ma se ipade molebi pelu awon eyan re to wa kakakiri orile ile aye te si ma se be te o le ma ri ara yin ketekete o to di nkan odun 1960 ati fi ero wonu ofurufu lati mo bi oju ojo yo se ri eleyi ti a mo si weather forecast eleyi lo se bi eni mu mi lomi gidigidi o nise ni won yo kan ma na ero soke wo enu ofurufu lai ri ami daniloju to nipon nipa bi oju ojo yo se ri lojo waju amo pelu ero satellite to wa ni ita ile aye to ri gbogbo inu ile aye kakakiri o ti sese fun awon onimo science to wo oju orun o lati so boya ojo yo ro tabi bi orun yo se ran si satellite lo ti yi ona ti ile aye wa ngba sise pada si eyi to fi ndun gbe fun wa lojojumo awon orilede alagbara le koju ero satellite ti ti won ki won si ma fi eleyi tope eyan kakakiri orile ni inu ile aye won le ma fi satellite topa oko to nri ni orile lati ibi kan bo si omiran eni to wa ninu oko ko si ni mo nkan kan ni titi re gbogbo ona to wa adugbo wa gbogbo e patapata lero satellite nri lojojumo o ati eyi ti o da ninu awon ona yi ati eyi ti ko da gbogbo e patapata lo han kedere lojo ero satellite o da to fi ma awon agbegbe to je wipe elese nikan lo le gba awon koja bi ki se ti ero satellite ati awon imo ero miran lati inu ofurufu ni agbara lati ko ogun je elomiran nigba to ba wuyan eleyi ki ba ma si fun awon alagbara yi satellite one of the most complex machines ever built
4: ile ise pataki kan to ma n ba ni seto eye ikeyi fe ni to rele ile lati se funeral home lo ma n keyi tomo tebi tara o lo gbe oni ke ma pe won fun gbogbo services to jomo ti funeral tori eni to soju oda bi eni to seyin sise eye ikeyi to gba yi fe ni to rele a ma mu nkan rere ati nkan pataki bawon molebi e tori ni eko ola lati se for matured casket leyi to flewa to ti wa nle abeyi te fe ki won fi construct ara te ba fe wani device won fi n gbeni rere wole ikeyi undertaker si ye awon onijo olorin onifo to bu aya mo si sa implants láti bá yín gbéyàn lọ léwòsàn without any delay. Bí ẹni tó ti sùn lọ sí bí ìpamọ́. Ó sì ṣe bí ìpamọ́ fún olóògbé eléyìí tó wà Magnificent and Secured. Come to St. David Mortuary along Owo Expressway. Agbogbo area Àkúrẹ́. Láti ṣe funeral home tí ẹ̀ka wọn wà ní ìpèsà náà ló tún wá kalẹ̀ sí St. David Mortuary yìí o. Call 081-321-28864 or 081-489-516-33. Gbogbo ẹni tó fẹ́ gbẹ̀yìn tẹ́yìn ṣe fẹ́ nìyàn rẹ̀. Ẹ máa bọ̀ ní aláti ṣe funeral.

0: èmi ò ní sọ̀rọ̀ nípa ẹ̀. Egbògi tí èmi ń gbé káàkiri. Nǹkan tí mo jogún lọ́wọ́ ọba ńlá wa ni. Bàbá wa, a máa dàgbà, a máa wọ 90, wọ́n a máa fẹ́ ìyàwó méjì mẹ́ta mẹ́rin, wọ́n sì máa kápẹ́bù láti máa bá wọn ṣe. Bóyá ọmọ ogójì ọdún ni ẹni, àádọ́ta ọdún ni ẹni, ọgọ́ta ọdún ni ẹni. Torí pé ẹ ṣe ara rẹ ò gbé ra dáadáa, àgbòrò ò lè kàn bí ẹ̀gbò, àbí ẹ ṣe ara tirẹ̀ kéré ju ọjọ́ orí rẹ lọ. Ajá afọ rẹ ò lè gbé ra dáadáa, má fi dẹ́gula.
1: Mo wà níwájú Continental Guest House, NEPA, nílùú Àkúrẹ́.
2: Phone number ni 08164122777.
0: Tí ẹ bá wá sí ọ̀dọ̀ wa, ẹ mọ̀ pé omi yàtọ̀ ságbo, àgbo yàtọ̀ sómi. Gbogbo ẹ̀yin tí ẹ bá wá sí ọ̀dọ̀ wa, ó ní èjì àǹfààní àyẹ̀wò ọ̀fẹ́ nípa ọ̀nà ìgbàlódé wa àti àwọn baba ńlá wa tí a mọ̀ ní ọ̀nà onífádé. Ẹ̀yin irú ẹ̀yin ní gbogbo ìgbà, oríkèríkè ara ń rọ ni, ara ń jẹ ẹ̀jẹ̀ ni, àbí omi jí ara rẹ tí wọ́n fi ń bí sọ fi rẹ̀ sí kò pọ̀ tó. Má fi dágúlá bóyá wọ́n ṣe ẹ̀yọ, ẹ márùn-ún ẹ̀mẹfà, kí lẹ̀ tó mọ bó ṣe ń ṣe ẹ̀yọ ló ṣe mú mi. Àbí tí bàbá rẹ̀ ṣe ẹ̀yọ tiẹ̀, a máa ta ẹ́, a máa yún ẹ. Má fi dágúlá o. Gbogbo nǹkan kí nǹkan tí ò bá máa ṣe nínú àgọ́ ara rẹ, bóyá ara ń ta ẹ́ ni, àbí ara ń já ẹ̀jẹ̀ ni, àbí inú rẹ̀ ń kùn ní gbogbo ìgbà, orúnkún ń ro ẹ́ ni, oríkèríkè ara ń ro ẹ́ ni, àbí àtirìn ibùsùn kan síbi kejì ó di ogun, àbí wọ́n tiẹ̀ ti ní ìpèníjà nínú iṣu ara ni. Iye ọlọ́mọkùnrin ni pé kò jí lówùúrọ̀ kí nǹkan ọmọkùnrin rẹ kó dúró dédé. Tó bá ti rí pé nǹkan ọmọkùnrin yóò dúró dédé, a jẹ́ pé àìsàn kan wà tó ń fà á. Àìpèníjà nínú iṣu ara ni. Ṣé ẹ mọ̀ pé ọ̀gán kan wà nínú mọ́tò tí à ń pè ní kapurẹ́tọ̀? Tí kapurẹ́tọ̀ yìí tó bá ti ní ìdọ̀tí or tó bá ti ní ìpèníjà nínú àwọn wáyà tó gbé iṣẹ́ wọlé sínú ẹ̀, ó ló máa ń fa kí kapurẹ́tọ̀ kó má lè ṣe bó ṣe ń ṣe. Ibi tó mi ń gbà wọlé, omi ò ní lè gbabẹ̀ wọlé mọ́. Kapurẹ́tọ̀ yìí kò ní lè ṣe dáadáa. Ó dẹ̀ wà nínú iṣu ara ọmọ ọlọ́mọkùnrin. Iṣu ara kan wà tó ṣiṣẹ́ pàtó. Tí iṣu ara yìí tó bá ti ní ìpèníjà, òun ni ọlọ́mọkùnrin máa di bọ̀dá ṣúkẹ́ṣúkẹ́. Àbí wọ́n tiẹ̀ ní àìsàn tí à ń pè ní àrùn jẹ̀díjẹ̀dí. Wọ́n fẹ́ ṣe gáàtì ẹ, nǹkan máa jáde níbi gáàtì ẹ, wọ́n máa fọ ọ́ọ̀tì sínú. Irú nǹkan báyìí yóò da. Kọ sí mi.
1: Ní iwájú Continental Guest House, NEPA, nílùú Àkúrẹ́.
2: Phone number ni 08164122777.
0: Àgbo márúgbó takébé, òun ni àgbo tí èmi ń gbé káàkiri. Tí ọlọ́mọkùnrin tó máa lè dángájíá, tó máa lè ṣe dáadáa, àbí ìpèníjà ti tiẹ̀, ó tiẹ̀ ti fà á, ẹsẹ̀ rẹ ń wú ni, o ò lè sùn dáadáa bó ṣe ń sùn tẹ́lẹ̀. Gbogbo orú nǹkan báyìí kò da. Ẹlòmíì tó bá lògùn lọ́wọ́, a ṣiṣẹ́ tí oògùn bá tán, a tún padà sí bó ṣe ń ṣe ni. Irú nǹkan báyìí kò da. A ní láti ṣe àyẹ̀wò ká lè mọ irú oògùn tó máa bá ẹ lára mu. Tí ìrìn àjò ọ̀sẹ̀ kan tí ò fi ní di ọdún kan mọ́ ẹ lọ́wọ́. Tí o bá wá sí ọ̀dọ̀ wa, tí a bá bèrè lọ́wọ́ àwọn tó nílẹ̀, a mọ̀ pé nǹkan báyìí ló ń ṣe o. Ká tó mọ oògùn tá máa fún ọ, àwa kì í ṣe èyí, àwa kì í ṣe ọ̀hún. Ìtọ́jú ọlọ́mọkùnrin nìkan ni. Tí ẹ bá rí ọlọ́mọbìnrin ní ọ̀dọ̀ mi, bóyá ó wá nítorí ọkọ rẹ̀. Kọ sí mi.
1: Ní iwájú Continental Guest House, NEPA, nílùú Àkúrẹ́.
2: Phone number ni 08164122777. Lẹ́ẹ̀kan sí 08164122777.
3: Ìjọba òpinlẹ̀ Èkìtì ní Mútayọ̀ Tayọ̀ kì í súnkẹ́tẹ̀ ìyá ọ̀nìyàn. Báyọ̀ kópa nínú àlàkalẹ̀ ètò ìbúra ọṣẹ́ wọn ọlọ́lá jùlọ gómìnà Abiodun Àbáyọ̀mí Oyèbánjí. Àtúgbàkejì rẹ̀ Èyélóyè Ọ̀kínlọ́ Àmọ́nísádé Kìrìsánà Àfúyẹ́. Wọ́n ti sá ẹlẹ́rẹ̀kejì lọ́fíìsì. Ètò òsìn dúpẹ́ Jumat náà mú bẹ̀rẹ̀ ètò ní Central Mosque Sadọ Èkìtì. Ní Friday October 2nd láago kan ọ̀sẹ̀ gẹ́gẹ́. Èkìtì àti 30 Summit ayẹyẹ Wednesday October 7 láwọ́lọ́wọ́ Civic Center láago mẹ́wàá òyìnbó ọ̀kùtù. Friday October 9 lè ètò àdúrà olówó àkàtì mẹ́jọ pákó. Lolúwa sì ń dàrà Event Center òkè orí omi Adọ Èkìtì láago mẹ́wàá òyìnbó ọ̀kùtù. Láago mẹ́wàá òyìnbó ọ̀kùtù Monday October 12 lè ètò ayẹyẹ ìhun àgbàlagbà ayé Ládùnẹ́ Ọláyinka Center. Láago mọ́kànlọ́wọ́ ìyálẹ̀ta Tuesday October 13 lè ètò bíbáyàn olùgbé òpínlẹ̀ Èkìtì sọ̀rọ̀. Lulẹ̀ Ògùn aṣòfin òpínlẹ̀ Èkìtì. Wednesday October 14 la kan ṣe eré orí ìtàgé àti ọjọ́ òbílẹ̀ lóríṣiríṣi. Láwọ́lọ́wọ́ Civic Center bẹ̀rẹ̀ láago mẹ́fà ọ̀rọ̀lẹ́. Láago mẹ́wàá òyìnbó ọ̀kùtù Friday October 16 lè ètò ayẹyẹ ìbúra ọṣẹ́ Lẹ́kìtì parapọ̀ pavilion. Òsìn dúpẹ́ náà múkásẹ̀ ètò lálẹ̀ Lee Emmanuel Cathedral Church òkè iṣẹ́ Adọ Èkìtì. Lé Sunday October 18 bẹ̀rẹ̀ láago mẹ́wàá òyìnbó ọ̀kùtù. Látọrin ibi táwọ̀ látùbọ̀sún. Kọmíṣánná mú ọ̀rọ̀ ìròyìn ògbìmọ̀ ètò lólùkéde.
4: Ọ̀sẹ̀ pàtàkì ìyàsọ́tọ̀ níwájú olúwa ọlọ́run ayọ̀ babalọla lọ́sẹ̀ àwọn baba wa akọni nínú ìgbàgbọ́. Ọ̀sẹ̀ tí májẹ̀mú fi máa ń fọ̀n. Ọ̀sẹ̀ tọ́lọ́run ìpè fi júbà májẹ̀mú rẹ̀ tó bá wọn tó pè tó yàn yóò palànà dání. Ọ̀sẹ̀ àwọn baba wa akọni nínú ìgbàgbọ́. Àkókò tọdún èyí ti tó. Ìròyìn ayọ̀ lágbo. Good news in the camp la kò rí. Wá kájọ kópa nínú ìkórajọpọ̀ ọlọ́sẹ̀ kan náà láti gbọ́rọ̀ ọlọ́run tí pe ọkàn ẹni sí ọ̀nà ìyà nípẹ̀kun. Àṣàyàn àdúrà nípa ẹ̀mí sí ẹ̀mí mímọ́ tí mo ní rí ìdáhùn sí ìbéèrè ẹni tí ń bẹ̀bẹ̀ fún gbogbo lọ́dọ̀ ọlọ́run. Àtàwọn orin ẹ̀mí tí fọwọ́ ọlọ́run sọ̀kalẹ̀. Níbi tọ́lọ́run á ti lo ọ̀pọ̀ àwọn ikọ̀ rẹ̀ tó fi mọ́ Prophet Ezekiah Olúbóyè Ọládèjì, Ajé ìrere àgbàjọ Apostle ti Christi, Pastor E.O. Ọdẹ́jọbí General Superintendent àti Pastor S.O. Ọládélé Ààrẹ ìjọ CAC nílẹ̀ yàtọ̀ pé okun ní Babalọla.

0: lágbáyé.
1: Ọjọ́ Sunday, ọjọ́ kọkànlá oṣù kẹwàá, láfòyè ẹ̀sìn, dáhùn ẹ̀kẹ́ ìkan, lọ́kùnrin àti lóbìnrin, lọ́lá nínú ìjọ Aládùá Ṣẹ̀gídín in Islam International.
0: Àwọn olóyè ọjọ́ náà ni
1: Aláàjì
0: Rauf
1: Ayọ̀kànmí Balógun Àdínì,
0: Aláàjì Muritala Adébáyọ̀
1: Mọ́jọ́bàjẹ́ Àdínì,
0: Aláàjì Muhyiddin
1: Adẹ́miọ̀lá Mọ́kàjẹ́ Àdínì,
0: Aláàjì Adékúnlé Rasak
1: Ọ̀tún Mọ́kàjẹ́ Àdínì,
0: Aláàjì Bashirat Jimoh
1: Aláranṣẹ́ Àdínì,
0: Aláàjì Rizkat Sulaiman
1: Ìmọ̀lẹ́ Àdínì,
0: Ọ̀rẹ́ Branch,
1: Aláàjì Mujidat Kẹ́hìndé
0: Ìmọ̀lẹ́ Àdínì,
1: Ondo Branch,
0: àti
1: Aláàjì
0: Mistura Rasak
1: Agbẹ́singa Àdínì.
0: Lórí ilẹ̀ Ọládùá Ṣẹ̀gídín
1: Playing Ground
0: di Mango Dìgbò Local Government
1: Ọ̀rẹ́ Ondo State.
0: Ọlọ́ọ̀bọ̀ aláṣẹ tá a ti pín àánú.
1: Bó o bá dànù Ọlọ́run gbà,
0: ẹnikẹ́ni ò lè di ọlọ́wọ́.
1: Àánú ọjọ́ kan kì í sẹgbẹ́ kìkàkìtà ọgọ́rùn-ún ọdún.
0: Fadilat Sheikh Buniyaminu Ọládùá
1: yóò fi àdúrà jagun fún gbogbo ènìyàn.
0: Fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́
1: 0803 376 20.
2: Gbogbo
0: ènìyàn lápè o.

0: Adaba 88.9 FM. Awolu solu deru pese.
1: Mokinyi aku simi oni opo ela se loke epe. Iroyin asalere lati le se radio Adaba FM 88.9 akure ilu lara mokin la wa ta tin gbohun satagun. Folaji oye tayo ni royin yin saju na. Egbo awon koko to wa ninu royin na. Àwọn akẹ́kọ̀ọ́ ọmọ ilẹ̀ yìí ṣe dáadáa nínú ìdíje táàmù tó wáyé ní Qatar. Ẹgbẹ́ àwọn awakọ̀ NURTWK gbàjáre lórí àìsí ètò ààbò lójú òpópónà eléyìí tí wọ́n ń gbà rìnrìn àjò. Ikọ̀ ọlọ́pàá fi kélé òfin gbé ọmọ ogun orí omi ilẹ̀ Amẹ́ríkà kan nítorí ẹ̀sùn ìpànìyàn ní Japan. Ìròyìn náà rèé lẹ́kùnrẹ́rẹ́. Olùdámọ̀ràn pàtàkì fún Ààrẹ Bọ́lá Tinubu lórí ọ̀rọ̀ ìròyìn Bashir Onanuga ló ti ṣe lálàyé pé olùdíje nínú ẹgbẹ́ òṣèlú African Democratic Congress ADC tó ń ti igbákejì rẹ̀ Rotimi Amaechi ni wọ́n jẹ́ ẹni ìdìbò fún. Onanuga ló fèsì sí ẹ̀sùn kan eléyìí tí Amaechi fi léde pẹ̀lú pé Tinubu ló ṣokùnfà ikú ìyá rẹ̀ lọ́wọ́ tá a wà yìí. Gómìnà àná nípínlẹ̀ Rivers ló ṣe lálàyé pé àwọn ìlànà ọrọ̀ ajé líle tí Tinubu gbé kalẹ̀ ló mú kó ṣòro fún òun láti ra oògùn fún ìyá rẹ̀ eléyìí tó yọrí sí ikú rẹ̀. Bákan náà nígbà tó tún fèsì sí ọ̀rọ̀ náà mínísítà fún olúlulẹ̀ yìí Àbújá Yusuf Wike ló wá ké sí ló ṣàpèjúwe Amaechi gẹ́gẹ́ bí òpùrọ̀ gbà ẹni tí ó ń lo ikú ìyá rẹ̀ láti lè gba ìyọnu àwọn aráàlú fún ẹgbẹ́ òṣèlú ADC. Ẹ̀wẹ̀ Onanuga ṣe lálàyé pé Amaechi ló fi hàn pé ó lè lọ sí ìpele eléyìí tó léwu gbà nínú ọ̀rọ̀ òṣèlú. Àjọ tó ń gbógun ti àwọn tó bá gbé egbòogi olóró lórílẹ̀‐èdè Nàìjíríà ló ti ṣe lálàyé pé ń ṣe ni wọ́n ti ṣe àṣeyọrí báyìí látàrí bí wọ́n ti gba egbòogi eléyìí tó wọ̀ rẹ̀ ń lọ bí bílíọ̀nù márùn-ún náírà ní ìpínlẹ̀ Èkó tí wọ́n sì tún fi pẹ̀lẹ́ kélé òfin gbé oníṣòwò yìí oníṣòwò kan eléyìí tó ń gbìyànjú láti gbé egbòogi cocaine lọ sí orílẹ̀‐èdè Italy. Afurasí ọmọ ọdún 38 ọ̀hún tí wọ́n pe orúkọ rẹ̀ ní Philip Tunde òun ni kélé òfin gbé nígbà tí wọ́n ṣe àyẹ̀wò rẹ̀ ní ibùdókejì tí wọ́n ti ń ṣe ní ibùdókejì eléyìí tí àwọn arìnrìnàjò máa dúró sí ní pápákọ̀ òfurufú Murtala Mohammed tó wà ní ìpínlẹ̀ Èkó nígbà tó ń múra sílẹ̀ láti gun ọkọ̀ òfurufú lọ sí Milan. Nínú àtẹ̀jáde kan eléyìí tí wọ́n fi ìta lónìí ọjọ́ ìsinmi tó sì di bíbuwọ́lù látọwọ́ agbẹnusọ fún iléeṣẹ́ ọ̀hún Fẹmi Babafẹmi fi léde wípé ń ṣe ni wọ́n gba àkàsù egbòogi olóró bíi 16 eléyìí tó kó sínú bàtà tí wọ́n ètò ṣe lálàyé pé ń ṣe ni wọ́n tún gba àkàsù tó ń lọ bíi 5 mìíràn eléyìí tó ṣe lálàyé tí wọ́n tó fi pamọ́ tó sì ń gbé lọ sí orílẹ̀-èdè ọ̀hún eléyìí tó gbé pamọ́ sínú báàgì bẹ́ẹ̀. Àjọ ń lo ṣe lálàyé pé ń ṣe ni arákùnrin ọ̀hún jẹ́wọ́ lásìkò ìwádìí wípé ń ṣe ni ó san 16 million fún egbòogi olóró náà eléyìí tó gbé pamọ́ sínú bàtà rẹ̀ tó sì ṣe lálàyé pé eléyìí tó gbé pamọ́ sínú báàgì ló wà fún ojúlùmọ̀ rẹ̀ kan lórílẹ̀‐èdè Italy. Wáyé o àwọn akẹ́kọ̀ọ́ ọmọ orílẹ̀‐èdè Nàìjíríà láti ìpínlẹ̀ Abia níléèwé kan ní iléèwé ìjọba nípínlẹ̀ Abia eléyìí tó ṣojú orílẹ̀‐èdè Nàìjíríà ni wọ́n ti ṣe dáadáa báyìí tí wọ́n sì ṣe gudugudu 7 níbi wọ́n ti ṣe gbé jáwé olúborí nínú ìdíje táàmù ti iléèwé eléyìí tó wáyé ní Doha ní Qatar. Àwọn ikọ̀ ọ̀hún níròyìn jẹ́ kó yé ni pé wọ́n gba ife ẹ̀yẹ mẹ́rin pẹ̀lú àmì ẹ̀yẹ bíi 12 ọ̀tọ̀ọ̀tọ̀ nínú ìdíje táàmù náà eléyìí tó mú kí wọ́n jáwé olúborí láti fẹ̀yìn àwọn akẹgbẹ́ wọn yòókù bẹ́lẹ̀ eléyìí tó wá láti bí orílẹ̀-èdè 6 ọ̀tọ̀ọ̀tọ̀ tí wọ́n sì ṣe lálàyé pé àmì ẹ̀yẹ tí wọ́n gbà ọ̀hún ló jẹ́ eléyìí tó lówúra jùlọ nínú gbogbo àmì ẹ̀yẹ eléyìí tó wáyé níbẹ̀. Nínú àtẹ̀jáde kan eléyìí tí wọ́n fi ta látọwé akọ̀wé ìròyìn fún gómìnà ìpínlẹ̀ Abia ìyẹn Alex Otti ìyẹn Okoha lónìí ọjọ́ ìsinmi wọ́n ṣe lálàyé pé ètò ìdíje táàmù ọ̀hún ló mú kí àwọn ẹgbẹ́ tó lọ bíi 84 láti orílẹ̀-èdè 8 ọ̀tọ̀ọ̀tọ̀ kópa nínú ìdíje náà. Àwọn tó ṣojú orílẹ̀-èdè Nàìjíríà eléyìí tó wá láti iléèwé ìjọba ní ìpínlẹ̀ Abia ó ní wọ́n fi gagbága pẹ̀lú àwọn akẹgbẹ́ wọn láti orílẹ̀-èdè Jordan, India, Qatar, Philippines ati Kenya to fi ma awon orilede miran lo pin idije tan mo awon asoju orilede Nigeria on lo gba ameye eleto lowura julo ti won isapejuwe ameye na gege bi eleto gbajugbaja ninu idije tan mo to waye to si pari laipe yi. Ewe egbe awon awako NURTWW nipinle osun eka ti ipinle ohun lo ti ke gbajare latare bi nko ti se baradogba bayi ni bi oro eto abo ti se di ohun ti ko mo yin lori mo lawon oju opopona ni ti butoro orilede Nigeria papa julo eleyi to sele laipe yi ni bi won ti se ji awon agunbaniro eleyi to no sin le baba won gbe lasiko gba ti won ni ajo lo si ibudo won egbe ohun lo wa ke si ijoba papo awon eko eso alabo ati awon toro kan lati le je ki won pa kitimole fi gbanu kan soja lori ona to lati wa bi oro eto abo yo tu se moyan lori daada bayi ati bi mo ti se dola awon agunbaniro eleyi ti won jigbe to se wipe opo nu won lo je awon akeko eleyi to jade ni ipinle Osun Adele Ogagba ajo NURTW nipinle Osun Kasim Oyewale lo fi aidunu ran lori isele na to ise lalaye pe isele on lo tubo nda ila ilo sile laarin awon molebi toro kan ati iberu bojo laarin ninu atijade kan Oyewale wa ro ajo oro ijoba apapo orilede Nigeria ajo en agunbaniro le yi ijoba ipinle Osun ati awon ipeso alabo eleyi toro kan lati gbe igbese loni kan manko bo loju lati wona abayo si awon ipenija eleyi to nkoju awon arinrajo ni tibutoro orilede Nigeria bakan na lo wa ke si awon ipeso alabo to wa ni agbugbe na lati wa woro ko fi sada loju lati le je ki won dola awon to si lakata awon ajinigbe na gomina ipinle Anambra Ojogbon Chukwuma Soludo lo ti pa lase fun awon ilu ti awon ilu Amaize Aguleri ati ilu Umuba Anam ni agbegbe ijoba ibile Ariwa ni ipinle na lati le je ki won ojogun mi laarin awon mejeji ki won si gba alaafia laaye gomina lo foju oro lede lasiko gba ti ori gbo wipe o nse ni gbodun roso to nti la lori kan waye laarin awon ilu mejeji toro kan eleyi to mu ki opo awon eniyan ko dologbe ki dukia ko si baje koja la ti won si lalaye pe latari la lori na o lo mu ki won tu dana sun aafin ori ade kan ni agbegbe na ninu atejade kan eleyi ti won fi ta loni ojo simi latowo akowe royin fun gomina ohun Christian Aburime lo se lalaye pe gomina lo fi aidunu re to si ke gbajare lori isele na ati wipe o se lalaye pe isele ko tohun eleyi to yori si ipaniyan lo je eleyi ti ko da bo ti wule ko mo o tenu won wipe mimo wa pa sita eje sile ati mimo baduki aje lo je eleyi ti ipinle ohun ni faye gba papa julo ipinle alalafia ni ipinle Anambra Aburime wa se lalaye pe soludo ohun lo ti kan si awon toro kan to ri si isele pajawiri awon iko eso alabo to se pade pelu gbogbo awon toro kan ati ikan ohun loju na ti le je ki won ri daju wipe alafia ko joba ni agbe na enikan ni won ti fi die mule wipe o ti deru orun a re ma bo bayi ni bi opo awon eniyan ti farapa kojala ni bi oko ajagbe kan eleyi to gbe epo peturo ni ijoba ibile Odupani ni agbegbe ipinle Cross River ati se dojude ni ipinle na isele on lo waye lana ojo Saturday ni bi oko ajagbe eleyi to gbe oko to n gbe epo peturo ohun ti se wa ti se ni ijamba ninu isele kan eleyi to mu ki o dojude ti iroyin si je pe ni pe on se ni o gbina loju ese eleyi to mu ki awon nkan ohun eleyi to mu ki isele ohun ko tan kakakiri awon ile itaja ati awon ile to wa ni agbegbe naa nigba ti won fi iroyin naa mule ile ise olopa ipinle ohun latowo agbenuso fun ile ise olopa ohun iyen eto pa Sunday lo se lalaye pe iko eso alabo ni won ti fi sowo si agbegbe naa loju na ti le je ki alaafia to n ti daabobo ati oro eleyi to ni se pelu oro eto to mo yan lori ko wa ni agbegbe naa o si lala ipe awako ele to wako epo ohun o ni ina mu ninu isele na ti won si dola re lo si ile wosan ile to mu ki mo gba itoju lowo bayi iko olopa lo wa ti so saju ipe ko si enikankan to lugbadi to dologbe ninu isele na lasiko gba ti won ko iroyan tele sugba to won si lala ipe awon le taja to nti awon oko ayokele ati awon oko eru lo fara kasa ninu iroyin ninu isele na agbenso fun ile ise olopa ohun lo tubo si lala ipe gbogbo bi nkan ba tu se lo ati awon orin kini mi iroyin ni won ma fi lede nipa isele na wayi o oluran lowo pa oludamuna pataki fun are bola ahmed tinubu lori oro akanse to nti awon se akanse alhaji ibrahim Kabir Masari o ni o ti siso loju egbe kan bayi nipinle Katsina ele ti won pe ni wazirin ele ti o ma ri si bigbo bi nkan ti nlo fun atileyin are bola ahmed tinubu won siso loju oro na ti won se won siso loju eto na ni ibamu pelu en to sagbekale eto won ti won se lala ipe eto lo wa loju na ti le je ko be je bi atileyin ele itu lorin loju na ti le je ki nkan ti duro re si bayi fun are bola ahmed tinubu aju eto edibo gbogbo to nbo lodun 2027 nbi eto eleyi to waye lati ri awon ori ade orun leke to nti awon asoju ijoba to ti pese sibi eto na lara awon to wa nibi eto lati ri minister foro ilegbe ati dagbasoke gberiko nile yi dokita Muktaha Rabi Dama okan lara awon asoju ile asofin ni ipinle ohun Alhaji Labiru Musa Bakori ati awon ikan toro kan leka oro selu to nti awon megbe eleyi ti won sagbekale na Mazari lo wa gborin fun eto hun to si ro awon megbe on lati wa ni sokan kiko are ni janu ati pe kun sa gbe kale eto ele to jire lowo ta wa yi oro awon ladari egbe on to nti awon megbe on lati le ri daju wi pe won wa lo ni iduro sisin loju na ti le je ki won mu iyin rere isejoba are bola ahmed tinubu lo sodo awon yin lese kuku lati le je ka won na kopa lo ni san san papa julo lori eto ele to lo lowo bayi saju eto edibo gbogbo odun 2027 lara awon to wa nibi eto nla ti ri awon ikan to ro kan papa julo eleyi ti o je ki eto na ko saseyi talakan sepo letido be ba se ndarapo mo wa iroyin asale re lati le sere a o ni ri ju bayi lo lori iroyin asale wa fun ti irole eto ni Adeyemi Lawa onolotu iroyin Folaji Oyetayo Lumuwa City gbọyin ise wa oni dise lase Dumare o daro.

0: ẹ kú kalẹ̀ gbogbo òbí abiyamọ gidi tẹ ń gbọ mi àkànṣe ètò nìyí tó jẹ wípé tẹ ẹ bá gbọ tán ẹ padà dúpẹ ni ò pàápàá jùlọ gbogbo ẹyin tẹ ẹ ti lọmọ tó ti ṣe wàhálà ẹka àti nẹkọ pẹlú gc tí wọn ò sì rọnà àbáyọ láti wọlé sí yunifásitì kankan ó yá ẹ fìtí balẹ kẹ ẹ gbọrọ tálejò pàtàkì mi yìí fẹ sọ ó yá àlejò mi ẹ bá ń dárúkọ yín fún gbogbo àwọn èèyàn wa kẹ ẹ sì sọ iléeṣẹ eléyìí tẹ ẹ ń ṣojú fún.
1: ẹ ṣe gan ni olótú orúkọ mi ni mrs jemine mo jẹ aṣojú iléèwé st albans university college tó kalẹ̀ sí number 17b ijero street ìjàpọ̀ estate ní àkúrẹ́.
0: ilé ẹ̀kọ́ st albans university tẹ́ ń sọ yìí kí ni wọ́n ń fi àwọn ọmọ rọ mẹ́.
1: lákọ̀ọ́kọ́ ná a fẹ́ dúpẹ́ lọ́wọ́ àwọn òbí àti alágbàtọ́ tí wọ́n ní ìgbàgbọ́ nínú wa tí wọ́n sì rán àwọn ọmọ wọn wá sí ilé ẹ̀kọ́ st albans university college. a gbé ilé ẹ̀kọ́ yìí kalẹ̀ fún àwọn ọmọ tí wọ́n ti ṣetán ní ilé ẹ̀kọ́ girama tí wọ́n sì fẹ́ tẹ̀síwájú lọ sí universities. ilé ẹ̀kọ́ st albans university college ń ṣe A level programs bíi Cambridge International, JUPEP àti IGMB èyí tí ọmọ lè lò láti lọ sí universities ní 200 level directly.
0: kí wọ́n ní àǹfààní tí ń bẹ nínú àwọn ẹ̀kọ́ mẹ́ta ilé ìtẹ̀tí

0: tí ẹ̀ yẹn nílò lórí ọjọ́ mẹ́ta yìí. Bẹ́ẹ̀ la bí ni ìṣòro ìsara iná mọ̀ ni. Bí o bá jí, gbogbo ara máa romí. Tí ìsara yóò máa fà mí so láti bàrá ìdídí ẹsẹ̀. Ni ó máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kú rìrì àti ẹsẹ̀ mi tí máa ń kan mí gógó. Kódà ìrorun sùn dédé. Wò ó ọ̀rẹ́ mo ti gbìyànjú gbìyànjú. Kòrónà báyọ̀ jẹ. Ayé ọ̀hún ti wá sú mi.
1: Agbórí ìṣelọ́sì jẹ lọ́bẹ̀. Ṣé wo gbọ́ nípa bàbá òkè ògùn ni? Ògbólógbò ọdẹ tó ń fi wí àtẹ̀gò ń ṣọmọ ara yín lóore. Lórí èyíkéyìí ìṣòro tó ń yọ ọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ̀ sí bàbá òkè ògùn lónìí. Ẹ máa pe 0706460 6419 0706460 6419. Bàbá òkè ògùn, àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gò ṣèwòsàn.
2: Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Èmi tí mò ń kí yín ni bàbá òkè ògùn tí gbogbo ayé mọ̀ sí bàbá ìsẹ́yìn tí mo wà nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyemekun Grammar School ní ìlú Àkúrẹ́. Báyọ̀ fẹ́ bèèrè kankan àbọ̀ fẹ́ bèèrè onímọ̀ rẹ̀ kan tó fẹ́ bèèrè lọ́wọ́ mi pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07 60 60 64 19 07 60 60 64 19. Kí ni iléeṣẹ́ bàbá òkè ògùn ti ẹ̀ ń gba àwọn èèyàn ní mọ̀mọ̀rẹ̀ lólórí? Àti pé kí ni iléeṣẹ́ bàbá òkè ògùn ṣe? Òun náà ni ìṣòro tó ń bá wa jà nínú iṣẹ́ ara wa àti èyí tó ń bá wa jà nínú egungun ara wa. Àpẹẹrẹ wo ni wọ́n náà ti ń rí? Ẹlòmíà a máa rí pé tóun bá sùn báyìí, tóun bá jí àti dìde nílẹ̀ rẹ̀, ìṣòro ni ó jẹ fóun torí gbogbo ara ni ó máa ro òun. Ẹlòmíà a máa rí pé iṣẹ́ òun bẹ̀rẹ̀ sí bá fà òun so láti ibi ìbàrá àdí òun débi ẹsẹ̀. Ẹlòmíà ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ẹlòmíà ò lè dúró pé. Ẹlòmíà a máa rí pé gbogbo inú etí òun ló bẹ̀rẹ̀ sí máa hó yẹ. Bẹ́ẹ̀ ni ẹlòmíà ó máa rí pé gbogbo inú ara nìkan bẹ̀rẹ̀ sí máa já òun jẹ, tàbí nǹkan bẹ̀rẹ̀ sí máa rìn káàkiri inú ara òun, tàbí ara tiẹ̀ bẹ̀rẹ̀ sí máa ta òun bí i pé òun fi ata rara. Ẹlòmíì bá fẹ́ sùn lálẹ́ báyìí àti irú oorun sùn rẹ̀ ìṣòro ni. Ẹlòmíì bá tún sun oorun wákàtí kan tàbí wákàtí méjì tó bá jí láàárọ̀ báyìí àti dìde nílẹ̀ rẹ̀ náà ìṣòro tún ni. Ogún ìṣẹ́jú, ọgbọ̀n ìṣẹ́jú kò ní lè dìde lórí ibùsùn rẹ̀. Tó bá tún gbìyànjú tó dìde báyìí tó bá fẹsẹ̀ lélẹ̀ bá ẹsẹ̀ ó kẹ́ gógógógó bí ẹni tó gbé ẹsẹ̀ lé ẹ̀gún. Lèmi á fi máa pé ẹ má jẹ́ awọra wa nírẹ̀. Ìwọ náà gbìyànjú kó wá yọjú sí wa fún ìmọ̀ràn kan àbí méjì ní ọ́fíìsì wa ní nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyemekun Grammar School nílùú Àkúrẹ́. Tàbí kó o pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07 60 60 64 19 07 60 60 64 19. Nǹkan yìí ti ṣe àkóbá fún ẹlòmíì tó jẹ́ pé apá kan ẹlòmíì, ẹsẹ̀ kan ẹlòmíì kò ṣiṣẹ́ mọ́ rárá. Ẹlòmíì ò lè dàgbé. Bẹ́ẹ̀ ni ẹlòmíì ọba fẹ́ jáde nínú ilé rẹ̀ báyìí kò lè dá jáde àfikọ́ mọ́ fà jáde, tàbí kẹ́lòmíì ọ máa fi ọ̀pá sì kẹtẹ ẹsẹ̀. Bẹ́lòmíì bá ń lọ báyìí yóò máa rí pé nǹkan kan tiẹ̀ ń tì hun síwájú ni gẹ́gẹ́gẹ́ bí èpò òun fẹ́ ṣubú. Ẹ̀yin ẹwà àwọn bàbá wa, ẹwà àwọn bàbá bàbá wa. Ẹlòmíì wọn lọ ọgọ́rùn-ún ọdún, wọn lọ ọgọ́fà ọdún pẹ̀lú sí àṣekára. Ẹlòmíì ń ṣe sí àgbẹ̀, ẹlòmíì ń ṣe sí ọdẹ. Bẹ́ẹ̀ sì ni wọ́n tún máa dáta kébékébé. Ṣé bí ewé àti egbò yìí náà lè wọ́n náà lò? Nítorí ẹ̀ mo fi lọ kó ewé àti egbò èyí tó wúlò fún ọkùnrin tó wúlò fún obìnrin. Mo kó wá láti ìlú ìsẹ́yìn òrò. Àwọn ewé ajíṣẹ́ dáadáa, àwọn egbò ajíṣẹ́ dáadáa tó wúlò fún wa. Tá a bá lò táwọn náà máa rí ta máa máa ta kébékébé náà mo máa fi sọ pé ọdẹ ni mí, ọdẹ ni bàbá mi. Èyí náà mọ̀ pé àwọn ọdẹ a lè rìn ní ọgbọ̀n ìṣẹ́jú, a lè rìn ní wákàtí kan, a lè rìn ní ogójì ìṣẹ́jú. Tí nǹkan kan ò sì ní yọ wá lẹ́nu nínú iṣẹ́ ara wa, bẹ́ẹ̀ ni nǹkan kan ò ní yọ wá lẹ́nu nínú egungun ara wa. Ṣé bí ewé àti egbò yìí náà làwa náà lò? Ìwọ náà wá já àǹfààní ewé àti egbò lọ́dọ̀ èmi bàbá òkè ògùn tí mo wà ní nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyemekun Grammar School ní ìlú Àkúrẹ́. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rè 07 60 60 64 19 07 60 60 64 19. Àlàáfíà ara wo.

0: kẹ́kẹ́kẹ́ báyìí là bá wọn lo kóso gùdẹ̀gùdẹ́ láàlú ìlú àrán òrìṣà ìran oníkòyí kan ò sojorí bẹ́ẹ̀ ni alápá kan ò ní bá wọn dápara ẹrin ejò ń jíjẹ òkété mi borí ọ̀gẹ́lẹ̀ dí fáadó àgbà àtẹ́lẹsẹ̀ mi dé lálẹ́ tòní ọya wọn jagun ọ̀nà korofèsàn ẹgbẹ́ ilé mo kí yín ẹ kú ilé o ò sá ọjà mo kí yín ẹ kaalẹ̀ mòye tẹnpẹlẹ mọ́ láti máa la gbogbo rẹ̀ gbọmọgbọmọ wípé ìjẹ́ gbogbo wa nìṣẹ̀dá wa gba bá a bá fẹ́ sí nǹkan ayọ̀ ká pariwo ọ̀pọ̀lọpọ̀ àwọn ewu lọ farasin níbi ìnáwó ń ṣiṣẹ́ ẹlòmíì sì máa rí ilé ọkọ làgbà kò wọlé dé ẹlòmíì gbéyàwó fọmọ màmá bá sorí dé wọ́n pèrò lọ́mọ míì lórí tí wọ́n sọ lóko tí wọ́n lù tí wọ́n jó tí wọ́n mì kò ju bí oṣù méjì mẹ́ta lọ ọmọ wọ káàlẹ̀ sùn ọmọ jáde láyé máa ṣe ń tẹ́gbẹ́ mi ń ṣe ntáyé ń ṣe ní ìsìn lèmi náà ṣe lẹ́lòmíì rawọ́lé o ibẹ̀ níná ti bọ́nú ẹrù rẹ̀ tí ò sì mọ̀ abálájọ tá n bàbá wa fi fọgbọ́nranú nígbà láéláé bí wọ́n bímọ wọ́n ti wo ẹsẹ̀ ntáyé rẹ̀ kó tó dọjọ́ wọn ò fún lórúkọ bá kí wọ́n pariwo lé lórí tàbí kí wọ́n má pariwo lé lórí ibẹ̀ làkọsẹ̀já yégun ó ti jáde wọ́n ó ti mọ̀rú ọmọ tí wọ́n bí kí lè wọ̀ rẹ̀ ẹ̀yin ìyẹn wa kìí ṣe gbogbo wa ni bá a bá fẹ́ rí ilé ọkọ ká lù ká jó ká mì ká tó rí ilé ọkọ o kìí ṣe gbogbo wa ni tá a bá fẹ́ fẹ́yàwó ká fìlẹ̀ pọ̀n tí fọ̀nà roka ká tó ṣèyàwó lẹ́lòmíì sì ṣe kò béwu dé àmọ́ ń tọ́jà jù ni wípé a gbọ́dọ̀ ṣàwárí ara wa a lọ sílùú òyìnbó a sì padà sórílẹ̀-èdè tá a wà yìí a fẹsẹ̀ kan yà dé àdúgbò kan tí wọ́n ń pè ní mama hospital nídìí ọ̀pẹ akitan baálẹ̀ nílùú ọ̀yọ́ aláàfin ẹni bò ló ṣe jẹ́ ẹ̀sìn bẹ́ẹ̀ láàbì ni ìṣẹ̀lẹ̀ aráàlú òyìnbó ìní ògbó adé ọ̀dọ̀ bàbá kan tí wọ́n ń pè ní ayé sòrógbó onídàádúà tí wọ́n wà ní dojúkọ mama hospital tó wà ní ìdí ọ̀pẹ akitan baálẹ̀ nílùú ọ̀yọ́ bàbá rí àní wí ọ̀rọ̀ ló ní bá o tẹ bá rí kòkò tó bí ewúrẹ́ arúgbó tó ń sunkún ọmú mímu ẹ mọ́ gbàgbé o ètùtù ńlá kan ló fẹ́ ṣe èrò òkun èrò ọ̀sà ọ̀yá ẹ sì mí déjẹ̀bútú rẹ lórí ètò fún talẹ́ tòní kí n tá à ń soli báyé gbogbo mùtúmùwà ẹja kọjá lọ sọ́dọ̀ ẹni tí ṣẹlẹ̀ ṣẹlẹ̀ sí wọ́n bá ti ń ta àwa ọmọ tọ̀ ọ́ kọ́mọ́bà dẹ́rọ̀ dé ni ẹlẹ́mbẹ̀wò ọ̀dẹ̀ òdòbí sálàáfíà ni mo bá yín ètò tòníre o ẹja sísọ lójú eegun rẹ̀.
1: báwo nìṣẹ̀lẹ̀ ṣe ṣẹlẹ̀ báwo ló ṣe bẹ̀rẹ̀.
2: ẹ ṣe gan-an mo dúpẹ́ lọ́wọ́ yín because ọ̀rọ̀ yẹn ó lọ fáa gan-an. In fact èmi gan o believe ayé wà tẹ́lẹ̀ mo ṣe gbà pé ayé wà ọlọ́run jọ kó má jẹ́ kí ayé mu wà. ọ̀rọ̀ pọ̀ but to cut the story short máa sọ bí gbólóhùn méjì sí mẹ́ta èmi believe wípé kí n ṣayẹyẹ fọ́mù èèyàn nǹkan tó dáa ni kí wọ́n mọ̀ fi dùn kan fi mọ̀ báwọn lóbi kan fi mọ̀ báwọn ní parent mi ò gbé ìlú nàìjíríà bọ̀ àwọn ọmọ mi kọ̀ọ̀kan tó ń wà níbí báyìí àtàwọn tó wà láùsáìd mo ní láti ṣe nọ́màtì tó yẹ kí n ṣe fún wọn torí ẹ̀ mo ṣe wá sílé wá ṣe ìnáwó fún èyí tó fẹ́ lọlé ọkọ dọ́tà mi ṣe get thank god a ṣáà ṣe náwó yẹn successful àwọn tó wá ní wá láti abẹ́òkúta àwọn èèyàn mi kọ̀ọ̀kan tájọ wà nàìjíríà níbí báyìí each state tán wá mi wá then mo á believe pé ó normal kí n appreciate gbogbo àwọn èèyàn tó so mo láti ní mind pé màá lọ kí wọn kí n lọ appreciate wọn kí n tó padà sí outside. O kàn pé driver mi gbé wẹ́ a máa travel lé àárọ̀ ọ̀la o. Ó dẹ̀ wà wẹ́ ó dẹ̀ di láàárọ̀ ẹ̀ mú jẹun tán kí n jáde kí n máa lọ nu mọ́tò mi ṣáàrí pé mo ti dress. Mo rò pé nǹkan kan bí pain mo ṣáà gbin lẹ́sẹ̀ mo ṣáà ń wò pé kí ló lè ṣẹlẹ̀ ṣé ṣó wà ń bí èmi mo check bàtà mi rẹ nìtì mo wẹ ẹsẹ̀ mi rẹ nìtì mi ṣe ká ń tẹ̀mú ògbógbẹ́ òun kan mo fi bóyá mo fi bẹ bá ṣe mú fìyẹn a ṣáà lọ kí àwọn tá a fẹ́ kí odi bí ọjọ́ kẹta mo wá discover pé time tí mo book fún flight mi ò ti súnmọ́ so mo láti tètè fẹ́ rush pé kí n torí padà so that pé mo fẹ́ lọ Dubai lọ kí àwọn èèyàn mi mo fẹ́ lọ UK mo fẹ́ lọ London bẹ́ẹ̀ kí n lọ kí gbogbo àwọn èèyàn mi tó wá láti each countries in fact ó funny ni mo ṣe padà sí abroad mo ti lọ sí ọ̀dọ̀ àwọn ọkàn tí n fẹ́ kí ní Dubai UK gbogbo ẹ̀ bẹ́ẹ̀ mo ṣáà délé after like 7 days mo ṣáà rí pé ẹsẹ̀ mi yẹn ó wá wú nǹkan táwọn parent wa máa ń pè ní jomijomi ẹ̀.
3: ok lọ́jọ́ ẹ̀
2: táwọn
3: pè ní jomijomi
2: ẹ̀. Mo ṣáà fi pain mo fi já omi ẹ̀ dànù pé kó máa disturb mi ẹ̀ understand so after 3 days mo ṣáà rí pé ẹsẹ̀ mi ti ń

0: down lẹ́yìn ọ̀sọ́ka tí wọ́n náà bá ṣàkíyèsí pé ipò tí ìlera ara rẹ̀ wà nílò ìtọ́jú kàn sí wọn. Bí ọ̀fà inú ara kóríkìríkì ara ọmọ owó ni ara títa ìtọ́jú inú egungun tó ń ro ni ara jíjájẹ ojú súnsún kọ́ máa rẹ ni láti inú wá kéèyàn ọmọ rù kọ́ máa gbẹ kó wọ àtẹsẹ ni ọmọ kúta ìta ní gbogbo ìgbà àìróorun sùn déédé ẹ̀yọ́ àṣejù ìtọ́jú ìpèníjà ìrìnà dáadáa ara wúrú àbádì ìtọ́jú kòkòrò inú ẹ̀jẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó ń tọ́jú àrùn ara ibà àjẹtọ̀ lọ́jọ́ pípẹ́ àbéyí tó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ tóbi lórí ìtọ́jú àwọn ohun tó máa ń ṣokùnfà ìrònú ní fóbìnrin àtàwọn ọkùnrin tá a lè ṣe dáadáa lọ́dọ̀ olólùfẹ́ wa àbókè ògún bá ní bẹ́ẹ̀ náà lórí iṣẹ́ ni tí ọ̀lọ́ déédé pẹ̀lú sí asínà ọ̀la tí wọ́n náà bá ṣàkíyèsí pé jàǹkà ìwọ̀ máa ń kọ́ lójú lọ́sàn gan àbóǹjẹ ojú oorun ìbálòpọ̀ ojú àlá ogun promise and fail àbókè ògún wà ní nọmba 4 dúdú yẹmi lane opposite oyemeko grammar school nílùú àkúrẹ́ telephone 08024913669.
1: Àbájáde ìwádìí fìdí ẹ̀ múlẹ̀ fún alẹ́nu alàgbàyé wípé òun wálé láti ìlú ọba ẹ ti gbọ́bi tọ́bọ́rọ̀ dé kí n tó yí ohun rẹ̀ wálẹ̀ ọwá símáre obìnrin relé ọkọ ni àpẹ̀ndà tó símáre ilé ọkọ tán tó fẹ́ lọ rìn kí àwọn èèyàn kan ló wò pé ìgbà tí àbí òkúta bọ́nu bàtà ẹnu compound rẹ̀ náà ni o ilé àwòkọ́ha àwòsífìlà nílé ta sèwé yìí bí wọ́n ṣe kọ́ èèyàn wò wípé kí ló kéne tàbí òkúta gan wà débì ẹ̀ tí ìrí àwọn ilé bẹ́ẹ̀ rí bẹ́ẹ̀ máa ná tì mí ó lọ àwọn abi tó fẹ́ lọ ó darí dé ọjọ́ tíkẹ́ẹ̀tì rẹ̀ pé lẹ́yìn ìnáwó tó sì máa rí ilé ọkọ tán lọ́ba gbéra pa ọkọ̀ já lọ sókè òkun ìgbà tó dókè òkun tán olólùn rí àpẹẹrẹ bíi àbíjomijomi mú èèyàn lẹ́sẹ̀ ni ọba ta ìgbà tó ta tán kí ni tó ṣẹlẹ̀ kó tó di wípé àgbo tó ṣẹlẹ̀ lẹ́nu alàgbà tó ń sọ̀rọ̀ yìí èrò òkun èrò ọ̀sà ẹ mà sì mí dé tẹ̀kútúure o lórí ètò fúntalẹ̀ tòní kájọ ṣàbẹ̀wò sí nàmbà 4 dúdúyẹmí lane nídojúkọ oyèmẹkùn grammar school nílùú àpè olóyèmẹkùn lọ́dọ̀ àgbàlagbà ọdẹunẹ tó mojú ewé àtegbò tí gbogbo èèyàn mọ̀ sí bàbá òkè ogun ọdẹ pambele ni wọn o àṣírí ewé àtegbò àtọpọlọpọ nǹkan ọpamọ sọwọ nọmba àwọn rè é nọmba àpètọlọ àpèsóríire àpèrọnà àbáyọ sí ń tọjẹ ìpèníjà fún ni àìsàn ara ni àrùn ara ni àárẹ ara ni àbáyélọta ọlọfà kan kò sí wọn lórí iṣẹ tí ọlọ déédé àti bẹẹ bẹẹ lọ nọmba bàbá òkè ogun rè é 08024913669.
2: She understand? Now, we'll decide that it was hospital. From treatment, we are stressing journey and can relax. We are wow. Now, but I see after some days again, he said, this is mama.
3: That you will leave me.
2: Eh, now. Padà sọ spitu again wọn tún wò check wọn ṣe wò check up there kan ṣe wọn ṣe wọn put treat me fast ìgbà tó máa fi di second day mi lè dúró di 3 days ẹ kó pé mọ
3: kí ni èdè
2: ó ń disturb mi gan pé ó in fact pain yẹn pọ gan mo láti decide láti wá walking stick pé kí ó ṣàfi support mi láti wọ mútu láti gbé mi dé hospital ṣe ń get me now àdébẹ̀. At the hospital. In fact, mo n try to short tear ni o. Wọ́n tún refer mi lọ sọ hospital mi náà àti ṣe gbẹ bẹ́ẹ̀. Wọ́n ṣàlàyé ma operation fún ẹsẹ̀ mi. Operation mo wà disturb pé how manage. Kí ló ti lè tó gbogbo level yẹn pé operation. Ìyàwó mi, wọ́n kọ́ mi, àwọn ọmọ mi, gbogbo wọn wà disturb. Dádì ẹ máa try láti ṣe náà ni kẹ́ lè wá òkè.
3: Okay.
2: Wọ́n agree láti kan operate mi. After ti wọn ṣe operation yẹn tán mo believe ibo ti tán pé màá wà òkè wọn admit me to hospital some days wọn ni kí n máa wá fún dress up mo n lo but ka to wa furnace mi ni pe ti won ba ni injury gan ton dress e o ye ko ma heal die die o mo discover pe le tun o tun pop si
3: o tun worst is
2: on worst is Jesus now I tun decide pe I tun pada lo hospital another hospital again offer down here for me do a deru ba ni pe Jesus Christ o ma cut ese mi
3: I reject it
2: o so. Sha binu yeah like ah ki lo fe sele ase mo se drama lowo ni ase ma pada in fact gbogbo omo mi gbogbo na wa sile daddy a fe lu si ebudo a gbe pelu awon doctor o ba yin se o so fe se olorun ma ba lu si mi se decide pe e o after all mo ti gbe ndi level kan it's better I can go lo relax now for me labor can lo relax so that everybody get my shaye yin omo pe ki ma gbe ese yo kan kiri awon mo ba yari pe lai lai daddy
3: no
2: that a fe lu si ni option it is well oh yeah ashe mo believe pe o heal up lo o tun wa worst si
0: yo sha ni nkan kan ti o sokun fa pe a surprise pa ko tesa ba ko tese abi won so fun yin tori nlo ibo ni ta ba sa ya ayo fun yan gbo to ba sele won ya idi nkan kan fun yan me
2: well it's true won so during the test to won se won ni kokoro kan lo wa ninu ese pa won ma operate for cutting of the leg kokoro okay I'll operate it. Believe me, people come here behind the
3: Yoko.
2: Later on, pushing this stop me. I told them to check up again. When you go rent in a wasi, I will okay. A option to one, you can cut a lot of it to the end. You might have a fair thing. You go around. You feel to be operation to your BMH. Say, mental. She understand. Call on my dear cash and see. In that region,
3: at the woods, Mary.
2: No, expect pay, Oma, him, Funre,
3: pay,
2: but good drugs are for me, a burial way, but one worse to see.
0: I do a messy good bread, so I'll not be on maybe mutin say to Nadio, and then we pay. A me at you, neighbor, one tell him beauty, no do. O can I use in a go a lesson, I say, we do marry. But open the voting sailor lie. Won si si abe fese le kini e keje e keta nireti wipe leyin opin si abe kesi o bere si ni paduma kala afia o ma to ara loku ama ora lagba yin o ri be o eyin iye wa oju alagba yin o ma ri mabo eja te waju nibi o boro de e mo keko kogbon ninu riri aye alagba yi ohun to sele si lo.

tó ń tinúbúrúkú ojú ọlọ tí ń dàrú lẹ́yẹ ọ̀sọ́ka. tí wọn náà bá ṣàkíyèsí pé ipò tí ìlera ara rẹ wà nílò ìtọ́jú kàn sí wọn. bí ọ̀fà inú ara kóríkìríkì ara ọmọ wo ni. ara títa ìtọ́jú inú egungun tó ń ro ni. ara jíjájẹ ojú súnsún kọ́ máa rẹni láti inú wá. kẹ́yìn ọmọ orúkọ máa gbẹ kọ́ wọ àtẹsẹ̀ ni ọmọ òkúta ìta ní gbogbo ìgbà. àìróorun sùn déédéé ẹ̀yọ́ àṣejù ìtọ́jú ìpèníjà ìrìnà dáadáa. ara wúwú àbádì ìtọ́jú kòkòrò inú ẹ̀jẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. lọ́dún tọ́jú àrùn ara ìbá àjẹtọ́ lọ́jọ́ pípẹ́ àbẹ́ yìí tọ́ sẹ̀sẹ̀ bẹ̀rẹ̀. tóbi lórí ìtọ́jú àwọn ohun tó máa ń ṣokùnfà ìròyìn ní fóbìnrin àtàwọn ọkùnrin tá a lè ṣe dáadáa lọ́dọ̀ olólùfẹ́ wa. àbókè ògún bá ní bẹ́ẹ̀ lọ́n lórí iṣẹ́ ni tí ọ̀lọ́ déédéé pẹ̀lú sí asínà ọ̀la. tí wọn náà bá ṣàkíyèsí pé jàǹkà ìwọ̀ máa ń kọ́.

0: on 080-249-136-6969.
1: Gbàtí wà láàyàn pọ̀ ìfàs àwọn dókítà ní eré àmì lọ́rùn yẹn gan padà ń wádìí sọ pé kí ni kí ló lè le tó lẹ́wù yìí pé kò kì í ṣe ordinary. Medical doctor ló sọ bẹ́ẹ̀ fún pé kò kì í ṣe ordinary. Wẹ́n ní ìpọ̀ ọmọ Yorùbá ni mí, mo láti pa àwọn ẹ̀gbọ́n mi kọ̀ọ̀kan tó wà ní Nàìjíríà. Àwọn àbúrò mi, everybody bá mi jáde. Wọ́n dẹ̀ kọ́ mi pé kò sí nǹkan tí fẹ́ ṣe ju pé kí n máa bọ́ nílé. A máa ṣe ní Yorùbá stuff lẹ́bù ti lé. Owó ilé àbíbáàna ṣe máa sọ.
2: Owó ilé jẹ.
1: Àdẹ̀wálé oríṣiríṣi ibi kan mú mi lọ. Wọ́n ṣe everything. Àná owó gan. Ọ̀rọ̀ tí mò ń sọ yìí ọ̀rọ̀ tó ń lọ bí close to 2 years after plus 2 years gan.
2: Anáwó
1: ó lé lọ́dún méjì. Anáwó anáwó anáwó. Ìrìn àjò yẹn ló mú mi mọ bàbá ó jẹ́ kí n mọ̀ wípé ayé wà. Ìrìn àjò yẹn mo ṣe ń sọ yẹn ló jẹ́ kí n mọ bàbá bá ṣe dé ọ̀dọ̀ wọn lọ́jọ́ yẹn. In fact mo kàn wó pé wẹ́ ṣáàjẹ́ kí n tẹ̀ láwọn èèyàn mi lọ. Mi ò mọ̀ pé bẹ́ẹ̀ máa ti rí àlàáfíà. Ìgbà tí wọ́n dẹ̀ rí mi wọ́n jẹ́ kí n understand pé wọ́n máa check wọ́n máa yẹ̀ wò. Na after tí wọ́n yẹ̀ wò wọ́n sọ fún mi pé ìnáwó wo ni mo ṣe láìpẹ́. Wọ́n rò pé èmi tí mo ti wà lórí bẹ́ẹ̀ láti bí 2 years gbà tí mi ì ṣe náwó kankan. Meanwhile wọ́n tún wá sọ fún mi pé before kí n tó sick náwó mo ṣe. Ok wọ́n á rántí pé mo ṣe wedding. Ọmọ wọn ni pé because àwọn ṣáàrí pé mo ṣe náwó kan ibẹ̀ ni problem yẹn ti wá. Ok kí wá la máa ṣe in short bí bàbá yìí ṣe bá mi bẹ̀rẹ̀ ìrìn àjò yìí nìyẹn. Wọ́n ti kọ́kọ́ treat mi látọ̀dọ̀ mo padà sílé. First thing mo kọ́ discover ni pé gbogbo pains yẹn ó reduce ó relieve fún mi. Then bí ẹsẹ̀ mi ṣe ń wet tó ń ṣe omi yẹn ó reduce ó dry. Mo láti kọ́ bàbá pé àwọn nǹkan tí mo rí ni o. Bàbá wa ní kò sí problem màá tún padà wá tún padà lọ. Bàbá treat mi gbogbo nǹkan tán ní kí n ṣe mò ń ṣe gbogbo nǹkan táwọn náà bá mi ṣe lóríṣiríṣi. Fast everything was successful. Mo dúpẹ́ fọ́lọ́run pé mo ń wà òkè tún bàbá yìí. Now nǹkan tí wá fọ́nì sí mi ni pé bàbá yìí ní nǹkan kan máa ṣẹlẹ̀. Wọ́n ní èèyàn kan máa wá kí mi. Wọ́n tó ta ọfà yẹn pé màá rí ẹni yẹn kó máa wá pé but kí n má bàjẹ́. Well after 1 month 3 days mo ṣáà wá nu ilé. Ìyàwó mi kàn wá pè mí pé èèyàn kan ń béèrè mi. Ní amanis ta ló ń béèrè mi? Wọ́n ló béèrè nǹkan ń béèrè mi. Ṣáàkì mi bí nǹkan máa bínú omi mi mọ fèsì yìí o. Wọ́n á júwe ara wọn pé ṣé mi ò máa wọn ni. Àdúgbò làwọn wà gba program wedding ọmọ mi. Kínní kan.
2: Obìnrin lẹ́ni àbọ̀.
1: Obìnrin lẹ́ni yẹn.
2: Àgbàlagbà ni àbọ̀bà ni.
1: Àgbàlagbà ni. But èmi ó wò pé wedding ọmọ mi ti. O ti yẹ ìyẹn ti kọjá now.
2: I'm going to three years now.
1: Okay, it is well. Ṣé kò sí problem? In fact, ẹ̀rọ Ọlọ́run gbà mí. Ó kàn rí lórí mi pé bí bàbá yìí ní ẹni yẹn máa wá, ó lè rí bẹ́ẹ̀.
3: Ẹ fura.
4: Ẹ tí ì gbọ́ nǹkan kan. Àwọn gudugbẹ̀ kan ń bẹ lọ́wọ́ iwájú tẹ́ tún gbọ́ lórí ìṣẹ̀lẹ̀ yìí lẹ́nu alàgbà tí ìṣẹ̀lẹ̀ ṣẹlẹ̀ sí tẹ̀ ń gbọ́rọ̀ lẹ́nu rẹ̀ yìí àmẹ́jẹ́ ń tànmọ́lẹ̀ sí àwọn nǹkan kan láàrin ìṣẹ́jú gbéléńjá ìgbà tí wàhálà dé bá lọ́rùn táwọn òyìnbó ní. Ẹ lọ máa fọwọ́ léjẹ́ ló fi pe orílẹ̀-èdè Nàìjíríà ó pe àwọn ẹ̀gbọ́n àbúrò wọn ní kọ́ máa bọ̀ wá sórílẹ̀-èdè yìí. Ibẹ̀ wọ́n ti ń gbé yajúlé káàkiri oríṣiríṣi ibi wọ́n ti lọ. Alàgbà yìí ọ̀gbádùn kò kú ẹsẹ̀ sì ń kẹ̀ ẹsẹ̀ bẹ̀rẹ̀ sí ní rà. Àwa parí ètò tán. Lọ́jọ́ àwí yìí ni pé wọlé sórí aago mi. Ẹ dákun bàbá tẹ sọ ń pa àwọn tí wọ́n ń pè ní baba te daruko ohun mo ti gbagbe mo ni lori e wole to te pari laipe yi na ni mi na se baba agbode ti won pe ni babo oke ogun won ni be ni mo fi wa fun won ni namba babo oke ogun ti won wa nilu apre oloye bekun ide tokunrin yi fi de odo babo oke ogun nilu apere o igba ti won gbe dodo baba ni baba towo bo ire ajo alagba te n gboro lenu re yi ka be se oludumo awon eyan be labi orun alagba yi soro kan ti mo ni a te waju enu re leye ti gbo awon nkan kan to sele ti baba oke ogun so fun to se pada sele be ko to di pe gbo egba namba baba oke ogun na 080-249-136-69 Namba babu oke ogun ti won wa nilu aku iloye bekun
1: won le ni to ta ofa yen ma wa eni e de wa o de ri be ifa mo se ri gan ru tun ba mi pe but mo la ti play along o de de ni to mama e ma binu ojo e gba te fi eyin na fi wa nkan lerin dodo mo mama ba yari o pe rara o awon obinu mo ni lo je ka won wa so ni ma isa se ri ese mi lo pa ki lo se mi lese ah de ni ah on ju mi ni on in fact mo se en fi better die die mama yen o ni mo se en fi better ma wa oke lato ni lo ma bere si ni wa oke gbogbo inira yen pe everything ma lo be awon ti forgive me awon ti yonu si mi abanu ma so awon ti awon ti dariji mi mama yen ni mama yen se lo ni yen immediately mo mu phone bi baba yen bye bye bye bye bye bye bye ah Olorun ni pada leyin yin o apere te ni ma ri mo ri o be se so gele lo se ri mo de dupe lowo yin pe mo ti bo nibe bayi o mo ti bo nibe o mo de so nkan ti mama yen so mama yen ni lati bye bye mama o maami ni ri nira mo o pe awon ti yonu si mi o dupe lowo baba yin to yo mi ninu ogun yi
4: kabiyesi ri olodumare o nse o ni kayefe ta so fun o pi osaye ta lo so fun wipe owu oteru owu teru o ohun ta fi tana ila amuninu re ni ama e mo gbagbe ibidinidini nbe nitunituni nbe adia fun baba oke ogun ti won wa ni number 4 dudu yemi lane ni opposite oyemekun grammar school nilu apre oloyemekun baba oke ogun won pitu meje to de pa ninu igbo o ko won si ro won lori oro alagba te ngboro lenu re ogbadun esesan eni to danu ogun ya alagba yi o pada wa fenu tuba lodo re awon eyan be labi orun o gbogbo omo nigeria e ba wa dupe lowo baba oke ogun ti won wa ni number 4 dudu yemi lane opposite oyemekun grammar school nilu apre oloyemekun a ma fi yin se lo number baba oke ogun re 080-2491-3669 idojuko ti ena ati ipenija ton la koja kasi won to ba debe adu ati ena o gba o digba

0: ọ̀dọ̀ ọlọ́run tí ó mú wa lọ níjẹjọ láyọ̀ àti àlàáfíà tá a tún padà wá lónìí láyọ̀ àti àlàáfíà. Nírọ̀ yìí ẹ jẹ́ kí a tẹríba fún àdúrà.
1: Olúwa dúpẹ́ ní ọwọ́ yín fún orí ọ̀fẹ́ tí ẹ fún wa ní ọ̀sẹ̀ yìí láti tún mú ọ̀rọ̀ iyè wá sí etí gbọ́ gbogbo àwọn ọmọ yín. À ń gbàdúrà pé bí a ṣe ń tẹ̀síwájú nínú iṣẹ́ ìránṣẹ́ ti òní ní orúkọ Jésù ẹ̀mí mímọ́ ẹ wá ràn wá lọ́wọ́. Ọ̀rọ̀ rẹ bó ṣe ń jáde lórúkọ Jésù Olúwa jẹ́ kó ṣiṣẹ́ agbára. Ìránṣẹ́ rẹ bó ṣe ń pín ọ̀rọ̀ yín pẹ̀lú wa lórúkọ Jésù ẹgbà ẹni wọn sọ̀rọ̀. Ẹ jẹ́ kí ayé wa kó gba àtúnṣe. A ó sì máa yìnyín. A ó máa gbé yín ga ní orúkọ Jésù Kristi Olúwa wa.
0: Ó ní ìrere Jésù ń jìmọ́jẹ́ ìlú ọba ní Ṣọlá rẹ̀. Nígbà ni bàbá ìrẹ́ lórúkọ tèmi. Bàbá ẹ dárúkọ yín àti ẹ̀rọ ìléwọ́ yín.
2: Reverend Dr. Joshua Oladapo. My phone number 08037453962. 08037453962.
1: Olúwa fún mi láyé.

0: praise God in everything that we do.
1: Only láti wo Ọlọ́run nínú gbogbo tí a bá ń ṣe.
0: But the moment we get married.
1: Ṣùgbọ́n nígbà tí a bá ti ní ìdílé.
0: Husband want to please his wife.
1: Ọkọ á fẹ́ wo aya rẹ̀.
0: Wife want to please his husband.
1: Aya náà á fẹ́ wo ọkọ rẹ̀.
0: And in the process of pleasing one another.
1: Nígbà tí a bá sì ń gbìyànjú láti wo ara wa.
0: We are not devoted again as we expected to God.
1: A rí wípé ìfarajì wa fún Ọlọ́run a máa dínkù.
0: In the plan of God.
1: Nínú èròǹgbà Ọlọ́run.
0: Marriage was permitted.
1: Ọlọ́run fàyè gbà.
0: Just to make we human beings to have pleasure.
1: Kí àwa ènìyàn kí a bá lè gbádùn ara wa.
0: Let's look at 1 Corinthians 7:1-2.
1: Ẹ̀kọ́ lórí ìgbéyàwó. Ǹjẹ́ níti àwọn ohun tí ẹ ti kọ̀wé, ó dára fún ọkùnrin kí ó má fi ọwọ́ kan obìnrin. Ṣùgbọ́n nítorí àgbèrè kí olúkúlùkù kí ó ní aya tirẹ̀ àti kí olúkúlùkù kí ó ní ọkọ tirẹ̀.
0: I think we can see very clearly in that passage.
1: A rí ní kodoro níbi tí a ti kà yìí.
0: Apostle Paul make it clear from that verse 1.
1: Paul apostoli ó jẹ́ kó yé wa jẹ́kẹ́ ní ẹsẹ̀ kínní.
0: That the best of life.
1: Wípé ìgbé ayé èyí tó dára fún wa.
0: For every believer.
1: Fún gbogbo ọmọ Ọlọ́run.
0: Who is a child of God is to be alone and not to touch woman.
1: Ó dára fún ọkùnrin kí ó má fi ọwọ́ kan obìnrin.
0: But for us to live a normal life and a decent life.
1: Kábà lè gbé ìgbé ayé èyí tó jẹ́ ìbọ̀wọ̀ fún.
0: As human being.
1: Gẹ́gẹ́ bí ènìyàn.
0: Then we are allowed.
1: Àwa gbà wá láyè.
0: To have wife.
1: Láti ní aya tiwa.
0: To have our husband.
1: Láti ní ọkọ tiwa.
0: So that we don't live like animals.
1: Ká má bàa gbé ayé wa bí ẹranko.
0: 1 Corinthians 7:25-38.
1: Ṣùgbọ́n nípa ti àwọn wúndíá, èmi kò ní àṣẹ Olúwa. Ṣùgbọ́n mo fún yín ní ìmọ̀ràn bí ẹni tí ó rí àánú Olúwa gbà láti jẹ olódodo. Nítorí náà mo rò pé èyí dára. Nítorí wàhálà ìsinsìnyí yìí, èyí ni pé ó dára fún ènìyàn kí ó wà bẹ́ẹ̀. A ti dè ọmọ ayárídí, má ṣe wá ọ̀nà láti tú kúrò. A ti tú ọ kúrò lọ́wọ́ ayábí, má ṣe wá ayàmì. Ṣùgbọ́n bí ìwọ bá sì gbéyàwó, ìwọ kò dẹ́ṣẹ̀. Bí o bá gbé wúndíá níyàwó, òun kò dẹ́ṣẹ̀. Ṣùgbọ́n irú àwọn wọ̀nyí yóò ní wàhálà nípa ti ara. Ṣùgbọ́n mo dá yín sí. Ṣùgbọ́n èyí ni mo wí ara pé kúkúrú ni àkókò kí àwọn tó ní aya kí ó dàbí ẹni pé wọn kò ní rí àti àwọn tí ń sọkún bí ẹni pé wọn kò sọkún rí láti ìsinsìnyìí lọ pé àti àwọn tí ń yọ̀ bí ẹni pé wọn kò yọ̀ rí àti àwọn tí ń rà bí ẹni pé wọn kò ní rí àti àwọn tí ń lo ohun ayé yìí bí ẹni tí kò ṣàṣejù nítorí àṣà ayé yìí ń kọjá lọ. Ṣùgbọ́n èmi ń fẹ́ kẹ̀yìn kí ó wà láì ṣe àníyàn. Ẹni tí kò gbéyàwó a máa tọ́jú ohun tí ṣe ti Ọlọ́run bí yóò ti ṣe lè wu Olúwa. Ṣùgbọ́n ẹni tí ó gbéyàwó a máa ṣe ìtọ́jú ohun tí ṣe ti ayé bí yóò ti ṣe lè wu aya rẹ̀.
0: Hallelujah.
1: Amen.
0: I think you can see that the Apostle Paul in this passage make it very clear.
1: A rí Apostle Paul pé níbi tí a kà yìí ó fi yé wa yékéyéké.
0: When we marry.
1: Pé nígbà tí a bá ṣe ìgbéyàwó.
0: We should live as if we did not marry.
1: A ó gbé ìgbé ayé wa bí ẹni pé a kò tilẹ̀ gbéyàwó.
0: And what did he mean?
1: Kí ni nǹkan tí ó túmọ̀ sí?
0: That we should not let our Christian marriage cause us to lose the focus of heaven.
1: A ò gbọ́dọ̀ jẹ́ kí ìdílé Kristẹni tí a ní kó gba ìfojúsùn ìjọba
0: ọ̀run lọ́wọ́ wa. We should not let marriage distract us.
1: A ò gbọ́dọ̀ jẹ́
0: kí from our relationship of loyalty and devotion to God.
1: Ìgbéyàwó wa ò gbọ́dọ̀ gbà láàyè láti fà wá kúrò lọ́dọ̀ Ọlọ́run wa.
0: So when we marry.
1: Nígbà tí a bá ṣe ìgbéyàwó.
0: Apostle Paul make it clear to us.
1: Paul apostle fi yé wa wípé.
0: That we will be confronted with many challenges.
1: So oríṣiríṣi àwọn ìpèníjà la máa dojú kọ.
0: Look at it.
1: Ẹ wò ó.
0: For us who go into marriage.
1: Àwa tí a wà nínú ìdílé.
0: Some of the trouble that we go through.
1: Àwọn ìpèníjà tí a ń dojú kọ.
0: In attempt to get married.
1: Nígbà tí a bá fẹ́ ṣe ìgbéyàwó.
0: And when we married.
1: Nígbà tí a bá ṣe ìgbéyàwó
0: tán. Why who to marry.
1: Ta ni mo fẹ́ fẹ́.
0: That's the problem that we begin with.
1: Ibi tí a ti máa bẹ̀rẹ̀ wàhálà
0: nìyẹn. Who is the right person.
1: Ta ni ẹni náà tó yẹ tí mo lè fẹ́.
0: Who is my bone of my bone.
1: Ta ni egungun nínú egungun
0: mi. Some people they could not get somebody to marry eventually.
1: Àwọn mi ò ti ẹ̀rẹ́ ni tán fẹ́ fẹ́.
0: Maybe because of their selfishness and standard.
1: Bóyá nítorí àwọn ìgbékalẹ̀ wọn nínú ọkàn wọn.
0: Another trouble that you dey face in marriage. I mean marriage without having a husband or wife.
1: Wàhálà mìíràn tí a lè rí nínú ìdílé ni pé ìgbéyàwó láì ní ọkọ àbí aya.
0: Somebody who gets a man to marry but the man never behave like a husband.
1: Ẹni kan tó fẹ́ ọkùnrin tó kàn fẹ́ ṣùgbọ́n ọkùnrin náà kò tiẹ̀ ṣe bí ẹni tí ọkọ ni.
0: Somebody who married a woman but never behave like a wife.
1: Abẹni tó fẹ́ obìnrin tó yẹ pé obìnrin náà kò ṣe ojúṣe bí aya.
0: In such marriage there be problem.
1: Irú ìgbéyàwó bẹ́ẹ̀ wàhálà máa wà.
0: When husband and wife, when they fail to discharge their responsibility, they are reason for problem or trouble in marriage.
1: Nígbà tí ọkọ àti aya tí wọ́n bá kọ̀ láti ṣe ojúṣe wọn, a rí pé oríṣiríṣi àwọn ìdààmú.
0: Another trouble in marriage is when there's extramarital affairs.
1: Wàhálà mìíràn tó máa ń wà nínú ìgbéyàwó òun náà nígbà tí ọkọ àbí aya tí wọ́n bá ń fojú síta fún àwọn àìlú.
0: When a man who marry a woman who marry outside chicks.
1: Nígbà tí ọkùnrin tàbí obìnrin tó ti fi ọkọ tàbí aya tó tún ní àwọn mìíràn tó ń bá ṣe ní àtìkọ.
0: These are troubles in marriage.
1: Àwọn nǹkan wọ̀nyí ni àwọn wàhálà
0: nínú ìdílé. Because of covetousness.
1: Nítorí ojú kòkòrò.
0: Another trouble we can see in marriage.
1: Àwọn wàhálà mìíràn nínú ìgbéyàwó.
0: Is when the couple is faced with childlessness.
1: Nígbà tí ọkọ tàbí aya tí wọ́n dojúkọ àìrọ́mọbí.
0: In Africa, this is a serious matter.
1: Nílé ilẹ̀ aláwọ̀ dúdú, eléyìí jẹ́ wàhálà.
0: Among the wives.

0: while marriage is confronted with a worldly cares. But for believers who see the worship of God as sacrosanct, as something they cannot play with, they will put their devotion to God first. And that of their placing of their wife or husband as secondary. And that was the emphasis of Apostle Paul. That a Christian marriage, even though God allow it, we should not let the troubles of the world in marriage cause us to reduce our devotion and commitment to God. Because that will not be acceptable to God. So as Christian husband, as Christian wife, are we living our life to worship God, even our Christian marriage? God wants us to be mindful of heaven, even in marriage. We must show modesty and contentment in our Christian marriage. And the Lord will help us in Jesus' name. So Christian marriage is permitted by God. And still, God is expecting us to live as if we did not marry. By pleasing God, who is our maker, and worshiping him as expected. I pray that we will not lose heaven because of this earthly marriage. In Jesus' name.
1: Kini imota le fun awon obere to je pe won ki n lo le ijosi oko won nikan lo nlo. Tabi awon iyawo to ma lo le ijosi ti oko won o ki n lo ti ni de ma nfa awuyewuye ti o si ko ba opolopo igbeyawo le ni
0: imata le fun won on na ni pe ki won gba Jesu.
2: Our advice to them is that they should accept Jesus.
0: Any ti lo ti church ninu won ba ya ko le tabaya,
2: the one that is going to church, either husband or wife,
0: ko fi igbe aye igbagbo re han ninu ile,
2: should prove his life of as believer,
0: that we
2: showcase that you are a believer. Knowing God brings a difference. I've seen a man, reason why he refused to come to church, but because the behavior of the wife does not portray her to be coming to the church.
0: Going to church,
2: you showcase our Christianity. That will transform the heart of the husband. That's a believer. To follow God that he or she is serving.
1: Baba. Olorun yo fun wa se eni le keji ni wepe obirin to ti fiyan sile nigba ti nkan o ti da to lohun o ni se ni bọlọrun duro bọlọrun sogo lohun lo to si bimo fun o nigba to lohun si ti wa gba pada fun yan to je pe iru okun yen ti ni iyawo mi to ba olorun duro nigba ti nkan wa da ti iru iyawo to lo yen to wa pada wa pe fe wa joko ti awon omo se o le to ki iru okun be gba laye pada
0: obirin to lo ti oko de fe elomiran akoko na se lorun wi be nitori pe en to lorun wi ni pe titi iku yo fi ya won ninu igbe yawo kristiani
2: them parts
1: e se ti mo pe yawo yen ti fi sile
0: e na la so yin o fi sile ko tun ma si pe ki se yawo e mo to fi sile yen iyawo e na si ni o le je ko n dagbe o le da wa nibi to wa sugbon as long ti o si wa laaye iyawo e ni iti be de so ni only titi iku yo fi ya won en ti inu lo je pe baba se isopo a so pe mo fe pe asoyin po ni tokotaya pe ohunkohun ko ma se ya yin iku nikan lo le ya won so ti iku nikan lo ndi opin ko de ba igbeyawo ti eyan ba se so iwo obirin be to fi oko e sile ti o lo dadu tabo lo se igbeyawo miran to si wa laye oko yen o leto lati fe yawo mi
1: yo wa be
0: yo wa be iyen de ntuma si wi pe olorun o ni fe si iko sile ẹni pé ìtọ́nà bí ọlọ́run dúró sí yẹn ó lágbára.
1: bàbá níwọ̀n bàtí ẹgbẹ́ kì í ṣọkùnrin yẹn ló kọ obìnrin yẹn obìnrin yẹn ló kẹrù kúrò létò
0: náà
1: ṣé ọkọ yẹn mo lérò pé ó lẹ́tọ̀ọ́ láti fẹ́ ìyàwó.
0: èyí yòówù tí ì bá jẹ yálà ìyàwó ló kọ ló kọ tàbí ọkọ ló kọ níwọ̀n bàtà àwọn méjì sì wà láàyè tọkọ tìyàwó lọ́lọ́run rí wọn sí.
1: tí ìyàwó yẹn bá ti wá lọ bímọ fẹ́ lómi nǹkan.
0: gbogbo tá a sọ agbèrè ló ṣe yẹn ó ti dẹ́sí agbèrè bó sọ kọ́ lọ́lọ́ fẹ́ lómi tó tún gbé wọlé ó ti dẹ́sí agbèrè níwọ̀n àgbà tí ẹni tó ti fẹ́ yẹn tó sọ pé mo fẹ́ tó ní pé màá máa fẹ́ àtìgbà tó rọrùn àtìgbà tí ò rọ ó jẹ́jẹ́ níwájú ọlọ́run ni nígbà tó rọrùn àtìgbà tí ò rọrùn tó ní màá máa fẹ́ ìgbà tí nǹkan ò wá rọrùn náà tó wá kọ̀ sílẹ̀ ó ti da májẹ̀mú ìgbéyàwó.
1: so èyí ọkùnrin yẹn gbúdọ̀ wà láì fẹ́ ìyàwó.
0: ó máa wà ní ibi tí ìgbéyàwó kìrìsìtẹ́nì tó lágbára sí nìyẹn ó ti fẹ́ kódà kó sàjẹ́ ni kó sàjẹ́ lọ discover pé àjẹ́ ni ìgbàgbọ́ tiẹ̀ ni wàá fi mú àjẹ́ rẹ̀ yẹn.
1: bàbá sọlọ kọ ọfíìsì yẹn but èyí tí mo fẹ́ fàyọ báyìí ni wípé yálà ìyàwó ló fi sílẹ̀ o ọkọ ló fi sílẹ̀ o intẹ́yìn ń wí gẹ́gẹ́ bí àgbékalẹ̀ bíbélì ni pé kò lẹ́tọ̀ọ́ láti fẹ́ ọkọ mi àti fẹ́ ìyàwó mi.
0: bẹ́ẹ̀ni but now ẹnìkan bèrè ìbéèrè nínú àwọn ètò tá a ti ṣe kọjá sẹ́yìn pé ìyàwó òun ó kọ òun sílẹ̀ tó lọ ó ní ṣé òun sì tún lè gbà padà.
1: ok
0: that's another dimension.
1: ó ní tó mú ìbéèrè wá
0: nìyẹn. ó ní ṣé òun sì lè gbà padà bẹ́ẹ̀ ni torí pé ìyàwó rẹ sì ni lọ́jẹ́ as far as God is concerned. ìdarí kì í wà lára tí ó jẹ owó tá a ná nínú ìgbéyàwó gbogbo bàlá ṣera wa ọkọ ṣe ìyàwó ìyàwó ṣe ọkọ tá a bá lè lẹ́mí ìfẹ́ kálẹ̀ lẹ́mí ìdáríjì àìsè ìgbéyàwó kìrìsìtẹ́nì.
1: kò dà gẹ́gẹ́ bí ìbéèrè tí mo béèrè gan-an lẹ́sẹ̀ mú solution jáde ǹjẹ́ nígbà tí ó bá wá dáríjì ìyàwó tó lọ tẹ́lẹ̀ nígbà tí kò lè dúró nítorí àìlè farada. now ìyàwó tó ti wá fẹ́ tó bá farada tí nǹkan fi da ṣáwá lè dànù ni àbá fẹ́ àwọn méjèèjì.
0: tó rọrùn sí ni ẹ báyìí ìyàwó tó lọ ó ti lọ́nà tí lọ fẹ́ lòmíì ọ̀ẹ́sẹ̀ wàá ronú kú wà náà òun náà ti lọ fẹ́ ìyàwó mi sílé so àwọn méjèèjì náà ni ọkọ̀ lọ́rọ̀ sí àwọn méjèèjì lọ dáràn so igi ti rẹ́lu gi so àwọn méjèèjì láti padà sọ́dọ̀ ọlọ́run láti lọ tọrọ fún ìdáríjì ẹ̀ṣẹ̀ wọ́n ti ṣẹ̀ṣẹ̀ ọlọ́run.
1: ìyàwó tó ti fẹ́ yẹn tó fẹ́ ńgbà tí ìyàwó àgbà lọ yẹn ṣé àwa lè yẹn ni àbí àfẹ́yàwó méjèèjì.
0: tó bá ti ní bẹ́ẹ̀ yẹn wọ́n á gbé ìfọwọ́ ọlọ́run kọ́lọ́run tọrọ sọ́nà ló ti wọ́n ṣe.
1: mo pàtẹ́wọ́ fún jésù.
0: torí pé mi kọ́ lọ ọlọ́run wọ́n á padà sọ́dọ̀ ọlọ́run tó bá pé nígbàgbọ́ ni wọ́n tòótọ́ wọ́n á padà sọ́dọ̀ ọlọ́run. torí ẹni tó fẹ́ yẹn ní ìfọ̀nàfọ̀sí tó fẹ́ ní láàárọ̀ ọjọ́ olọ́lọ́run mọ̀ níyàwó ẹ̀ but ìgbà tó tún lọ gbé ẹlòmíràn yẹn bóyá nínú àìmọ̀ ni àbí ohun yòówù tí ì bá jẹ́ tí ó sì wà pẹ̀lú rẹ̀ ó ní láti padà sọ́dọ̀ ọlọ́run olúwa kíni kí n ṣe.
1: bàbá ọgbọ́n ọlọ́run ò ní fi yín sílẹ̀.
0: àmì
1: ọgbọ́n ọlọ́run ò ní fi yín sílẹ̀.
0: àmì
1: ìgbàdúrà fún wa.
0: olúwa ọlọ́run wa dúpẹ́ torí pé ẹni ọlọ́gbọ́n obìnrin kọ́ ilé ara rẹ̀ ṣùgbọ́n aṣèwèrè obìnrin ó máa fi ọwọ́ rẹ̀ fà á lulẹ̀. à ń bèrè fún ọgbọ́n ọlọ́run fún gbogbo àwọn ìyá wa nínú ìdílé onígbàgbọ́ jẹ́ kí wọ́n lè fi ọgbọ́n ọlọ́run bá ọkọ wọn lò. àwa bàbá náà ohun tẹ́ ń pè fún lọ́dọ̀ wa náà ni ká fi òye ká fi bá àwọn aya wa lò nítorí pé a nílò òye láti bá àwọn ìyá wa lò nítorí irú ènìyàn tí wọ́n jẹ́ ni tó yàtọ̀ nínú ìṣẹ̀dá tiwọn. bàbá àtọkọ àtayá mọ̀jẹ̀ àṣìṣe mọ̀jẹ̀ àṣẹṣẹ̀gbé ìdílé tẹ fún wa èṣù mọ̀jẹ̀ òbíwó mọ̀jẹ̀ àgbà èṣù báàyè ẹ̀mí ìdáríjì ẹ̀mí ìfẹ́ tòótọ́ jẹ́ kó jọba nínú ìdílé kọ̀ọ̀kan kò sí ibi tí wàhálà ò sí ṣùgbọ́n ibi tí bí wàhálà bá wà ìfẹ́ àti ìdáríjì òní ó yanjú rẹ̀. bàbá ẹ wá fún alẹ́mí ìfẹ́ ẹ fún alẹ́mí ìdáríjì ìdílé wa kó sì padà bọ̀ sípò ẹ ṣe pẹ̀tù gbàdúrà rẹ̀ ní orúkọ Jésù olúwa wa. orúkọ mi Reverend Dr. Joshua Oladapo phone number mi 08037453962 08037453962.
1: oruko yin mo
2: oluwa fun mi laye oladapo ni oruko mi
1: titi lojo mejo ta tun ma pade oni ire jesu jimade oluoba ni sola re olibale baba eyin re lo nke yin pe alafia olohun ko ni fe ni keni wa le o
3: The power of truth. Lesese gbọtun yi le tun ti sokunrin ni lori.
4: Ti bo mi rin igbagbo eniyan.
3: Ojo Sunday.
4: Ago mejo abo.
3: Si ago mesan.
4: Ni ikani adaba 88.9 FM.
3: E ma gbagbe.
4: Lati darapọ mọ wa.
3: Iwoye ojo mejo.
4: Eto yi lo waye.
3: Lati inu ijo First Baptist Church.
4: Oke dogbon nilu
3: owo.
4: Anfani nbe.
3: Lati darapọ mọ ijo yi.
4: Iwe lati Sunday service.
3: Ati gbogbo eto wa lọlọkan ojo kan.
4: Fanfani gbogbo eyin ti e ba fẹ
3: ka. Si iranse Olorun.
4: Reverend Dr. Joshua
3: Olada
4: fun adura tabi imọ.
3: E pe lori 080-37-45-39-62
4: lẹ́ẹ̀kan 080-37-45-39-62
3: wákàtí òtítọ́
4: the hour of truth
3: yóò ṣọkan wa lóore
4: àlàáfíà.
5: Ẹnikẹ́ni ó tún lè ṣe ní
6: Christ Central School.
5: Ìyẹ̀rẹ́ ọ̀wọ̀ dúpẹ́dúpẹ́ pé òkan
6: lọ́wọ́ gbogbo òbí àti alágbàtọ́
5: tó fi ọmọ sílé ìwé
6: Christ Central School.
5: Ìyẹ̀rẹ́ ọ̀wọ̀
6: àti ní òpẹ̀mẹ̀
5: ẹ̀ṣẹ́
6: àbùdínitọ́ lókun àbùdínitọ́ lọ́sàn
5: yóò ní tán lọ́wọ́ yẹn
6: ẹ̀ṣẹ́ bí ẹ ti fọmọ́ sílé ìwé
5: wa dúpẹ́ fún ìbádòwòpọ̀
6: ẹ ń jèrè àwọn ọmọ
5: yín àwọn ọmọ náà dege àlọ́yé
6: wọ́n di gómìnà wọ́n dàrẹ orílẹ̀-èdè wọ́n di dókítà wọ́n di lọ́yà
5: wọ́n dòjíṣẹ́ olúwa
6: ìyẹn ti wá di àtú bẹ́ẹ̀ ni ọbẹ̀ di àtú sí
5: ìlú sáà ta wọ̀ yìí
6: títẹ́pẹpẹ ẹ̀kọ́ ti sáà
5: dá fi
6: tayọjú àwọn ọ̀yọ́
5: ẹ̀ tìtì wá mú ọmọ yín wá
6: láti nursery primary
5: secondary
6: GS1 to SS3
5: opportunity half open
6: all parents and guardians
5: to enroll their children
6: Christ Central School
5: ìyòwò kọta ìyẹrẹ ọwọ
6: well conducive learning environment
5: computer science laboratory
6: and body facility
5: transport
6: is available for the day student
5: for more inquiry
6: 080-6276-5273
5: 080-6276-5273
6: Christ Central School
5: The Lord is our life.
7: yọra oyinkun ekitikiti emi omo ni goroso ekiti orumoleke jigbawere ni wele ekiti wo fere rule lọlọka muro ọlọrun abọlu cdk wo fera television ni o wo fere fan ni o wo fera deep freezer wo fera washing machine wo fera microwave wo fere ro kitchen gas cooker and co eyo abọlu cdk eyo wo yo asan die kan de gba ne ele o ele lori wo yo san lososu wo yo san losose ko ati san ore darin a gbe un ko yara ko so ti ye obe no ronu yeyeye lai se ele ni o office re le danko plaza laji losun lado ekiti e o wo oko si o pelu number 070-7484-3351 yemi pe le kan si 070-7484-3351 so ti yo yade rule o
8: On your track, set!
9: Wọ́n sáré ìjẹ́ yìí lọ, àdàbà sì ń múra lọ́wọ́. Eré ìjẹ́ yìí kìí ṣe ti alágbára. Àdàbà gbéra, ó fò bá wọn lọ́nà, ó tún fi wọ́n sílẹ̀. Àdàbà. 88.9 FM o ti gba ko kini o siwaju awon egbe ni tele leyin

0: e kaabo sori eto yi se daada mo bayi o omo idile ni ki o ma be ni lajo ko eyin na ti mo wi pe atutu de sori eto na ni aha lori eto ilera loro mo ni alejo pataki lodo mi nbi eni te ti mo awo loki lu mo en ti o mo nipa ewe ati ego ti o n fi ewe ati ego so ma raye lore nile iloke oko ati ile awon alawo funfun baba ikiti ni mo soro npa e baba ikiti e ma ku dede asiko yi o
1: e se olotu mo ki gbogbo ara ile nibi kibi ti e ti n lafani lati gbo eto wa ni wakati ati owo mo gbadura wi pe olohun ni fi aisan se gbogbo wa o
0: ami ami loruko jesu olohun ni fi aisan se gbogbo wa e ma se ami nbe baba ikiti lotun baba ikiti lo si o kaki o lede nigeria baba ikiti ki lo fa toruko yen fi gbagboro to be
1: e se olotu ninu oro yoruba won ma n so wi pe eyan ki tan fitila ko gbe si abe tabile ise owo eyan lo ma nje ri eyan ise owo wa ni o gbe wa kakiri
0: ise owo yi lo gbe yin kakiri olorun wa de ma rin lowo lori ise te nse
1: amen
0: mo ni awon ibere lori eto mi bi gege bi ase kakiri o lede nigeria nipa ayewo ti ase kakiri le yi lara awon ohun ti ase ayewo le lori kakiri o lede nigeria ti mo se mo pe e mo nipa e daada mo fe bere nipa arun malegun awoka arun roparese ati arun aisan ito eje ki bere lati bi na mo bo baba eje ka ma mo leyo kokan eni ti o ba ni aisan arun malegun kini o ti eni be yi o ma ri
1: e se olotu e gege bi iwadi teyin na ti se nipa oro arun malegun awoka roparese ati aisan ti o ni se pelu ito tori fun anfani awon eyan ti won gbo wa ninu ile eje ki a mu ni eyo kokan akoko ni wipe aisan ti a npe ni aromalegun ni aisan ti oloyinbo ma npe ni arthritis se ri bo se wa ri ki n se aisan kan soso ni o nje aromalegun it is not one disease aisan ti o ni eya lorisirisi
0: ni o ni awon ipele
1: ipele be ni sir akoko ni wipe o ja aisan ti o ma n daamu orikerike ara ta ba wa so nipa orikerike ara yi yala ekun ni ele to loyinbo ma n pe ni knees yala igunpa ni ele to loyinbo ma n pe ni elbow yala ejika ni ele ti oloyinbo ma n pe ni shoulder ati atanpako ele ti a ma n pe ni thumb ibara idi ele to loyinbo ma n pe ni waist ati bebe lo ko sibi ti aisan aromalegun ti o ti ki n daamu ara sugbon se ri bi a se mu leyo kokan nipa pe ekun yi ẹni tí ó bá ní irú àìsàn yìí a rí wípé wear and tear ẹni knees ìyẹn ni pé òkúta tó wà níbi eékún yìí ó ti daṣẹlẹ kò ní lè ṣiṣẹ
0: irú ẹ
1: bẹẹ ni sà irú ẹni bẹẹ a rí wípé a ti lè dìde dúró sórí eékún yẹn ó máa ní agbára àbí kó jẹ wípé tó bá dìde dúró níbi eékún yẹn ẹsẹ méjèèjì a máa gbọn
0: wọn ò ní lè dìde dáadáa
1: bẹẹ ni sà ìyẹn ni ti eré tó ní ṣe pẹlú eékún yẹn ìyẹn mìíràn pé arthritis yẹn ó ti affect eékún yẹn nìyẹn so ká wá wo àwọn nǹkan tí ó máa ń fà á tí ó fi máa ń rí bẹ́ẹ̀ ìkíní ni wípé ẹni tó bá ti ń dàgbà tó pé bíi 40 years and above kí aṣọ́ra láwọn nǹkan tá a máa ma jẹ tá a máa ma ṣe torí pé risk wà fún irú ẹni bẹ́ẹ̀ láti lè ní irú àìsàn yẹn
0: ìyẹn tí ọjọ́ rí ẹ̀ máa dàgbà
1: dé èèyàn ti ń dàgbà lọ torí kì í ṣàìsàn ọmọ kékeré ìyẹn lọ bẹ́ẹ̀ yàtọ̀ sí pé ìyẹn ẹni tí ó bá ní tó ti ní ìfarapa kan ní ara yálà bóyá nípa ìkọlù ọkọ ni àbí ìkọlù kẹ̀kẹ́ àbí bẹ́ẹ̀ tí olóyìnbó ń pè ní accident irú ẹni tó bá yẹ pé ó ti ní ìfarapa kan bóyá ẹni tó ń ṣeré ìdárayá ni àbí ẹni tí ó yẹ pé ó máa ń gbé ẹrù tó wúwo ní gbogbo ìgbà so irú wọn náà wọ́n máa ń padà ní irú àìsàn yìí yàtọ̀ sí yẹn ẹni tí ó bá ní weight ẹ̀ tó yẹ pé o excess weight
0: bóyá ẹ tó sanra
1: bẹ́ẹ̀ ni tó jẹ́ pé weight yẹn tóbi o lè irú ẹni bẹ́ẹ̀ o lè ní irú àìsàn torí pé kí ni pressure máa wà lórí eékún yẹn àti ìbàrádì yẹn àti ẹ̀yìn torí pé gbogbo àwọn nǹkan tí a fi ń gbé ara dúró nìyẹn
0: ṣùgbọ́n yóò wà lórí ẹ̀
1: bẹ́ẹ̀ ni sà nígbà tí ẹrù yìí bá ti wá pọ̀ jù àwa jẹ́ kí ó máa dààmú èèyàn ìyẹn lọ bẹ́ẹ̀ yàtọ̀ sí ìyẹn náà a rí wípé ẹni tí ó bá ń ṣiṣẹ́ tó lágbára sọ̀rọ̀ tí mò ń sọ
0: yìí sọ mọ̀ ń bọ̀ yíba ẹni tó bá
1: ṣiṣẹ́ tó lágbára téèyàn máa ṣiṣẹ́ tó lágbára jù
0: ìyẹn náà lè fa
1: bẹ́ẹ̀ ni sọ ìdí bírú iṣẹ oko ti a ni iṣẹ oko
0: a ma se
1: ya ṣugbọn o ye ki a ma fi eto si ko ma je pe a ma se ya ni ijọba de ti so awon gbogbo nkan de ro mechanized farming ti wa e ki awon eyan wa ki won embrace ye tori pe kini ngba to ba ya to je pe eyan se iṣẹ oko laaro titi di ale o wa se be osu kan osu meji odun kan meji odun meta to ba ya kini yan o ma ni effect na bi ka karamale ni ka gbe eru to wuwo ni ka sorisirisi be o ma nfa de manual labor yen na gbogbo alama bi awon eyan se n gbo wa nu ile iba won ma nkan ta mi ka lo ko kini kan ni a lo ko rin ni a lo ko cement a lo ko gbogbo awon
0: bin wala yen
1: eyan ile lokun ti eyan ba young lati le ma se kini sugar to ba di awon sa kan gbogbo e o ma pada
0: ara na yo bere
1: be ni sa o ma ma bere ni o wa yen lo be de ka se se pe ka ka sibi kan bi a bere male ni akako soju kan ni fun igba pipe gbogbo awon nkan won yin o ma nje ki aroma le igun yin ki o ko para han ninu ara ya to siti yen sa se ma pe mo so nipa atanpako be ni se ri atanpako yen ni kan to ma nfa ni pe ti uric acid ba po lara ta aye ti o gba wa le raye ma tu gbogbo awon nkan sugbon e ri pe atanpako yen nikan lo ma ma damu eniyan o le ja atanpako owo le je tese abi awon omo ika
0: to je pe omo
1: a ma ro a ma kaku a ma dabi pe to ba fold e bayi
0: an lajo pe nkan
1: mo ko de le na to ba na lo to ba fe fold e be ni ni ika ese na ma ri be a ma dabi pe o fe ma sun lera won a ma wo si egbe kan so gbogbo awon kini won yen aroma legun ni then yato si yen sir alawon nkan mi ti o tun le fa ki nkan yen o ri be ni pe ka sora nipa awon jije red meat abi organ meat then pele yi se pataki awon alcohol nkan mimu mi lori
0: chiri to lagbara yen
1: to lagbara ka sora fun go tori gbogbo awon nkan yi won le fa japa ma royan tese a ma royan then sugar drinks awon nkan didun didun didun
0: to ba doju
1: be ni sir
0: ya ma
1: ni pesi lati mu then certain medication idi ni ti pe o leto gege bi eni ti ara obada mo ri qualified person eh kan le prescribe oogun fun kenyan o ma fura e lo ra
0: ko ma fura e lo oogun to ma ko je
1: bẹẹni sa iyen lo be se wa ri yato si gbogbo awon nkan ta fenu ba ti o le fa iru aisan yi family history na to wa nbe
0: family history
1: bẹẹni sa
0: kini yen lede yoruba
1: ajogunba yen ni pe boya o ti se baba kan ri o se iya kan ri ni family
0: yen lagbole won
1: so a tun wa ma pada de so gbogbo awon nkan wonyen ni o ma n sokunfa àwọn aroma legun kó wà lára dé àwọn nǹkan mi tó tún lè fà á ni pé tí ara tí tó máa ń fa tó tún lè fà á kí àwọn nǹkan wọ̀nyí kó ṣẹlẹ̀ sí ara ni pé eléyìí tí olóyìnbó ń pè ní immune system problem tí a da ayò ara bí àwọn nǹkan tá à ń jẹ tá à ń mójútó dáadáa tí ó jẹ́ pé ó ti wá yẹ kí àwọn okun ara ó lọlẹ̀ kó má lágbára gẹ́gẹ́ mo ṣe sọ lẹ́ẹ̀kan genetics tó bá wà ní ara ìfamílì yẹn tẹ́ pé ó ti ṣèyá kan ṣe bàbá kan ó láìpẹ́ kó padà dé ó mọ́nà imbalance àpàtúkọ́lẹ̀ fáwọn obìnrin lélẹ̀
0: eléyìí táwọn obìnrin
1: bẹ́ẹ̀ni
0: táwọn obìnrin máa gbọ́ bẹ́ẹ̀
1: yẹn tí ò bá balance dẹ̀ smoking ká máa fa nǹkan ká máa mu kan
0: ó tún lè dá wà lálẹ́
1: bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni gbogbo àwọn nǹkan tí ó máa ń fa ṣe rí ó lẹ́tọ̀ọ́ ká máa nǹkan tó ń fa àìsàn ká filẹ̀ ju pé ká máa ṣe ìtọ́jú lọ tí a bá mọ àwọn nǹkan tó ń fa àìsàn tá a bá filẹ̀ oore ọ̀fẹ́ wà fún dátì sílé tó lóyìnbó ń pè ní prevention
0: ìdí nìyẹn tí mo ṣe gbé yín wá torí mo mọ̀ pé ẹ mọ̀
1: dáadáa bẹ́ẹ̀ni ta ti wo pe oke won o jele won o jele den family kini den eleketa to tun jo re ni reactive arthritis iyen infection to ma nfa to ba ti wa fa yen kini eniyan ma to ma ma ri ni ara o le ma ri wipe bi ki immune system yen ko wa faulty genetics ni mo so den ati gbogbo iru awon nkan be so ṣugbọn bo ṣe wa ri yen sa to ba ti wa di pe ibi ti o ni reactive arthritis yen oríṣiríṣi ni ibi tí ríro yẹn lè wà nínú ara
0: tí ó máa dùn yàn
1: bẹ́ẹ̀ ni sà ó lè wà nínú lẹ́yìn ọrùn méjìká lápá ni
0: yóò máa ṣàkiri
1: nígùnpá ni bẹ́ẹ̀ ni sà so orí bẹ́ẹ̀ bí ó jẹ́ gẹ́gẹ́ bí àwọn àlàyé yẹn ṣe rí dẹ̀ náà kí ni àwọn nǹkan tí ó lè fà á lára láti mẹ́nuba yẹn dẹ̀ ń ẹni kéèyàn máa jòkó pẹ́ sójú kan kó máa jòkó pẹ́ ẹlòmíì tó bá bẹ̀rẹ̀ iṣẹ́ báyìí látago mẹ́jọ àárọ̀ títí tágo mẹ́rin tó máa close
0: lójú ojú ojú
1: kan so òkò da ó yá ká máa rìn kiri ká máa tẹsẹ̀ ká máa stretch ara ìyẹn lọ bẹ́ẹ̀ olóòtú iṣẹ́ rí yàtọ̀ sí yẹn àwọn nǹkan míì tí ó tún lè fà á ni pé cold weather cold weather
0: ṣẹ́ríkátẹ̀
1: tó lọ sí ibi tí nǹkan tí ẹni yẹn tí ó lè ṣe ẹ jẹ́ ká wo àwọn àfojúsùn tí irú ẹni bẹ́ẹ̀ tí ó máa máa rí nǹkan àkọ́kọ́ ni pé irú ẹni tó bá nírú àìsàn yìí àbí tó bá ti ń bọ̀ lára ẹ̀ a rí pé òun ní morning stiffness kí ni morning stiffness ni pé tó bá jí làárọ̀ àti dìde lórí ibùsùn
0: ló máa lára
1: apá lára a rí pé tó bá dúró kò ní lè dúró kó nàró gedegbe láti lè jẹ́ kó gbé ẹsẹ̀ kò ní lè gbé ẹsẹ̀ gbogbo àwọn nǹkan akákòóso bẹ́ẹ̀ ni sà á rí so àpẹẹrẹ pé aromalegun ti ń bọ̀ nìyẹn then irú ẹni bẹ́ẹ̀ tún lè máa rí wípé oríkèéríkèé ara wú ilé tó lóyìnbó ń pè ní joint swelling a rí kan rí pé ẹsẹ̀ yẹn wú ni àbápá yẹn wú ni àbí ìgúnpá yẹn wú ni lára àwọn àfojúsùn ó sùn bẹ̀ nìyẹn then yàtọ̀ sí pé wú yẹn ó lè jẹ́ kí o máa pọ́n ẹ máa rí àbí adá nìkan máa
0: pọ́n nìkan pupa
1: bẹ́ẹ̀ ni sà then ìyẹn lọ bẹ́ẹ̀ sà ó tún lè mú kí pains ara ríro ó wà ní ara irú ẹni bẹ́ẹ̀ lóru ló jẹ́ wípé ìrora yẹn kò ní jẹ́ kẹ́ni
0: o lè sọ lọ́dà pé wọ́n ju ẹnìyẹn mọ́lẹ̀
1: bẹ́ẹ̀ni
0: sà àwọn kan dùn mọ́lẹ̀ o
1: lóru so tó jẹ́ wípé ní òru tó sùn yẹn orun yẹn ò ní lè jẹ́ kó sùn torí pé kí ni ìrora yẹn máa wà nínú ara then yàtọ̀ sí yẹn irú ẹni bẹ́ẹ̀ náà tó bá jẹ́ pé ó wà nípò pé kó sinmi tó dẹ̀ wá sinmi wákàtí kan wákàtí méjì ìgbà tó bá tún yẹ kó bẹ̀rẹ̀ activities a tún rí pé síbẹ̀ náà pains yẹn náà ó wà ń bẹ̀ èèyàn ní ti fi hàn pé aromalegun ti wà ń bẹ̀ then yàtọ̀ sí yẹn olóòtú ó tún lè rí wípé ọ̀tọ́ bá mú fọwọ́ ẹ̀ báyìí ó lè máa gbọ́ sàn ó bá mú fẹsẹ̀ ó lè máa gbọ́ sàn nígbà tí nǹkan kan bá ń dún kìrìnkìrìn nínú ẹsẹ̀ yẹn àbí nínú ọwọ́ yẹn gbogbo àwọn àfihàn wọ̀nyí wọ́n fi ó tọ́ka sí aromalegun so bí ó ṣe rí nìyẹn gẹ́gẹ́ bí ìbéèrè tẹ́wá bèrè
0: pé kí ni
1: irú ẹni bẹ́ẹ̀ lè ṣe irú ẹni bẹ́ẹ̀ ó yẹ kó maintain healthy weight yàtí kó má jẹ oúnjẹ tó máa jẹ́ kí ara ó wúwo kó má jẹ ṣẹ́rí tí a bá ń sọ nípa wéètì kì í yí àwọn èèyàn ibi tí detoxification gan ti wáyé nìyẹn tá a bá sọ pé detoxification process in which we remove excess cholesterol fat and toxin from the body bẹ́ẹ̀ ni sà kì í ṣe pé ìgbà tí àìsàn bá dé tán ló yẹ ká ṣe yẹn so ńgbà tá a ti ń jẹ tá a ti ń mu
0: gbogbo
1: excess yẹn ó yẹ kí ó máa kúrò ní ara so ó jẹ́ bí ó ṣe jẹ́ ìyẹn lára àwọn nǹkan tí ẹni yẹn lè ṣe nìyẹn èkejì ni wípé gentle exercise bàbá jí làárọ̀ kéèyàn orin bíi 30 minutes ni kéèyàn ó ṣe àwọn little things tó lè jẹ́ kí ó làágùn díẹ̀ then irú ẹni tó bá máa jó jó benefit ni ẹ máa sábàrí pé àwọn olórin tí wọ́n ń jó yìí tí wọ́n máa jó tán jó
0: tára wọn bá lè fẹ́rẹ̀
1: ẹ wọn ò kì í sábà léwu àìsàn bẹ́ẹ̀
0: ni
1: then stretching ká máa nara ká máa ṣe gbogbo àwọn nǹkan yẹn ó jẹ́ àwọn nǹkan tí ó ṣe àǹfààní fún irú ẹni bẹ́ẹ̀ tó lè dènà irú àìsàn ni then avoid long sitting ẹ má jẹ kí a máa jòkó pẹ sí
0: ojú
1: kan bẹẹ ni sójú kan bẹẹ ni.
0: àdúpẹ́ bàbá èkìtì lẹ́gbọ́n yẹn bàbá èkìtì níbo ni bàbá èkìtì wà.
1: ẹ ṣe olóòtú ní gbogbo ibi tí àwọn èèyàn ti lè wò kó máa gbọ́ wa ní wákàtí ní àkúrẹ́ níbí a wà ní adé super hotel after iléṣà garage ibẹ̀ ni ọ́fíìsì wa wà
0: yẹn lákùrẹ́
1: bẹ́ẹ̀ ni sàtẹ́bà ti débẹ̀ ẹ sọ pé bàbá èkìtì lẹ fẹ́ rí ẹrí mi gbogbo ẹni tó bá ń gbọ́ wa ní Ondo àti agbègbè ẹ̀ ẹ máa bọ̀ ní house 8 road 7 pélé Ondo city then gbogbo ẹni tó bá ń gbọ́ wa ní Ọ̀rẹ́ àti agbègbè Ọ̀rẹ́ ẹ máa bọ̀ ní Mandarin resort wà ní opposite mega school lójú títì yẹn ni ẹ ti ríbẹ̀ wọn tamato níwájú ẹ̀ báyìí ibi tí ọ́fíìsì wa wà ní Ọ̀rẹ́ nìyẹn then gbogbo ẹni tó bá ń gbọ́ wa ní Òkìtìpupa àti agbègbè ẹ̀ ẹ máa bọ̀ ní Maryland hotel la wà ní Òkìtìpupa nọ́mbà tí ẹ lè pè mí sí ni 08158770270 08158770270 08158770270.
0: Bàbá Èkìtì, Bàbá Èkìtì, ó ti dẹni ńlá nípa iṣẹ́ yìí. Bàbá a ti sọ̀rọ̀ lóríṣiríṣi nípa àwọ̀ká. Bàbá mo fẹ́ bèrè kí ni ìyàtọ̀ tó wà láàrin aromalegun àti àwọ̀ká gan.
1: Ẹ ṣe olóòtú ṣe rí àwọ̀ká àti aromalegun ka pe tegbon taburu ka abi ka so pe ibeji ni won ni tori pe won o fi gbogbo ara yato sira gbogbo awon kan to le fa aromalegun gbogbo awon kan won na ni o le fa awoka bo se le fa aromalegun ba lo le fa awoka de yato si yen sa hard labor ka ma gbe be ni sa ka ma gbe awon kan to wo gbogbo gba reru ka ma di ka ma fa de nka ge ba se so tele pe ni pa sise ise oko abi ka ma ka jo si oju kan fun iyojo pipe abi fun osu pipe gbogbo awon kan won bo se le fa aromalegun yen be ni o le fa awoka awon kini kan wa wa ni be to je wi pe o je ki won yato sira die
2: e ba won so e je
1: ka gbe na la ma salaye ni ori eto bakan na ni lifestyle last time igbe aye san gbe o le fa awoka yi bibi igbe aye yen ta pe ni lifestyle yen ni pe ka ma sun ka ninu otutu
2: ibi to ba tutu
1: be ni ka sun sori ties ka sun si waju esi ati be be lo den ka wa ma mu cold water ni
2: omi to ba tutu
1: ke yan ma je pe frozen food la yan laayo lati ma je ni gbogbo gba den ka ma sise ninu ojo ka ma sise ninu ojo gbogbo awon nkan wonyi o le te ba ri omi ojo eri pe o na ma tutu yato fo gbogbo awon nkan wonyi o le fa awoka e yato si yen sa taba lack of movement bi mo se so le kan ke yan ojo ko soju kan for long period of time then koma stretch kama se awon activity so le je kara o na die gbogbo awon kini won yin o le fa then stiffness like eyan o ka ese jo soju kan eyan o ka owo jo soju kan gbogbo awon kan won yin o le fa then poor diet kama je ounje to balance kama je un sha kama je utare ni kama je un pe ka balance diet
2: eyan ma wo ounje je
1: be ni sa gbogbo awon kan won yin ni o le sokunfa oro awokati and so yi then ka je ran pupo ju oil na to ba poju
2: lara
1: sugar
2: o le fa
1: be ni sir then low calcium ati vitamin gbogbo awon kan ti o le fa then alcohol to ba poju abi teyan o te fi le rara so gbogbo awon kan yen ni o le fa ni ti awoka na ti atuwa lara te ba wa wo lotu e ri pe o fara koti aromalegun sugar a se nbo ni bi to je pe koko ti o fi yato gangan eleyi to loyin bo npe ni major difference awoka ati aromalegun yen ni wi pe ni ti awoka ayi ri pe pains yen ko ni duro soju kan awa ma rin
2: ke ma sakiri ara
1: be ni sa o le se ma ri elomi to wa so pe o wa ni
2: ibadi
1: le ni to ba di lola lo ti wa
2: se mi o le ri dada
1: mi a lo ti wa seyin mi a te so e ti mo pe awoka ni e di ki yoruba se so pe awoka ni tori nkan to n
2: don rin kiri ara
1: be ni sa so iyen wa lo be awon apere ti iru en to ba ni ru asan yen ti o ma ma ni ni pe a ri pe je mo se so pains yen a ma mu ko ni du loju kan a wa sibe den o le je ko rikiriki ara yen ko wu den o le je ki ara riro ma wa ni gbogbo gba stiffness bi mo se so lekan yen moving sensation den constant tiredness gbogbo gba lo ma ma re o sise o a kan ri pe on tire ni the inability to train for long ko ni le wa iru yen awon eyan mi wa tan gbe ni ofe tori iru issue wa ti wa sit down there
2: won o le won le gbogbo won le rin dada
1: ni sa kan to ni opo kan si keji a ti re won the get mo se so then electric shock feelings igbe ni be a ma ni to ba bi owo soju kan to ba fe gbi abeso se jo
2: nile be
1: a ma ri pe o dabi pe o ni shock gbogbo awon kini won yen
2: ni lo ma gbon
1: be ni sa ni abi yan elomi gan a ma rin rin rin a ma yan elomi to ba rin a dabi pe o n te iso male elomi le ma rin lo ki bata o jabo lese ti o ni ma so aduro ko ni le duro
2: gbogbo ara sa ma kan
1: be ni sa
2: baba ikiti en to ba ni aisan awoka kini kan ti eni be le se
1: e se olotu dandan ni wi pe eni to ba ni aisan o loogun gbogbo wa ti ma yen atokunrin atobirin gbogbo bawon eyan se n gbo wa nile yi ati ma wi pe teyan ba ni aisan o loogun ni je ta yo pe eyan ma loogun yen iru eni be a ma we omi to gbona ko ni ma we omi tutu
2: be ni
1: be ni iru eni be o le ma rin gege mo se so bi ni ọgbọ̀n ìṣẹ́jú kó lè máa làágùn then tó bá jẹ́ ẹni tó lè jóni kó máa jó káàgùn máa jáde then irú ẹni bẹ́ẹ̀ kó tako láti máa sùn sórí tiles àbí lórí sínú ac àbí ibi tí ó bá jẹ́ pé ó tutù jù ṣọ́rọ̀ tí mo sọ yẹ yìí ó bẹ́ẹ̀ tàbí irú ẹni bẹ́ẹ̀ kó máa làágùn ní gbogbo ìgbà pé kí gbogbo ara kó máa tutù then irú ẹni bẹ́ẹ̀ kó reduce weight.
2: Wẹ́n jẹ́ ìgbọ́ wa lé mo mọ̀ pé ẹ̀ ń fi ọkàn bá wa lọ. Bàbá Èkìtì lórí ètò ìlera lọ̀rọ̀ la wà lọ́wọ́ báyìí. Bàbá mo fẹ́ kẹ́ tún pé nọ́mbà yẹn fáwọn èèyàn tó ń gbọ́ wa lé torí àwọn kan ṣẹ̀ṣẹ̀ rédíò wọn báyìí àti tẹlifóònù nọ́mbà yẹn fún gbogbo ọmọ Nàìjíríà.
1: Ẹ ṣe olóòtú gbogbo ibikíbi tí ẹ bá ti láǹfààní láti gbọ́ mi bá a ṣe ń sọ̀rọ̀ lórí ètò ìbáyìí. Ní Àkúrẹ́ a wà ní Adé Super Hotel After Ilé Ṣàgáràjì nínú hòtẹ́ẹ̀lì yẹn gangan ni tẹ́ bá ti wọ bẹ̀rẹ̀ sọ pé ẹ fẹ́ rí Bàbá Èkìtì ti o ba je ko Ondo ati agbogbo Ondo lewa e ma bo ni House 8 Road 7 Pele Ondo City eni to ba de wa ni Ore boya Ore ati agbogbo lewa Mandarin Resort la wa ni Ore Mandarin Resort yen wa ni opposite Mega School ni after Idimango Junction inu be ni office wa ni Ore den gbogbo kiti pupa ati agbogbo
2: ati agbogbo re badan
1: e ma bo a wa ni Maryland Hotel nu ogba Maryland Hotel yen la wa ni
2: okiti pupa
1: be te ba ti de be so pe baba ikiti le bere number ti ele pe wa si ni 08 1 08 1 55 55 78 70 70 0 0 0 5 5 5 5 7 8 7 0 0 0 5 5 5 7 8 7 0 0 2 7 2 7
2: ni number yen baba ikiti ati soro nipa orisirisi baba kini o ma nfa ro pare se gan
1: se olotu tori akoko wa lori eto eje kin kan sare fenu ba die die ai san ro pare se yi ohun tun yato si awoka ohun yato si aromalegun
2: se idi ni e ti mo se ni ke ka gugu e
1: wa be ni sa se ri eyi ja esan kan ti o ma n sele nipase isan ara
2: ti isan ara ni yen ba
1: do be ni sa ti isan ara ba da sele nigba ti isan ara ba ni idi lowo that is ele to loyinbo npe ni blockage
2: to ni ipenija
1: to ni blockage ti eje oraye igba nu e dada nkan ti o samba ma n lead si ebi to wa ye keje o lo ni ara latori dse
2: ko ni le lobe
1: eje mi debe so o ma n fa then awon nkan ti o ma n samba se okun fa iru aisan be ni wi pe aisan eje riru aisan ito sugar aisan cholesterol
2: e ma de
1: be ni sir lifestyle bi mo se so le kan yen en to ba mu kan abi heavy alcoholic en to n drink to ye pe drinker ni then yen lo be lara awon kan ti o le fa na ni lack of exercise then excess weight then belly fat idi ti mo fi so nipa detoxification gangan niyen then lack of sleep en to ba ro rusun taking of illegal drugs e ti ri bi mo se so le kan o let of ti eyan ba ni nkan kan ti eyan fe doju ko lara gege bi aisan ori awon osise ti
2: en to mo pa da da
1: osun abe ni sa so gbogbo awon nkan wa yen o le fa ti aisan lo pare se yi ti o le fi wa den yato si yen olotu processed food processed food too much of salt then red meat stress lack of sleep no gbogbo awon nkan be yen then family history boya o ti se nikan ri o ti se nikan ri
2: lagbole won
1: be ni o le pada then bad control pain particularly awon obirin ati smoking yan ma lo orisirisi ogun won fe bi to gbogbo awon eyan le result si ni roparese ti mo ti ma wa
2: atupe lowo yin baba ikiti en to ba ni esan roparese kini awon apere ti o ma ri gan
1: e se olotu a ri pe face dropping iyen ni wi pe ojoju le ma wo segbe kan kenu ma wo si egbe kan on one side then mi sa then yato si yin a ri pe arm weakness ko ni le gba pa ko ni le gbese ni line kan ti kini yen ba se then speech stores a ri pe boya ore o ni clear to ba nsoro abi ko ma tele soro rara then sudden bloodness to je pe in one eye egbe oju kan ko ni fi rina dada severe headache ori le ma fo iru eni be ni gbogbo igba to tayo bo se nse tele then sudden confusion ati loss of balance iru eni be o ni le duro dada
2: ko ni le duro dada baba je won be yin je bere kini kan bayi e mo ri pe gbogbo ele ta so late kan e fi oyinbo sinu e se kini e ba le ni abi ajogun ba bawo ni to oyinbo si je nu oro yi to ya mi lenu sa
1: e se olotu mejeji ni se mejeji la fi duro ni bi ise yi ajogun ba wa nbe ajemogun wa nbe ajogun ba yen ni pe abanle egun ewe egun ebe
2: iye olodun baba yi
1: le ti baba e se ile e lo ile bebe la fi makala fi meji ṣugbọn ti ajemogun be ni pe akawe ku
2: ekawegun
1: be ni
2: eyan to ba ni ekawe gan yo kunra re dada
1: tori pe o ti tayo pe bayi ni awon baba wa sese nigba kan bi aye ba se yin le yan se ntele
2: mo so fi makun
1: be ni sa mo so fun de tawon eyan nje laye awon baba wa yen ki n sohun lawon eyan nje
2: eyan ba je nru e si lodigo nbe
1: so awon nje tan je nsin ko si laye igba yen gbogbo oro awon nkan yen yan gbodo ma iyen ma nje ki itoju aisan ko se kini ko isi ko de dera lati se
2: e je tun bere kini kan baba ikiti yen ki bawo lo se je baba ikiti ẹyin ni baba tó wà lẹ́kìtì náà àbí ẹyin lẹ báwọn èkìtì náà.
1: àwọn kan ní abí gbogbo èkìtì kẹ mo ti sọ tẹlẹ lórí ètò yìí okun onigun ko ma le bi to ti fa wa ibi ti iran ti wa ti wa ni awa iru emi o le bi gbogbo eni to wa ni
3: o ya mi lenu gbogbo baba igiti
1: baba igiti ara ke gbo mi lo le ese mi le mi keta ara ke le kiti o jare o
2: baba igiti no baba igiti le ngbo yen lati ori eto ilera loro baba ba pe number yin le kan si ke si pe address ibi ti e wa awon to ba fe wa fun itoni ati awon to fe pe pe baba o ba wo lati se le yo awon e bi lowo yin ko to di pe a ma lo lori eto
1: baba ka to ma lo lori eto yi lo tu seri aisan kan to wa na to je pe o common la re won ito ni seri ito yo wa ko risirisi elomi ani ati jeta ohun ti nto
2: ohun to o wa npo ju
1: be ni elomi ka ani ati jeta ohun
2: ohun to rara
1: olotu ninu mejeji ko se le
2: ko se le to da
1: be ni
2: olo ma se wa
1: e mesa seri ito sugar le fa ke yan ma to ni gbogbo gba to je wi pe loru ato bi e marun mefa meje kilo to ma ni day time uncountable times lo ma fi to iyen lo be then ki wa nse gbogbo ito lo je ito sugar ni to ba ni urinary tract infection na a ma to wele wele be ito a ma seku elomi le ma to ki to ba nto yin gbara a ma ta iru eniyan e ti mo wi pe urinary tract infection ito yen le ma po a ma wa kele kele kele be then yen lo be then gege bi etima na ai le to ele ti olongo npe ni iseto prostrate iyen eniyan o ni le to eniyan o ni le to
2: o ni le to
1: be ni sa o ni le to o le chele o le je laarin oru lo gbogbo so gbogbo awon nkan won to ba ti ri be e pe wa gbogbo en to ba n go wa ni Akure ati agbegbe e ma bo ni Ade Super Hotel ibe la wa gbogbo eni to ba n go wa Londo ati agbegbe e ma bo ni House 8 Road 7 Pele Ondo City be ni en to ba n go wa ni Ore ati agbegbe e ma bo ni Mandarin Resort ibe la wa ni Ore then gbogbo en to ba n go wa ni Okitipo ati agbegbe e ma bo ni Maryland Hotel ibe la wa then number ti e le fi pe wa ni 08155787027 081 557 0 8 1 5 5 7 8 7 0 2 7.
2: Mo lati ekan lori eto ilera loro le ti mo gbe baba Ikiti wa gbadugbada onisogun ibile ni to lowo ba mi fi wi ati egbo to fi se omo araye lore lori e eje ka ma lo lasiko yi na ire ati ayo ati idunu la ko fi pade ngba miran amuruju lo ko ti ni opa e order bo
4: iṣẹ́ tó ṣe tó kí ó fẹ́ǹfẹ́ ó kẹ̀ǹkẹ̀ ó wá sẹ́wẹ́wẹ́ ó dùn bí ìlú dòdò létí ó dùn bí dòdò ìkirè 88.9 àdàbà fm.
5: Bàbá ẹgbà mi ẹrà mi kalẹ̀ ọrọ́kọ mi yìí má ti sú mi ìṣe ló ń pariwo ẹ̀yìn dídùn ara ríro ẹ wò ó mo ṣe mọ̀ pé kò lè mú ọkàn lọ oko mọ́ ni ò ṣe ṣúkẹ́ṣúkẹ́ dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni kódà ṣe ẹ̀kan sùn lọ ni.
6: Abba ajo oko ti igbo ni nipa 24/7 Abba Mission kọrọjọ gbogbo ìbílẹ̀ táwọn ọkùnrin ń bèrè fún gbà gbogbo àkànṣe gbogi ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà ti gbàlódé 24/7 Abba Mission kò lọ ti nú rárá ó kágbó ẹ̀yìn dídùn ara ríro afọgẹ̀dẹ̀gẹ̀dẹ̀ dọ̀tí ara dánù lọ́gán lọmọ ọkùnrin abádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún olólùfẹ́ rẹ̀ ìwé àtẹ̀gùn láfi pèlú rẹ̀ àjọ NAFDAC fòǹtẹ̀lú gbà ó da alágbó ara 24/7 Abba Mission láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà ẹ máa pe 091 60 62 62 53 091 60 62 62 53 orúkọ ọmọ nìjánu ọmọ 24/7 Abba Mission gbogbo ìgbà ìjàwá ìjà òsì always guide
7: me. Padà má lọ síbẹ̀ yẹn o marketing office àdàbẹ fm ni wọn wá number one la wà ilé gogoro tó wà lẹgbẹẹ a division police station ọba adéṣidà road nílùú àkúrẹ ó dẹ tún lè pe marketing manager sórí 08030414344 ronke sórí 07035295755 tàbí grace sórí 08032474686 ibẹ̀ gangan ni wà.
5: Bàbá ẹgbà mi ẹrà mi kalẹ̀ ọrọ́kọ mi yìí má ti sú mi ìṣe ló ń pariwo ẹ̀yìn dídùn ara ríro ẹ wò ó mo ṣe mọ̀ pé kò lè mú ọkàn lọ oko mọ́ ni ò ṣe ṣúkẹ́ṣúkẹ́ dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni kódà ṣe ẹ̀kan sùn lọ ni.
6: Abba ajo oko ti igbo ni nipa 24/7 Abba Mission kọrọjọ gbogbo ìbílẹ̀ táwọn ọkùnrin ń bèrè fún gbà gbogbo àkànṣe gbogi ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà ti gbàlódé 24/7 Abba Mission kò lọ ti nú rárá ó kágbó ẹ̀yìn dídùn ara ríro afọgẹ̀dẹ̀gẹ̀dẹ̀ dọ̀tí ara dánù lọ́gán lọmọ ọkùnrin abádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún olólùfẹ́ rẹ̀ ìwé àtẹ̀gùn láfi pèlú rẹ̀ àjọ NAFDAC fòǹtẹ̀lú gbà ó da
8: alágbo ara 24/7 abamination láti jẹ alágbàtà jákè jádò lẹ Nàìjíríà. Ẹ máa pe 091 60 62 63 091 60 62 63. Orúkọ ọmọ Nìjánu ọmọ 24/7 abamation gbogbo ìgbà ìjàwá ìjà ò sí always guide me.
9: Southwest, this

0: Those who make them are like them. So is everyone who trusts in them.
1: Àwọn tí ó dá wọn, wọ́n dàbí wọn. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni gbogbo ẹnikẹ́ni tí ó bá gbẹ́kẹ̀lé wọn.
0: Jeremiah 10:2-5 exposes the folly of idolatry.
1: Ẹ wo Jeremiah orí kẹwàá, ẹsẹ̀ ìkejì sí ẹsẹ̀ ìkarùn-ún. Níbẹ̀ náà ni ó ti tún fi ojú wèrè ìbọ̀rìṣà wọn léde.
0: Their gods are like helpless scarecrows in a cucumber field.
1: Nítorí igi tí a ké láti igbó ni iṣẹ́ ọwọ́ àwọn onísọ̀nà àti àáké.
0: They cannot speak and they need to be carried because they cannot walk.
1: Wọ́n kò lè sọ̀rọ̀, gbígbé ni a máa ń gbé wọn nítorí wọn kò lẹ́sẹ̀ tí wọ́n fi rìn.
0: Do not fear them, for they cannot do harm, nor can they do any good.
1: Má ṣe bẹ̀rù wọn, nítorí wọn ò lè ṣe búburú kan, wọn ò lè ṣe ẹnikẹ́ni ní ibi, wọn ò sì lè ṣe ẹnikẹ́ni ní rere.
0: True believers need fear nothing from the false prophets and priests of these fake gods.
1: Kò yẹ kí àwọn onígbàgbọ́ tòótọ́ nínú Jésù Kristì ó máa bẹ̀rù àwọn wòlíì èké àti àwọn àlùfáà èké tí ń sin àwọn nǹkan wọ̀nyí.
0: Omens, signs, enchantments, predictions, astrology are all false messages from these deluding things of nothing.
1: Nítorí gbogbo àwọn nǹkan tí wọ́n ń lò, àwọn àfọ̀sẹ, àwọn àmì, àwọn ògèdè, àbámọ́dá àti ìràwọ̀ wíwò, gbogbo nǹkan wọ̀nyí lè máa dẹ́rùba ni, ṣùgbọ́n ẹ má sì jẹ́ kó dẹ́rùba gbogbo ẹnikẹ́ni tí ó bá jẹ́ onígbàgbọ́ nínú Jésù.
0: Do not fear them. They cannot harm the real believer and certainly can do no good at all.
1: Ẹ má ṣe bẹ̀rù wọn. Kò sí búburú kan tí wọ́n lè ṣe fún onígbàgbọ́ tòótọ́ nínú Kristì. Wọn ò lè ṣe rere kankan bákan náà. Gbogbo ohunkóhun tí wọ́n bá sì fi àwọn nǹkan ifá wọn àbí àwọn àfọ̀sẹ wọn ṣe kò lágbára lórí ẹnikẹ́ni tí ń bẹ nínú Kristì.
0: 1 Corinthians 10:14-20 Therefore, my beloved, flee from idolatry.
1: Ìkíní Kọ́rintì orí kẹwàá, ẹsẹ̀ ìkẹrìnlá sí ẹsẹ̀ ogún. Ó ní nítorí náà, ẹ̀yin olùfẹ́, ẹ sá fún ìbọ̀rìṣà.
0: What am I saying then? That an idol is anything? Or what is offered to idols is anything? No.
1: Ǹjẹ́ kí ni mò ń wí? Ṣé mò ń sọ wípé àwọn òrìṣà jẹ́ nǹkan kan níbí rárá, tàbí àwọn èrè òrìṣà jẹ́ ohunkóhun bí rárá?
0: Rather, that the things which the nations sacrifice, they sacrifice to demons and not to God, and I do not want you to have fellowship with demons.
1: Ohun tí mò ń wí ni wípé, àní ohun tí àwọn kèfèrí fi rúbọ, wọ́n fi rúbọ sí àwọn ẹ̀mí Èṣù kìí ṣe sí Ọlọ́run. Èmi kò sì fẹ́ kí ẹ̀yin ó ní ìdàpọ̀ pẹ̀lú àwọn ẹ̀mí Èṣù.
0: Many fear ancestral covenants and sins of their forefathers coming upon them.
1: Ọ̀pọ̀lọpọ̀ ló ń bẹ̀rù àwọn májẹ̀mú tí àwọn baba ńlá wọn ti bá àwọn ẹ̀mí Èṣù àti àwọn òòsà wọ̀nyí dá.
0: Others are fearful that the gods they abandon will harm them or their families if they forsake them because of the love of Christ.
1: Wọ́n wà nínú ìbẹ̀rù yìí ní gbogbo ìgbà wípé bàbá fòsà àwọn bàbá wa lẹ̀ tá a bọ́ mọ́ tí a fi àfún ní ohunkóhun mọ́. Búburú kan yóò ṣẹlẹ̀ sí wa àbí ìjàmbá kan yóò ṣẹlẹ̀ sí ẹbí wa àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, ṣùgbọ́n kò lè rí bẹ́ẹ̀ nínú àwọn ẹni tí ó bá ń bẹ nínú Kristì.
0: But these are needless fears for any true believer in Christ Jesus.
1: Ṣùgbọ́n kò yẹ kí ẹnikẹ́ni tó bá ń bẹ nínú Jésù Kristì kó tún wà lára àwọn tí ó mọ ní irúfẹ́ àwọn ìbẹ̀rù àwọn nǹkan wọ̀nyí.
0: Gods are things of nothing. They do not exist. There are no such things as gods.
1: Ẹ jẹ́ kó lọ yé wa látòní lọ wípé kò sí tí ń jẹ́ òòsà. Ọlọ́run ò ṣẹ̀dá nǹkan kan tí ń jẹ́ òòsà. Iṣẹ́ ọwọ́ àwọn èèyàn ni òòsà jẹ́, àwọn èèyàn ló gbé kalẹ̀ àbámọ́dá àwọn èèyàn ni.
0: Jeremiah 16:19-20 Our fathers have inherited nothing but falsehood, worthlessness, and there is nothing profitable in them.
1: Ẹ̀gbọ́n ti Jeremiah orí kẹrìndínlógún ẹsẹ̀ ìkọkàndínlógún àti ẹsẹ̀ ogún wí, ó ní àwọn bàbá wa ti jogún èké, ohun asán ni wọ́n sì jogún, asán ni wọ́n

0: ìrànlọ́wọ́ kò sì sí nínú wọn. Ènìyàn á lè dá Ọlọ́run fúnra rẹ̀ bí àwọn ohun tí ènìyàn dá kìí ṣe Ọlọ́run.
1: Can a man make gods for himself? Yet they are not gods.
0: Ènìyàn á lè dá Ọlọ́run fúnra rẹ̀ bí àwọn ohun tí ènìyàn dá wọ̀nyí kìí ṣe Ọlọ́run.
1: 2 Kings 17:35-39. The Lord charged them saying, you shall not fear other gods, nor bow down to them, nor serve them, nor sacrifice to them.
0: Ìwé àwọn ọba kejì orí kẹtàdínlógún ẹsẹ̀ ìkarùndínlógójì àti ìkọkàndínlógójì níbẹ̀ lolúwa ti pàṣẹ fún wa wípé ẹ̀yin kò gbọ́dọ̀ bẹ̀rù àwọn òrìṣà wọn. Bẹ́ẹ̀ ni ẹ̀yin kò gbọdọ̀ tẹríba fún wọn láti sìn wọn, ẹ ò sì gbọdọ̀ rú ẹbọ kankan sí wọn, nítorí Olúwa nìkan ni kí ẹ bẹ̀rù, òun nìkan ni kí ẹ sì máa sìn.
1: But the Lord you shall fear, him you shall worship.
0: Olúwa nìkan ni kí ẹ máa sìn, òun ni kí ẹ sì tẹríba fún.
1: Psalm 96:4-5. For the Lord is great and greatly to be praised. He is terrible above all gods.
0: Orin Dávidì, orí kẹrìndínlọ́gọ́rùn-ún, ẹsẹ̀ ìkẹrin àti ẹsẹ̀ ìkarùn-ún. O ní nítorí Olúwa ga, ó sì ní ìyìn ju gbogbo àwọn òrìṣà lọ.
1: For all the gods of the nations are demons, but the Lord made the heavens.
0: Nítorí gbogbo òrìṣà àwọn orílẹ̀-èdè tí wọ́n ń bọ, wọ́n jẹ́ ẹ̀mí èṣù, ṣùgbọ́n Ọlọ́run ni ó ṣẹ̀dá gbogbo ọ̀run.
1: Persecution from the family and tribe often will result as it did in New Testament days.
0: Kò sí nǹkan kan tí a rí ṣe sí pé kí inú níbí ni ó mọ̀ wá fún ẹnikẹ́ni tí ó bá gbàgbọ́. Bẹ́ẹ̀ náà ni ó rí ní ìgbà tí Májẹ̀mú tuntun, bẹ́ẹ̀ náà ni ó gbọ́dọ̀ rí báyìí.
1: But there will not be persecution from the gods who have been forsaken. They are not real. They are nothing and can do nothing.
0: Ṣùgbọ́n bí àwọn ẹbí wa àbí àwọn ìbátan wa bá gbógun tì wá nítorí pé a gbàgbọ́, àwọn òòsà ìbílẹ̀ tá a kọ̀ lẹ̀ gangan fúnra wọn wọn lè gbógun tì wá nítorí pé wọn sí láàyè, kìí ṣe pé bóyá wọn wà nú ẹ̀mí níbì kankan, wọn sí níbì kankan, wọn lè ṣe ohunkóhun.
1: Isaiah 41:23-29. Gods, do something, whether good or bad, so that we will be amazed and filled with fear.
0: Isaiah, orí kọkànlélógójì, ẹsẹ̀ ìkẹtàlélógún sí ìkọkàndínlọ́gbọ̀n, sọ wípé ẹ̀yin òòsà, ẹ dìde kí ẹ ṣe nǹkankan, ìbá ṣe ní rere tàbí ní búburú kí a rí yín.
1: Indeed, you are nothing, and your work is nothing. Whoever chooses you is an abomination.
0: Nítorí asán ni yín ẹ jẹ́ ohunkóhun, gbogbo ẹnikẹ́ni tí ó bá sì yàn yín láàyò náà jẹ́ ìríra níwájú Ọlọ́run, àwọn náà kò jẹ ohunkóhun.
1: See, all these gods are false and worthless. All your idols are wind and confusion.
0: Gbogbo àwọn eré òòsà yín gbogbo àti àwọn ẹbọra tí ẹ̀ ń sìn, gbogbo nǹkan wọ̀nyí ò sí, wọ́n jẹ́ asán, ìmúlẹ̀ mófo ni wọ́n, àní gbogbo àwọn eré òrìṣà yín jẹ́ atẹ́gùn lásán, wọ́n sì jẹ́.
1: The Thessalonians turned to God from idols to serve a living and true God. 1 Thessalonians 1:9.
0: Ẹ wo bí àwọn ará Tesalónica ti ṣe, wọ́n yí padà sí Ọlọ́run kúrò nínú àwọn eré òòsà wọn láti máa sin Olúwa Ọlọ́run alààyè. Ní Tesalónica kìíní orí kìíní ẹsẹ̀ ìkẹsàn-án.
1: Yes, they did suffer affliction from their people, but not from the gods, because of their faith in Jesus.
0: Lóòótọ́ ni àwọn arákùnrin ní Tesalónica jìyà lọ́wọ́ àwọn ènìyàn wọn, torí wọ́n kọ òòsà wọn sílẹ̀, wọ́n sì gbàgbọ́ nínú Jésù Kristì. Ṣùgbọ́n àwọn òòsà yìí kọ́ ló gbógun tì wọ́n o, àwọn ènìyàn tó jẹ́ ìbátan àwọn èèyàn wọn ló gbógun tì wọ́n.
1: 1 Thessalonians 2:13-4. When you received the word of God, you accepted it not as the word of men, but for what it really is, the word of God, which also performs its work in you who believe.
0: Nítorí nígbà tí ẹ̀yin gba ọ̀rọ̀ Ọlọ́run, ẹ̀yin gba gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run, kìí ṣe gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ènìyàn, èyí ni ó sì ṣe iṣẹ́ gidi nínú yín, ẹ̀yin tí ẹ gbàgbọ́. Nítorí ẹ̀yin náà ti dojúkọ àwọn ìpọ́njú látọ̀dọ̀ àwọn ará ìlú yín, gẹ́gẹ́ bí ti àwọn Júù, ìyẹn ní Tẹsalónika kíní, orí kejì ẹsẹ̀ ìkẹtàlá, ẹsẹ̀ ìkẹrìnlá, àti orí kẹta ẹsẹ̀ ìkẹta sí ẹsẹ̀ ìkẹrin.
1: For you also endured the same sufferings at the hands of your own countrymen, even as they did from the Jews.
0: Nítorí ẹ̀yin ti la ìpọ́njú kọjá látọ̀dọ̀ àwọn ará ìlú yín, gẹ́gẹ́ bí ti àwọn Júù ti ṣe náà pẹ̀lú.
1: Dear listener, 1 Chronicles 16:26, all the gods of the peoples are non-existent things.
0: Ìwọ olùgbọ́ mi ọ̀wọ́n, ẹgbọ́ bí Kórónìkà orí kẹrìndínlógún ẹsẹ̀ ìkẹrìndínlọ́gbọ̀n ti wí, ó ní gbogbo àwọn òòsà àwọn ènìyàn àwọn kẹfìrì.

0: Bàbá yìí pé kò sí tí ń jẹ́ òòsà, kò sí Ọlọ́run ò dá òòsà kankan, pé wọn sí láàyè rárá.
1: Because the almighty true and living God has told us so.
0: Ìdí tá a fi gbogbo ẹnu sọ wípé wọn sí láàyè àwọn òòsà jẹ́ ní tí kò sí láàyè wọn àwáyé rí ni wípé Ọlọ́run fúnra rẹ̀ ló sọ bẹ́ẹ̀ fún wa.
1: Isaiah 43:10-12. Understand that I am the only God.
0: Ní Isaiah orí kẹtàlélógójì ẹsẹ̀ ìkẹwàá àti ẹsẹ̀ ìkejìlá, ó ní ẹ jẹ́ kí èyí kí ó yé yín wípé kò sí èmi nìkan ni Olúwa Ọlọ́run.
1: Besides me, there is no other God. There never was and never will be.
0: Ó ní lẹ́yìn mi, kò sí Ọlọ́run kankan, kò sí Ọlọ́run kankan rí ṣáájú mi, kì yóò sì sí lẹ́yìn mi.
1: It is I who have revealed and saved and proclaimed.
0: Èmi ni Olúwa Ọlọ́run, ẹni tí ó ti ń fi ohun gbogbo hàn. Èmi ni ó ń gbanilà, èmi ni ó sì ń kéde fún àwọn ènìyàn.
1: No foreign God has ever done this. I am the only God, says the Lord.
0: Kò sí Ọlọ́run àjèjì kan tí ó ṣe gbogbo nǹkan wọ̀nyí rí. Èmi nìkan ni Ọlọ́run, ni Olúwa wí.
1: The temptation is to compromise between idolatrous practices and the gospel of Christ.
0: Àwọn ènìyàn máa ń gbìyànjú láti gbọ̀jẹ̀gẹ́, láti wà ní fi ara wọn sí ipò ìgbọ̀jẹ̀gẹ́ láàrin ìbọ̀rìṣà àti ìhìnrere Kristi.
1: Trying to maintain traditional practices to not offend the gods, ancestors, and family, while vainly holding on to a hope of eternal life from Christ.
0: Ìntí àwọn ni wípé wọn a máa dàbí ọgbọ́n, wọn a ní tí n bá ṣègbàgbọ́ díẹ̀, kí n sì tún ṣe ìṣẹ̀ṣe díẹ̀, ká mọ́ bí àwọn alálẹ̀ ilẹ̀ nínú, kí a má sì kọ nǹkan t'Ọlọ́run sílẹ̀, ṣùgbọ́n ẹ̀tàn leléyìí.
1: It cannot be done. We cannot serve both.
0: Ìkan là á fọwọ́ múnú méjèèjì, a lè sọ̀tún sòsì.
1: Though a man has two eyes, he can only look in one direction.
0: Lóòótọ́ ojú méjì lèèyàn ní, ṣùgbọ́n a lè fojú méjèèjì wo ọ̀tún àtòsí lẹ́ẹ̀kan náà.
1: His two legs can only walk on one trail.
0: Ẹsẹ̀ méjì la ní gẹ́gẹ́ bí èèyàn, ṣùgbọ́n a lè kọjú sí àríwá ká tó kọjú sí gúúsù bákan náà.
1: Only one voice can be listened to at a time, though his ears are two.
0: Lóòótọ́ etí méjì la ní, ṣùgbọ́n etí ò gbọ́ méjì.
1: Serving two masters is an impossibility. No man can serve two masters. Matthew 6:24.
0: Matthew orí kẹfà, ẹsẹ̀ ìkẹrìnlélógún, kò ṣeéṣe fún ọmọ ọ̀dọ̀ kan láti sin Olúwa méjì. Ìrònú wípé a mọ sọ̀tún sòsì, ìtànjẹ ni kò ṣeéṣe rárá.
1: There must be repentance from all aspects of idolatry if the gospel is to be received unto salvation.
0: Bí ẹnikẹ́ni inú wa yóò bá gba ìhìnrere Jésù Kristì tí yóò fi di ẹni ìgbàlà, ọ gbọ́dọ̀ ronúpìwàdà kúrò nínú gbogbo tí ń ṣe ti ìbọ̀rìṣà.
1: There can be no compromise between God and Satan.
0: Àsọyépọ̀ kankan ò sí láàrin Ọlọ́run àti Sàtánì.
1: Light immediately scatters darkness so that it disappears altogether.
0: Ẹmọ tí ìmọ́lẹ̀ ó ṣe, ìmọ́lẹ̀ a máa tú òkùnkùn ká ní bí wọ́n gbé dáná rọ, a máa tú wọn ká ní kò ní kankan ṣe pẹ̀lú wọn.
1: There must be one or the other, not both.
0: Ìkan ló gbọ́dọ̀ jẹ́ nú méjèèjì, kò lè jẹ́ méjèèjì papọ̀.
1: Christ has already saved us from the gods of our fathers and ancestral traditions.
0: Fún gbogbo ẹni tí ó gbàgbọ́ nú Jésù Kristì, Jésù Kristì ti gbà wá là kúrò lọ́wọ́ àwọn òòsà àwọn bàbá wa àti gbogbo àwọn ìṣẹ̀ṣe wọn.
1: 1 Peter 1:18-19, knowing that you were not redeemed with perishable things like silver or gold from your empty way of life handed down by tradition from your forefathers, but with the precious blood of Christ.
0: Ẹbọ gbọ́ bí ìkíní Pétérù, orí kìíní ẹsẹ̀ ìkejìdínlógún àti ìkọkàndínlógún ti wí, ó ní nítorí a kò fi ohun tí dìbàjẹ́ rà yẹn.

0: iṣẹ́ tó sẹ́, tó ki, ó fẹ́fẹ́, ó kẹ́ǹkẹ́, ó wá sẹ́wẹ́wẹ́, ó dùn bí ìlúdùndùn létí, ó dùn bí ìdòdò ìkìrì.
1: Bàbá ẹgbà mi, ẹ rà mí kalẹ̀, ọlọ́kọ mi yìí má ti sú mi. Ìṣe ló ń pariwo, ẹ̀yìn dídùn, ara ríro, ẹ wò ó, mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni. Kò ṣe ṣúkẹ́ṣúkẹ́, da tọwọ́ rẹ̀ lẹ̀ ni, ó dà ṣe ẹ̀kan sùn lọ ni.
2: Abba, aṣọ òkú ò tí ì gbọ́ ni nípa 24/7 Abba Mission. Kọ̀rọ̀jọ́ gbòògùn ìbílẹ̀ táwọn ọkùnrin ń béèrè fún gbà gbogbo. Àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà ti gbàlódé. 24/7 Abba Mission kò lọ tí nú rárá. Ó kágbó ẹ̀yìn dídùn ara ríro. Afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ara dànù. Lọ́gán lọmọ ọkùnrin agbádúró tán. Tí ó sì máa ṣiṣẹ́ akọrin lọ́dún olólùfẹ́ rẹ̀. Ìwé àtegbò la fi pèlò rẹ̀. Àjọ NAFDAC fòǹtẹ̀ ló gbà. Ó dá alágbó ara 24/7 Abba Mission. Láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà. Ẹ máa pe 091-60-62-6253 091-60-62-53. Orúkọ mọ́ni Ìjánu ọmọ 24/7 Abba Mission. Gbogbo ìgbà ìjà wà ìjà òsì.

0: se duro.
1: Ẹ wá yin kú ọmọ
0: o. Ọ yẹ sá.
1: Mama yóò yẹ duwa.
0: Ọ ya ya ya ya ya.
1: Kò tó ti àwọ̀ ọ̀tá rẹ̀ gbẹ.
0: Orúkọ jẹ́.
1: Nítorí ọmọ rẹ̀.
0: Orúkọ jẹ́ sọ.
1: Ó yà kẹ́kọ̀ọ́ sí.
0: Ọmọ.
1: Kẹ́kọ̀ọ́ sí.
0: Ọmọ.
1: Ẹni gbẹ.
0: Ẹ o.
1: Àtọ̀hún.
0: Yẹ sá.
1: Àtìyá rẹ̀.
0: Ẹ o.
1: Àtọ̀mọ rẹ̀.
0: Gbogbo ilé rẹ̀.
1: Kẹ́wọ́ bẹ̀.
0: Ọmọ.
1: Kẹ́wọ́ bẹ̀.
0: Ọmọ.
1: Kẹ́wọ́ bẹ̀.
0: Ọmọ.
1: Kọ́tò.
0: Ẹ o.
1: Kọ́tò.
0: Kọ́tò.
1: Tí wọ́n torí ẹgbẹ́.
0: Yẹ sá.
1: Kọ́tò. Torí ẹgbẹ́.
0: Orúkọ jẹ́ sọ.
1: Kẹ́wọ́ lù.
0: Ọmọ.
1: Àwọn ni kẹ́kọ̀ọ́ sí.
0: Ọmọ.
1: Kẹ́wọ́ lù.
0: Ọmọ.
1: Kẹ́wọ́ lù.
0: Ọmọ.
1: Mo gbóhùn olúwa.
0: Ẹ o.
1: Ẹni dúró nínú pósí.
0: Orúkọ jẹ́ sọ.
1: Tó ta fà sí ọmọ. Ìdàpá.
0: Ọmọ.
1: Sínú pósí ọmọ. Ìdàpá.
0: Ọmọ.
1: Ìdàpá.
0: Ọmọ.
1: Ìdàpá.
0: Ọmọ.
1: Ìdàpá.
0: Ọmọ.
1: Mo gbóhùn olúwa.
0: Ẹ o.
1: Báyìí lọ lórí
0: orúkọ jẹ́ sọ.
1: Tọ́bá yóò sàm.
0: Ẹ o.
1: Ẹni dúró nínú pósí.
0: Mo jẹ́ sọ.
1: Tó ta fà. Ikú sọmọ rẹ. Ìdàpá. Sínú pósí. Ìdàpá. Ìdàpá. Ìdàpá. Ìdàpá. Ìdàpá. Ìdàpá. Ìdàpá. Ìdàpá. Ìdàpá. Ìdàpá. Ìdàpá. Ìdàpá. Ìdàpá.
0: Ìdàpá.
1: Ìdàpá. Ìdàpá. Ìdàpá. Ìdàpá. Ìdàpá. Ìdàpá.
0: Ìdàpá. Ìdàpá. Ìdàpá. Ìdàpá. Ìdàpá. Ìdàpá.
1: Ìdàpá. Ìdàpá. Ìdàpá. Ìdàpá. Ìdàpá. Ìdàpá.
0: Ìdàpá. Ìdàpá. Ìdàpá. Ìdàpá. Ìdàpá.
1: Ìdàpá. Ìdàpá. Ìdàpá. Ìdàpá. Ìdàpá.
0: Ìdàpá. Ìdàpá. Ìdàpá. Ìdàpá.
1: Ìdàpá. Ìdàpá. Ìdàpá. Ìdàpá. Ìdàpá.
0: Ìdàpá. Ìdàpá. Ìdàpá. Ìdàpá. Ìdàpá. Ìdàpá.
1: Ìdàpá. Ìdàpá. Ìdàpá. Ìdàpá.
0: Ìdàpá. Ìdàpá.
1: Ọgá
0: ẹgbẹ́ mi o.
1: Àṣẹbẹ́ta ni
0: o.
1: Ẹgbẹ́ ọkẹ́.
0: Yẹ́sà.
1: Ta ló dúró nù pósí.
0: Ta ló dúró nù pósí.
1: Ta fà ikú sí mi.
0: Ta fà ikú sí mi.
1: Ta fà ikú sọmọ mi.
0: Ta fà ikú sọmọ mi.
1: Ẹgẹ́ ni ikú.
0: Ẹgẹ́ ni ikú.
1: Ẹgbẹ́ sínú pósí.
0: Ẹgbẹ́ sínú pósí.
1: Wọ́n yá ọdún wa.
0: Lórúkọ jẹ́. Ẹgbẹ́ mi o. Ta ló dúró sínú pósí. Ta fà ikú sọmọ mi. Ta fà ikú sọmọ mi. Lórúkọ jẹ́.
1: Nítorí àwọn èèyàn
0: mi
1: tó ta fà sí wọn láti inú pósí ọlájú ọ̀sà mi àràpàniyà ibi ọdún sí tó ti ń ta fà àràkàmọ́ bẹ̀ ìdà ikú kàmọ́ bẹ̀ àràpá àràgbà àràgbà ọgá mo gbé wọn olúwa
0: bàbá mi o
1: wọn fẹ́ fi ìjì wọn fẹ́ fi ìjà
0: àtàlùwáyọ
1: oṣù kẹwàá
0: oh yes sir
1: oṣù kẹwàá
0: kábíyèsí o
1: oṣù kẹwàá
0: kábíyèsí o
1: oṣù kẹwàá
0: kábíyèsí o
1: oṣù òmìnira
0: oh yes sir
1: ló yẹ kó jẹ ọgá
0: oṣù òmìnira dẹ
1: yóò dẹ jí oṣù òmìnira
0: mi o
1: wọn tó ń gbọ mi àná máa dé oṣù òmìnira oṣù tó máa jáde kúrò nínú ìgbèkùn tó wà oṣù tó máa jáde lọ́wọ́ àwọn tó kún ẹ lójú
0: oṣù tó bẹ jáde ni
1: èmi ni kò dọ̀la ó yẹ jáde lọ́wọ́ àwọn akọrin
0: lójú lórúkọ jésù
1: ilé bàbá rẹ
0: lórúkọ jésù
1: ó yẹ jáde jáde jáde jáde jeremaya 50 verse 33 ibẹ ni wípé àwọn ọmọ israẹli àtàwọn ọmọ juda lájùmọ̀ kọ́ lójú pọ̀
0: àjùmọ̀ kọ́ wọn lójú pọ̀ sá
1: àjùmọ̀ ṣe kí ni
0: àjùmọ̀ kọ́ wọn ní ojú pọ̀
1: àtìyá àtọmọ rẹ lájùmọ̀ kọ́ lójú pọ̀
0: gbogbo ẹbí ni o
1: ọgá
0: ó yẹ sá
1: pé àtìyá àtọmọ rẹ
0: àtìyá àtọmọ
1: èyí tẹ pọ́n wọn lójú
0: ẹgbẹ́ pọ́n wọn lójú
1: èyí tí ń pè ìyá mi lójú
0: èyí tí ń pè ìyá mi lójú
1: tún pè mí ọmọ lójú
0: tún pè mí ọmọ lójú ẹgbẹ́ yà ó yẹ sá
1: ẹgbẹ́ òmìnira
0: lórúkọ jésù
1: apẹ́ni lójú lójú alẹ́
0: lórúkọ jésù
1: kí ni mo gbé
0: ẹyin òmìnira apẹ́ni lójú alẹ́
1: ẹyin
0: òmìnira
1: ẹyin òmìnira
0: ẹyin òmìnira
1: apẹ́ni lójú
0: apẹ́ni
1: lójú alẹ́
0: lójú alẹ́
1: gbẹ́yà
0: yẹ sá
1: òmìnira
0: òmìnira
1: apẹ́ni lójú
0: apẹ́ni lójú
1: lójú alẹ́
0: lójú alẹ́
1: ẹgbẹ́ ìyá mi lójú
0: ẹgbẹ́ ìyá mi lójú
1: lójú alẹ́
0: lójú alẹ́
1: ẹgbẹ́ bàbá mi lójú
0: ẹgbẹ́ bàbá mi lójú
1: lójú alẹ́
0: lójú alẹ́
1: jẹtú pẹ̀lú ọmọ lójú
0: jẹtú pẹ̀lú ọmọ lójú
1: ẹgbẹ́ ìyá
0: ẹgbẹ́ ìyá
1: tó bá sàmì méje
0: ó yẹ sá
1: ó yẹ kẹgbẹ́ ìyá
0: ẹgbẹ́
1: ìyá
0: ẹgbẹ́ ìyá ẹgbẹ́ ìyá ẹgbẹ́
1: ìyá
0: ẹgbẹ́ ìyá ẹgbẹ́ ìyá
1: ẹgbẹ́ ìyá ẹgbẹ́ ìyá
0: ẹgbẹ́ ìyá
1: ẹgbẹ́ ìyá ẹgbẹ́ ìyá ẹgbẹ́ àbò ògbàgbọ́
0: ògbàgbọ́ tẹ̀lé
1: tó ògbàgbọ́
0: ògbàgbọ́
1: fẹ́ tún mi ilẹ̀
0: ẹ tún mi ilẹ̀
1: o fẹ́ tún mi tán
0: ẹ tún mi tán
1: oṣù òmìnira
0: oṣù òmìnira
1: ni mò ń wọnú ẹ lọ
0: ni mò ń wọnú ẹ lọ
1: tó bá ka bíbélì ẹ kàwé
0: o yẹ sá
1: genesis ìwé genesis
0: yẹ sá
1: orí kẹjọ ẹsẹ kanu
0: yẹ sá
1: kí ló sọ ọgá
0: omi sì ń fà
1: omi ṣe kí ni sá
0: ó sì ń fà
1: omi fà
0: títí ó fi di oṣù kẹwàá
1: títí ó fi di oṣù kẹwàá
0: yẹ sá
1: ọgá ṣe wàá sàmì èní ni omi ìpọ́njú gbẹ nínú
0: alẹ́
1: tú adalẹ
0: jẹ
1: ẹni ni omi ìṣòro gbẹ nínú ayé
0: mi jẹ
1: omi ìdààmú ayé rẹ
0: lórúkọ jẹ
1: omi ìkorò ayé
0: lórúkọ jẹ
1: ẹni mọ mi yẹ gbẹ ó gbẹ Joseph.
2: Yes, sir.
1: Titi Osu Kewa.
2: Yes, sir.
1: Yes.
2: Ni Osu Kewa.
1: Osu Kewa.
2: Ni Ojo Kini Osu.
1: Ojo Kini Osu.
2: Ni Ori Awon Oke Nla.
1: Ori Awon Oke
2: Nla. Oh, yes, sir.
1: Yara ka baka baka. Ori Awon Oke Nla.
2: Yes, sir.
1: Mari Badu Bani.
2: Eh, mimi mo.
1: And you will listen me.
2: Loruko Jesu.
1: Enene Kodola.
2: Loruko Jesu.
1: Oh my God.
2: Eh, mimi mo.
1: Ilu omi poju ti won ri aye e mo. Ti won ni ori re oni gbe soke.
2: Tani wa yo.
1: Laari awon mo iya re.
2: Oh yes sir.
1: Tani laari agbe.
2: Loruko Jesu.
1: Tani ori re oni tayo.
2: Loruko Jesu.
1: Tani omo re oni tayo.
2: Lado laji.
1: And you will listen me.
2: Oh yes sir.
1: Bayi Loruwa wi.
2: Eh.
1: Oya jare.
2: Eh.
1: Yes.
2: Eh, mimi mo.
1: Oya jare.
2: Eh.
1: E ma ke.
2: Yes sir.
1: Ori mi gbo Loruwa.
2: Ori mi gbo Loruwa.
1: Omo mi gbo Loruwa.
2: Omo mi gbo Loruwa.
1: Jade nu agbe mi ponju.
2: Jade nu agbe mi ponju.
1: So me nu agbe mi ponju.
2: Inu agbe mi ponju.
1: Ebe nu agbe mi ogun.
2: Inu agbe mi ogun.
1: Ti mo lori mi ma.
2: Ti mo lori mi ma.
1: Seni mi o ni tayo.
2: Ni mi o ni tayo.
1: Ori mi jade me.
2: Ori mi jade.
1: Omi ti fa.
2: Omi ti fa.
1: Ori mi jade o.
2: Omi ti jade o.
1: Omi ti gbe.
2: Omi ti gbe o.
1: Ori mi jade o.
2: Ori mi jade.
1: Inu agbe mi ponju.
2: Inu agbe mi ponju.
1: Ti mo ri omo mi ma.
2: Ti mo ri omo mi ma.
1: Inu agbe mi gbese.
2: Inu agbe mi koro.
1: Inu agbe mi koro. Ti won ri mi ma.
2: Ti won ri mi ma.
1: Ti won ri omo ma.
2: Ti won ri omo ma.
1: Jade.
2: Jade.
1: Omo mi jade.
2: Omo mi jade.
1: Ori mi jade.
2: Ori mi jade.
1: Ori mi jade.
2: Ori mi jade.
1: Sede mi jade.
2: Sede mi jade.
1: Inu posi.
2: Inu posi.
1: Ti won ri aye mi ma.
2: Ti won ri aye mi ma.
1: Ori mi jade.
2: Ori mi jade.
1: Ori mi jade.
2: Ori mi jade.
1: Inu posi.
2: Inu posi.
1: Ti won di oko omo mi ma.
2: Omo mi ma.
1: Ti won di ogun omo mi ma.
2: Ti won di ogun omo mi ma.
1: Ti won di ogun oko mi ma.
2: Ti won di ogun oko mi ma.
1: Jade.
2: Jade.
1: Ìràwọ̀ mi gbọ́ ọ̀rọ̀ lúwọ̀.
2: Ìràwọ̀ mi gbọ́ ọ̀rọ̀ lúwọ̀.
1: Jáde nù pọ̀ sí.
2: Jáde nù pọ̀ sí.
1: Jáde nù pọ̀ sí.
2: Jáde nù pọ̀ sí.
1: Ọ̀rọ̀
2: mi o.
1: Kẹ̀kẹ́.
2: Ó yẹ sà.
1: Orí mi jáde.
2: Orí mi jáde.
1: Lábẹ́ ẹ̀gún ilé wa.
2: Lábẹ́ ẹ̀gún ilé wa.
1: Tí mo ti ń ṣerú o.
2: Ìṣerú o.
1: Orí mi jáde.
2: Orí mi jáde.
1: Lábẹ́ ẹ̀gún ilé wa.
3: Sepa.
4: Adani waye.
3: Yes.
4: Àwọn ará Íjíbítì.
3: Yes.
4: Sì mú àwọn ọmọ Ísírẹ́lì.
3: Yes.
4: Sì ní àsìpa.
3: Ni wọ́n mú wọn sí.
4: Kábí ẹ̀ṣọ́
3: ní àsìpa. Àsìpa.
4: Bẹ́ẹ̀ni sà.
3: Ọ̀gá.
4: Bàbá mi o.
3: Torí wọ́n ti rí tírẹ́sìsì ègún.
4: Bẹ́ẹ̀ni sà ẹ o.
3: Lórí rẹ̀.
4: Kábí ẹ̀ṣọ́.
3: Wípé wọ́n máa ń ṣerú lẹ́yìn
4: mi.
3: Àyè
4: ayọ́
3: lọ́rùn. Àwọn bàbá wa ti ṣe. Wọn kò sì sí.
4: Mo sí mọ̀.
3: Àwọn sì ń lu ẹrù ẹ̀ṣẹ́ dédé wọn. Ẹ lo.
4: Bàbá mi o.
3: Ó lè má jẹ́ bàbá rẹ tó o mọ̀.
4: Kábí ẹ̀ṣẹ́ o.
3: Ló ṣẹ̀.
4: Yẹ̀ṣà.
3: Ó lè jẹ́ bàbá bàbá rẹ. Tàbí.
4: Kábí ẹ̀ṣẹ́ o.
3: Ilé tí bàbá bàbá rẹ ti jáde. Ọ̀gá.
4: Bàbá mi o.
3: Bàbá mi ò sẹ̀mẹ̀.
4: Yẹ̀ṣà.
3: Jáde lábẹ́ ẹ̀gún.
4: Jáde
3: lábẹ́ ẹ̀gún.

0: ṣẹ̀rù lábẹ́.
1: Ìbọn ṣẹ̀rù lábẹ́ rẹ̀.
0: Ìdáná sọ.
1: Ìdáná sọ.
0: Ìnájọ.
1: Ìnájọ.
0: Ìnájọ.
1: Ìnájọ.
0: Ìnájọ.
1: Ẹ̀bùn
0: ilé bàbá.
1: Ẹ̀bùn ilé bàbá
0: mi. Tí mo ṣẹ̀rù lábẹ́.
1: Tí mo ṣẹ̀rù
0: lábẹ́ rẹ̀. Ayé mi
1: jáde.
0: Ayé mi jáde.
2: Mo dé látọjà ní ìjẹta tó bí mo ṣe dé báyìí dáàdì wa rẹ̀ ilé ń bá ti lórí òróró yìí kò kí ń gbàgbọ́ kò ń ṣe bá ṣáà máa ń bò òróró rẹ̀ tó bá ti ń kírun máa ń méṣọ pé mò ń sọ sí lára láràárọ̀ ó ti wá travel.
3: Ìyẹn dáàdì yín ọkọ yín tí wọ́n máa ń kírun ẹ̀ máa ń kán òróró sí wọn lára.
2: Máa ń wà lórí bẹ́ẹ̀dì. Látorí bẹ́ẹ̀dì ẹ̀ máa ti máa da òróró sí àwọn onímọ̀. Ọkàn ìdájọ́ bá ṣe ń pè mí a máa bèrè pé ṣé ẹ̀ ní sáfíìsì lẹ́nìí ni ṣé ẹ̀ ṣe ni ìgbà tó máa wá di àárín ilé tọ́níkà san owó yìí tọ́níkà san 920 mo wá ń san 920 yẹn lọ ní ìjẹta mẹ́wàá ìmọ̀ ẹ̀ṣẹ̀ dé látọjà kan ni. Ó wá ń bèrè lọ́wọ́ mi pé ṣé o ti kọjà ṣé mọ́tò ẹ ti dé mọ́nà ti já ọjà. Ó wá ní pé mo wá ní mo dẹ̀ ní ìdọ̀jà kan tí mo tún fẹ́ rà ó pé bẹ̀tẹ̀ owó yẹn pé mo lọ búùkù ẹ̀ bẹ̀tẹ̀ owó yẹn ò tí ì pé. Ó lè lo mo wá ní ìdìbà ẹ̀ mo ní mo ní ìdìbí 500,000 lẹ́sẹ̀kẹsẹ̀ ó dẹ̀ fọwọ́ 500,000 sí mi.
3: Ó dẹ̀ fún 500,000. Lẹ́sẹ̀kẹsẹ̀. Sọ fún yín rú ẹ̀ rí.
2: Kò fún mi rí.
3: Yeye. Pánìdì owó ń bí o.
2: Bíbélì o.
3: Oya olóore kó máa tẹ owó sí ẹ.
2: Ní Jésù.
3: Ẹ bá pàtẹ́wọ́ fún Jésù. Fọ sókè.
2: Yes.
3: Ọ̀tún jí ìyá mọ́.
2: Ní Jésù.
3: Kí lọ́lọ́ ṣe.
2: Pẹ́ lọ́wọ́ Ọlọ́run ní nǹkan tí Ọlọ́run ṣe fún mi tí wọn ò kí mi kú ọ̀fọ̀. Mo gba ọmọ kan mọ́ra ní àdúgbò wa. Wọ́n jọ lọ sí skul ni òun àtọmọ mi ọkùnrin wọ́n jọ wà ní kíláàsì kan náà. Nígbà tá a wà ní ẹ̀yà ìtẹ̀ a máa sọ fún mi pé ìyá ọkọ mi ìyá ọkọ mi. Màá máa sọ fún ọmọ mi pé ọmọ yìí máa ń gbè mí níyà ọkọ. Mo ní ṣo láìkẹ̀ yẹn mọ́ mi má máa sọ bẹ́ẹ̀ mọ́ òun ọ̀ láìkẹ̀. Nígbà tó tún wá ya wọ́n tún wá kó bá mi níbi street ilé wa. Ẹni tó dẹ̀ fún lóyún ò gboyún. Wọ́n máa sọ fún mi pé ìyá ọkọ mi. Mo ní wá kí yín ni. Oyún yẹn dẹ̀ ti kú dẹ̀dẹ̀. Màmí ẹ̀
3: bá bá. Ok ẹ gbà yẹn tira. Olóyún ni.
2: Olóyún ni.
3: Olóyún ni àbí.
2: Ó
3: máa ń rìn mọ yín.
2: Ìgbà tó bá rí 2 mini score ní orí bẹ́ẹ̀dì lóru. Mo wá pè wọ́n padà. Wọ́n wá ní máa gbàdúrà fún ọ pé láti bá ti wà lọ́sítò. Wọ́n ní kó máa lọ kó máa bọ̀ pé wọ́n fẹ́ ṣe operation. Wọ́n ní kó lọ wá owó wa. Mo ní ṣe ẹgbẹ́ ọlọ́run gbọ́. Mo lé mi ò lọ wá hospital ńlẹ̀ o. Mo ní ṣùgbọ́n mo ní kinní kan mo ní ẹgbẹ́ òróró yìí. Kẹsẹ̀ gba aṣọ agbára. Mo ní kó fi ra inú ẹ̀. Kó bẹ̀ mú òróró yẹn kó mu. Kó wá mú òróró yẹn kó fi sí abẹ́. Mo ní lágbára ọlọ́run mo lé ẹ̀ máa pè mí kó ti bímọ. Ìgbà tó máa pè mí wọ́n ní láti fa ti bímọ mo ní ọlọ́run ṣe ń wo.
3: Wọ́n dẹ̀ sọ pressure fún. Òróró yìí ló ń lò. Ẹnìkan kí mi sọ pé òróró.
2: Òróró.
3: Sọ pé má jẹ̀mú.
2: Má jẹ̀mú.
3: Sọ pé ọlọ́run wà síbẹ̀.
2: Ọlọ́run wà síbẹ̀.
3: Ẹrú ẹ̀bọ yóò.
1: Wájà lọ ṣé o.
3: 920.
1: 920. $20.
3: Ohun tí olúwa fẹ́.
1: Kábíyèsí o.
3: Tó ní kó o fi ṣe 920.
1: Ó yẹ sà.
3: Ó jẹ́ kó o ṣe.
1: Kábíyèsí o.
3: Ṣé o dẹ̀ ń ṣe lè tó tẹ̀lé? $20
1: Yẹ sà.
3: Tó ní kó o fún oníbàárà.
1: Bẹ́ẹ̀ni o
3: bẹ́ẹ̀ni o.
1: Ṣé
3: o dẹ̀ ń ṣe? $20
1: Kábíyèsí olóró.
3: Tó máa pé 31. Olúwa ní tó o bá lè gbọ́ rẹ̀.
1: Bẹ́ẹ̀ni o.
3: Mo sọ ní ìjẹrin. Gbogbo ẹni tó bá máa rú ẹ̀wọ̀ 920.
1: Bẹ́ẹ̀ni
3: sà. Ló gbúdọ̀ fún oníbàárà.
1: Yẹ́sà.
3: Ní $20
1: Tó
3: o bá lọ fún oníbàárà.
1: Kábíyèsí
3: o. Ní $20
1: Yẹ́sà.
3: Tó o rú ẹbọ.
1: Bẹ́ẹ̀.
3: 920 yìí.
1: Yẹ́sà.
3: Kò ṣe ìtẹ́wọ́gbà.
1: Kábíyèsí olóró.
3: Èdìdí ò sí nínú ẹ̀.
1: Yẹ́sà.
3: Májẹ̀mú ni. Tó bá ti di October 10. Wọ́n gbé ọrẹ yẹn mọ́. Gbogbo ẹ̀ yíwọ́ lẹ́sà mi.
1: Kábíyèsí olóró.
3: Ìyanu ti ọ̀ lọ́wọ́.
1: Amen.
3: Sẹ́yìn
1: yẹn.
3: Yẹ́sà. GTB.
1: GTB.
3: GTB.
4: Ni ti o fe ra won owo ninu osu oṣù kẹwàá.
5: Kábíyèsí Ọlọ́run o.
4: Irú wọn ni olùwọ ẹbọ yẹn.
5: Ọlọ́sà.
4: Torí ibi tá à ń lọ yìí.
5: Ẹ o.
4: Ibi olè ni.
5: Ọlọ́sà.
4: Ẹ máa ké.
5: Ọlọ́sà.
4: Ẹ jẹ orúkọ mi kúrò mẹ́.
5: Ẹ jẹ orúkọ mi kúrò mẹ́.
4: Nínú àkọlé àwọn tí ó ṣẹlú ayé.
5: Nínú àkọlé
4: àwọn tí ó ṣẹlú ayé. Ọ̀gá, ọkọ̀ tí wọ́n fẹ́ yọ lẹ́rọ̀, ṣe bá lè parẹ́. Ọ̀gá, ṣe bá lè parẹ́. Nínú àkọọ́lẹ̀ ẹrú tí orúkọ rẹ wà. Má jẹ̀ mú parẹ́.
5: Ṣàmì. Bọ́lá ti ṣàmì báyìí. Ìwọ ni ẹ̀rí kan.
6: Amẹ́.

0: tilẹ̀ẹ́lẹ̀.
1: Mo ní la.
0: Ilẹ̀ á pọ̀ bá ṣe pàjòyè lọ́jọ́ kan ṣoṣo kò sì sẹ́ni tí ò múlẹ̀. Gbogbo nǹkan tí igi ẹni tí igi bá pa àá fi máa ń jí igi ni.
1: Àjàká jẹ́ ọgbà.
0: Bẹ́ẹ̀ni tó dò bá pa náà àá máa fi ń jí odò.
1: Mo tà ní warawara kò tà.
0: Gbogbo nǹkan tí n bá ṣe ó dàṣegbé lè nítorí mo dọmọ aláṣegbé.
1: Ṣé lọmọ ló ń pariwo? Ló ní ẹ máa ń bọ̀.
0: Ìdí tá a fi ṣégbé ni wípé àìbèrè ẹ̀jẹ̀ lọ́wọ́ ìgbín.
2: Ọmọ
1: olúọdẹ.
0: Ẹ̀bí èṣúrú bí ò bá ta gbọrọgbọrọ wọn ì ń mú èṣúrú sí i. Torí pé bí èṣúrú bá pé gbọdún nínú ebè egun náà ni máa ń ta.
1: Ọmọ olúọdẹ.
0: Mo kí ẹ̀yin tẹ́ ẹ mọ́ ń kọ àwọn èdè yìí lẹ̀ ń gbogbo ògbà.
2: Ọmọ olúọdẹ.
1: Okú máa ń wọlé wẹ́rẹ́.
0: Bẹ́ẹ̀ bá ti ń pè èdè wa ẹ mọ rí bà wá o.
2: Ṣé ọpọlọ.
1: Ṣé ọpọlọ.
0: Torí gbogbo eléyìí àbálẹ́nu bàbá àbálẹ́nu ìyá.
2: Ṣé ni.
0: Àwọn oníṣọ́ọ̀ṣì sì ni bàbá mi àti ìyá mi àwọn apostolíkì àwọn émẹ̀.
2: Irigbèrè ló.
0: Àmọ́ bá a ti pẹ́ awálé ayé parí láàrí.
2: Irigbèrè ló.
0: Ọ̀yẹ̀yẹ̀ ò ní yẹ ká dàrá iná orí epo aṣìjó tìkanra tìkanra.
2: Kò fọ́ sí ìṣe yìí tó.
1: Wọ́n ti dé.
0: Bí mo ṣe sọ náà ni ó ṣe rí bó bá dìgbà tó bá yá èmi náà ó padà di dictionary.
1: Àwọn ọjọ́ tó ń ṣe ni
0: o. Ó wù mí kó jẹ́ pé tán bá pèdè kan títí ẹja lọ rèé bèrè lọ́wọ́ kò fó sì pé bò ló ṣe rí.
1: Ẹ jágbe lárú rẹ o.
0: Ìwọ tó bá sì ní tó bá ní àfojúsùn rúbáhun ìwọ náà ó gbọ́dọ̀ mọ tẹ́tẹ́rẹ́ tó bá ti débi iṣẹ́.
1: Mo ṣe máa lọ mọ́ o.
0: Ìbábíọ́dún fábùmí tilẹ̀ òkè mẹ̀sí.
1: Ọ̀pọ̀lọ.
0: Ẹ̀ṣàgbín ará ògbójò.
1: Ìmọ̀.
0: Aláró ló lẹṣin òjò pa ṣẹ̀kẹ̀rẹ̀ mọ́dẹ ọmọ àtìbà.
1: Ooo.
0: Ọ̀gá mi fábùmí ó gbé gbogbo ẹ̀ fún yín lọ́nà ọ̀run.
1: Ẹ wá ṣe.
0: Òun ò dá kankan tó kù sí pé mo gbé fún fábùmí òkè mẹ̀sí.
2: Ọmọ olóde.
1: Adúpẹ́ tó já wá sí i. Kò fòṣì.
2: Ọmọ olóde.
0: Mo gbé fún yín o.
2: Irigbèrè
0: ló. Ẹ̀ṣàgbín ẹ̀ka alẹ́ fún tèmi lọ́run.
1: Irigbèrè ju ọmọ olúwa.
0: Ẹ̀yin lẹ mọ táìmù tán ń lò lọ́run o. Ẹ ṣáà kú dédé àókò yìí.
2: Kò fọ́ sí ìṣe yìí tán.
1: Ó jẹ́
2: ìwọ́ kú ìṣe.
0: Àwọn kan máa ní èèyàn kò kọ́ àwọn ní nǹkan kan àwọn olọ́gàá àwọn èmi ń lọ̀gá o. Ọ̀gá mi tiẹ̀ pọ̀. Ọ̀gá tó kọ́ mi primary kọ́ ló kọ́ mi ní yunifásitì. Ọ̀gá mi kan wà kì í fẹ́ ká máa dá kan lérí rédíò wọ́n ti mara wọn ẹ káàlẹ́ ọ̀gá mi.
1: Iṣẹ́ ẹ̀ kò fọ́ ṣe.
0: Ó mogún olúbùnmi ọ̀gá mi ni tí mo gbé fún dáadáa. General Ugale ọba Yorùbá ẹgbẹ́ bàbá kẹ́pẹ́ lápèrè.
1: Kò sí ni o. Iṣẹ́ ẹ̀ kò fọ́ sí ni o.
0: Àwọn bàbá gidi nù tó jẹ́ pé bẹ́ ẹ bá ṣètò tán tó kù díẹ̀ káàtó. Ẹ̀lọ́ báwo ni? Ọ̀dẹ́. Sa òkú ètò àmọ́ ṣe báyìí àwọn ọ̀gá dáadáa nù.
1: Àwọn tó ń bọ́ lọ.
0: Yàtọ̀ fáwọn ọ̀gá tó jẹ́ pé ilé ọtí ni wọ́n ti máa dáyẹ̀yẹ́ ọmọ nínú wọn kalẹ̀.
1: Àjàká tún gbọ́ lọ́rin jáde.
0: Àgàgà kan rí ẹni tí obìnrin tẹ bá jìjọ ń rìn súnmọ́ra yín kan dáyẹ̀yẹ́ kalẹ̀ ń bẹ̀.
2: Kérédò ọmọ olóde.
0: Ẹ̀yin nù ń wo ọlọ́run àkúkú mọ̀yìn àmọ́ ifá mọ̀yìn.
2: Ọmọ olóde.
0: Ilẹ̀ rínú. Ilẹ̀ rínú, inú rínú, ilẹ̀ sì rí kà.
2: Ọpọlọ.
1: Ọpọlọ ni.
2: Ṣé láwùjọ fèdè Yorùbá ṣe.
1: Abínibí àtọ̀ sábìlìtì Yorùbá.
2: Àwùjọ.
0: Ọ̀gá kan tiẹ̀ wà gbogbo èèyàn láyé tán bá ti ń bínú wa ni pé ẹ mọ̀ tó ò fẹ́ rójú o ò fẹ́ rí pípín ojú mi. Ọ̀gá tí mo ń sọ yìí látọjọ́ tí mo ti mọ̀ àríwá ètò ojú ẹ̀ rí pípín ojú ẹ̀ là á máa ń rí gbogbo ògbà.
1: Lábala
0: lábala ni
1: ètò kò fọ́ ṣe
0: é. Àwọn ò dákọ̀ awọ irin ẹni tí mo dákọ̀ ti mọ́ra ẹ̀. Ẹ káàlẹ́ bọ̀dá mi Adébáyọ̀ Wala.
1: Pẹ́ Ọlọ́mọ.
0: Olówó Òkéré Joseph mo kí i yín.
1: Sani warawara.

bọ̀dá Fẹ́mi Ogun dá ẹ̀ sí ara pápá ń tẹ́tú bí gìjàgìjà ní tẹkùn lọ́dàn ẹ ti sùn ni ẹ mọ̀ tí ì sùn bẹ́ẹ̀ fọ́n bá ń kọni onílé kan kì í sùn. Mo gbé fún gbogbo ẹ̀yin aṣíwájú o kẹ́pẹ́ o lórí ètò yín ètò wa ètò ìrìnkèrindò ọmọ olóde Ògúnbíyí tìlú ẹ̀ta ayé gbajú Èkìtì Kwara.

àwọn ọ̀pọ̀lọpọ̀ ń pè mí lẹ́yìn ètò. Wọ́n ní bí mo ṣe ń pe nọ́mbà mi, àwọn ìrírí gbọ́ dáadáa, àwọn tí máa ń rìkọ́ọ̀dù, àwọn ní sábà máa ń ná ti máa ń gbà á síra wọn. Ẹ mọ́ bínú, omi ló pọ̀ lẹ́wọ̀, ó wò kété kógó yẹn ṣe òkété òṣìgbodó. Tẹ́ ẹ bá ti mú bẹ́rù àtìwé tán, ẹ kàn gbá mi láago, n ó sì mọ̀ pé ẹ ti mú bẹ́rù àtìwé tán, mo fẹ́ pè fún yín lẹ́rẹ̀wọ̀. Torí ẹranko tí màá mú tẹ wá fún tèní yóò tún ṣe yín ní ààyè o, ẹranko tí ń gbélé tí ń gbóko ni o. Ẹ mọ́ bínú, tẹ bá ní kí n mú àgbọ̀nrín tó ń gbé nínú odò ohun tẹ ní kí n mú tẹ wá, á padà mú tẹ wá. Ẹ jọ̀ọ́, ẹ mọ́ bínú, á padà mú àgbọ̀nrín tí ń gbé nínú odò tí ń gbélé rílẹ̀ wá, á mú wá. Ẹranko kan náà wà ní Yorùbá tí gbogbo èèyàn mọ̀ sí, kò pọ̀ lọ́dọ̀ wa ń bí. Ẹranko tí ò bá sì ti pọ̀ lọ́dọ̀ wa ń bí, ìyìn fẹ́ mọ́ déédé sọ ní eré afẹ́fẹ́. Àgàgà ẹranko tí mi ò rí sẹ̀mí ẹ̀ rí, tí mi ò sì mẹni tó lòun parí. Ọ̀pọ̀lọpọ̀ ẹranko mi tẹ́ rí nínú omi, AI ní gbogbo ẹ o, tó jẹ́ pé àwọn abracadabra ni. Àmọ́ lóòótọ́ ló wà, ẹranko yìí ìmọ̀ ní ọwọ́ kì sí ní ẹsẹ̀, ó sì lágbára ju nǹkan míì lọ, kódà kò lé egun kankan. Ìjàpá náà, ìjàpá kan wà nínú omi, débi wípé wọ́n bá pa sí bíi méjì sí mẹ́ta, agbára èèyàn kan ò lè rí i gbé. Ní ìjàpá tí mò ń wí yìí, akíríkọ́gbọ̀n ọmọjú ọlá pé nǹkan bí ọdún bíi mélòó sẹ́yìn, ó ní àyàdì tìlú ọ̀rẹ́, àìṣe tọ́pẹ́ ìjínigà, bàbá kẹ́ ẹ pẹ́ o, ń bọ fani, bó bá ṣe kòǹgẹ́ ẹ̀, èèyàn mẹ́ta ò lè gbé ní ìjàpá ni bàbá fi ń bọ fa lọ́jọ́ náà. Àmọ́ ìjàpá kọ́ náà pé o, ọ̀tọ̀ ni nǹkan tán pé. Ẹni ní ẹ̀yìn ní kí n sọ, ọjọ́ tá a bá mú tẹ wá náà, a sọ, ó ṣeé ṣe kí n gbé àìṣe tọ́pẹ́ ìjínigà, àyàdì tí gbogbo ìlú ọ̀rẹ́, bàbá ti tún dolórí ẹbí, àwọn náà tún ni alákòóso gbogbo kíni ó ti yé yín. Mo kí bàbá kẹ́ ẹ pẹ́ o, àìṣe tọ́pẹ́ ìjínigà, ẹ bá mi tọ́jú àìṣe Mọ́ndé ṣàwòjù, ẹ bá mi kí wọn dáadáa lọ́rẹ̀. Àwọn ohun bẹ́ èèyàn bá súnmọ́ wọn, èèyàn ò ní fẹ́ mọ́ lọlé ọdún dáadáa. Mo ṣeré lọ sétí odò náà ni mo tún pàdé àwọn ẹja kan. Ajá ni, àmọ́ inú odò ní ti ń ṣẹ̀ṣẹ̀ mí ẹ̀. Ajálò náà, wọ́n ń pè ní ajádò. Ǹjẹ́ ẹ mọ̀ pé ajá tí mò ń sọ yìí, níbi tó náà tún ní agbára dé. Tó bá fẹ́ bímọ, kì í bímọ sí inú odò, á bímọ sí orí ìtàkè bí ẹ̀gbẹ́ odò. Bó bá dé àsìkò odò báyìí, bóyá ó ṣeré ló ń oúnjẹ lọ. Tó òjò bá fẹ́ rọ̀, kò sì nílè rọ́mọ yìí kó lọ, níbi tí agbára Ọlọ́run mi dé.

A ń ní ọfẹ́sọ̀ nípa ẹranko tó jẹ́ pé ń gbé nínú omi, ń gbé ní orílẹ̀. Eléyìí tó ń gbé nínú omi la fẹ́ mú tẹ wá fún tèní, kì í ṣe eléyìí tó ń gbé lórílẹ̀. Àwọn náà máa rìn káàkiri kódà tí ẹ bá fẹ́ sin, tẹ bá fẹ́ sin kinní yìí ní orílẹ̀, ẹ gbọ́dọ̀ bomi kalẹ̀, ẹ kó sínú omi ni. Inú omi lẹ́ti máa sìn, àmọ́ eléyìí tó ń gbé lórílẹ̀, kò síbi tẹ́ ẹ̀ ti lè sìn títí ẹ̀. O la fi ní pé ń gbé nílé, ń gbé lóko. Eléyìí tí ń gbé nílé, tí ń gbé lóko. Òun náà làwọn méjèèjì. Àmọ́ tẹ bá fẹ́ sin tinú omi nínú ilé, ẹ bomi sí o, bẹ́ẹ̀ bá bomi sí, kì í pẹ́ dòkú. Ẹ jẹ́ kí n sáré pe nọ́mbà mi ká mọ lọ sókè odò. Mo kí gbogbo ẹ̀yin tẹ̀ ń gbọ́ mi lóhùn láròyé láfọ̀ṣẹ fún tèní o. Mo kí yín o, Buhari ọ̀rẹ́. Ẹ bá ń kí ìyá mi dáadáa, ìyá ilé kan. Ẹ káàlẹ̀ tèní, gbogbo ẹ̀yin tẹ̀ ń gbọ́ mi. Èkó lẹ ti ń gbọ́ mi o, Ìbàdàn ni. Ọ̀sun ni o, gbogbo Ọ̀yọ́ ẹ káàlẹ̀ o. Gbogbo Òǹdó lẹ ti ń gbọ́ mi, Èkìtì lẹ ti ń gbọ́ mi. Ṣé Òǹdó àbí Èkìtì ẹ ń gbọ́ mi ń Kwara? Àwí mo kí gbogbo yín o. Ẹ̀yin gómìnà, ẹ mà ní sẹ̀ràn. Bàdá ọ̀kẹ́nu.

ẹ ti mú tákàndá àti kínní. Nọ́mbà mi ni 081-6-3-5-1. 081-6-6-5-8-8-8-5. 081-6-6-5-8-8-5. Nọ́mbà àtọ̀dọ̀ mi nu. Ó sì jẹ́ ọ̀rọ̀ ìkejì ẹ̀. Òun náà ni 091-52-45-24-22. Ó pè mí nùwò, ẹ bá fẹ́ bùn lówó, bẹ́ ẹ sì fẹ́ pè mí fún MC. Olúọdẹ yín wà níbì kan, ẹ fẹ́ sọdún ògún, káwá bá yín sùn jálá. Ẹ fẹ́ pè wá fún package ọ̀rẹ́ yín, ẹ fẹ́ ṣe surprise package sí pé ká jí wá ibi tẹ́ ẹ bá wà. A mọ bá a ṣe ṣe, bó sì ṣe ká bá yín fìjálá ọdẹ ránṣẹ́, ká bá yín package ẹ̀ sínú kinní, ká jù sí yín. Ẹ̀yẹn tá a ti fún wa lórúkì, ó tán kò sí problem kankan. Bẹ́ ẹ bá sì dán wa wò lẹ́ẹ̀kan, ẹ ní lo ẹlòmíì mọ́. Àwa lẹ mọ lò títí, ẹ mọ fún wa lówó. Ẹ kálẹ̀ o, gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi lóhùn láròyé láfọ̀ṣẹ. Ẹ já lọ sókè gan-an.

Ọlọ́run ti tóbi rẹ ìbàyẹ fún tèní Ọlọ́run mi o. Adá ni wáyé ìbàyẹ fún tèní. A fẹ́ tún bẹ̀rẹ̀ bá a ṣe máa ń ṣe gbogbo ìgbà, má jẹ́ kélé yìí jẹ́ àṣemọ. A fẹ́ sọ̀rọ̀ nípa ẹranko tí a pè ní abàmì, a mọ̀ lè pè lẹ́ranko. Torí kò lẹ́sẹ̀ o, kò lápá, kò lọ́wọ́. Béèyàn ò bá fẹjú mọ dáadáa, kò lè rójú ẹ̀ gan. Inú odò sì ní ń gbé. Omi ò lè kún títí tí kẹ́rí komi gbé lọ. Ọlọ́run ìbà ẹ o. Eléyìí tí ń wà nílé tá a lè sìn nílé tá a tún bá pàdé, ó là ń pè ní ìgbín. Àwọn fámílì ìgbín ni. Ṣe mọ̀ pé ta bá fẹ́ dákọ fámílì ẹkùn, wọ́n pọ̀ dáadáa ìkokò, ajá oko, àwọn ẹta, kìnìún, ẹkùn. Wọ́n pọ̀ dáadáa ẹranko kan náà tún wà tá a ń pè ní sítà. À ń pè ní sítà. Ẹranko yìí ló lè yára jù nínú gbogbo nǹkan tọ́lọ́run dá sítà lórúkọ ẹ̀. À ń fọ̀rọ̀ jomi toro níbi ọjọ́ bíi mélòó yìí. Àwa ń bì kan, ó sì sapá mi lórí. Mi ò tètè mo kọ ẹ̀. Àmọ́ bí mo ṣe délé, mo tún lọ rí gbèwé mi, mo tún kà á sítà lórúkọ ẹranko yìí. Àwọn fámílì kìnìún, fámílì ẹkùn ni gbogbo wọn. Ẹranko tí a ń pè ní sítà. Àmọ́ ibi tí mò ń lọ kọ́ nù o. Àwọn fámílì ìgbín, ẹranko kọ̀ọ̀kan gbà míì, a máa tó bíi mẹ́ta sí mẹ́rin tí wọ́n jọra wọn pẹ̀lú ìwà, pẹ̀lú ìṣesí, wọ́n jọra wọn. Bí ìgbín ò ṣe lè wọnú omi, òun náà ni ẹranko tí à ń sọ yìí, tí ò ṣe lè gbé ní orí iyẹ̀pẹ̀. Kí ni orúkọ ẹran tí mò ń sọ yìí? Ẹranko yìí là ń pè ní ìsáwùrú. Ìsáwùrú dẹ̀ pé bí oríṣi méjì sí mẹ́ta o. Ìsáwùrú pé méjì sí bíi mẹ́ta. Ẹni bò ló ṣe ń rí. Ìsáwùrú kan wà. Dúdú ni. Dúdú ni. Ìsáwùrú kan wà. Òdúdú. Àwọ̀ bí àwọ̀ àwọ̀ bí àwọ̀ iyẹ̀pẹ̀ mọ́ nǹkan kan ni. Òdúdú ń titi ẹ̀ ní ìsáwùrú tá à ń sọ oríṣi kíní oríṣi kejì nu. Àwọn ìsáwùrú kan wà, wọn kì í tóbi. Ìsáwùrú kan wà, wọn a sì máa tóbi. Ìsáwùrú tó tó ẹ̀ṣẹ́ wà. Ìsáwùrú tó kù díẹ̀ kó tó ẹ̀ṣẹ́ wà. Àwọn kan náà wà kéékèèké tó jẹ́ pé wọ́n fi díẹ̀ ju àtànpàkò àgbàlagbà lọ.

tí a pè ní ìsáwùrú ìgbín inú odò. Ó náà ní ọ̀tá o, ó máa ń ní ìdojúkọ dáadáa. Torí ìwọ ni ajá inú odò, àwọn tán fi máa ń pa ẹnu nù. Ìwọ ni kinní kan tó wà nú odò, àwọn ẹja ńláńlá tó wà nú odò, àwọn ìsáwùrú ná sábà máa fi ń pa ẹnu. Ni wọ́n fi máa ń pa ẹnu. Àmọ́ nígbà míì ẹ̀wẹ̀, ń bá jẹ ìsáwùrú yìí, wọ́n tún lè gbabẹ̀ lọ sọ́run alákejì o. Wọ́n tún lè gbabẹ̀ lọ sọ́run alákejì. À ń sọ̀rọ̀ nípa ìsáwùrú. Ìsáwùrú a máa tilẹ̀kùn ẹ̀ ní gbogbo ìgbà. A máa tilẹ̀kùn ẹ̀ nínú gbogbo ìgbà. Àwọn èèyàn sì jẹ́ kó yé wa pẹ̀lú ìwádìí. Wọ́n ní olúwa ẹri ni máa ń sìn. Ìgbín olúwa ẹri ní ìsáwùrú. Ìgbín olú igbó ní ìgbín òkè. Ẹ mọ̀ gbọ́ nínú àwọn asámi èdè Yorùbá, wọ́n á ní lódidi lódidi ní olú ugbó ni máa ń fìgbín tọrọ fún èèyàn lódidi lódidi ní olú ugbó tó máa ń fìjàpá tọrọ fún èèyàn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ̀ ń tẹ́tí lẹ̀ púpọ̀. Ṣé mọ̀ pé nǹkan téèyàn ò bá ní ìkápá kò lè fi tọrọ fún èèyàn? Ìgbàgbọ́ àwọn àgbà ọdẹnu pé olú ugbó ni máa ń sìn ìgbín, olú odò ni máa ń sìn ìsáwùrú. Bẹ́ẹ̀ bá tiẹ̀ gbọ́ gbogbo nǹkan ẹ sáà gbọ́ yìí ń rí. Lódidi lódidi lolú ugbó máa ń fìgbín tọrọ fẹ́rọ ọ̀nà. Lódidi lódidi ni olú ugbó máa ń fìjàpá tọrọ fún èrò ọ̀nà. Odidi owó fún tèní o, odidi àlàáfíà, odidi òkìkí, odidi ìgbéga. Kán wá máa fi tọrọ fún alọ́mọ ọmọlúọdẹ torí àtẹrú àtọmọ, àtọmọdé àtàgbà ní gbọ́mọ tuntun dàgbà. Àtọ́bá àtìjòyè ni máa ń wá kó oko tẹ́sìn jẹ. Bàbá Àbẹ́njà à ń sọ̀rọ̀ ní pẹran tí a pè ní ìsáwùrú tí ń gbé nínú odò. Kí ni iṣẹ́ ẹ̀ gan? Ìwúlò ẹ̀ pọ̀. O ní mo fi sọ pé bàbá rẹni tó ń jẹ gan kò yẹ kan jẹ. Ẹ kàn máa tọ́jú ẹ̀ fún kéèyàn máa fi ṣara lóore. Bọ́n bá mọ àwọn tán bá mọṣẹ́ ẹ̀ dáadáa, ìsáwùrú tó bá wà nú ilé, ìsáwùrú tó wà nú ilé. Papọ̀ mórí olóògbò àtàwọn nǹkan kan míì, tán bá papọ̀ tán ṣetán, wọ́n ní ìtúsílẹ̀ fáwọn ẹlẹyẹ ni. Àtàwọn nǹkan kan bẹ́ẹ̀ bí nǹkan tán máa fi ṣe, bí nǹkan ajé, nǹkan ṣólẹ̀ àtàwọn nǹkan kan bẹ́ẹ̀. Ẹ̀mí ò mọ o, àwọn tán mọ wọn mọ wọn mara wọn o. Olúọdẹ, àwọn tán mọ nù, ọdẹ tàwa ọdẹ ládìnẹ̀kì ni, àwọn ń mọ dáadáa. Olúọdẹ mi, tí gbogbo ìlú ìgbẹ̀dẹ, bàbá kẹ́ pẹ́ o. Àwọn nǹkan tán fi ń ṣe pọ̀ dáadáa, àwọn nǹkan tán fi ń ṣe pọ̀, ó pọ̀, a sì fẹnu bà á ní èní òní dọ̀la. Nọ́mbà mi, ẹ fẹ́ pè mí fún gbogbo nǹkan tẹ́ ẹ bá fẹ́ pè mí fún. Ní ti dáadáa ni o, torí dáadáa ló wà nú abídí. Dáadáa náà la sì máa bá lọ́dọ̀ gbogbo yín lágbára Ọlọ́run Ọba. Ẹ ní pè mí nípè ìjayà. Èmi náà ẹ ní pè mí kí n sọ pé ìṣòro kan ò jẹ́ ráyè wá. A ti ẹ̀ ní rí, ẹ̀yin náà ò ní rí, èmi náà ò ní rí. Lágbára Ọlọ́run. 081-6-3-5-1-8-3-5-1 081-6-3-8-5 nọ́mbà tẹ́ mọ̀ ń pè mí sínú.

ẹranko ti ẹran odò ta pe ni ìṣàwòrò wọn máa fi ṣe ẹbẹ àgbà wọn máa fi ṣe ìyọnu ẹlẹyẹ wọn sì máa fi ṣe ìyọnu àgbàlú. Àwọn tó mọ̀ ló mọ̀ o àwọn àgbà náà sì mọ̀ tán bá tiẹ̀ rí orí akọ ológbò papọ̀ mọ́ àwọn nǹkan kan iṣẹ́ ti ṣe. Nọ́mbà tẹ́ mọ pè mí sí lẹ́yìn ètò ẹ̀gbọ́n mi Aṣíru òyìnbó ọlọ́kọ̀ ọmọ bíbí Ìbàdàn ti ń gbé ní Èkó ẹ ṣe o ẹ̀kọ́ alẹ́. Nọ́mbà tẹ́ mọ pè mí sí 081 635 1 83 5.

0: wọ́n ti wàrà pàǹgbẹ́ lulẹ̀ tó gbẹ́
1: bi. You that have your epilepsy repeatedly.
0: Mo ránṣẹ́ ìtúsílẹ̀.
1: Oh, I send the message of deliverance.
0: Kí gbogbo èèyàn.
1: Let everybody.
0: Sọ de pé tó bá ti gbà rọrọ
1: wọlé. I told you once have you connect
0: our head down.
1: Bring them along.
0: Mo bá ti gbà
1: yìí. If you don't have it.
0: Ma fẹlẹ
1: yọ. Come, I'll give you.
0: Ẹnikan ni mi ò logun na.
1: Wọ́n tẹ̀lé àdó àbájú.
0: Prevention.
1: Come on, tẹ̀lé
0: rárá. Is better than
1: cure. Wọ́n sọ̀tún kama wá.
0: Wà á dẹ̀ dìde.
1: Wà
0: á ṣe rere. In the name of
2: Jesus. Ẹ jẹ́ ndókè lọ. Eko ma gbọ program daddy lori Facebook every day ti daddy ba ti ni ka se tori anu ma se ko ma ro wo lojojo ma ni wo o ti mo ri o temi lorun to baba ni ka wa se ori oke mo se wa se ori oke se atoro pe alagbara olorun ti won wa pada se ori oke yi mo ni lati gbe moto wa bi rani ti olorun ba nbe lori oke yi mo te fe danwo mo osu yen je mo dẹ ni wọn náà ní àkáǹtì.
1: Ẹ ta ló fẹ́ ìyanu òjijì. Ibù lọ́jọ́ Sunday láti tó ń wọlé.
3: Yes sir.
1: Mo pàṣẹ ìyanu bù ẹ lẹ́yìn ìpàdé.
4: Ọ̀rọ̀ yìí ti dé didi.

0: Mo doju ko ra.
1: Let them challenge each other.
0: Mo para
1: wọn. Let them kill each other.
0: Ariwo le se
1: ọjọ.
0: Ọmọ mi tán nílò ní ilé láyé. Ọmọ mi tán nílò ní padà. Ní ìdílé àwọn.